0: ever bebo lo third number 4 ti o de si inherited covenant covenant ti o da ti a ti bori gbe latoda won obi boya won obi eyan na ti iru eni to ti wisale adanis to ba je lunch e awon omo ile igba koriko so ta ba yo wo go eyan ku nbe ko tin to ni ke o ma ni blissful marriage life so iru omo ti won han le mo lojo marriage yen mo gba la le amoran mo da mi moran pe ko sumo Olorun daada ko be si ni sin lo daada ko de ma o ko ki ko ma tori n to sele si ko lo huwa ti o pe emi na o de se pa no gbogbo obirin ko lori bakan na temo o ya ko ran ti ko un na o mari eventually so ko beru Olorun ko si Olorun ko de ma salai wadi to ba wa ri elomi tori esu to foyan le ko laoko ti esu yen ba si to wa around hello
1: hello sir hello sir
0: ti esu yen ba si wa around o si le fo mi o so ko ma relax ko sumo Olorun daada ko wa ko ma sin Olorun ko ma ko ma ṣàìdá sí èèyàn kankan kó dẹ̀ máa pray dáadáa kẹrí ohun tó ń ṣẹlẹ̀ sí yẹn Ọlọ́run fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ kan ni so yóò wá rí i pé òun mà dúpẹ́ mi ò mọ bí mo ṣe fẹ́ sọ ni ẹnìkan irú ẹ̀ ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lára mi nígbà kan lọ́jọ́ tó ti pẹ́ díẹ̀ bàbá kan ó ta létànà àwọn pírọ́pátì àwọn pérẹ́ǹtì ẹ̀ tó dẹ̀ fi sponsor màmá kan lọ sílùú sí skul títí tí màmá yẹn fi jáde yunifásitì tìtorí màmá yẹn lòun ò fi kàwé mọ́ tó fi dúró sí skul sá pé tí màmá bá kàwé tán òun ó wà ká tiẹ̀ àbọ̀rọ̀ mi yé yín
1: so
0: ìgbà tí màmá kàwé tán tó ń ṣe youth corps lọ́wọ́ ló bá rí ẹnìkan bó ṣe bá bí oré bí àwàdà bó ṣe lọ fẹ́ ẹni tó jẹ́ pé ó jẹ gbèsè fámìlì láti sponsor ẹ̀ lọ sí skul ó abandon ẹ̀ fortunately ìyẹn ṣàgbà fọlọ́run pé wẹ́ kò sí problem kẹ́rìmọ̀ gbogbo nǹkan burúkú ló ṣe màmá tí mò ń torí wọ́n ti dàgbà báyìí màmá tí mò ń sọ yẹn gbogbo nǹkan burúkú ayé ló ṣẹlẹ̀ sí àtàwọn ọmọ tó lòun bí fún bàbá tó fẹ́ yẹn the baba is dead now kò dàgbà tó fi kú then àwọn ọmọ àwọn náà wá ń bá ìjákulẹ̀ pàdé káàkiri àwọn ọmọ tí màmá yẹn bí fún bàbá àwọn méjì tó bí fún wọn ṣẹ́tù síbi kankan bàbá àti bí tó forí gbé jábì yẹn àwọn wá ń dúpẹ́ nìsíká ọlọ́wọ́ màṣẹ́ táwọn tí àwọn ò fẹ́ màmá yìí o kò sí nǹkan téèyàn ṣe tí ò ní í gbà ẹyọwọ́ pé bóyá wọ́n ń ṣàṣìyàn kúrò ńlẹ̀ mi sọ pé wọn kì í ṣàṣìyàn ṣùgbọ́n èyí tó common jù ni téèyàn gbè téèyàn wá ń ká bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nǹkan tó ń gbìn fúnra wọn ni so mo kí bàbá àti bí yẹn kú oríire ó lè dùn ún ní ìsìn ẹ̀sìn ó gbàgbé ẹ̀ tó bá yá ọmọbìnrin ẹni kan tọ́jú torí wọn àwọn òbí ẹ̀ mọ̀ fún sick ẹni tó dẹ̀ sick yẹn náà òun náà gbádùn lórúkọ jésù
1: hello sir sa ọmọ rẹ yín gangan. ọ̀nà bí ọdún méjì sísìn.
2: ọmọ ọ̀rẹ́ mi ni mo ṣe gbé mi wá sí bàjẹ́ láìpẹ́
1: o ni
2: o si freedom to ni en to mu wa fun baba
1: o to en to mu wa fun baba pe oko un leleyi ojo to wa se freedom o to en to ba lo sa ọkùnrin ẹ sí kíni.
2: ọkọ tó fẹ́ tó bí sá lọ
1: yẹn.
2: ọkọ
1: ẹ
2: kú. ọmọ tó kún bí fún ọkùnrin yẹn ní ọkùnrin yẹn náà kú.
1: ẹ
2: tún ṣe wọ́n kù lọ bẹ́ẹ̀ nínú gbọ́dọ̀ yẹ lọ. ọwọ́ tó bàbá rẹ̀ ó lé bàbá ní ọ̀tàrí lọ́jọ́
1: bàbá lọ́yẹ lé. Ṣé wọn ò mọ̀ pé kí wọn ò mọ̀ pé kí ni ẹ máa ń lẹ́yìn ni wọn ò mọ̀ pé máa ń lẹ́yìn wọn ò mọ̀ pé máa ń lẹ́yìn.
2: Ẹ fún máa gbọ́ ẹ̀ fún kankan. Mo padà tó ló gbẹ mú mi tí mo sọ pé mo fẹ́ parọ́ fún yẹn. Mo padà tó lọ yẹ lé. Mo tún lọ fẹ́ lómi ìlé. Ọ̀rọ̀ oṣù tí mo sọ fún yẹn o.
1: Ok.
2: Mo wá wálé nílẹ̀ ọdún orí ká wálé. Mo wà lọ́dọ̀ bàbá rẹ̀.
1: ọmọ ẹtú kú.
2: Mo ní ọmọ kú ẹni ọmọ fẹ́lú mi. Kí lẹ alẹ́ ti láyé? Ó ní ìdúgbò kan wọn wà ní ààrẹ mọ́ ìdúgbò. Kó ẹni tó fi ilẹ̀ láàárọ̀
1: náà.
2: Wọ́n á bá wọn. Ọ̀rọ̀ ìdájú wà lẹ́nu rẹ̀. Ọkọ̀ ti yí tó yá rẹ̀ ní ètò fẹ́lẹ́ kù ní ẹ̀tí lé.
1: Ọ̀dà ẹ̀ṣẹ́ adúpẹ́ báàbí Adébọ̀wálé ayò ìyàwó sì ń pè ṣùgbọ́n nọ́mbà wọn.
3: Dr. Adeyinka.
1: Sà dádì mi sà.
3: Àkú àìsàn.
1: Àìsàn rẹ o.
3: Ó béèrè ìbéèrè kan ní ìsinyìí ni.
1: Bẹ́ẹ̀ni.
3: Oníṣàwọn ọmọ yẹn ò kí mọ̀ pé ó máa ń lẹ́yìn ni.
1: Bẹ́ẹ̀ni sà.
3: Wọ́n lè mọ. Ò bá béèrè pé kí nìdí tán fi lè mọ̀.
1: Kí nìdí tán fi mọ̀.
3: Ṣé àwọn òbí wọn kọ́ wọn bẹ́ẹ̀? Tí tẹ bá wo àwọn ọmọ wọ̀nyẹn, àwọn kọ̀ọ̀kan nú wọn, tẹ bá ń tíra ìgbé bóyá wọ́n ṣe nǹkan kan lójú yín tẹ kàn ń lọ sí tẹ rí i pé kì í ṣe tó yẹ kọ́mọ ṣe, tẹ bá ba wúsi pé àwọn ẹ̀mọ pé ṣe ń ṣe yóò dáa pé torí nǹkan báyìí torí nǹkan báyìí má ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣe lójú tí wọ́n fi wò yín gan. Gbogbo nǹkan tí wọ́n superstition ni kò sọ̀rọ̀ nù gbogbo pé nǹkan lè ní repercussion. Wọn bìlíìfù ẹ̀ rárá. Nǹkan tó ń kó bá wọn nìyẹn. Nǹkan tó ń pa wọ́n kú lọ nìyẹn. Ṣé bí mo ti sọ yìí tó ṣẹlẹ̀ sí èèyàn mi gangan fún yín a ti sọ lórí ètò yìí rí. Níbi àgbèrè ṣíṣe tiẹ̀ ní tiẹ̀. Ìgbà tí àwọn tó máa irúnmọlẹ̀ inú ilé máa mú tí repercussion máa dé ó sì kì fún bí ọdún bíi méjì àbí mẹ́ta ó ti jọ́ lọ́hún pè é sí. Ẹ̀gbọ́n mi gangan ló ṣẹlẹ̀ sí. Ìyàwó yẹn ti jọ́ lọ́hún pè é sí. Ọkọ wà. Lóbìnrin ò bá ti lè gbé jẹ́ tí ò lẹ́kọ̀ọ́ lé tó ti gbàgbọ́ pé kò sí nǹkan kan tí ẹnìkan lè fòun ṣe. Ẹni tó fẹ́ tó jẹ́ brother mi kan tó wà nílé tó fẹ́ tó gbé sáwá sí pamọ́ nígbà tí wọ́n fẹ́ jẹ́ kó fẹ́ nílé ó gbé láti ilé ó gbé lọ sọ́dọ̀ mother mi ó lọ gbé pamọ́ síbẹ̀ mother mi háàbọ̀ ẹ̀ títí ìgbà tí tẹ́ṣọ̀ wọ̀nyẹn lọlẹ̀ látóṣẹ̀ lọ lé tá a lọ ṣèlọ́wọ́ tá a lọ fẹ́ níṣu lọ́kà tá a ṣe. Ọmọbìnrin yóò kí brother mi tó gbé yẹn tó gbé lọ sí ọ̀dọ̀ mother mi yẹn. Tọ́ bá rìn tọ́ fẹ́ fàyà gbáyà báyìí kò tiẹ̀ níṣe bí kò rí brother mi. Ìwà tí wọ́n ń hù nìyẹn. Mi ò fi yọ ọ́ kò sí mọ́ ń sìn. Ṣùgbọ́n ká kàn máa rí nǹkan ká máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká máa kọ́ra wa lọ́gbọ́n. Là fi ń sọ ilé gbogbo nǹkan oríṣẹ́ mọ̀ pé ìrírí ni ìrírí jẹ́ àgbà.
1: Bẹ́ẹ̀ni.
3: Káwọn ọmọ yẹn lè máa gbọ́n la ṣe ń sọ nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó ń ṣẹlẹ̀ bẹ̀. Torí bẹ́ẹ̀ ṣe máa ń sọ rírí ayé yẹn àwọn ọmọ kan ò gbà wọ́n ní ń ṣẹlẹ̀ pé exaggeration ni pé àjókòó àròsọ. Ọ̀pọ̀lọpọ̀ ohun àròsọ ni wọ́n ń kà kó o. Pé wọ́n sọ pé wọ́n rò sọ ni wọ́n kàn kọ́ ká lè kó yín rí ẹ kú tán ẹ mọ̀. N tó lè yọ yín lọ́fìn náà ń sọ fún yín wọ̀nyí. N tó ti ṣẹlẹ̀ sẹ́nìkan.
1: Níwọ̀n
3: wá fún yín ẹ máa sọ pé rọ ni. Ẹni tí ó rí yàn téèyàn bá sọ̀rọ̀ tó sọ pé rọ lẹni yẹn pa tí ò gbà yàn gbọ́. Téèyàn ni ó gbà ọlọ́run tó wà lọ́rùn ẹnìkan kan ò rí rí ni ó gbà gbọ́. Wọ́n lè gbàgbọ́. Tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà tọ́kọ̀ ń lọ sí chọ́ọ̀chì gan-an tó ń lọ chọ́ọ̀chì tó ń lọ mọ́ọ̀kì wọn ò ní gbàgbọ́ sí nǹkan kan. Wọn ò gbàgbọ́ kankan. Doctrine lásán ni wọ́n lọ ń tẹ̀lé. Doctrine ìjọ, Doctrine Islam, Doctrine Christianity ni wọ́n ń tẹ̀lé. Wọn ò ní gbàgbọ́ sọ́lọ́run yẹn gangan tó lọ sìn mẹ́. so n tó fa ìbéèrè rẹ ló jẹ kí n sọ ọrọ tí mo sọ.
1: O ti yé mi sá, o yé mi sá, o yé mi sá.
3: Ìyá fẹ́ ìyẹn lẹ́fẹ́ ló mí nìkan tó mí ìta sí
1: ìtàn. Hello, sir.
4: Hello.
1: A tuntun látàárọ̀ rẹ̀ sá.
4: Ogun wálé ogun ibẹ̀ láti fìdí náà ni o.
1: Yes, sir, that is me.
4: Gbogbo àwọn èèyàn wá ti sọ̀rọ̀ pọ̀ wọ́n ti sọ̀rọ̀ wọn ò ní sọ tán o.
1: Àmì àṣẹ àmì o àmì.
4: Ọlọ́run tí a máa wọ́ gbọ́ o, ọlọ́run jẹ́ wọn ó gbọ́
1: o. Àmì o àmì àmì.
4: Bẹ́ẹ̀ rí ní tó ṣe pàtàkì ni wípé kò sí ìwádìí tàbí àdúrà mọ́ bí márèjì bá ń bọ̀. Torí nígbà kan gbogbo ìgbà táwa fẹ́ márì àgbàkú akátá àdúrà ni táwọn òbí wọ́ gbàdúrà. Tó jẹ́ pé ìyàwó gan níjọ́ márì gan mo ní ìyàwó mi tọ́jú ọjọ́ márì kò jẹ́ látàrọ̀ sílé èso ìyàwó gan ìyàwó. Fẹ́nu ẹgbẹ́ fẹ́fẹ́ wá sí àwọn èèyàn sọ pé lọ jẹun lọ jàm̀bá jẹun àjẹun àjẹun àjẹun kẹsẹ̀.
1: Gbogbo ìsà. Gbogbo ìsà.
4: Kò sí gbogbo yẹn mọ́. Tẹ̀rí pọ̀pọ̀ sìnsìn ayẹyẹ aṣọ tí ó wọ̀ nǹkan kan yẹn ló wà lẹ́bi wọn. Ìtì ìtọ́nitọ́nà ìbéèrè ó ṣe pàtàkì. Àdúrà gbígbà kí márèjì tó dé ó ṣe pàtàkì. Wọn ò wá òye mọ́. Now there was a daddy of power ní ilẹ̀ yìí.
1: Ok.
4: Nígbà tí wọ́n fẹ́ ṣe márì ìjàwá wà ní ìgbà náà àdúrà lọ gidi gan-an tó ẹ̀mí ọlọ́run bá sọ̀rọ̀ wípé wẹ́ márì yẹn yóò wà sọ̀sẹ́sù àmọ́ kí wọ́n má pariwo that was the daily what they told them ẹ má pariwo ẹ̀rọ àṣẹ ní má lọ márì now nígbà tí bàbá ìyàwó ọ̀dà ó ní tóun ò ṣe kan rí òdin tọjọ tóun ò ṣe kan rí ó ní tóun ò ṣe kan rí àkọsí èmi òdin tọjọ wọn ṣe gbogbo ẹsẹ gbagba gbogbo tí wọn pariwo mo fẹ sọ fún yín lónìí àárọ yìí àwọn méjèèjì ọkọ ti kú o lónìí láàárọ gan ìyàwó ti gan ti darúgbó lónìí àárọ yìí wọn ò gbọ pé it doesn't have any issue lónìí àárọ yìí. So, bíbélì sọ, ó ní ìgbọràn sàn jẹ bọ́lọ́.
1: Ìfẹ́ tí sílẹ̀ ń ṣojú ọ̀rọ̀ àgbò.
4: Ìbéèrè wọ́n ní ẹni tó bá ti béèrè kì í sí náà. Olùbéèrè ń sí
1: náà.
4: Tó bá béèrè, wọ́n tọ́ sọ́nà. Àmọ́ kò sí tọ́ka wọn pẹ̀lú béèrè. Gbogbo ẹ̀ lórí owó ni. Lẹ́yìn owó owó tọ́ ni. Ìyẹn ló ń kó bá àwọn ọmọ wa ní. Irú ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ yìí, ká ló béèrè ni ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ni agbéyàwó ẹ̀ sálẹ̀ tó bá béèrè ni wọ́n ti sọ fún irú ìyàwó tó jẹ́ wọ́n ti sọ fún. Tọ́lá lọ àwọn sọ fẹ́lẹ̀ ń bí pé irú ìyàwó rẹ̀ mú fi fọ̀rọ̀. Ni mo sọ fún pásọ̀ rẹ̀ mi kan mo sọ lórí ìtòrí. Wọ́n máa wá sọ́dọ̀ nígbà tí mo wà níbo tí mo wà ní ṣọ́ọ̀bù níwájú tó bá ti ṣẹ́ níwájú kò lọ́dọ̀. Máa bí jọ́ọ̀kan mo ní dá pásọ̀ kí ló dé tó lé ìyàwó rẹ̀ lọ ó ní bọ̀ fẹ́ pa ọ́. Kí ló dé ó yọ bẹ́ sí ọ ní àbọ̀yọ̀ dá sí ọ. Ó ní ọ̀pọ̀ àwọn tó wọ̀n bá nílọ. Àwọn oko jáde kò nulẹ̀ lé oko jáde kò mẹ́. Kí ló adé wọ́n mọ sọ ọ́nù jọ̀hún ká ọ ní tọ̀ ní ẹgbàá ni wọ́n sọ. Ó ní nígbà tó ń fẹ́ ó láwọn ò ṣèwádìí. Ó ní bẹ̀rẹ̀ ń bọ̀ pẹ́ pọ̀lọ̀pọ̀ lọ nífẹ̀ẹ́ ọlọ́run lọ́wọ́ á nítò. Òwò fi irú ìyàwó tí ọ̀fẹ́ òwò fi rú ẹ̀ họ̀ òwò fi wẹ̀ ẹ̀ họ̀ ọ̀nà bá ń bá lọ. Ó ní ìnìní tẹ́wọ̀ ọ̀mọ̀ bí aṣeéṣe ni àwọn ẹgbẹ́ rẹ yà lọ owó wá kárówó táwọn tọ́jú àwọn ọmọ ẹ̀ bí aṣẹ́pọ̀ bá. Owó tóun gbà fún bàtìgbà náà lòun kú lẹ̀ pété tóun bí wọn fóun rèé o bó láti ṣe nǹkan kan o tóun gbàdí bẹ́ẹ̀ lọ́nà fún wọn lọ ṣiṣẹ́ owó ń pò mí ni ọlọ́dàbàbà ìgbẹ́ rẹ ṣíṣe ìgbọ̀ náà lọ owó wá kárówó tọ́jú àwọn ọmọ ẹ̀. Ó ní bàtí wàhálà ẹ̀ pọ̀ jù ohun tí ẹ̀ kọ́ bí ara sí mọ́. Ó ní mo wá jọ́ kan lọ́ bá jí lójú orun pẹ́pẹ́pẹ́pẹ́ bàbá alágbájá. Òun jẹ́ ń wí látijọ́ òun fọ̀lẹ́ náà òun wà látàmà kò sọ ọ́ kọ́ bí ara sí. Ọ̀dà náà kí lọ fẹ́ kí n ṣe ọkọ dà ń bẹ̀. Ṣé ò lè ṣògo owó kọ́ ọdọ́gbọ́n sí ni? Ó lò pé ha òun odidi pásítọ̀ kò wá ṣògùn ẹ ayé ń ṣerú ẹ̀kẹ́. Ṣé ọmọ wípé ó lòun adá ló pé sọ ọmọ pé bá ṣògùn owó yóò tètè kú ni? Wọ́n lọ sọ wípé ẹ ebí bọ bá kú ebi kò mọ
1: ẹ ẹ ẹ ẹ ẹ
4: ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ
1: Order Arosa. Te aba ti pe tin ti gbe kokan ke tun to pe ba ti gbe kokan ke tun to pe eyin eyan
5: koni maje leto togori
1: ti ojundun yin ti eni glaucoma en te ni glaucoma toju de ndo yin e mo fi sara e jade ju obara ni
5: ile o
1: o na ni sin se atona fun gbogbo irin ta rin ni ile aye
5: gbogbo
1: n ta ti faro kutukutu aye ise ki arina ka je lojo ale lo se pataki
5: eto igbeyawo
1: ka fuju ri awon omo wa
5: koni ba jale
1: yen lo se pataki lo se koko ma mi ayawo mo se nreti yin o mo se nreti yin eyin toju ndun ti eni glaucoma tabi cataract o se pataki o se koko te ba si nri na ni o eyin te si nri ni o eyin te si nri ni e kan si mi ojuse pataki ninu irin ajo eyan laye awon to ye ke ma je awon to ye ke ma je on ta nje gan se akoba fun ilera ara wa to e ka ti pati lati bi omo 40 years to e ka ma je mo sugbon pelu tin sele lede de Nigeria bayi eyin so bayan bi mamu gari mo abi mo je baba je bama sugbon ogbon ta le mo da si wa awon nkan won yi ma de na ti eje ti o fi ma circulate te ba fi fufu sile nisin te ba ra ni gbigbona o le lo odidi ojo mejo ti o ni baje wallahi odidi ojo mejo ti o ni baje onje to si ye ka ma je bayi ti o titi ma digest ni ti o ba ti le ni 40 years onje ti o titi digest lago ara re lo ma je awon nkan won yi o ma n mu arun wa o oju wa o ti pajapaja ba mo yan lese eyin ni le fese lile dada o dugba ti eje ba to circulate ni bi pajapaja ye ke to le ni dada se mo pe o se pataki ke se si do dada bi gba ko eyan do ni ofege ile ni ori ti pajapaja ba mo eyan lese wa ni eje o circulate o ya jese mo le dada nwe ba jese mo le dada tan le je o to wa be na lowo eje ti o wa koja lo soke ninu omi alagbalugbu omi si ni oju wa ninu alagbalugbu omi loju wa o si ma doti kini di ti fi doti ngba ti eje o ba ti circulate ti o lo yo ma vet oju oju si ni ma rina nto koko daju ni pe laaro kurukuru eko mo eko gbona ataka tabe eko gbona ati meme eko gbona atefo le ke koko ma mu laaro laaro we ke ma mu mi to loworo awon kan yi ko se so lori radio tori e o gba time to poju ngbe ba wa office mi mo salaye fun yin wo kunrin to le se daada yoju si mi eni to fe niyawo to fe loko aye nbe na lati yoju si mi hello hello tori di yi bi irin ajo yen yo se rina e yoju si mi office mi ladigba yi ni badan number mi re 08064474794 08064474794 08064474794 lagbara lowo Olorun oba number mi re o 08064474794 en te si ni fibroid to pelu yunju tabi to ba ni nkankan kan ti nru o loju Timba olokan je to fe ba mi so pe mi leyin to tabi ke wa ri mi te ba ni kankan tin do yin lokan tabi tin ba yin lokan je tabi nu yin o do boya oro aye yin gan o mi yin lokan e pe mi e je ka jo so lagbara lowo Olorun Olorun fun gbogbo ani segun oro ayo lasun la se ledumare o da ro sa Oda Roma. Oda Reyin ore. Number mi re o 08064474794. Odupe lo wo eyin papata ta jo se to teni ti jo mejo ni na a jo se a ne kankan oni ku ninu wa asini saisan la se le dumani. Ayere ati ayo atalafia lati fi pade o lojo Saturday itan ta n ba bo a pari re la se ledumare oda rosa oda roma oda royin ore

0: côté maman pour Oluwa so pe Oluwa je ki alo sile ko la mi
1: je ki alo sile ko la mi
0: Oluwa
1: je
0: ki alo sile ko la mi
1: je ki alo sile ko la mi
0: kemi na wole ola lo
1: kemi na wole ola lo
0: o ya adua
1: oruko Jesu oruko Jesu emi mo
0: ya lo wa nde ruwa ina wa sala yo te de puta wa na wa na ja mi o sanu fe mi eni ti mi o sanu
2: fun
0: so pe mo wa lara awon to ma sanu fun so pe oluwa oju wona sanu fun me o ya adua
1: Otira anugba.
0: In the name of Jesus.
1: Amen.
0: Otira anugba.
1: Amen.
0: Ara yin odo. Mo ba se program kan fun yin. Ah, mo ba se program kan fun yin. Gbogbo eyan odo get ready. So pe ogo mi ayo.
1: Ogo mi ayo.
0: E mura. Mama ti de Nigeria a ma yan nana e. Loruko Jesus lo ra anugba.
1: Amen.
0: Mo be ko gbo eri kini keji keta yi. To ba ti gbo eri yen. Ma claim e. Olorun le da olare to ba gbagbo.
3: Hello daddy mi e ko le sa. Ah, inu mi du mo je ri to po. Sugbon ma se e lare. Mo ti ni November igba ta bere adura ale. Ta ma bere ni 8 o'clock. Ni around that time ko ti ju after ta bere adura yen te so pe olohun ni pe ka ma gba adura pelu wa lale lago mejo nigba yen mo wa ni bise in fact nkan ti mo se mi o ti e se kankan eni yen ba sa ni pe jodon se afi ko sa kimi nigba ti won sa fun mi letter pe kin te kankan ma lo nu o wa se investigation ni pa awon yo se nkankan ko si eni yo te en se ni to ni ijogun rara de bi pe won ni o se nkan bi pe o so sorry fe yan bo ni sorry ti mo so se wa di ejo o si wa fa fun mi ni o te pe ninu ibanuje ni mo wa ni gba yen ni November 11 ti mo fi se birthday mi so la lojo igba ta wa bere adura be se bere bayi daddy ko ni iwo iranse bire kan n gbo mi lowo bayi letter to reti yen mail to reti yen o ma fun e o ma pada si bi ise yen mo ko se ami o tun di ojo keji e tun so awon ore mi kan wa ke mo ti introduce won si adura irowuro ati eleyi na si ma se e talale yen ti mo ma se link yen pelu won ikan wa pe mi ko a kilode to se ni iye meji ipe se bi o gbagbo ninu adura yi mo ni mo gbagbo iwo ni baba yin da lohun lori oro yi pe se ami ko de fọkùnrin balẹ̀ mo ṣá claim ẹ ọjọ́ kẹta ẹ tún sọ mo kàn mọ́kàn kúrò lórí ẹ pé ah bàbá ti sọ pé gbogbo nǹkan tó bá ń hùn òun ni kọ́ wá ṣe kọ́ dára nígbà tó máa di I think days later bó ṣe kọ́kọ́ pè mí láti ibiṣẹ́ ni pé sorry ṣé mo lè attend meeting kan lọ́la kíní kan bá ní kò sí wàhálà nígbà tí mo débi ṣe rán bá ní ẹ kí n má bínú àwọn kọ́ ni láti ṣe protocol ni kíní kan ipe so àwọn máa fún mi ní option kí n mú ilé mi tó bá wù mí láti fi ṣiṣẹ́ kí n má lọ síbi tí mo wà tẹ́lẹ̀ yẹn mọ́ wípé so that ẹni yẹn torí àwọn mọ́rí ti sọ pé òun ò fẹ́ mi àwọn dẹ̀ mọ̀ pé mi ò ṣe nǹkankan ah mo ní ọlọ́run ṣe bí ọba ó ṣe bí ó wí bẹ́ẹ̀ ó ṣe bí àdúrà mi ò lọ lásán bó ṣe pè mí padà ni ìfà tó bá di november ó máa pé ọdún kan tó ṣẹlẹ̀ mo ní gbọ́dọ̀ ṣí ẹ̀ testimony yìí mo ní tó pọ̀ o dádì ìpè yín kò ní wọ mi ẹ̀ ní ṣe ológun àná ẹ̀ ní ṣe wòlíì àná lórúkọ jésù ẹ ṣe mi tó gbàdúrà fún yín o dádì thank you for the privilege thank you for the prayers ẹ ṣe gan mo dúpẹ́ god bless you sir ẹ ṣe sir èmi tún ni o dádì olúwa tó sìn olúwa tó sìn mo lẹ́rìí mo rántí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní join prayer àràárọ̀ lẹ́dí wá ní ìfúnwọ̀ tó bá ń gbọ́ mi tí ò gba ìpè yìí gbọ́ bèrè kọ́yọ́kan kọ́lọ́run ṣe fún ẹ lẹ́nìí kò dán ìpè yìí wò mọ́nà àwọn pátó orí rédíò yìí káàtì ẹ̀gbọ́n mi gbá mi tiẹ̀ mọ̀ pé mo lè wo wọn lórí facebook mo ṣáà já sí láàárọ̀ yìí náà níjà àti ẹ̀gbọ́ ìpè ọlọ́run níbi tí ọ̀rẹ́mi èdè ni ó ti wà ní us ó ti pẹ́ gan bóyá bí láti bí 2016 16 ló ti wà ní us títí wọ 2021 mi ò gbọ́n kankan lọ́dọ̀ ẹ̀ mọ́ mo ní hà kí ló lè ṣe ni tí bá drop message kò ní lọ bó ṣe di lọ́sàn ọjọ́ yẹn nìyẹn o kọ́ yẹn bá wọlé ní ẹ bá dákẹ́ ló mú ohun yìí bá sọ̀pà who is this kíní kan ló bá dáhùn wípé òun ni pé kí ni mo ṣe fóun ní ìwà nígbà tí láti ti sọ pé ka challenge ìpè yẹn lèmi sọ pé afẹ́fẹ́ ọlọ́run níbikíbi tí lágbájá bá wà kó lọ fẹ́lù tó bá pè wọ́n ló pe wòlíì yìí ní tòótọ́ kó jẹ́wọ́ agbára ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe wá pè mí ni pé kí ni mo ṣe fóun pé òun ti jí sílẹ̀ láti òru ipò òun ò lè sùn òun kò mọ̀ pé nọ́mbà kan ló gbẹ̀yìn nọ́mbà mi ló bẹ̀rẹ̀ nọ́mbà mi òun mọ̀ pé òun tó parí ẹ̀ bóun ṣe bẹ̀rẹ̀ láti nọ́mbà 1 nìyẹn òun bẹ̀rẹ̀ sí ní kọ ìtó kù òun wá fi 1 sí òun láti ó ṣe wọ 75 dádì mi ìgbà tó já sí 75 tó wá gbóhùn ló ní ibi ìbọ first of all kí ni mo ṣe òun gbóhùn ọmọ mi ní ọmọ mi ni wà náà tó mo ti bí ọmọ ní yẹn ó wá kọ́kọ́ fún mi lówó pé òun máa pè mí padà pé nǹkan yẹn tí mo ṣe tó wá jí òun sílẹ̀ láti òru tóun bẹ̀rẹ̀ sí ní wá nọ́mbà mi títí di ọ̀sán òun ò mọ o mo ní dádì ẹ ṣe ṣe dádì o.
2: Bàbá mi mo ti sọlẹ́rìí mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé mo dúpẹ́ lọ́wọ́ bá mi ṣe bí ọba ẹ̀rí mi lọ nípa ti iyọ̀ tó ní ká gbọ́dọ̀ láti fọjọ́ méje gbà tó di ọjọ́ kẹta mo fẹ́ wẹ̀ mo rántí kí n bìrì yẹn sí mo wá bùsùn mi ẹ̀mí ìwà ni kí n mú iyọ̀ yẹn kí n fi fojú ẹsẹ̀ sí yẹn ara ó máa ń tún dùn mo ti lé ní ọdún kan sọdún méjì ibẹ̀ aṣáájú máa jó mi bíi pé wọ́n gbé òkúta gbéná fi ń jó mi lẹ́sẹ̀ bí mo ṣe mú iyọ̀ yẹn nìyẹn mo bá fi gbo àtẹ́lẹsẹ̀ mo fi fọ́ láti orí kúndé sàlẹ̀ mo tó máa dé àtẹ́lẹsẹ̀ wọ́n á fọ́ dáadáa pàtí mo wá fò mo wá fi iyọ̀ yẹn sí mi wọ́n á fọjú mi mo ṣe fọjú tó bá kí n gbomi sára kí n wẹ̀ mo ṣe rí àwọn ẹ̀dẹ̀ kéékèèké dúdú wà nínú níbi tí mo gbẹ́sẹ̀ mi yẹn sí nìyẹn mo ṣe lajú mo ṣe pa ìpọkàn nípa wá nǹkan tí mo rí ìyẹ̀rí mi kan nìyẹn látìgbà yẹn ẹsẹ yẹn kò dùn mọ látìgbà yẹn náà ẹrí kejì nígbà tí oníkà san rẹ má jẹun 6000 mo ṣáà san ìgbà tí mo san ní ìrí kankan má nà nígbà tí ẹrí kankan èyí tí wọn ti ṣe nípa tẹsẹ míì ẹrí kan náà nìyẹn nígbà tó bá di ijọ́kẹrin síra tàbí ijọ́ karùn-ún mo ṣàṣe sùn ní wọn ní ọlọrun mi ní nǹkankan ọlọrun wá ṣe bí ọba o mo fẹ́ bọ́ bẹ̀rẹ̀ yàkùsùn tó mẹ́ fi bẹ̀rẹ̀ ọjà mo oúnjẹ ni mo ń tà mo ṣàṣe pé kò sí nǹkan kan mo ṣàṣe fìgbà kẹ́mi sọ́rọ̀ ọlọ́run mo ṣe sùn nìyẹn níbi àpò bíi méjìlá ọ̀sán nígbà tí mo máa tajé níbi nǹkan bíi ètò 2 mo ṣe ìwúrí fún mi bá rí àlá àti sí 8000. Ní ìmẹ́ni tí ó sẹ́ndì owó náà dùn ní olóòní o idi eri mi niyan o mo ti eri ti je ki ji pe boye ni e se mistake bi o ma pe pada titi da koko yi mi ri eni na ko pe mi pada o mo ma so miracle alert mi ri ele ni first miracle alert mi o mo dupe se mo dupe lowo olorun baba se bi oba o e se mo dupe o idi eri mi niyan o
0: ah so pe oluwa
1: oluwa
0: e fi anu sile ko eri temi na ki gbogbo eyan o mo pe eyan olorun be fun mi in the name of Jesus wara anugba
1: amen
0: oro re ma dayo
1: amen
0: oro re o dayo
1: amen
0: wa se bi oba o
1: amen
0: wa ri ogolo
1: amen
0: ase mo be
1: amen
0: ko le yi pada
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gbogbo lojo bi oni oni wedding anniversary mo mu yin sinu agbara olorun mo wa fa yin wonu iyanu lo gbogbo agbara tin bo fa ko to pe odun to pe loni loruko Jesu agbara yen ko gbina
1: amen
0: ayo wole wa
1: amen
0: anu wole
1: amen
0: ogo wole
1: amen
0: asiyori de
1: amen
0: owo egbe yawo
1: amen
0: koni tuka
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ah I want to celebrate one bill number 1 Eunice Ahmed Ola Doso Olaide Bakare Damilola Kaide Elizabeth Dro Jaye Imale Oluwa Sulaiman Motorayo Olabode Daniel Mrs. Folasade Adewole ati Olamiji Malik awon kan te wa te pe ojo birthday won ti koja won gbogbo mo ti kiyan papo happy birthday to you loruko Jesus emi yagun
1: amen
0: eni se daduro
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa se bi oba
1: amen
0: gbo yan lojo bi oni eh eku odo e ma gbagba ati fun woli yin cake ah loruko Jesus wa ra anuba
1: amen
0: mo ni wa ra anuba
1: amen
0: pade mi lola ni ri owuro a fe bere kokoro ti kole kokoro ti ramoto kokoro ti gba visa kokoro ti saye egbeyawo ate to se gbeyawo fomo kokoro ni won o ma lagbara sa loruko Jesus wa ra anugba
1: amen
4: gbe yan mo lorun ta je mo ra lati lo si Jerusalem e ku mo ra ogora wo yan ni won fo ni visa lati wo lati lo si Jerusalem e ma bilo ko se re kan to lagba lori e ko se kan ta le se si nigba ti o pe ki sa wa la ma approve visa e ma bilo gbogbo ye parapata la ma da pada fun awon kan so ba o ma ni sulu next year ori e fe mi olo agba fun loruko Jesu
1: amen
4: ju mi ti
1: amen
4: lagbara olorun gbogbo orúkọ yẹn máa kó dání lọ sí Jerusalem gbogbo ẹ̀ tẹ́ ẹ mékì deposit yẹn àtẹ̀yẹ tí ẹ sanwó tí wọn fún visa máa kórúkọ yẹn dé Jerusalem máa gbàdúrà fún yín the whole day tá a máa fún wa bẹ́ẹ̀ tọ̀sán tóru gbogbo tí bá ń lọ orúkọ yẹn á wà lára mi á gbàdúrà fún yín ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan yín kó balẹ̀ gbogbo àwọn pẹ́ẹ́ntọ́ dáyé àti ọ̀run ó máa bẹ ayé ẹ̀yìn gbogbo rẹ̀ jáde wà lẹ̀ sí bí ọba Jésù Olúwa wa bí a bá ní prayer point ẹ send the prayer point yín sí orí number tí ẹ máa send ẹ sí prayer point yín ẹ send ẹ sórí ẹ lórúkọ Jésù Láyọ̀lá pàdé níwò yí ọ̀la ẹ máa wo program àbákan náà a máa pray fún yín níwò yí ọ̀la ẹjọ́ ìwà.
0: Gbogbo ẹ̀ tó lọ́ máa lò tẹ́ máa bless àkájẹ lónìí ọlọ́run á bless yín
1: àánú
0: àfọ̀n láyé wà á dẹ̀ ṣe bí ọba ó ti rí bẹ́ẹ̀ kò lè yí padà àpẹẹrẹ ìgbàgbọ́ olúwa yà sí mọ́ olùwàsọ ni mímọ agbára wọnú ẹ ògo wọnú ẹ àṣẹ wọnú ẹ tọgbà ìyanu kó mẹrin wá jésù olúwa wa kọjú sẹnìkan.

0: tọ́ ìka àkọsílẹ̀ nínú eré yìí. Ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásán kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.
3: Ẹ jẹ́ ká ṣe àfihàn Maggi powders. Maggi signature jollof fún party jollof aládùn. Maggi ginger àti garlic flavour fún àfikún adùn oúnjẹ. Maggi chicken flavour fún oúnjẹ adìaládùn. Maggi mix pie fún ọbẹ̀ àti àsáró tí o fẹ́ràn. Àti Maggi fish and shrimps fún àwọn oúnjẹ ẹja odò. Ohun tí ó sì dára jù ni pé o lè lo Maggi powders ní ọ̀nà tí o bá fẹ́. A fi àwọn èròjà eléyìí tí o mọ̀ sí Maggi powders láti fún oúnjẹ rẹ ní adùn tó dára. Àwọ̀ tó jojú ní gbèsè àti òórùn aládùn tó ń pè ní wá.
4: Yan adùn rẹ, lò ó ní ọ̀nà rẹ. Èmi àti Maggi a dára.
5: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg's Superstar? The countdown begins. Don't miss a single moment.
6: Superstar Quiz Show!
7: Ẹjọ́ ẹ fún mi ní láti go.
8: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
9: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
10: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
11: Look, Mom, I'm getting better every day.
12: You sure are. I am so proud.
10: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
11: This is my favorite.
10: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

ẹ̀yìn èèyàn pàtàkì nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹgbẹ́ PBAT látojúlé dojúlé máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójúkorojú nílùú Ọ̀yọ́. Ní Thursday, ọjọ́ 15 oṣù October 2026, ikọ̀ wa máa ṣe ìwọ́de ojú títì láti ṣe ìpolongo fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì Ààrẹ Kashim Shettima pẹ̀lú ìṣísọ lójú àwọn mọ́tò àti àwọn ohun èlò ìpolongo wa mìíràn lọ́nà àrà. Máa bọ̀ ní

ẹ̀yìn èèyàn pàtàkì nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹgbẹ́ PBAT látojúlé dojúlé máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójúkorojú nílùú Ọ̀yọ́. Ní Thursday, ọjọ́ 15 oṣù October 2026, ikọ̀ wa máa ṣe ìwọ́de ojú títì láti ṣe ìpolongo fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì Ààrẹ Kashim Shettima. Pẹ̀lú ìṣísọ lójú àwọn mọ́tò àti àwọn ohun èlò ìpolongo wa mìíràn lọ́nà àrà. Máa bọ̀

0: jẹ́ká ṣe àfihàn Maggi powders. Maggi signature jollof fún party jollof aládùn. Maggi ginger àti garlic flavour fún àfikún adùn oúnjẹ. Maggi chicken flavour fún oúnjẹ adìaládùn. Maggi mix pie fún ọbẹ̀ àti àsáró tí o fẹ́ràn. Àti Maggi fish and shrimps fún àwọn oúnjẹ ẹja odò. Ohun tí ó sì dára jù ni pé o lè lo Maggi powders ní ọ̀nà tí o bá fẹ́. A fi àwọn èròjà eléyìí tí o mọ̀ ṣe Maggi powders láti fún oúnjẹ rẹ ní adùn tó dára. Àwọ̀ tó jojú ní gbèsè àti òórùn aládùn tó ń peni wá.
1: Yan adùn rẹ, lò ó ní ọ̀nà rẹ. Èmi àti Maggi a darapọ̀ gan.
2: Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope

0: bebe o dun be
1: yeske
0: o ndi aro ni a ma safu e bi delicacy to se daada
1: be ni o
0: e ti ma gburo aroma ko to di pa bere si ni fi abolu ra won ko to di pe eyin en ti ma safu nje desi owo desi ni awon yen ti lo ma gba onje ko to di pe desi o ma safu e ti e ti ma gburo orun lati gbogbo lekeji junction di odo e ti ma gbo ni Port Harcourt ba yesa nkankan to lori Facebook ibe ni aroma ti ma jade
1: abi
0: ti mo so ye ki la wa je la ro eko atole eko atole la safu yin la ro inte lonu
1: se nda je nje je joko
0: iro abari abari abi sa pala eko atole eko atole la je luni abi ti mo so ye a mo fun yin ni onje awon to tusi a ti mo fun yin ni tibile so la le je cross breed ye ni je kikida abi english ni kan e le je cross breed abi odun ade wole loko Mr. W in lo pe yan mo npe mi ti fun tedo royin tun ti de o fun ti ojo ni lagba lori owo eledua agboye agbodunu in legbo e ni gbo agbo fi pa ko lu taisi
1: bo
0: lo tin bete mi e wa boya baby mi ki awon ara aledin won mo po wa nbi
1: okay bobo mi mo wa nbi o
0: no daddy mi lo mo ko mi o ni ko bobo bobo daddy mi ni ko so
1: emi se Gen Z
0: emi se Gen Z
1: yo mara ni o
0: ah alaye
1: iwo pe mi baby eyi ro pe bobo tabi babe
0: mo follow so ngba na mo follow so oya de lo de lo
1: ta laye laye ta e ba ti je ole ati eko tan ke wa mu eko gbona ke fi pokoko ke wa fi sengere re ke fi wash re
0: se ko sagun mu nbe sa se ko sagun mu nbe
1: de de na ne de de to wa dagba nu ko si ti wa ni kankan o ki yan wo pe ko jumo ati ko jumo ko jumo mo ti fun tede royin na re ni kan ni omoluabi splash 105.5 fm temilade aloko ohun le mi nje o oya e ma ba wa kala
0: to a je wi pe bi se o ba pe ni enikan ki pese nigba ti mo tara sasa ti mo ka pa so soke wi pe kin mu se se o eyin oju mi ti ma si wo inu we royin the punch iroyin akoko ti mo ri tin fi ye fo bo bi eyi adaba ini salaye oro wi pe e ma danwo baja ba danwo eyin iroyo ajo IMF ni kilo fun lewa Nigeria be pe e pe fe dawo ran wo pada e dawo ran wo pada bi kin la e ma danwo ti n bo so pe nkan iwo ni eyin danwo be yan ba de iwo wo yo kan saru e ma gbo labari e ngba ba da ni gungun royin iwe royin the punch lo gbe fun karo yi
1: lowo ti temi iwe royin the nation o ni mo na wo gan nibi ti are Tinubu to tin so fun gbogbo awon mo orilede Nigeria wipe e lo fokan bale tori wipe ohun o ni pa isejoba ohun o ni party fun ipolongo ibo e mo ro wipe tori wipe 2027 ti sumo lesi mo gbo ohun tun fe lo se elekeji ohun o wa gbe sa akoko yi ti o ti vidi kale ohun o wa gbe party ko si n to jo tori wipe a jo mo se gbogbo e awon se mo ra won na ni ohun o ni fi isejoba sile fun ipolongo ibo are Tinubu ohun na lo so be
0: iru eran ko wo lele yi na to fomo ti ele ti n pomo olomo e dekun kini epo ko ru eye eleyi to fomo ti ele ti n wo eye olomo won pe e se alaye awon agbagba ninu egbe oselu akodu eni e ti so oro mo adeleke ni gogongo pe e si kisa Mr. Debola Adeleke e salaye bo ni idolo to se gbe oselu eni bo lo se afegbe won lenu aye re to fi wa nlo re gbe Bola Tinubu leri bi gele se won ololudije ni ninu egbe oselu akodu olomo gba wa nbe o won ni ki Adeleke o wa salaye se ko je olooto se gbe oselu re akodu ni e mo gbo labari ngba ta ba da re
1: nla ni fawon to ba nko eko nipa imo oselu tori oselu eleyi o tun ti gba ibomi iyo to iroyin eleyi ohun na lo nkorin salawa wipe ibi taye bayi si na ni won ba won yi si o tori wipe ajo INEC o ti soro kan sita o ni ona re o gẹ́gẹ́ bí àjọ INEC yóò ṣe lo AI eléyìí tá a mọ̀ sí ẹ̀dá ìgbàlódé ẹ̀dá orí ẹ̀rọ ayélujára láti fi ṣe ètò ìdìbò tọdún 2027 ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò nílẹ̀ yìí àmúpìtàn òun náà ló sọ bẹ́ẹ̀ wípé ẹ mọ́ lọ ọ̀nà gẹ̀rẹ̀ torí wípé bó bá kọjú sí ẹ báyìí ìwọ náà kọjú sí ni o AI ló láyé báyìí àwa náà sì ní sùn lórí ẹ̀ a ṣàmúlò rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìwé ìròyìn the nation ló gbé ìròyìn ọ̀hún.
0: Ìròyìn eléyìí tí mo rí látinú ìwé ìròyìn The Punch ló náà ní í ṣe pẹ̀lú INEC tí ń pariwo The Play. The Play ó My Fancy. Ó ní ẹ mọ̀mọ̀ lọ rèé mọ̀ rò wípé ìsọkutu wọ̀wọ́ orí ayélujára ni ó sọ ibi tí mo yìí sí ó ní The Play. The Play My Fans wọ́n ń pè kankan ní agọ́rídìmù ìsọkutu wọ̀wọ́ orí ayélujára ó ní ẹ mọ̀mọ̀ lọ rèé mọ̀ rò pé ẹni tágọ́rídìmù bá fẹ́fọ̀ ni ó dìbò wọlé The Play My Fans. Ẹ mọ̀ gbọ́ làbárè nígbà àbádàrin gbùngbùn ìwé ìròyìn The Punch ló gbé fún ti àárọ̀ yìí o.
1: Ìròyìn eléyìí ló jáde láti àkàtà Dino Melaye. Bàbá tún sọ̀rọ̀ sígboro ayé o, ó ní wípé àbẹ́ẹ̀rí nǹkan ni ṣé ẹ rí nǹkan tí mò ń rí ṣá àbẹ́yìn ò rí. Ó ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa mọ̀ ti di akúrẹ́tẹ. Ó ní pàápàá jùlọ lórí àwọn ojúṣe wọn ilé tó yẹ kí wọ́n ṣe tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣèjọba ààrẹ Tinubu. Ó ní àbẹ́ẹ̀rí wọn ni a ti dakúrẹ́tẹ, wọn ò ṣiṣẹ́ eléyìí tó yẹ kí wọ́n ó ṣe ò. Dino Melaye òun náà ló sọ bẹ́ẹ̀.
0: Ìròyìn eléyìí ló ń kọrin ijó ni májẹ̀mú mi o ẹ sáà jẹ́ gẹ́ngẹ́ látinú ìwé ìròyìn Daily Post ni Adeleke ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé ijó báyìí ńlá jó padà sí aṣọ rọ̀kì a mọ̀ ijó ni ẹ̀ṣọ́yẹ ijó láò fi wọlé o gẹ́ngẹ́
1: wọ́n jẹ́ ká fún wọn láì dé ọ̀rọ̀
0: wọ́n ní ijó báyìí ńlá jó wọ aṣọ rọ̀kì nígbà tá a bá dìbò wọlé 2027 tí tinubu bá tún wọlé sọ̀ọ̀ bí elékùọ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà fẹ́lẹ̀ kejì ọlọ́run ti sáámi sí ọmọ nàìjíríà náà ti sọ pé yes yóò rí bẹ́ẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ tinubu a jówó aṣọ rọ̀kì ni Adeleke ń lọ sọ bẹ́ẹ̀ Daily Post ló gbé o.
1: Ìròyìn eléyìí òun náà ló ń sọ wípé kèyàmọ̀ ó ti sọ̀rọ̀ sí àtíkù padà lórí wípé ayé ò le àbí kò rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà o. ó ní kí ló mọ̀ nípa ìṣèjọba kèyàmọ̀ òun náà ló ń sọ bẹ́ẹ̀ o fún àtíkù wípé ọ̀rọ̀ tó sọ o pé kó dá padà wípé nǹkan nira fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà. ìwé ìròyìn The Nation ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
0: àlá tí ajá bá lá inú ajá ní ń gbé ẹ mọ̀mọ́ láwọn àlá tí ò ní lè ṣe báwọn àlá kan bá ń bẹ tí èèyàn míín bá lá kò sì ní lè rọ torí pé àláhùn ń balẹ̀rù. wọ́n pé ààrẹ ilé asòfin àgbà nílẹ̀ wa nàìjíríà ìyún Godswill Akpabio ń ló ti ṣe kìlọ̀kìlọ̀ fáwọn gómìnà tí ń la àwọn àlá búkúbúkú kan tó sì ṣe pé àlá tí ò lè sẹ́ni ó ní ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹ yéé mọ nàgà ẹ yéé mọ retí n tí ò sí ń bì kankan ẹ bọ́ọ̀lẹ̀ nínú àwọn àlákàlà tẹ̀ ń láhùn ẹ mọ gbọ́ làbárè àlákàlà tí Akpabio ń gbìyànjú àti sọ tí fi ń ṣe kìlọ̀kìlọ̀ fáwọn gómìnà pé kí wọ́n bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ eré orí igi àṣekù ọmọ ẹdùn o.
1: jákèmí náà lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí òun náà ló sì ń sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé gbogbo àwọn iṣẹ́ àkànṣe eléyìí tẹ́ ti ṣe ní àṣẹ pàtì ó yá ẹ rí dájú wípé ẹ parí ẹ̀ o kó tó di wípé ẹ bẹ̀rẹ̀ àwọn tuntun míì. ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí òun náà ló ń pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé ẹ parí àwọn iṣẹ́ àkànṣe eléyìí tẹ́ ẹ ṣe pàtì kẹ tó bẹ̀rẹ̀ míì.
0: ẹ rí i pé tèmílàdé ó fún yín ní wọn yọ sí kókó ìròyìn kan lẹ́ẹ̀kan níbi tí ààrẹ bọ́lá tinubu títí sọ wípé òun ò ní fi iṣẹ́ ìjọba lẹ̀ kó wọn wá lórí mọ gbájúmọ́ ìpolongo òbò ó nítorí pé first in first bí a ṣe lè bò ó. ìròyìn eléyìí tó dàbí ẹ̀gbọ́n ìròyìn tí tèmílàdé fún yín bó jẹ́ sọ pé àbúrò ń bẹ lọ́wọ́ tèmi náà nínú ìwé ìròyìn The Nation ṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ ni màá fi dé ládé lẹ́yìn tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ó ṣeé ṣe o kí ààrẹ bọ́lá tinubu kọ́ mọ́ yọjú sí gbogbo òpínlẹ̀ fún ìpolongo òbò ẹgbẹ́ APC ó ṣe ṣe kẹ́ ẹ mọ́ rí ààrẹ ní gbogbo state ti bẹ Nàìjíríà o torí pé sẹ́gun mímú o àbí tí mò ń sọ òye bàbá ti ṣàlàyé o president tinubu hint at skipping APC campaign rallies across states. ìwé ìròyìn Daily Post ń ló gbé kẹ́ mọ́ wàá mọ̀ wípé sáàrin òní wà pínlẹ̀ tí a ní àwífún ni kó tó dání àgbà àjàkadì ni mo ti sọ ọ́lẹ̀ báyìí o ó ṣeé ṣe kí n mọ̀mọ́ ráyè lọ sí gbogbo òpínlẹ̀ torí pé sẹ́ẹ̀lú gbomi mú o ìǹlẹ̀ fi sẹ́ẹ̀ ìjọba alẹ́ nítorí pé a fẹ́ kàmpéènì o ẹ jẹ́ tí mo sọ òye yín àbí tí mo sọ òye thank you for your understanding in advance.
1: ìyẹn
0: làárẹ̀ fi káàdì ọ̀rọ̀ ńlẹ̀
1: ẹ̀yìn
0: orí ọ̀rẹ́ wa ti ń sọwọ́ lébelébe
1: ń sẹ́wọ́
0: ó yá ẹ̀yìn mo pàṣẹ fún ọ lóòkọ́ lọ́hùn àwọn ọmọ ogun lọ polówó ọjà tó bá wá sú ọ fún ìwọ mọ́ lọ tó bá sú ọ fún.
2: Babe, Why are you frowning for me now?
3: Mama, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: You.
6: Yes.
5: You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope so.

0: Àtúndé, o ti parí tí yìí ni.
1: Bámi, tí yóò dùn rárá bí etí àǹtí Ṣadé máa ń pò fún wa.
0: Àbá, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
2: Nítorí pé ẹ ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ni ẹ̀gbọ́n mi. Ọ̀làndé Full Cream Ever, àṣírí mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tí yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
0: Ọ̀làndé Full Cream Ever, mo rò pé ó wọ́n ju mílìkì tí mo máa ń rà lọ ni.
2: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
3: Ọ̀làndé Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yẹ Ọ̀làndé Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
4: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yìí ò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀ ti sun.
5: Fàdí mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n ó ń lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ lójoojúmọ́.
6: Ẹ jọ̀ ọ́, mo fẹ́ fowó yìí ránṣẹ́.
7: Payment received in
8: all cash.
9: Mo sì wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí.
10: Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà OPAY ti wà lárọ̀ọ́wọ́tó gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.

tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí, fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye. Owó oṣù tó ti gòkè lọ síbi tó ga, ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré, owó inú àpò ìfowópamọ́sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dérí láti bí ọdún 18 sẹ́yìn. Ọ̀wọ́n gbogbo ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn. PBAT látojúlé dójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́, ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí ní ọjọ́.

ẹ káàbọ̀ padà láti ojú ọjà ibi tá a wí la dé yìí ọ̀rọ̀ bù ṣe ó yá o ẹ jẹ́ ká gbára kà sí dà sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ti fún tẹ̀dọ̀ ìròyìn àkọ́kọ́ eléyìí tí mo fẹ́ fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ yìí ni ló jáde o látinú ìwé ìròyìn the punch tó jáde fún ti àárọ̀ yìí léyìí tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn àgbààgbà méjì nínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù láti ìpínlẹ̀ èkó òun ni wọ́n ti pe ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀sun níjà adémọlá adélékè pé wàá ṣàlàyé àjọṣepọ̀ lágbo òṣèlú tẹ́ẹjọ́ rò pọ̀ pẹ̀lú ààrẹ bọ́lá tinubu nínú èyí tí ẹ fi áyàn pé ìwọ ló mọ di adarí ìgbìmọ̀ tí ọmọ polongo ìbò fún ìtúnyàn ààrẹ bọ́lá tinubu 2027 wọn ni awu in tí ọ̀dà ò ló kọ méjì kọ dá náà ni àwọn àgbààgbà ọ̀hún nínú èyí tá a ti rí òkè ṣe wódò ẹ mọ̀ bínú tí ń bá pè dáadáa o ayẹyẹ adarí nínú ẹgbẹ́ òṣèlú àkọọ́dù ní apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ èkó lagos west senatorial district àti ẹnì kejì tí wọ́n pè ní ọládèjì olúwatòsìn ti jẹ́ alága ẹgbẹ́ àkọọ́dù ní ìpínlẹ̀ èkó àwọn méjèèjì ni wọ́n fi ọwọ́ sí ìwé alákọsíta gbangba tẹ́lẹ̀ bó pè ní open letter tí wọ́n kọ fún adémọlá adélékè àti àwọn àgbààgbà àwọn adarí ẹgbẹ́ òṣèlú àkọọ́dù nílẹ̀ yìí pé ẹ̀wà gbani ẹlàjà ni amọ̀rímú he ètèmọ̀ sọ́nu o ìwé ìròyìn ọ̀hún ni ló gbé ìròyìn yìí wípé àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú àkọọ́dù yìí ni wọ́n fi ẹ̀yìn lẹ́tà tí wọ́n kọ sọ́wọ́ sí adémọlá adélékè ni wọ́n taari ẹ̀ sáwọn oníròyìn pé yá ẹ̀yìn oníròyìn ẹ gbé káàkiri ìgboro ayé ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwa tí ọ̀rọ̀ ẹgbẹ́ àkọọ́dù tó gbèrú tí sì ń kọ wá lóminú tí wọ́n pè ní concerned leaders of accord ní ìpínlẹ̀ èkó àwọn ni àwọn kọ ọ̀rọ̀ yìí sọwọ́ o kékun ilé ó gbọ́ kó sọ fún toko kádò ó gbọ́ kóòrò fóò bẹ́ẹ̀ akalasi wọn pé ọ̀rọ̀ yìí ń ló jáde lẹ́yìn ìgbà tí wọ́n rí i pé adémọlá adélékè ó sì á mọ̀ jó sangalo pẹ̀lú ààrẹ bọ́lá tinubu

0: pe o wa salaye so o si jo looto se gbe akọ Dubai so o si je looto si awon eyan re nipele osun tan na ti gba iwe pa won fe dide labi ase gbe oselu akọ Dubai pelu gbese to gbe won e lo ri gba balance e ninu iwe iroyin the point to jade fun ti aro yi
1: to iroyin eleyi to fe farapa eleyi ti WA Cartoon ohun na lo nso wi pe iko ipolongo ibo fun are Bola Ahmed Tinubu ohun na ni won ti se afilele re lana nibi ti are Tinubu fun ara re to tin so di mimo wi pe ohun o ni pa isejoba ti nitori ipolongo ibo tori wi pe eto oro aje wa norilede yi lo nilo ki gbogbo wa ka fowo letabili ka bere ise gege bi are se so lana are Bola Ahmed Tinubu ohun na lo se so oro yi nigbagan igbalejo nla ile to wa ni ile are ni ilu Abuja o lasiko eleyi to nse afilole igbimo olupolongo ibo fun o fun eto idibo sipo are eleyi to waye ni ojo 16 osu kini odun 2027 eleyi to si je wipe eto ohun ohun na ni won lo pada wa di eleyi to je ti ayeye awon loselu won ni are na lo wa ro igbimo olupolongo ibo ohun wipe ki won ri daju wipe won ja fofa pelu ise eleyi ti won gbele won lowo o atawon ti won je alatileyin re oni papa julo ki won mu awon aseyori awon akole eleyi ti isejoba re ti se nipa ti atuto idagbasoke ki won gbe lo lojule dojule fun awon omo orilede Nigeria o won ni awon gomina meta le logbon na ni won se atileyin fun atuyan sipo are Tinubu eleyi ti are Tinubu to si tito awon ti won je olori ninu igbimo ohun to ti to won lowo owo oni meji ninu won na ni gomina Chukwu Masoludo ti ipinle Anambra ati Ademola Adeleke ti ipinle Osun eleyi to si je wipe inu egbe oselu mi ohun na ni awon wa o nibi ta tun ti ri eni ti se alakoso fun olulu leye Inyesom Wike eni to je pe ohun na ni oludari eto ipolongo ibo to si je wipe inu egbe oselu People's Democratic Party PDP lohun wa won ni ti Soludo nti e ohun na lo wa ninu egbe oselu All Progressive Grand Alliance tamo si Abga nigbati Ademola Adeleke to je ti inu egbe oselu Accord won ni Tinubu na lo wa je ko di mimo wipe ohun ti gba amoran lodo awon ti won je olori ninu egbe oselu wipe ipolongo ibo ko gbodo se idiwo tabi ko yi oju ohun kuro nipa eto oro aje orilede Nigeria o atutu eleyi ti ohun mudeba ati lati je ki eto oro aje wa nile ye ko fa awon eyan wa sorilede Nigeria o lati wa ma doko owo sile ati lati wa ojutu si oniruru ipenija eleyi to nkoju orilede Nigeria o eleyi na lo wa fi mu da awon igbimo won na loju wipe nipa ti ipolongo ibo ohun wa nbe o ori ohun ti nba sibe o ni ṣugbọn ohun ko ohun o ni pa isejoba ti tori wipe ojuṣe ohun ni lati ri daju wipe ohun mojuto isejoba bo te ti le je wipe ohun o kopa nipa ti ipolongo ibo na o ni ṣugbọn akoko o ni isejoba orilede isejoba ile yi o ni wipe o ki awon ti won ti yan si agbon mi ipolongo ibo ki won bere si ni lo ma forere isejoba ohun ni ojule dojule ni awon ese koko lati ri daju wipe awon eyan won teka fun ohun o oni awon agbagba ninu egbe oselu won ti se ikilo fun ohun o wipe ki ohun ma je ki lilo soke sodo ipolongo ibo ki o se idiwo fun ohun nipa ti isejoba oni ni bayi ohun te ti bele je si won ohun si gbo ohun si ti gba be gele ni ohun o si se o oni tori wipe ni asiko yi orilede Nigeria na lo ni lo ka joko bele je ka si mojuto daadaa ju tatẹyin wa lo o ni ojuṣe eleyi ti won si gbe le ohun lowo na ni ko gbodo duro ni igba kankan o ni e ma je ka tanra wa gbese wa nle o biili wa nle lati san o owo wa nle lati san fun idi eyi awon gbodo jara mose o eleyi na lo si so gbangba yanya wipe awon gbodo fa oju awon oloko owo mora lati ri wipe won se idasile oko owo won sorilede Nigeria ko si fi ese mule daadaa papa julo nitori ojo ola awon iran ti won bo leyin lorilede Nigeria iroyin yipa gan elegba se injire loju iwe keji ìwé ìròyìn The Nation.
0: Ìròyìn eléyìí tó lẹ̀pọ̀ bíi búrẹ́dì ń bejì jẹ́ ń sáré sí láwẹ́láwẹ́ o. Eléyìí àkọ́kọ́ yìí tí mo kọ́kọ́ mú yìí ní ṣàlàyé ọ̀rọ̀ wípé alága fún àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò ńlẹ̀ wa Nàìjíríà INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan SAN ni ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìsọkutu wọ̀wọ̀ lórí ayélujára tẹ́lẹ̀ bó ń pè ní algorithm. Nǹkan ni ó ṣàlàyé wípé nìkan ni ó jáwé olúborí o nínú ètò ìdìbò ààrẹ tí ń bọ̀ lọ́dún 2027. Ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí ó jáwé olúborí yóò ní ṣe pẹ̀lú àwọn olùdìbò tí wọ́n bá lọ sí ibùdó ìdìbò tí ó sì lọ rèé tẹ̀ka pinra wípé àtàǹpàkò ìlágbára wà. Amúpìtàn ìlọ́ ṣàlàyé wípé ṣe rí ìsọkutu wọ̀wọ̀ lórí ayélujára àti òṣèlú wọ́n jọ ní nǹkan ṣe. Wọ́n ní wọ́n ṣe ìpàdé àpérò kan tí wọ́n pe àkórí rẹ̀ ní ìsọkutu wọ̀wọ̀ orí ayélujára àti ọgbọ́n àtinúdá òde òní pẹ̀lú ìjọba àwarawa. Pè ní Artificial Intelligence and Democracy Forum 2026 tó wáyé nílùú Àbújá lábẹ́ àkòrí tí wọ́n pè ní dídáàbòbo ètò ìdìbò tí ń bọ̀ yìí ní àsìkò ọgbọ́n àtinúdá tá a wà yìí Safeguarding the 2027 General Election in the Age of Artificial Intelligence. Akalase ẹni tí ṣe alága fún àjọ olómìnira tó ṣe kò kárí ètò ìdìbò ni ló wá ṣàlàyé ọ̀rọ̀ wípé lóòótọ́ ká mọ̀ purọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ọgbọ́n inú òde òní tí à ń sọ̀rọ̀ rẹ̀ Artificial Intelligence ó ló ṣe pàtàkì ó sì ní ipa rere tí ó kó fún ètò òṣèlú àtijọba warawa. Ó ní ṣùgbọ́n kẹ́nikẹ́ni ó mọ̀ lọ rèé máa rò ó wípé àwọn tí wọ́n bá ní ìsọkutu ọ̀wọ̀ lórí ayélujára tó bá pọ̀ jù ni ó jáwé olúborí. Ó ní ẹbọ́ lẹ̀ ń bẹ̀ dìplé ni. Ìròyìn eléyìí tí mo pín ẹjọ́ jẹ̀pọ̀ bíi búrẹ́dì ọ̀bẹ̀jì yìí ó ní mo rí o léyìí tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ẹgbẹ́ tí ń ṣàtìlẹ́yìn fún barrister Sàràfàdéhìn Abiodun Ali láti ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá ìyẹn BSA support group ẹgbẹ́dá local government ìní ẹ ṣe ìpàdé alágbára lójú àfojúsùn pé àlísọjí ètò ìdìbò láti gbé àlísọjí wọlé gẹ́gẹ́ bí gómìnà àti igbákejì rẹ̀ nílé ìjọba agodi tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Ìbàdàn Bọ́lán ti ń bẹ tẹ́mi ẹ̀ wà. Wọ́n pé ìpàdé ọ̀hún ń ló wáyé ní gbọ̀ngàn Zakios Adéwùmí Adéyẹmí Memorial Anglican Church Hall tí ń bẹ ní Alákíá nílẹ̀ Ìbàdàn nínú èyí tí wọ́n pé ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti àwọn alátìlẹyìn BSA barrister Sàràfàdéhìn Ali ni wọ́n kóra wọn jọ pọ̀ tí wọ́n sì jọ ń sọ̀rọ̀ wípé àníṣe kínní yìí kínní mi ó yàtọ̀ sí kínní yìí kínní wa ni o ṣe eré lè kínní gbogbo wa jọ ni o àlísọjí mandate 2027 lágbà lọ́wọ́ elédùà tí wà lọ́lọ́run ó ṣe wọ́n ní tiwa lọ́lọ́run ó ṣe ń lórin tí gbogbo wọn ń kọ níbi ìpàdé eléyìí tó wáyé lánàá. Gẹ́gẹ́ bí ròyìn tí mò ń ká ṣe ṣàlàyé wọ́n pé àwọn BSA ẹ̀ka ti ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá ẹni tí ṣe coordinator fún àwọn alátìlẹyìn Sàràfà Ali lẹ́gbẹ́dá ọ̀nàrẹ́bù Dáúdà Abiọ́nà ń ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ọkàn òun balẹ̀ pọ̀ nínú barrister Sàràfàdéhìn Abiodun Ali àti agbára tó ní láti ṣe aṣáájú rere tí ó sì mú ìjọba rere wá. Wọ́n ta bá ń sọ̀ nípa òmìnira àjọba àbílẹ̀ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwó bọ̀ ó ní tí Sàràfà Ali bá dorí ọba ó ní sìtín yóò rí bẹ́ẹ̀ torí pé Sàràfà Ali ọmọ tó pè fún láti jẹ́ kí ìjọba àbílẹ̀ kó ní òmìnira o. Ẹni tó jẹ́ alága àkọ́kọ́ ní ìjọba àbílẹ̀ Adjorosun LCDA ọ̀nàrẹ́bù Yinka Adéyẹmí òun náà wá rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òsèlú APC àtàwọn alátìlẹyìn Sàràfà Ali ní gbogbo ẹ̀ka wípé ẹ wá o ẹ jẹ́ àsàtìlẹyìn fún gbogbo àwọn olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òsèlú APC bẹ̀rẹ̀ látòrí ààrẹ Bọ́lá Tinubu Sẹ́nitọ̀ Yunus Akíntúndé ọ̀nàrẹ́bù Akin Alábí barrister Sàràfàdéhìn Ali ọ̀nàrẹ́bù Yẹmí Bernardi àti gbogbo àwọn èèyàn tí ń díje tó yìí ṣe pé ètò ìdìbò wọn yóò gba ẹgbẹ́ dá kọjá lábẹ́ àṣẹ ẹgbẹ́ òsèlú APC wọn ní ẹ jẹ́ àtẹ sójú ẹ̀ fún gbogbo wọn APC from top to bottom. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n tún sọ̀rọ̀ níbi ètò náà ń láti rí amòfin Fatai Akinsanmi àti ọ̀nàrẹ́bù Lámìdí Ògúndòkun léyìí tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé èèyàn gbọ́dọ̀ jó lóòótọ́ sẹ́gbẹ́ ni gẹ́gẹ́ bá sọ pé ẹ máa jó sángálò o gbọ́dọ̀ máa jó gbẹ́sẹ̀ kó o tèṣù mọ́lẹ̀ tó o bá ti ń jó nǹkan mí yàtọ̀ sí lùtẹ́gbẹ́ ń lù ó túmọ̀ sí pé o ti ń latán nu ẹ mọ́ latán. Ó ní barrister Fatai Akinsanmi àti ọ̀nàrẹ́bù Lámìdí Ògúndòkun sọ níbi ìpàdé tó wáyé lánàá nínú èyí tí wọ́n fi ṣàlàyé ọ̀rọ̀ wípé Lámìdí Ògúndòkun ó ní sẹ́ẹ̀rí ìlérí ti ń bẹ o látọ̀dọ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ òsèlú APC níjọba àbílẹ̀ ẹgbẹ́dá wípé wọ́ọ̀dù tó bá ní ìbò tó pọ̀ jùlọ tó dìlífà wọ́ọ̀dù ẹ̀ dáadáa pé yọ́ gba nǹkan rodorodo ó túmọ̀ sí pé gbogbo yín ẹ máa lọ sí wọ́ọ̀dù yín kẹ̀ sì ṣiṣẹ́ tó ni tumọ gba ki APC ko le ba wole o akalasi lara awon agbagbo oselu ti wa nbi eto na nlatiri honorable Yemi Bernard APC candidate for Egbeda state constituency or your state house of assembly ninu bo ti nbo lo kan yi en ti se adari awon obirin ninu egbe oselu APC njoba abile Egbeda oloye abileko Ronke Adedeji Alihaji Animas awon agbedo Fama Omolara honorable Jide Falade Mrs Olawoyin APC youth leader Adiomu Tairu ati be lo ini pade ni bi eto na to nkaluku si soro ti an si fi itan re lole won pe lagba lowo Eledua nigba ti won ba ma bura nile ijoba ni 2027 Sarafa Aliddin Ali ati Sodi Adedeji ni won ma bura fun bolon tin be ti emi e wa o oya e ja doke lo nkan kuluwo oja en lembe e ku kale.
2: Growing moments are filled with chances to be active and learn.
3: Did you see, Mom? I made such a big jump.
4: Great job, my boy. You get better with each game.
2: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: I feel so strong.
2: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.

0: no dey predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
1: 0209-461-3333.
0: Access Pensions. Future shaping.
2: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
3: Wow! Valletta Sparkling Fruit Drink is now in cans to turn every little moment into a celebration. Handy and ready to go, Valletta in can. Wherever celebration takes you, Valletta is ready when you are. Because with Valletta in can, every sip is a reason to smile, celebrate friendship, laughter, and even the little wings that deserves a cheer with Valletta in can. Grab the new Valletta in can at your nearest store today. Enjoy same fruity goodness in red grape, white grape, and peach variants. Valletta Sparkling Fruit Drink. Celebrate every moment.
4: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
5: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
6: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
7: Ekuleo. Ebi mpa ka si nkan si mi la.
8: E kaabo iya mi. Ki le wa je bayi o.
7: Iwa na. Mo fe unje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
8: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
9: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulo wa dun Golden Penny Noodles.
7: Mo se won ko mi. Mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi.
8: Iya to yayi to si mo tojo omo ni.
9: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni tosi re bayi.
10: Ẹ káàbọ̀ padà tí fún tẹ̀dọ̀ ròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹyin ti wá lójú òpó Facebook, mi ò tí ìrọwọ́ yín bó ṣe yẹ o, mi ò tí ìrẹ́kẹ́ máa bá wa ṣí ààrẹ.
11: Ẹ dasí kì í bulẹ̀.
10: Oya oya oya, ẹ dábọ̀lẹ̀ kí n máa fi ìlẹ̀ ẹ̀ níbi tí mo wà
11: ní. Èèyàn méjì tó bá ṣí ààrẹ jù, ààbò káàdì.
10: Bẹ́ẹ̀ ẹyin náà jẹ́rìí ẹ́.
11: Angẹ́lì tó ń pín re ojú ẹ̀ dáa.
10: Àwọn èṣè lè rí ká mọ́ mú ṣe.
11: Ó dà
10: ẹ jẹ́ kí a lè ṣó níbẹ̀ o. Wọ́n ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ aṣòfin. Eléyìí tó ń ṣojú ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Kogi Dino Melaye. Òun náà ló ti sọ̀rọ̀ kò bá kò gbé o. Sí àwọn tí wọ́n jẹ́ adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìkẹwà wípé ńṣe ni wọ́n fi àyè gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti máa lo agbára aládàyanrí bó bá ṣe wò ó láì ṣe wípé wọ́n ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbélé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí aṣòfin. Wọ́n ní Mélaye òun náà ló dìídì bẹnu àtẹ́ lu ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí o. Eyín ni Godswill Akpabio àti ẹni tí ṣe olórí fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà ilẹ̀ yìí Tajudeen Abbas lórí wípé bí wọ́n ṣe ń fọwọ́ mú àtúntò eléyìí tó débá ètò ìdìbò nílẹ̀ yìí àti bíbuwọ́lu àbá ètò ìṣúná tó fi mọ́ àwọn onírúurú àtúntò ètò òfin ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn nǹkan míì eléyìí tó lọ́wọ́ ààrẹ àti ìṣèjọba rẹ̀ nínú. Wọ́n ní Mélaye ẹni tí ṣe ìkàn nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC òun náà ló sì kọminú ọ̀rọ̀ yìí lásìkò ìpàdé àwọn akọ̀ròyìn ilé tó wáyé ní ìlú Abuja níbi tó ti ń bẹnu àtẹ́lu ìṣọwọ́ṣiṣẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹlẹ́kẹ̀wá yìí eléyìí tó sì ń bi wọ́n léèrè wípé ṣé lóòótọ́ lẹ tiẹ̀ wà ní òmìnira gẹ́gẹ́ bí ó ti ṣe wà ní àkọọ́lẹ̀ ǹjẹ́ tiẹ̀ ní òmìnira láti ṣe iṣẹ́ yìí bó ṣe tó àti bó ṣe yẹ ǹjẹ́ tiẹ̀ ní òmìnira láti sọ̀rọ̀ nípa àwọn nǹkan eléyìí tó lọkàn yín gbọgbọn àti eléyìí tó yẹ kẹ ṣe nípa ilé iṣẹ ààrẹ o gẹgẹ bó ṣe wí ó ní ojúṣe àwọn aṣòfin kì í kàn ṣe káàkàn jókòó ká ní yé ne hi hafiz kíní kan hafiz onírárá o ó ní ìgbésẹ yín òun náà ni láti rí wípé ẹ ṣe àgbéyẹwò gbogbo àwọn nǹkan tí wọn bá gbé wá síwájú yín kẹ ẹ gbọn wọn yẹwò yẹbẹyẹbẹ kẹ ẹ po àwọn tí wọn jẹ ẹka aláṣẹ kẹ ẹ pò wọn nífupọ kẹ ẹ sì rí dájú wípé gbogbo ìgbésẹ eléyìí tí ààrẹ obama gbé náà ló ń wáyé o ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè nàìjíríà ó ní gẹ́gẹ́ bí aṣòfin nígbà kan rí ó lóun ò lè káwọ́ gbéra o kóun máa wò bẹ́ẹ̀ ṣe ń ṣe yọbọyọbọ kẹ ẹ wá sọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tẹ ẹ wá sọ di akúrẹ̀tẹ̀ bí eléyìí tó má dá lọ́wọ́ tí ò lè ṣiṣẹ́ bí eléyìí tó dóko tí ò lè roko ó ní wípé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ń kọ́ ẹ ti sọ di akúrẹ̀tẹ̀ eléyìí tó sì ń sá kíjokíjo tẹ̀lé ẹ̀ka aláṣẹ lẹ́yìn oníṣẹ́bí ẹ ní òmìnira láti ṣe iṣẹ́ eléyìí tá a gbélé yín lọ́wọ́ ibẹ̀ náà ló tún ti wá sọ̀rọ̀ síwájú o wípé gbogbo àwọn àtúntò eléyìí tí ààrẹ bọ́lá ahmed tinubu tó gbé wá síwájú wọn ó ní wípé ilé ìgbìmọ̀ aṣòfin méjèèjì ó ní wọ́n buwọ́ lù ní ó ní wọ́n kà lálẹ́ àkọ́kọ́ wọ́n kà lálẹ́ ẹ̀kejì wọ́n kà lálẹ́ ẹ̀kẹta ní ọjọ́ kan náà ẹ sì buwọ́ lù ó ní ṣé bá a ṣe ní kẹ́ ẹ máa ṣe náà ṣé ẹ gbé yẹ wò ṣé ẹ gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ mú sọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ẹ mú sọ di nǹkan tí ò yẹ gẹ́gẹ́ bí dino mélàyé bó ṣe fi ọ̀rọ̀ náà síta ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn.
11: ẹ̀yin ti wa lórí facebook mórí yín bẹ̀ ẹdú orí ẹdín sáré ṣàwùsì sí ká tó mọ gbára kàsídà mustapha fatai akànjí ọ̀pẹyẹmí alẹ́sìnlọ́yẹ olùjídé ramani ibrahim adétúnjì fúnṣọ́ adétọ̀nà mọ́gàjì sport adéọlá adésànyà akí gbogbo yín bẹ̀ pé ẹ ṣeun ẹ kú fẹ́ tẹ́ ẹ ní sí wa lágbà lọ́wọ́ elédùà àjọṣe wa ò ní bàjẹ́ o mo rí bádéjọ esther náà ọmọnúsì olúwaṣẹ́gun ayọ̀dẹ́lẹ́ akí gbogbo yín ogbevie ambrose ẹ̀yábàrẹ̀ ojú òní tìyín o ọlá ògún kẹ́hìndé johnson adébísí sàkárì yahoo títí layo emosu mudasiru ismail tanwa ọlọ́ba sandra dáwódù ọ̀làwálé arẹniyáyá ọ̀làwálé abioye títílàwé mọ́sù again ìṣọ̀lá kúrè tajibọ́lá táìwò sì yí àdìsá ìgbòho àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mọ drop comment ẹ mọ like kẹ ẹ tún mọ ṣíà ẹ èèyàn méjì tó bá ṣíà ẹ dáadáa tí ṣúgà bá ja ààbò káàdì fún yín tẹmí ṣẹ̀rífà àti fúnkẹ́ azeez ó ní tèmi tẹmí àti mr aa àjíire bí dọ́bù yìí ni mi ṣe é o láìsí jẹ́nu táìpù ànídàmú ó yá o ìròyìn eléyìí tọ́pọ́ sókàn yìí onímọ̀rí láti inú ìwé ìròyìn daily post léyìí tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé gómìnà ní ìpínlẹ̀ ọ̀sun adémọ́lá adélèké ń ló ti kéde ẹ̀ yányányányá wípé bọ́lọ́n ti ń bẹ tẹ́mí ẹ̀ wà ààrẹ bọ́lá tinubu ni wọ́n tún dìbò yàn lẹ́ẹ̀kan sí tí ó wọlé sọ bí elékòó gẹ́gẹ́ bí ààrẹ lẹ́lẹ́kejì ilẹ̀ wa nàìjíríà a wàá máa jó ijó ayọ̀ ijó òdùnnú ńlá jó padà sí aṣọ rọ́ọ̀kì ní 2027 o adélèké ń ló sọ̀rọ̀ lọ́jọ́rùú wednesday lánàá níbi ìfilọ́lẹ̀ ikọ̀ tí ń polongo ìbò fún ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc all progressive congress presidential campaign council wọ́n níbẹ̀ òní adémọ́lá adélèké ti sọ̀rọ̀ wípé ẹ wò ó àsìkò tí ààrẹ bọ́lá tinubu nìyí kò tó nǹkan láti ṣe àwọn gudugudu méje àti yàyà mẹ́fà tí bọ́lá tinubu gbà lérò láti tún nàìjíríà sọ bí ẹ ń sọgbá ó nítorí ìdí èyí ọmọ nàìjíríà ẹ fún bàbá láyé o ẹ jẹ́ kí bàbá ò ṣiṣẹ́ ó ní ẹ jẹ́ kí bàbá ó ṣiṣẹ́ tó nítumọ̀ tó yáàyè gbà torí pé ọdún mẹ́rin ó kéré pọ̀ nígbà tẹ́ bá fi fún lọ́dún mẹ́rin ẹlẹ́ẹ̀kejì báyìí ẹ rí pé nàìjíríà ẹ mọ̀ sọ pé we are proud of nàìjíríà inú yẹn ọmọ dùn nísìnyìí torí pé ààrẹ bọ́lá tinubu ó ní èròǹgbà tó dà fúnlẹ̀ wa nàìjíríà tí ó sì tún ilẹ̀ yìí sọ bí ẹ ń sọ gbá ó nítorí ìdí èyí ẹ fún láàyè ẹ jẹ́ ó sọ ọdún mẹ́rin mi ẹ sì rí pé ẹ padà dúpẹ́ lọ́wọ́ mi ni ṣéwọ̀n káwọn yẹn máa sọ pé you will thank me later. Adémọ́lá adélèké ń lọ sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn daily post ń ló gbé fún ti àárọ̀ yìí o.
10: ìròyìn eléyìí òun náà ló ń jáde láti àkàtà ikọ̀ olùpolongo ìbò fún ọ̀nàrẹ́bù adédèjì dìkìrìláì ọ̀làjídé tí gbogbo èèyàn mọ̀ sí òdìdí ọmọ o ibẹ̀ náà ni wọ́n ti bọ́ síta o láti tako fọ́nrán kan eléyìí tó jẹyọ lórí ẹ̀rọ ayélujára lórí rògbòdìyàn kan tó wáyé ní agbègbè mọ̀lété ní ìlú ìbàdàn lánàá wọ́n ní nínú fọ́nrán ọ̀hún òun náà sì ni wọ́n ti ń nàka àlébù sí ọ̀nàrẹ́bù Adédèjì Dikrulayi Ọlajide wípé lọ́wọ́ nínú rògbòdìyàn náà. Ikọ̀ yìí náà ló wá ń sọ wípé kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ o, torí wípé irọ́ ńlá ńlá. Bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tó sọ nínú fọ́nrán ọ̀hún náà ni kò fẹsẹ̀ múlẹ̀ àti ìgbésẹ̀ láti bani lórúkọ jẹ́ ni o. Nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde nílùú Ìbàdàn lánàá ọjọ́bọ̀ tó jẹyọ láti ọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún ọ̀nàrẹ́bù Adédèjì Dikrulayi Ọlajide Odidi ọmọ Tolú Mustapha, wọ́n ní wípé ikọ̀ olùpolongo ìbò náà ló wá ń béèrè fún àwọn ẹ̀rí ìjẹ́mìíṣó ní kankan o, kí wọ́n fi àwọn ẹ̀rí ìjẹ́mìíṣó tó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé odidi ọmọ lọ́wọ́ nínú rògbòdìyàn ọ̀hún, tàbí gbogbo ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ síta kí wọ́n kó jẹ padà tàbí o, kí wọ́n tọrọ àforíjì eléyìí tí wọ́n sì ń nàka àlébù ọ̀hún sí Oríyọmí Hamzat wípé ní ìwọ̀n wákàtí 72 náà ni kí wọ́n fi ọ̀rọ̀ wípé àwọn ò sọ bẹ́ẹ̀ kí wọ́n fi síta o, kí wọ́n sì tọrọ àforíjì. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n rí ìwé gbà látọ̀dọ̀ agbẹjọ́rò àwọn ni o, wọ́n ní wàhálà yìí náà ló sì jẹyọ nígbàtí Oríyọmí Hamzat tí ó ṣe fọ́nrán kan gbẹ̀yìn òní bí nǹkan ṣe ń lọ eléyìí tó sì ṣàfihàn àfìlà kan tí wọ́n ní wípé wọ́n ya àwòrán ọ̀nàrẹ́bù Adédèjì Dikrulayi Ọlajide Odidi ọmọ sí ẹni tí ṣe olùdíje du ipò lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí láti lọ rè ṣojú ẹkùn ìdìbò gúúsù ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM. Wọ́n ní lásìkò tí fọ́nrán Facebook yìí tó ń lọ lọ́wọ́ o, ibẹ̀ náà ni Oríyọmí Hamzat ló ti sọ wípé èèyàn kan àwọn kan tí wọ́n wọ irú fìlà yìí náà ni wọ́n kọlu ikọ̀ ọ̀hún ní àsìkò tí wọ́n ń ṣe ìwọ́de ní agbègbè Mọ̀lété eléyìí tó sì dìbò lọ yá mi. Wọ́n ní bákan náà ló tún sọ̀rọ̀ wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé ikọ̀ yìí kan náà náà ló lọ rèé kọlu ikọ̀ ọ̀nàrẹ́bù Rẹ̀mí Òsénì. Wọ́n ní ikọ̀ odidi ọmọ yìí náà ló wá ń tako irú ọ̀rọ̀ báyìí wípé a ti gbọ́ kí ló kọ odidi ọmọ pẹ̀lú nǹkan tó wà ń tà yìí, ṣé ibi ipò kan náà ni ẹjọ́ ń díje dù ni? Ó ní fún ìdí èyí o, odidi ọmọ tàbí ikọ̀ rẹ̀ tàbí àwọn alátìlẹyìn rẹ̀ náà ni wọn lọ́wọ́ nínú ìkọlù tó wáyé o lórí sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní ikọ̀ náà ló tún wá nàka lébò sí Oríyọmí Hamzat wípé kó mú àwọn ẹ̀rí eléyìí tó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa nípa ohun tó wáyé gangan kó fi síta o. Àwọn tí ọ̀rọ̀ náà kàn bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ṣe wáyé, àwọn tí wọ́n lọ́wọ́ ń bẹ̀ ju wípé kó mọ káralé àhesọ tàbí ọ̀rọ̀ eléyìí tí àwọn aráàlú tí wọ́n ń sọ lákòótán. Wọ́n ní ikọ̀ olùpolongo ìbò fún ọ̀nàrẹ́bù Ọlajide Dikrulayi Odidi ọmọ yìí tó sọ òun náà ni ó wá gbóríyìn fún àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé wọ́n ṣeun gidi gan torí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n ń béèrè lásìkò tí fọ́nrán yìí ń lọ lọ́wọ́ ní orí Facebook wípé kí ló ṣẹlẹ̀ gangan, bó ló ṣe jẹ́, bó ni kọlù ọ̀hún ṣe wáyé. Ó ní eléyìí tó sì jẹ́ wípé kàkà kí wọ́n mọ nàka àlébù sí ẹni tí ò mọ nǹkan kan tó ṣẹlẹ̀ nípa ìkọlù ọ̀hún wípé ńṣe ni wọ́n jáde láti máa fi ẹ̀sùn kan ẹni tí ọ̀rọ̀ kan. Wọ́n ní báyìí o, wọ́n wá ń sọ wípé kí wọ́n fi àwọn ẹ̀rí ìjẹ́mìíṣó síta ní ìwọ̀n wákàtí 72 hours. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n rí ìgbésẹ̀ òfin láti ọ̀dọ̀ ikọ̀ tó ń polongo ìbò fún ọ̀nàrẹ́bù Ọlajide Odidi ọmọ.
11: Ó yá ọwọ́ rẹ̀ àmúrelé pápápá gbé bọ́dì.
1: Babe, why are you frowning for me now?
12: Woman, make noodles for me.
1: This woman. Okay, how do you want it?
12: I want it as it is hot. Let it burst my brain.
1: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
12: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: To e kaabo pada lati oju oja iroyin eleyi tope sokayi mediedi to lepo na ni bi bread o nbiji e je nsare si fun yin lawe lawe o alakoko ni mori o lati inu iwe iroyin the punch oju ewe kerin lae ti salaye oro wipe ogun logo awon omo egbe oselu akodu ti won satileyin fun oriyomi amzati ni won pariwo ibo si ara adugbo toro di eyin omo wobe enduogbe won nitori pe ise ni won le igo ti won le okuta toro di gbas gbosgiri ko loju momo awon eyan ba korin awon ara bi tun ti de e di ajina si jagidi jagan won ni awon alati leyin oriyomi amzati ni won pe logun lowo logbon logbon ni won to lowo wo won koja lo lona mo lete won ni gbo ya ni awon ti an fura si gege bi kan jegbon omo jangoriko ni ba yo si han lodo ru Wednesday lana loro ba di gbas gbos ni ba leko ni lego pe eyin eni duro lawon lati leyin oyomi amsa ti ba npa gbogbo ah kilade se ba fe lo re pade oga awon ni won ni awon fe lo re pade oga awon oyomi amsa ti tan pe yin bo lati le gezi united kingdom won wa fe lo re pade e pelu tifutilu tifan ati zigi oselu wi pe kaliba mo pe en to wole si nigeria yi ni pele oyo ni lebadan ye pere keku asin o won pe ti an se ni ti an si wo so in ti an mo wo to mu ami egbe won dani ni gbogbo won ba n to lo lowo owo ko to di pa won ara bi se kona yo si han won ni egbe oselu apc ni ti wa n bere wi pe eyin ile se olopa je mo woran e je se wadi oro yi daada abiru oselu ewo tun leleyi sa tu wa pada si aye oselu mo mo gba mo lete koja mo mo gba worodu koja sa tun wa pada be ni olodum mo jari ko se daada egbe apc ni e ba n pariwo pe eyin olope mo mo sun e mo mo woran mo mo tin kolu awon omo leyin oriyomi amzati loju mo ma aye lagbegbe mo lete nbadan akalase won ni alukoro le se olopa ipinle oyo eyin o eyin olayinka ayanlade o fi die mule wi pe looto ni o isele nsele o tori pe iroyin ti deti igbo awon si ti gbo pe looto ni sele sele ori oro baniso lo ti fide emule fawon oniroyin pe awon si tin se iwadi lowo lori oro na pe awon gbo pe won yo si awon omo eyin ori omi amzati won si dazigibu won loro di gbas gbos to di girigiri ko o iroyin eleyi ti opon sokan yi lowo mi onimori o tin salaye oro wi pe awon iko tin polongo ibo fun senator Sarafadin Abiodun Ale ti o pe ni sako in lo ti fi esun kan awon alatileyin Bimbo Adekanbi wi pe eyin alatileyin Bimbo Adekanbi kilo te fi nfa poster ya won ni Bimbo Adekanbi o ni oludide dupo gomina labi ase egbe oselu APM Allied People's Movement awon oludide awon iko tin polongo obo fun Sarafa Ali won wa nfe sun kan awon alatileyin Bimbo Adekanbi pe eyin le n ba bibo odu Sarafa Ali je won ni won tin ba bibo Sarafa Ali je o won ni egba wa o awon ara bi tun ti de o won tun tin ba bibo odu di awon oloselu jagidi jagan won ni ewa gba wa ni se kabo tun se bibo odu mo ni se ba tin korin pe kani ma se ja o ibo ni edi o atijade to bode yi latodo oga agba fun ibara ilu soro ninu iko tin polongo bo fun Sarafa Ali bisi Oladele in lo buwo lu wi pe ewo bibo odu ti an se fun Sarafa Ali ati soji adededi ini e tin ba je o awon ta si fura si pe won ba je in lawon lati leyin Bimbo Adekanbi o oro gbogbo ke se lori alabaun won ni lawon agbegbe bi kan ti tin ba bibo odu je bi Mokola Sango Monatan ona olodoro odu ni o won ni odu ona togeti iworo odu ati be lo won ni e ti ba bibo odu je gba wa o eyan ara ilu e mo sun o won ni ewo laburo mo ba bibo odu je ewo laburo mo fa patako polongo ya ki lo sele gangan won le si waye leyin bi ojo bi melo kan ti an kolu iyawo Sarafa Ali na won ni se e wa mo kolu awon eludi labe gboselu APC e tun mo fa poster ya se mo wule jo soselu mo nse nikan le fe mo gbalu lo ni gege bi awon oludije gege bi awon iko tin polongo obo fun Sarafa Ali bi e salaye oro won ni se ri igbese yi o je igbese to ko ni lominu pe nkan ti oda o lo ko meji ko da ni won ni eleyi si nse afihan wi pe eru ti n ba awon igun seyi Makinde pe won ti n kayo kekesko ati seyi Makinde ati Bimbo Adekanbi saa si ni ta luske bayi saa si ni ta luske bayi won ni luske te nso na ni o ina le pada ta tori pe en ti ba ti nso fun oni ko ni venu ara re pe ku to se puhu se ko ni opa nba ina ni o si pada po won ni eyin te ti jo pe se ni ta luske bayi e pada ta luske náà ni ẹgbẹ́ òṣèlú APC ìnẹ́wà ṣàlàyé ọ̀rọ̀ àti àwọn olùdíje fún Sàràfà Àlì wípé ìgbésẹ̀ tí àwọn alátìlẹyìn Bímbọ Adékànbí ń gbé yìí ó jẹ́ ìgbésẹ̀ ojú dúdú ẹ mọ́ serú ẹ mọ́ kọ̀dà ayé ti lajú kọjá gbogbo báhun ó wá ń rọ àwọn alátìlẹyìn APC pé ẹ lọ fọkàn balẹ̀ o ẹ̀yin ẹ mọ́ ṣe jàgídàgán ti yín o bí wọ́n bá fa póstà ya tí wọ́n bá ń kọlù ẹ̀yin ẹ mọ́ kọlù wọn o ẹ̀yin ẹ tẹ̀ lófin ti yín kẹ̀sí bí ọmọlúàbí ó ní sẹ́ rí Sàràfà Àlì pẹ̀lú àkọmọ̀nà ìpolongo rẹ̀ wípé ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ ahead tó bá fi lè dìbò wọlé báyìí yóò restore sanity yóò mú kí ohun gbogbo lọ létòletò àti lẹ́sẹẹsẹ a sì ní rogun pa àhẹ́mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ikọ̀ tí ń polongo òbò fún Sàràfà Àlì ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀.
1: wọ́n ti land náà nù.
3: mo fọ́ lọ́n so. lizzie bá send okò àwọn méjì tí wọ́n bá ṣe àyè dáadáa pápápá kálí mọ̀ àwọn tábà fún lẹ́bùn.
1: wọ́n ní mọ̀ dé mọ̀ gẹ̀ báyìí ìpé ìpé jú báyìí òun náà làálàá fìlà bẹ́ẹ̀ báyìí lè lọ dé kọjá abẹ̀ wọ́n ó ti mọ̀ níbọ̀dá ṣàlàáfíà ni ṣí ò sí tó ibi náà ni ìròyìn ti fún tẹ̀dọ̀ yóò roke sí lóòrọ̀ ti tòní o tó bá di ọ̀la ẹ̀ tún pàdé àwọn ikọ̀ wa lórí ètò ìròyìn ti fún tẹ̀dọ̀ ṣùgbọ́n àwọn ètò wà yòókù ẹ̀ mọ́ gbé kúrò ńbẹ̀ kẹ́ ẹ máa fara balẹ̀ kẹ́ ẹ máa bá wa jẹ̀ gbáládùn rẹ̀ títí dìgbà míì tèmi àti yín á tún máa pàdé à á pàdé lọ́sàn-án òní lórí ìròyìn gbàǹkọ̀gbè tèmilàdé àlòkò òun lèmi ń jẹ o ó dìgbà kan náà.
3: mustapha fatai àti dáwọ́dù ọ̀làwálé ẹ̀yìn méjèèjì rẹ sọ pé ṣe àìjù dáadáa ẹ mẹ́sẹ̀ẹ́jì péèjì facebook splash yẹn splash fm 105.5 ìbàdàn ẹ drop phone number yín síbẹ̀ tá a máa bá yín bó káàdì sí kásáré sí yẹn pápá ká tó mọ mú nǹkan mi gbọ́ abiodun adéwọlé ló kọ mi mr double tó máa sọ pé lẹ́yìn ọlọ́run ìwọ ló kàn after god na you mọ̀ dáhùn o wọn kò bọ bọ́ọ̀bọ̀ ọlọ́run mọ̀ sọ pé lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni ìpàdé mi àti ìdílọ́la lórí ètò ìjọba àbílẹ̀ láago márùn rọ̀lẹ́ títí ìgbà náà èyí tẹ́ fi ń gbọ́wà òní di tẹ́ẹ̀mọ́ náwó búlé lórí o lágbà lọ́wọ́ elédùà ayé láyọ̀ ká pàdé ń re àní dolódì lẹ́yìn ara wa dẹ́sì gbèmí náà gbé kọ́ọ̀bù wúra yìí ó wù mí ọwọ́ rẹ̀ àmúlẹ̀lẹ̀ ẹ̀ńlẹ́bẹ̀ ẹ̀kú kalẹ̀.

àdìdì ìṣẹ́fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC Bòǹdẹ̀lú, Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: àṣàyàn pàtàkì nípínlẹ̀ Ọ̀yọ́ o.
1: Ẹgbẹ́ PBAT láti ojúlé dojúlé máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójúkorojú nílùú Ọ̀yọ́.
0: Ní Thursday, ọjọ́ 15 oṣù October 2026,
1: ikọ̀ wa máa ṣe ìwọ́de ojú títì láti ṣe ìpolongo fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì Ààrẹ Kashim Shettima pẹ̀lú ìṣiṣọ́ lójú àwọn mọ́tò àti àwọn ohun èlò ìpolongo wa mìíràn lọ́nà àrà.

0: a reason she's a good mama. Express Cleaning, extra fresh.
1: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀ ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹ bá wí ní ìgàlọ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàṣí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ báwo ni gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ̀wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ sí friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dùn ní yògbàyògbà owó látùn owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ báwọn ní gàlọ́ yìí èmi ó kàn láti dìmìnà ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Túndé, o ti parí tíì yìí ni.
3: Bámi, tíì yóò dùn rárá bí ètí àǹtí Ṣadé máa ń pò fún wa.
2: Dábà, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
4: Nítorí pé ẹ ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ní ẹ̀gbọ́n mi. Ọ̀láńdẹ̀ Full Cream Ever, aṣẹ́rẹ̀ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tíì yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
2: Ọ̀láńdẹ̀ Full Cream Ever, mo rò pé ó wọ́jú mílìkì tí mo máa ń rà lọ ni.
4: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
5: Ọ̀láńdẹ̀ Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yan Ọ̀láńdẹ̀ Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màálù.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: ẹ̀yin àgbààgbà tí ń bẹ́ ń lẹ̀ yìí tẹ́ ẹ̀ sì ń láǹfààní àti gbọ́ wa láàárọ̀ yìí ẹ máa káàárọ̀ ò gbíngbín nìkì ọ̀rọ̀ akọ́dá ayé aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnigbàtọrọgbà nígbàǹgbà láwùjọ àwọn àgbààgbà gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbagbádá lọ́wọ́ alágbádá sàpàtà mọ́lágbádá lọ́rùn mọ́lágbádá ṣubúya kàtàǹdì ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tá a gbẹ̀ tó ta kan gbàǹgbà sí gbàǹgbà wálíà yíká àgbà ńlá ayé pátá tẹ̀ tí ń láǹfààní àti gbọ́ wa láàárọ̀ tòní àkì yín kú dédé àkókò yìí o ẹ káàbọ̀ ságbà láàdìtú ibi ẹyẹ eré tí fọhùn bọ́ta túnde ọláwo lólóòtú ètò yìí desmond adégbòyega tí ó ní àdó tí ń yọná tuẹ́tuẹ́ lẹ́nu lápò n lamojú ẹ̀rọ ti ń bẹ fún sáà tá a wà yìí tí tóbi lolúwa ń bẹ níkàlẹ̀ ẹ̀yìn senior girl àti bí àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí akíyìn o akíyìn káàbọ̀ ṣèwọ̀n àríbíkọ́lá the special one èmi lò tó rí ijókòónú agbádá ńlá mìlẹ̀ǹgbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípolówó ọpẹ́ tatata iná ń jó ògiri ọ̀sá iná gorí ẹlẹ́fẹ̀ẹ́ jótótó lẹ́ẹ̀kan sí akíyìn káàbọ̀ láàárọ̀ yìí kí n tiẹ̀ tó tẹ́ pẹpẹ ètò fún ti àárọ̀ tòní náà ẹ̀jẹ̀ ń ké sí amọ̀nà kọ́ wa amọ̀nà o ọ̀yà máa bọ̀ wá síwájú wa.

0: kabisi Olodumare toluwa ni odore bayi na lati wa ejin to da aye ati orun odo e na la si pada si adua ta n gba ni wipe ka ma lo n kekere ka si ma fojo lojo lo gbugbu wa na la pada ku o ṣùgbọ́n kẹ́yàn wá lálà sí kọ́sánná ní lọ́tún lọ́sì kọ́ wá jẹ́ pé àkókò tí nǹkan tiẹ̀ ń tẹ̀sẹ̀ ń débọ̀ tí sì ṣe ń tẹ̀sí microphone tí ọ̀tí ẹ̀ tí sọ̀rọ̀ rárá. Tolúwa ni. Ó dùn mí gàgàà ó sì lágbàá pọ̀ dénú egungun. Ikú ọ̀dọ́ àfẹ́mọ́ láwùjọ wa. Ikú àwọn ògo tí ń lọ yìí àfẹmọ́ láwùjọ wà. Ọlọ́run Olódùmarè jọ dákun. Báwa tu àwọn mọ̀lẹ́bí ará ọ̀rẹ́. Báwa tù wọ́n lọ́kàn. A kí gbogbo àwọn tó wà ní ìgbọ̀njẹ̀un pátápátá àwọn tí ń bẹ lẹ́ka. Ohun tó ní í ṣe pẹ̀lú orin gospel lọ́tùn-ún lọ́sì àti gbogbo àwọn tí kò tí ẹ̀ sẹ́ni tí ọ̀fẹ́ sọ pé wọ́n fẹ́ràn bẹ́ẹ̀ bá gbọ́ àwọn orin rẹ̀ a sì ní ìmísí a sì bà wá ọ̀bá àjẹ́ mùsùlùmí ọ̀bá àjẹ́ kínní kan ńgbà téèyàn ń dákọ ọlọ́run tó sì kí ọlọ́run mọ̀ràn báyìí orí èèyàn kọ̀ọ̀kan wúná látòkè títí désàlẹ̀.
1: Igi oko dorí kodo jojo mi ń ṣèwé bẹ́ ọjà.
0: Kábíyèsí rí ọlọ́run tó àwáyé kú ò sí ọ̀run nìkan làrè má bọ̀. Bọ́lọ̀n tí wá ń bẹ tẹ́mi rẹ̀ sì wà láàárọ̀ tòní àtẹ̀mí àtìyìn. Alágẹmọ yìí bá wọn kúkú ọ̀wọ́wọ́ o àní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Àwọn tó sì ṣẹlẹ̀ sí náà tó ọlọ́run tó dá òní dákun bá ń bu òróró tí yóò jẹ́ kí ara ó tù wọ́n pẹ̀sẹ̀. Kò sí àrọ́wà tá a fẹ́ pa bá ń bù sí wọn lọ́kàn tó ìyún bẹ́ẹ̀ ká fi lélẹ̀ lápá abìkan kọ́lọ́run Olódùmarè. Ẹ̀yin tẹ̀ ń béèrè a ti wà lórí ìkànnì Facebook o Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn bẹ́ẹ̀ bá dórí péèjì mi náà mo ti ṣíà rẹ̀ síbẹ̀ mo ti ṣíà péèjì Splash FM ó ti wà ńbẹ̀ ẹ̀ lóní tipán. Ọ̀yá ẹja mú kinní ọ̀hún báyìí ìlú Ìbàdàn lánàá tí gbogbo ẹ̀ ó jì gìjìgì. Àwọn olóṣèlú yìí tún bẹ̀rẹ̀ o eléyìí tó tiẹ̀ wá jẹ́ tọ́lágbàá pọ̀ tí kàyéfì tí gbogbo ẹ̀ wá rọ́pọ̀ mọ́ra wọn ni kéèyàn ó sì gbádà òkè kó sì máa ṣá ọmọ kó máa ṣá ọmọ nìkejì ẹ̀. Ìyó níyà tó sá sí bí abẹ́ gántà nǹkan kan àwọn kámẹ́rà ẹyẹ tá a so táwọn apá abì kan sì ń gbé. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù tí wọ́n jẹ́ Oríyọmí Àmùsáàtì ni gubernatorial kí ni wọ́n ń pè candidate tí wọ́n ń ṣe welcome back party kí wọ́n lọ rèé kí ẹni tó jẹ́ principal wọn kí káàbọ̀. Wọ́n sì wá sọ́nà àti ipò kọ̀rẹ́ńtò sí wá ń bí ọ̀nà mọ̀lẹ́tẹ́. Wọ́n sálà àwọn kan sáàdà wọn lọ́nà nǹkan gbogbo ẹ̀ di gbùdùgbùdù. Ẹ̀yin olóṣèlú yìí ẹ̀yin ọmọ tí wọ́n ń lò láti ṣe jàǹdùkú yìí ẹ dákun ẹja pé àróká pé ọ̀dọ̀ fínú wa o. Ẹja pé àróká sì pé ọ̀dọ̀ fínú wa. Ọmọ Báyọ̀dé ní Bẹ́lẹ́ka Ṣómídì àlọ́hùn já bẹ̀rẹ̀ láti ibi tí mọ̀lẹ́tẹ́ bá ń gbé fọ́nrán kan sí náà já kọ́kọ́ mú láti bẹ̀ níbi wọ́n ti lọ rèé ká arábìnrin mọ́ bíi kọ́nà tọ́ra gọ sí tí tóògì ń sì gbádà ókè ó sì sá èèyàn óbi. Ẹ̀yin ara àánú ilé yẹ ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ara agbègbè yìí ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. Lísọ̀ yẹn bá ń gbé fọ́nrán àkọ́kọ́ òun sí ìjà ti bẹ̀ẹ̀ mú un ná kó tó di pálọ̀ rèé polówó ọjà. Ǹjẹ́ àkọ́kọ́ fìyún ó ti gbé fọ́nrán ọ̀hún sí o ọmọ Nàìjíríà. Ẹ wo ibi tó lọ rèé ká ọmọbìnrin ọ̀hún mọ́. Ó bù ládàá o. Àfẹ́rú eléyìí nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹ wo àdá tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ojú wọn là á fi hàn dé yìí o. Ojú wọn là á fi hàn dé yìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ wo bó ṣe kó àdá bọ ọmọbìnrin mọ́lẹ̀. Life and direct. ó ní agbára o. Àfẹ́rú eléyìí ń pinlẹ̀ Ọ̀yọ́ o. Àfẹ́rú eléyìí ní pinlẹ̀ Ọ̀yọ́. Ń bọ̀ náà o, kèta síbẹ̀ o, àwọn fọ́nrán ń pọ̀ díẹ̀. Ó ní agbára pọ̀ láàárọ̀ tòní, bá a tún gbẹ̀mí sí àbí ṣé kálọ̀ rẹ̀ polówó ọjà náà ni ṣé ń kọ́kọ́ tẹ̀síwájú díẹ̀ náà. Mo ń bọ̀ o, ẹ jẹ́ ń kọ́kọ́ polówó ọjà bí n bá padà dé, wọ́n wàá tẹkin ní ọ̀hún sí yín láta pátápátá tó jẹ́ pé yóò lágbá kọjá kà sí nǹkan ni láàárọ̀ tòní o. Aláàfẹ́ jàgírí-jàgan nípínlẹ̀ Ọ̀yọ́ sẹ́, àfẹ́ jàgírí-jàgan nípínlẹ̀ yìí, àwọn èèyàn tó gbẹ̀mí mì nípínlẹ̀ Ọ̀sun. Ìròyìn tó sì ń tẹ̀ wá lọ́wọ́ ni pé lánàá náà ọkùnrin kan tí wọ́n kàdáàbò wọn ló ti ó tún lè wà lè àṣà o. Èéṣe tá a fi fẹ́ bẹ̀rẹ̀ lórí eléyìí nípínlẹ̀ Ọ̀yọ́? Ẹ jẹ́ jáde ká dìbò, bàbá ṣe kàmpẹ́ǹ kan ṣe wọ́ọ́rọ́wọ́. Àwọn àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí wọn ní gbàgbé ìṣẹ̀lẹ̀ mọ̀lété, wọn ní gbàgbé ìṣẹ̀lẹ̀ ìwòrò òdù kíyàn tó jáde kò ní báyìí dẹ sí ọkọ̀kọ́ pè náà. Dákun ṣé mọ̀lẹ́tì ò tí ì dàrú o? Dákun bó o ní ìwòrò òdù o? Bó o la kẹ́dẹ̀mì? Ẹ má jà padà sáyé ẹ̀yìn o mọ̀, ẹ dákun Ọlọ́run mi bẹ̀yìn o. Ẹ jẹ́ ìpolówó ọjà tí ń bá tẹ́ka ìpolówó ọjà dé, ẹ tí ì rí nǹkan kan o. Ẹ rí wìnrin wìnrin, ẹ sì gbọ́ nǹkan ní àárọ̀ tòní. Ẹ kú kalẹ̀.

0: Kivo 3-in-1. O mini koloku ko fi kun.
1: Kivo
2: Daddy Mix.
3: Ṣe àfihàn Maggi powders. Maggi signature jollof fún party jollof aládùn. Maggi ginger àti garlic flavor fún àfikún adùn oúnjẹ. Maggi chicken flavor fún oúnjẹ adìaládùn. Maggi mixed pea fún ọbẹ̀ àti àsáró tí o fẹ́ràn. Àti Maggi fish and shrimps fún àwọn oúnjẹ ẹja odò. Ohun tí ó sì dára jù ni pé o lè lo Maggi powders ní ọ̀nà tí o bá fẹ́. A fi àwọn èròjà eléyìí tí o mọ̀ ṣe Maggi powders láti fún oúnjẹ rẹ ní adùn tó dára. Àwọ̀ tó jojú ní gbèsè àti òórùn aládùn tó ń pe ni wá.
4: Yan adùn rẹ, lò ó ní ọ̀nà rẹ. Èmi àti Maggi

0: breathe through it.
1: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
2: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
3: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
4: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
1: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: O dami loju pe o ti gbọ nipa IPO ti ile ise Dangote Petroleum Refinery and Petrochemicals. O si ti mo pe o le ra ipin idokowo ti e pelu Meritrade ti ile ise Meristem Securities nipa gbigba app Meritrade loju opo Dangote IPO.meristemng.com lati je anfani na. Ogoro awon oludokowo lo tin darapo meto yi. Ma je ki anfani bantabanta yo fu oru. O le bere pelu ipin idokowo mewa iye 5250 naira. Gba app Meritrade bayi sori ero bani soro re. Tabi ki o kan soju opo Dangote IPO.meristemng.com. ng.com o si le pe 0703-185-3878 lati bere leye osoka Meristem awa fun idagbasoke oro re.
6: Ifolokomo.
7: Yes, na Folocom.
6: As you dey buy your DSTV, eh?
7: Remember say 1 month DSTV and gas subscription follow the decoder where you just buy so. And for GoTV, the tori na the same. Oh. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body.
6: Ben yo,
7: man de keni ogbe omara.
6: Ora yo je gbadun ayo pelu DSTV ati GoTV to ship baje.
7: 15,000 naira pere ni DSTV kan bayi.
6: Atagbada ati decoder atelembi re papo ni.
7: To si fosu kan woran yo lori ikani yangala isekobo.
6: GoTV na pelu decoder re ati antenna re
7: 15,000 naira pere ni
6: to si wo ikani jo ni lori re fosu kan le san sile kan
7: tete lo gba ti e bayi
6: ko to tan
7: because ti won ba ja to wa nle ba ti tan
6: promo do pinu wo
7: awon bi to ti le rire
6: number 114
7: MKO Abiola Way
6: Ring Road
7: Omogafo Building
6: Ibadan
7: number 44
6: Oyo Road
7: Samanda
6: by Hexagon Lounge
7: Ibadan
6: Alaji Awe Shopping Complex
7: along Odife Road
6: opposite Hope Junction
7: Ibadan
6: to fi modo awon ojulowo alagbata DSTV ati GoTV to ba sumo julo
7: DSTV ati GoTV
6: igbadun ti o ni.
8: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Adetu mewa n sele ni duniya.
12: Eyin agbagba ti n be nle yi akiyin kaabo lati ka ipolowo ọja lohun eto n tẹsiwaju pẹlu se won ma ri Bikola ina n jo giri ọsa ina gori ile feju toto. Alaye ọrọ ta n ba bo lẹẹkan tori pe n ba ba lo bayi na n lo ba ku. A n ba bo a si n tẹle wẹrẹwẹrẹ bo si n lo na la n tẹle. Ani irufẹ nkan ba afẹ mọ ni ipinle Ọyọ. E mọ pa adakọ pe ẹgbẹ oselu kankan eniyan lo ri atake ẹgbẹ oselu kan abi ka so pe nikan n lo wa ndi kini kan ṣugbọn n to sele toju wa si to n la fi n to gbogbo araalu eyan rere ipinle Ọyọ. Kese ẹgbẹ kankan n lo la agbegbe kan tabi ibi kan nkan ni ka ẹgbẹ oselu kan lo la agbegbe kan irọ o. Gbogbo agbegbe pata ti n bẹ nilu Ibadan ati ipinle Ọyọ àwa ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ náà la ní oníkálukú ló sì láǹfààní àti rìn síbi tó bá wù ú sí ṣùgbọ́n àfẹ́ jàgídíjàgánṣẹ́ àní jàgídíjàgán kẹ́ ẹ máa yàdá yọ̀bọn ẹ̀yìn yún la àfẹ́ ọyá ẹ tún máa bọ̀ lórí ìkànnì facebook èyí tẹrí lẹ́ẹ̀kan ẹ̀yìn bí ìgbà tí ẹ bá rí ìdàndán lásán ni ẹ̀ tí ìrè égún eégún gangan tí ó ti nú ìgbàlẹ̀ fọ́hùn tí ò ní la fẹ́ fi hàn yín yìí ẹ má sọ̀pínlẹ̀ ọ̀yọ́ di ìpínlẹ̀ jàgídíjàgán o àwa tá a wà nípínlẹ̀ ọ̀yọ́ àwọn ọmọlúàbí gbogbo wa o gẹ́gẹ́ bí orúkọ ìkànnì yìí splash fm the integrity station iléeṣẹ́ rédíò ọmọlúàbí náà la wà yìí ọyá bá ń gbé fọ́nrán kejì sí ẹ rí bí wọ́n ṣe ṣe àwọn èèyàn níbi ìpolongo níbi ká sọ pé ìkíni káàbọ̀ ni ká pè é kì í ṣe ìpolongo gan wọ́n ní principal wọ́n ń bọ̀ bóyá tìpínlẹ̀ èkó ni bóyá tí nǹkan kan wọ́n sì lọ rèé pàdé rẹ̀ tí olùtìfọ́n tí wọ́n jó wá sọ́nà mọ̀lẹ́tẹ́ńtò sí ń bí kó tó di gba àsìgbò ìmí ìtúrẹ́ o ọmọ nàìjíríà ibi wọ́n ti ń lera wọn gìlàgìlà rẹ o ẹ̀rì bí wọ́n ṣe ń lẹ bọ́tù lẹ gbogbo ẹ̀ mọ́ra wọn ọlọ́pàá náà sì wà ń bẹ̀ ó ní agbára o ọlágbára o. Kí ni pa ọlọ́pàá fẹ́ ká ọlọ́pàá mi ní ibẹ̀ láàrin wọn báyìí.
0: Ẹlòmíì kan tí ò ní rí kú tí ó pa gan.
12: Bá tó bá ń gbé mi ìsìn fọ́nrán ń pọ̀ ọlágbára pọ̀. Ṣé ń gbọ́ o? Ẹ máa ṣí ààrẹ. Kábíyèsí. Irọ́ o. Ìyá ilé èso ló ṣèlú ń lọ jẹ́jẹ́ ti ẹ̀ ní o. Ṣé ń gbọ́? Tún bá ń gbé fọ́nrán míì sí i, àní láàárọ̀ yìí sẹ́ a gbọ́dọ̀ bá gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ sọ̀rọ̀ ẹ má jẹ́ olóṣèlú ó lò yín lòkù ẹ wo gbogbo wọn ti ba nǹkan jẹ́ o.
13: Wọ́n ti bẹ́ẹ̀ dìbò ẹ̀jẹ̀ o. Ọlọ́jà gbogbo wọn lọ́pàá gbogbo kíní wọn jẹ́. Ṣé àkọ́ọ̀dù tá a bá bẹ́ẹ̀ dìbò fún náà wà lélẹ̀? Wọ́n ti gba gbogbo mọ̀lẹ́tẹ́ jẹ́ o. Àkọ́ọ̀dù ni o, àkọ́ọ̀dù ni o, ẹ má dìbò fún wọn.
12: Ẹni tí ń sọ léyìí kì í sọ tiẹ̀ ni o, àwọn ọ̀dà akọ ẹgbẹ́ òṣèlú kankan o. Àwọn ọ̀dà akọ ẹgbẹ́ òṣèlú o, ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ lánàá tá a sì rí gbọ́ ni wípé ẹni tó jẹ́ ọmọ oyè sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù ó ti rìn àjòdé. Àwọn tí wọ́n sì jẹ́ abẹ́ẹ̀rí gbogbo òlú bó ṣe rí lórí ìkànnì facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ máa bọ̀ ńbẹ̀ ẹ sí ààrẹ káàkiri àgbáńlá ayé ẹ wá já báwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ sọ̀rọ̀. Ẹ dákun ẹyẹ èèyàn rere ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ já síra wa lóṣùṣù ọwọ́ torí wípé àwọn olóṣèlú tẹ̀ ń torí wọn yàdá yọgò yọbẹ yìí ngbà wọn bá pàdé lókè ẹyìn ò ní sí ńbẹ ibi wọn bá ti ń fa tọkì sípìn tí wọn ń gbé àwọn nǹkan ẹlẹ́rìn dòdò tí wọn ń gbé sẹ́nu ẹyìn ò ní sí ńbẹ mọ ẹ má jẹ́ wọn ò fi yín rúgbó. àwọn èèyàn tí ẹ̀mí wọn bọ́ níbi ètò ìdìbò ti ìpínlẹ̀ ọ̀sùn. Ẹ dákun, kí wọ́n fẹ́ fi compensate àwọn èèyàn wọn tí ó tó ẹ̀mí àwọn èèyàn tẹ̀mí wọn bọ́. Àwọn tí wọ́n ń torí wọn jà ní ìsìn ẹgbẹ́ òṣèlú Accord ni ẹni tó jẹ́ gómìnà ń bẹ̀ Adémọ́lá Adélékè ló ti dìbò tó sì jáwé olúborí. Lákòókò ìgbà náà bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rí pa àmú wá fún yín nígbà tí ẹgbẹ́ òṣèlú APC àwọn tó jẹ́ alátìlẹyìn àti ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ ọ̀sùn mò ń sọ o tí wọ́n ń kọlura wọn. Now wọ́n parí ètò ìdìbò tán, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n ti yan gómìnà Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí èkánkùgù nínú àwọn tí yóò léwájú nú ètò ìpolongo ìbò fún ká tún dìbò fún Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí i. Àwọn tí wọ́n wá já látìlẹyìn dà ẹjẹ́ ń dá tọ́mì díẹ̀ ná ń bọ̀.
14: Flash FM 105.5.
15: Please listen to this announcement. Chrisland University, Abeokuta, postgraduate school invite applications from suitably qualified candidates for admission into its 2026-2027 postgraduate programs. Choose from a range of postgraduate diploma, master's, and other approved postgraduate programs designed to equip you with advanced knowledge, professional skills, and research competence for today's competitive world. At Chrisland University, you will enjoy a conducive learning environment, experienced academic staff, modern facilities, and quality postgraduate education. Application is ongoing. For detailed information, visit www.chrislanduniversity.edu.ng or contact the Chrisland University Postgraduate School on 0806-564-0084. Or 0813-576-2586. Don't wait. Take the next step into your academic and professional journey. Chrisland University, Intellectual Radiance. Announcer, Mr. Samuel Omotosho, Registrar.
16: Here is 105.5.
14: Splash.
12: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Tó ẹ̀yin àgbààgbà tí ń bẹ́ńlẹ̀ yìí ẹ já jọ pé àrú àti ọ̀dọ̀ fi inú wà àti àwọn ọ̀dọ́ tí ń bẹ lóde ẹ dákun torí ọlọ́run ìbò ní ẹ̀dì ẹ má ṣe jà lórí ìkànnì Facebook ajé nǹka kọ́mẹ̀ǹtì yín àbí ntẹ̀ kọ́kọ́ sójú òpó lẹ̀ kí n máa mú lọ́kọ̀ọ̀kan ìjèjì ni ọ̀yá ẹ̀yin aráàlú o ẹ̀yin aráàlú mòye nípínlẹ̀ Ọ̀yọ́ o ẹ ti dáhùn ẹ ní òwò àbí ẹ dákun ẹ má jẹ́ wọ́n túlù yìí mọ́ wa lórí ẹ má jẹ́ wọ́n dá pákà leke sílẹ̀ nílùú wa yìí ẹ dákun ẹ bá wọn olóṣèlú yìí sọ̀rọ̀ ẹ bá wọn àsọmọgbé wọn ẹ bá wọn sọ̀rọ̀ 0706949-3000 0706949-3000 tàbí 0701447570 láti ilẹ̀ òkèrè ẹ̀ka fi +234 ní ká ẹ fi sí yóò dá pa àbí ọyá jẹ́ ń dáhùn èèyàn lóhùn pàápàá ẹ̀yin tẹ̀ ń pe fóònù tèmi mo wà lórí ètò hello ẹ mà káàárọ̀ kọ̀ bọ́ sétí mi ń bí o. Ẹ kú ojúmọ́ o ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń pè.
17: Ọlọ́sọ̀ láti ilé ẹ̀mí.
12: Ó yà.
17: Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá yẹn? Ní káàkiri ilẹ̀ Nàìjíríà tó jẹmọ́ nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn. Ó jẹ́ nǹkan tó ń gba nínú jẹ́. Ó lè fi ń yàn fẹnu pé ní 2026 àwà yìí ìrúkọ báyìí ṣe ń ṣẹlẹ̀. Láì ṣe ń gbé nígbà tí mo kéré látàtí mo rí nǹkan báyìí was 1983 wà tí wọ́n náà ní ikún ẹnìkan gbà yẹn ní Nàìjíríà tó bẹ everybody nínú everybody ń dùn ọmọ bí Nàìjíríà ṣe rí ń gbà yẹn àwọn èèyàn ṣe àwọn oníṣẹ́ fún. Irúgbọ́ báyìí ló ti wá ń ṣe lánàá ó ti wá ẹ wá dé àdá ẹni ẹ dé àná ó dẹ̀ ṣá ọmọnìyàn obìnrin yẹn I saw the video. Is this how we're going to be doing
12: politics?
17: Kí ló dé? ṣé

0: mẹ́fà nítorí ìjọba àkókò jẹ́ ń dẹ́nìkan lóhùn ṣe kí n wá ka kọ́mẹ́ǹtì lórí ìkànnì Facebook. Hello. Hello. Bóyá ká mú un. Ó kọ́ yín àti ibi tí ẹ ti ń pè. Ó kọ́ yín àti ibi tí ẹ ti ń pè.
1: Àwọn ọrọ̀ ọkọ ní ọmọ ìpèsè wà tí wọ́n wù. Kí ló dé? Ojú ẹ̀yẹ ojú òun pé yẹ́kùn láì fara kíra. Kí ló dé? Nígbà táwọn ṣiṣẹ́ tó bá jẹ́ pé wọ́n bá ṣe bá fáwọn nígbà tí táwọn ọ̀fẹ́ wọn táwọn ọ̀dẹ̀ pọ̀ bí sẹ́ fẹ́ jẹ̀ mí. Kí wọ́n jọ pẹ̀lú ọlọ́run àtẹjọ́ ààbò pa báàbò òbí lẹ́sẹ̀. Wọ́n jẹ́ pẹ̀lú ọlọ́run ẹnikẹ́ni àwọn tí èso lọ́sẹ̀lú lẹ́mẹ̀ẹ́gá lọ́wọ́ wọn fara gbà àìmọye èèyàn lọ́wọ́ lọ síbi tí àìmọye èèyàn àwọn ẹgbẹ́ èèyàn ní kú wájá tí wọ́n lọ ní nǹkan mi lánàá
0: ìyẹn
1: lọ́wọ́ wọn sọ̀bọ̀dà lẹ́nu
0: ẹṣeun lórí ìkànnì Facebook ẹ jẹ́ ń ka kọ́mẹ́ǹtì díẹ̀ náà ọ̀yà ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook báyìí ẹ fi èròǹgbà ọkàn tiyín náà ẹ ké sáwọn olóṣèlú ẹ ké sáwọn tí ń ṣàtìlẹyìn fún wọn náà pé ha bí àdá bá bọ lápá tọ́ bọ lọ́rùn tara rẹ náà ni ó pa dàda ṣùgbọ́n tàwọn tí ọ̀tí ẹ̀ máa wọ́ tí ọmọ sẹ́yìn ńkọ́ kò sígbà tẹ́ ẹ̀dá jàálẹ̀ gẹ́gẹ́ bí olóṣèlú tàbí nǹkan míì àwọn èèyàn tí wọ́n ń lọ bí ọjà wọn náà wọ́n ó tún fara gbá. Ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ìkànnì Facebook Adẹ́rẹ̀mí Aishat wọ́n ní this is very serious Abdul Aziz Kassara wọ́n ní almighty God please protect us from all these kinika people. Búsàrí Kọ́láwọlé wọ́n ní ọlọ́run má jẹ́ kí wọ́n fi ẹ̀mí wa ṣètùtù ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí àmì ò kábíyèsí adébòmí ìfẹ́ olúwa ṣeun fún mi. Wọ́n ní we practice ẹlẹ́kì ní nàìjíríà not election àwọn kọ̀ọ̀kan pé ẹlẹ́kì là ń ṣe kì í ṣe ẹlẹ́sàn nígbà tó ń pè nǹkan kí àti nǹkan sàn oyè mi esther olúwa tó yẹn. Wọ́n ní ẹ jọ̀wọ́ ẹ bá wa bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ eléyìí ti pa ẹ̀yin náà ẹ gbóhùn sókè àádìjọ bá wọn sọ̀rọ̀ náà ni. Fún mi àdìgò ìtàtúnlé léyìí olùsẹ̀sán adẹ́niran ọláyíwọlá habib àyìnlá kọ́láwọlé ọlámi sulaimon adeleke òní adétòun tóbi olúwàbámijì edet esther dumi adéẹyọ ajibọlá ajan ibrahim hm will mr bisolanu láti benjamin lọhùnún òní adétòun lẹẹkan sí rọpò lórí ìkànnì facebook rasheed wọlé ṣé owó ṣó ni àbí ọwọ ṣọ àti bẹẹ lọ ẹ wò ó ẹja lọsẹ ka ìpolówó ọjà lápá abẹ ohun nígbà bá padà dé ọdà jẹ́ ń dátọ́mì díẹ̀ náà bá ń gbé kíní wókè.

0: Whether you have the right to quality broadcasting, the National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and all right to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
1: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ̀ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀ káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ ti ẹgbẹ́ wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú FM ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsìn Friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹ̀lú FM 96.7 ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágẹ̀lú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
2: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
3: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí ọyá ẹ̀tún ẹja tún lọ o àti òpó lọ́rọ̀ àwọn onírògbòdìyàn yìí sẹ́wọ̀n pé táwọn tá a mú wá nísìnyí táwọn olóṣèlú ni ọ́ láwọn ogun méjì tí sábà máa farògbòdìyàn nílẹ̀ nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá bí kò bá ti sí ẹgbẹ́ ọlọ́kọ̀ àti ẹgbẹ́ ọlọ́kadà àwọn olóṣèlú ẹ rí pé kinní wọn sábà máa ń lé pọ̀ ẹ sì rí wípé tí àsìkò òṣèlú bá ti ń bọ̀ náà ni bí ìjà máa ń fẹ́ sábà ṣẹlẹ̀ lákòókò ìgbà náà torí ẹ̀ ń bá wà ń jọba yóò fẹ́ pàṣẹ pé ẹgbẹ́ ọlọ́kọ̀ ìṣàkóso òun lọ́wà àwọn tó jẹ́ ẹgbẹ́ òṣèlú ti alátakò náà wọ́n lọ rí wá gun míì náà tí wọ́n jọ máa fira wọ́n máa fira wọn ta kàngbọ̀n ẹ dákun torí ọlọ́run àwọn ọlọ́kadà náà rèé o tí wọ́n tún wà á kò pẹ̀lú àwọn tọ́jú ẹ̀sẹ́kítíì fún wọn pé èéṣe tó jẹ́ pé mìíràn bá já ẹjà tíkẹ́ẹ̀tì láàárọ̀ ẹjà tíkẹ́ẹ̀tì lọ́sàn-án ẹ tún gba owó láftà èwo níjẹ́ láftà wọ́n ní wọ́n ti kọ́kọ́ sọ ǹtù bí nù bí kinní wọn jọra wọn o ẹ dákun ẹ tiẹ̀ já jókòó kalẹ̀ ná gbogbo àwọn owó tí wọ́n ń gbà yìí tétítì ni wọ́n fi ń tún ṣe ni àbí kíni ẹ ti pé mo wí náà kíni bẹ́nẹ́fìtì ẹ̀ sáràlú kíni bẹ́nẹ́fìtì ẹ̀ síjọba ọni agbára pọ̀ o ọyá lẹ́sì bá ń gbé fọ́nrán ọ̀hún sí àwọn náà tún kógò kádà bọ́ta o lókè àrò ó sì lágbára pọ̀ ọlọ́run lọ́yọ̀ bàbá kan níbi tí ọlọ́kadà tí níbi tó ti fẹ́ máa sá lọ olori konu koto babun baba tin wa ti ja ti mu fawon omo re nle won tun lo re ti babun baba sinu koto kolohun ko jo ko sanu wa ni oya lori kan ni facebook e ma bo nbe ngba ba ku nbe on baba lawo ti won difa lowo ti bo si pa nbe la lo e ku kale foro won re o omo nigeria e o mo se nsaba babun baba tori olohun Oma alagbara bayi o. Gbogbo awon loja tin taja jeje ti won. Gbogbo pata na fara gba o. Eh ribo da korun pelu en to lo fun second chance titun lo ba won jaja gboro ah ni ye tenumo a si ni ye palantia tori bi pe oro yi kan gbogbo wa gbangban baba ni kokan ni awon tin kan yi nko awon mo ti oje omo copper ti won ti rafu bo njo si ni woro odu ti won gbe mi won e gbagbe ni ah awon obi omo awon mo won ni gbagbe titi da koko ye omo phone kan bayi na ti nbe ni woro odu nkan ti won ni won ah e se ta le gbe lalafia e se ta le gbe ninu isokan E se ti a le gbe ko ma si ja gidi ja gan. A si n sera ba bo se wo wa. Eto abo, eyin o n se se gesege awon boko ara awon ajinigbe gbogbo won se ti won loto. Awa ta tun wa laarin ilu na. A tun kada ko be kogo ilu ni won fe fun o. Ewo. Eyan mo Nigeria tem gbo wa dede akoko yi ka gba nla aye te tin lanfani ati gbo wa baba nba yin so te ba gbo sugbon nigba ti olowo kokoro ti o ba ko nkan ko ni fi kole eyan na ni o fi ko ko si bi lasigbo yi ti o se sele ti o ni kan ni ti o mowo ti o mese e dakun Ala fe jagide jagan ni pin oyo. Ha si fe bi ta ti ma sare ka kile gilagila. Ni pin oyo. Bi gbogbo nkan ti e soju mi ti gba won gba garage laye baba Alaji Akinsola Tokyo. Lo lo mi Academy o soju mi gangan. Awon ara Olorun kemi tin gbe Academy le won jeri oro ti mo nso bayi orugo jo bayi ile mi nbe lati odun ti mo nso yi je odun lo bi ogun odun bayi be ba de be se ba apa ota ibon lara le mi se nkan ti awa fe ni pele yi nu e dakun tori Olorun mo be gbogbo wa papa awa ta ja lati leyin fawon oloselu awa ta jo me gbe awa ko nkankan e ja se wi agbeje mowo e je kun kaloku bo ta laaro ko lo si bi oko wo re ko si fokan bale po won o tun pada wa ilale aya fi bi ku olohun ba de e ja se wi labala be on kale bo sabala bo mi eni nkan bi osu meji lona apata ni won ke fi were kan won pe were ni ise nfi ita ewure ifi nje yan won pe were ni onje gbalode ti popular bayi ti won ma ngbe chicken to tobi sinu e o ti ye yin won ba bi ke lowo re ti chicken to tobi gbangba ti nbe lowo re a si pariwo ngba na ile ise olopa ipinle oyo mo kiyin daada o en se gudugudu meje ati yaya mefa sugbon mi tun re phone Samsung to je pe ntin fowo mejeje gan osu gan kò lo fóònù ọ̀hún àwọn tí ń lo samsung tán bá dákọ brand òní sí wọ́n sọ yẹ fún wa lórí ìkànnì facebook wọ́n ka mọ́ wèrè kan lọ́wọ́ o. Nígbà ọkọ̀ bangi díẹ̀ pé ìmọ̀lọ́ ti rí fóònù nkankan ṣùgbọ́n tó wá jẹ́ tó yanilẹ́nu jù ń bẹ̀ tí mẹ́wàá rẹ̀ fi ń ṣẹlẹ̀ ń dúníyàn ẹ gbọ́ láàárọ̀ tòní ẹja kọ́kọ́ gbálàyé tó ṣẹlẹ̀ ná ó rí bóyá 2 lọ́ wà ní bóyá 3 ní nkankan ó kíní ọ̀hún ò tí ì sí lórí ẹ̀rọ agbágbé ẹ̀ bá ń tó papọ̀ pápápá wèrè tí wọ́n bá fóònù samsung tí ọ sáná burúkú burúkú àwọn oní samsung ó ti mọ brandi wọn sọ yìí tó jẹ́ fún wa arábìnrin ọ̀hún gbà wọ́n rí kíní bẹ lọ́wọ́ rẹ yìí ó ní fóònù ni ńbo ló ti rí àsáwọn kí náà tún ṣe ńfọ́mántì ó máa lágbára báyìí o ńfọ́mántì ta ló ń ṣe ta ní ń fi fóònù pè ọ́ jágbálà yìí ọ̀hún ẹ kó kalẹ̀. Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn.
4: I must make it. This must show. Sori, no running, no talking, no sleeping, masun.
3: Ẹyin àgbààgbà nẹ́tíwọ́ọ̀kì ọlágbàápọ̀ láàárọ̀ tòní ọmọ tó wọlé lọ́dà nẹ́tíwọ́ọ̀kì orúngbọ̀n rẹ̀ ti pọ̀ jù ọlágbàápọ̀ láàárọ̀ tòní. Ṣẹ́bẹ́ gbọ́làyé tí wọ́n ṣe wọ́n ní samsung AO kí ni wọ́n pè ná AOCC àbí ẹ̀yin tẹ́ ẹ mọ fóònù èlé wọ́n ń tà bó o ni alágànná ṣe ní samsung AOCC lọ́wọ́. Wọ́n yẹ máa wò lórí ìkànnì facebook nígbà wọn kọ́kọ́ bangi méjì ná ó bá bẹ̀rẹ̀ sí ní kàbòròbòrò pé ẹ dákun ẹsùn òun jẹ́jẹ́ báyìí kà sá báyìí kà wòdì ọmọ báyọ̀dé já lọ sílùú ìlọrin bí wọ́n ti ń ṣe fafafa bá ń tẹ kinní sórí ìkànnì facebook jáwọn èèyàn orí o jẹun orí o mo tún mú mi ìdé o ọsọkutu wọ̀wọ̀ láàárọ̀ tòní ọlágbà pọ̀. Ẹ wo símù tán bá ń bẹ̀rẹ̀ o lórí ìkànnì facebook ẹ máa bọ̀ o ẹ sí ààrẹ bẹ́ẹ̀ ṣe ń wò wáyé. Ó ní agbára o ojú ara abire o gáùn gan lọ́wọ́ ọwọ́ àwọ̀ fàṣáìsì bàtà. Wọ́n ní kó ṣe olówó ọ̀mọ́ ṣe ṣùgbọ́n gbà tọwọ́ gíbà wọ́n ti bá ń gí o. Ọmọkùnrin yìí ọbàǹgìó. Ngbọ̀wọ̀ gíbà. Ọ̀ni agbára o. Má fọ́ngi lórí o, ọ̀dẹ́jọ́rú o, má fọ́ngi lórí o. Olóhùn ẹ ṣe wèrè o. Àṣegi a máa rèé sẹ́ẹ̀tì ọpọlọ èèyàn ọlágbára pọ̀ o. Èmi ọ̀mọ̀ pé 2x2. ó ní agbára o. Ẹ dákun ní sùúrù ọ pa kinní mọ wọn bá jẹ ńlá àwọn òkè mọ́sàlẹ̀ fún ọ. Èmi kè fídíò ohun ẹ̀ tí ì parí èmi ọ̀mọ̀ pé 2x2 reset factories ẹ̀ ti ayé ni o igi 2x2 nígbà wọn kọ́ da 2x2 bò ó ọpọlọ rẹ̀ reset pàápàá ni o. Ẹ dákun irú oògùn wo ni igi 2x2 ó ní àwọn ẹsẹ̀ wèrè wọ́n ẹsẹ̀ wèrè. Ọmọ àlágbá pọ̀ bá ń pọ̀ sí fídíò ọ̀hún náà ẹjẹ́ ń polówó ọjà tí ń bá tẹka ìpolówó ọjà dé ẹ wà wo fọ́nà tán ẹyìn ọ̀rọ̀ kan wá rújú ń bẹ̀. Ọkùnrin kan padà yọjú o póun lòun ni fóònù ń bọ̀ o ẹ gbọ́ wọn rìnrìn láàárọ̀ tòní 2x2 bàbá ńlá rìsẹ́ẹ̀tì búkú ni ẹ kú kalẹ̀.
5: Superstars, are you ready for the smartest showdown of the year?
6: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
5: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
7: Sam, update. Here's the gist. New

0: àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí akéyín káàbọ̀ padà mo ẹ̀gbọ́n mi dáadáa Bukola Ìpàdé Ọlá nínú gbogbo gbági kọ̀sọ́mọ náà léèsì kọ́mọ́ dàbí ìpolówó ọjà mo kí gbogbo ẹ̀yìn ara gbági o ẹ̀ káàárọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣàdúà fún mi yìí wọ́n tún pè mí lẹ́yìn nígbà tá a lọ rèé polówó ọjà wọ́n ń ṣàdúà mo kí yín dáadáa yẹn alájà alájà alájì ti ń bẹ ẹ̀yìn páìtọ̀ páìtọ̀ ti ń bẹ ẹnu gbági ajóòbù gbájẹ lónìí ẹ má wọ́ọ̀rì ẹ tẹ́wọ́ àdúrà ẹjẹ́ mi náà ṣàdúà fún yín bẹ́ẹ̀ ṣe ṣíṣọ́ọ̀bù lónìí ẹ máa tà ìbànújẹ́ ò sì ní kàn yẹn láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè ọ̀yà bá ń sí yàrá arákùnrin yìí sílẹ̀ dẹ́ sí èèmà sí yàrá rẹ̀ sílẹ̀ dẹ́ sí ò sí yàrá rẹ̀ sílẹ̀ o ọ̀yà Sulaiman kí ló fẹ́ sọ pápápá.
1: A fi dédé àsìkò yìí pé Mr. Olumide Adekola tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Akabis Travel and Tour tí wọ́n wà ní ààrẹ ní Bódìjà láti jọjú sí wa ní ọjọ́ Sátidé aago mẹ́sàn-án. A dẹ̀ ti pé wọ́n bí àìmọye ìgbà ṣùgbọ́n wọn kọ́ ti kún sí wa wọn ò yọjú rárá. A tún wá ń fi àsìkò yìí pé wọ́n lẹ́ẹ̀kan sí látún yọjú sí wa ní
0: ọjọ́ Sátidé. Kí lo pọ̀ kọ́ léṣọ́ ọ̀hún?
1: Akabis Travel and Tour tó wà ní ààrẹ ní Bódìjà Nìbàdàn.
0: Nìbàdàn bí náà Akabis kan náà.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Wọ́n mà ti ń tó bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹta tẹ́ máa ń dákọ̀ Akabis ọ̀hún.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Sọ́wọ́n aláwọ̀n ọ̀gbọ́ wà ni. Kò yé wa àbí ọ̀dà ń gbọ́ ọbadìjọ́ mẹ́jọ bọ́lọ̀ ti ń bẹ tẹ́mi rẹ̀ wà. Gbogbo àwọn ọ̀dà ẹ̀jẹ̀ ń fi Akabis Travels Akabis Fly à ń retí ẹ̀jẹ̀ ń gbọ́ ọbadìjọ́ mẹ́jọ gbogbo ẹ̀ láà á tẹ pẹpẹ ẹ̀yìn kalẹ̀. Tó ẹ̀jẹ̀ á tún fewé lébẹ̀ òun láàárọ̀ ti tòní ẹ̀jẹ̀ á tún tẹ̀síwájú kíní ọ̀hún pọ̀ ńlẹ̀ bíi kàsí nǹkan láàárọ̀ yìí ó torí wípé ṣé ẹgbàgbé ọ̀rọ̀ àwọn ọmọ àgùnbánirọ̀ tí wọ́n jí gbé eléyìí tá a tẹ̀ bọ́tà ń jẹjọ́ a parí ètò báyìí kèké ṣe díẹ̀ labágbọ́ròyìn pé wọ́n ti tú wọn inú wa sì dùn débi wípé torí pé ọlọ́run tó sọ wọn lọ tó sì sọ wọn bọ̀ inú wa dùn o à ń ṣètò lọ́wọ́ náà ni ẹ lo fọ́nrán wọn ṣùgbọ́n nǹkan kan wá rújú nínú àwọn ọ̀rọ̀ yìí ìkan lára àwọn ọmọ àgùnbánirọ̀ ọ̀hún ti olùgbàdì ìṣẹ̀lẹ̀ náà ọ ṣàlàyé o wọn ojú rí lójú ọ̀nà ìrìn àjò alágbàá tó lágbàá kọjá kàsí nǹkan eléyìí tí ó rìn láti ìlú ìbàdàn kí lọ ṣẹlẹ̀ gangan náà ẹ̀já gbàlàyé lẹ́nu ọmọ kọ́pà ọ̀hún onídẹ́rẹ́bà dóńbì kan ọlọ́rìí ra ọ̀bẹ tuntun níjọ́ wo ni dẹ́rẹ́bà di alápatà tí ń rọ̀bẹ àwọn tó dákẹ́ nǹkan kan já gbàlàyé ẹ kú kalẹ̀.
2: Àwọn ìyókù mi sọ pé dẹ́rẹ́bà yìí ń ṣe nǹkan tí ó nídi kéèyàn fura sí wọ́n sá ni kí wọ́n ní ó kọ́kọ́ ra ọbẹ̀ tuntun so ìgbà tí ó ṣáàdì pé àwa fẹ́ mú ó tó bí nǹkan bíi nẹ́yẹ ká tó dé ìlàjì ọ̀nà dẹ́rẹ́bà ọkùnrin ti ń dúró ó máa dúró díẹ̀ ìgbà míì wà tẹ́yẹ kún máa sọ pé òun fẹ́ sáré ra nǹkan níbẹ̀ yẹn ìgbà tá a wá di bí nǹkan bíi tẹ́ tá a dé oníṣà. Ó sọ fún wa pé àwọn mọ́tò tóun bá lò pé torí pé òun ò mọ ọ̀nà àwọn mọ́tò kan náà ni òun tẹ́lẹ̀ so ó sàní oníṣà ni wọ́n ti fẹ́ sùn ká tó kọ́ntínú ni àwọ ọjọ́ kejì. Bẹ́ẹ̀ nígbà tí mo jí àwọn ìyókù mi sọ pé dẹ́rẹ́bà yìí ń ṣe nǹkan tí ó nídi kéèyàn fura sí wọ́n sàní kí wọ́n ní ó kọ́kọ́ ra ọbẹ̀ tuntun àwọn wò pé kí ló fẹ́ fi ọbẹ̀ tuntun ṣe pé àwọn ò béèrè jù torí àwọn mọ̀ pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ so kó tó wá di pé a kọ̀ǹtínú èmi tún sùn lọ mi ò tí ì lajú ńgbà yẹn tó fi wá di pé ìgbà tí mo wá débi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ni mo ó jẹ́ táìmù tèmi náà lajú pé kí n tún ṣe ẹ̀ lókẹ́ṣàn mi fún àwọn fámílì so ibi fámílì chat ni mo wà tí a ti gbúwò ìbọn tí gbogbo ẹ̀ dáhùn so mo wá táìpù kidnappers group wa.
0: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
3: Mo kàn wojú fún ni mo bá rí kidnapper tó sáré type sí orí message mo dẹ̀ rí flash tó fi tì í. Hello mo type hello hi mi ò rí response kankan mọ́ kò sẹ́ni tó dá mi lóhùn.
2: Tó fi wá di kó di ọjọ́ Friday kan tó wá di pé ká máa pe àwọn family wa.
3: Wọ́n ní ká lọ wá 50 million wa 50 million bó la ti fẹ́ kù wọ́n pa fóònù.
2: Bí wọ́n ṣe fẹ́ rescue wa náà ni lóòrùn ọba ṣe ráhùn pínpín yẹn tán ti gbà ti ṣe tán fẹ́ ṣe àjáde ní ti ẹ̀ràn tí bó ṣàṣìlọ ṣáàjáde ni mo ṣáàmù.
3: Àwọn tó kó wọn ọlọ́run ṣe wọ́n ní àwọn tó mọ iyì obìnrin torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ kò sí tó kàn wọ́n mí pẹ̀lú pábò obìnrin làwọn kan tabi okunrin ni awon kan tori condition ti mo bo mo mi ko mo fokan si pe ma ba
2: mi lo mo o oye ni mo ti fe pari mi lo mo rara
3: omo mi ti de wa ba mi laye atalafia alhamdulillah alhamdulillah sugbon ni pa pe boya pe yo pada lo si ilu beyen lo se agobani ro ha okan mi ile ko
0: to eyin agbagba ti nbe nle ye te se lanfani ati gbo wa ha aja to re le ekan tobo eja ki eku ewo ewo na ki pawode awode o ma ku ewu edakun awon dereba yi na se le se olopa oni se wadi ebi moto company ni e se ti dereba lo re eh enu temi ko le ti gbo pe ati sala eh eh o ti ye yin abi sugbon ki lo sele gangan e ri pa so mo so moro nje jo pe ara awon to je mo le bi awon eyan ye ta ba soro labi aso won la won san 6 meter 6 million no ni won pe be mo la sa won mo gboro ni o ma gbo 6 meter eh eh 6 million no ngba oro won lo ta si tun se wadi won tun pada fi to mi leti lawon to je mo le bi awon eyan ye pe won ti da owo won pada ti o je 6 million eh eh boya joba ipinle imo lo wa da pada nitori kesi awon ajini gbe ni o wa pe yin pada pe hello arunku wa da ah we be boya anabi ko si won boya jesus si yo si won loju ala pe ah omo mi hey ma de se mo arunku wa da ebi judas to lo re da o pada njo si pe ah e ba ma po gan won mo won wa pe awon ti won ti gbo ah iruyun ba lo re sele aje po lagba po nu o won le boya joba lo wa da o pada fun won sugbon won nu kaloku won ti gba owo to je 6 million ti won san fa won ajinigbe won ti gba pada je n sojo opo le fa won yan wa ti n bo pe ti gba wa nle ye awon ti o lanfani ati dasi lataro eh 0706949 3000 0706949 3000 hello o ko yin ati bi te ti n soro
4: Ọlọ́run ló mẹ́yìn ààrẹ láti máa lè dé.
0: Ọ̀yà.
4: Eléyìí máa tún ga.
0: Ọlàgbà pọ̀.
4: Wọ́n mọ̀ pé kò lè jáwọn ajínigbé lọ́dáwó padà láyé láyé. Ó lè jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó gbìn náà ló fi máa jẹ́. Ọlọ́run tó àárín lẹ́sù pé èèyàn tó ń lọ sù.
0: Ọlàgbà.
4: Èmi náà rọ̀ yá ọmọ jẹ́ ọmọ padà lọ. Orítọ́ba ẹlẹ́ẹ̀kejì.
0: Yankan ti ẹ ní sẹlẹ̀ mọ́ bá mú ìhun kó ẹ wọ́n ti make point wọn kò ní sẹlẹ̀ mọ́ láṣẹ lọ́wọ́ olùmọ̀rẹ́. Hello. Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. Ìyún ò ti rebi tí o já mú mi. Hello.
5: Hello.
0: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
5: Adéṣọ́lá Adéyẹmọ ló kọ́ tìlú.
0: Láti bo.
5: Kí ni bí Káyísù tó ọ̀rọ̀ lórí nílùú ìlà? Nítorí sẹlẹ̀ ló dáhùn ló sì wí yẹn. Ọlọ́pàá wà níbi nǹkan kí ló rí tí wọn ò ní rí àwọn tí wọn ń kọ́ sí wàhálà nínú ìwọ̀n ní wọn kú bẹ́ẹ̀. Gbogbo yẹn ń dà lóru ni o. Gbogbo yẹn ń dà lóru ni o. Ẹni tó bá jẹ̀ yẹn bí wọ́n sọ. Ẹlẹ́pẹ̀ẹ́ àní dáko lóṣù ìlú kan wọ́n ti dáko wọ́n lórí fọ́nrán yẹn. Gbogbo yẹn lórí wọn. A máa dá gbogbo àwọn èèyàn kan. Ẹ jẹ́ wọn bí pẹ̀lú APM. Bó ti jẹ́
0: ní. Bá ẹ̀dẹ̀ sí máa mú yín o. Àwọ̀ dáko polóṣù kan lọ dá wàhálà alẹ́ o. Èyí tẹ́ ẹ sọhun ayọ́kù ńbẹ̀. Ẹ bá ti pèsè iléeṣẹ́ rédíò ẹ ń bá jókòó sínú yàrá rẹ̀ tí ra ń mú kọ tí ọ̀dà èwo túnú o jẹ́ mú ìpè àwọn èèyàn tí ń gbọ́ wa nílé. Hello.
6: Hello.
0: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o.
6: Orúkọ mi Adéṣeun látàpátá Ẹkú Ètò.
0: Ọ̀yà Adéṣeun látàpátá.
6: Ẹ má bínú sá ṣé inú gbogbo òfin tó wà ní Nàìjíríà. Òfin kan wà nílẹ̀ tó yẹ kí wọ́n mú lò tó yẹ kí wọ́n yọ kúrò náà òfin tó wà ní Nàìjíríà.
0: Ọ̀yà.
6: Òfin ọ̀hún dẹ̀ ni pé ẹni tó bá ti wà tí ò dáa tí wọ́n ti rí pé wà tó wòyàn bá wọ́n máa pa lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Orí bàbá Mr. Adéṣeun ẹ̀yin àgbà lẹ sọ pé oríyeye mògùn ẹ parí ẹ̀.
6: Ní n gbọ́.
0: Ẹ̀yin àgbà lẹ sọ wípé oríyeye mògùn ẹ parí ẹ̀. Taise ló pọ̀ Taise ìgbà míì tí wọ́n bá ṣerú nǹkan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti ṣèwádìí dáadáa tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ won ti gbemi edanu
6: awon eje kan wa wa to foju mo ti won mo pe e se leyi ba digidi gan ni to foju won awon e to foju won ti o da yan e kon ma gbo idaju ese kese be kon ma se lori won
0: Oda, e se ojo ti lo ba mu mejeje wale ba oroke lori kan ni Facebook o Bisayo dupe Yinkus Filani Ibrahim Awalanya se mo gba mo dupe ona ade enikan re o ebudola ni abi ebudola oda ebudola oladiti mo kiyin daada gbogbo igba le ma comment le si ma wa sori page mi e se mo dupe lowo yin akio o omo lojo bi oni Miriam nu awo ti omo Bayode ti nbele ka social media Mira, happy birthday to you. Longer life and prosperity. Lati pe me, lenye to ye 070-36-26-8688. 070-36-26-8688. Ama bi obe ni besho atele se asi benawo. A lo lo ni yo, a tong pada wanje mejo. Hemba ni ama deba ilani, deba li. Top striker, depe lo a wong yin ti. Sporty, to la kwanja, e damo lo ni. E joko si be, la ta go, me jila sa go kani. Ah, yo kokok mi wofun yin na bi 3 billion. Eh, o bukun be lo wore, be bari nta e bi li e. Si wani bi kola, odigba.

0: ilé ìtọ́ ní ìfaragbangba ti ikọ̀ ti super falcon tí wọ́n ń kojú orílẹ̀-èdè comoros ìyẹn láyà àjẹta lọ́jọ́ tuesday ẹ̀mọ́ gbàgbé wípé ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí tó wáyé yìí ní pápá àṣẹrẹ remo stars tó wà nílùú kẹ́nẹ́ ṣùgbọ́n ńgbà tí ó fi di ìṣẹ́jú mẹ́tàlélógún ìfigagbága yìí wọ́n gbé rasheedat ajídágbá ajíbádé jáde o lẹ́yìn ìgbà tó ti fi kókósẹ̀ rẹ̀ ṣeléṣe ankle injury ó náà ló ní ẹ wò ó ojú ẹsẹ̀ náà ni wọ́n gbé ó dìlú èkó lọ sílé ìwòsàn kan torí pé ó ń ké ìrora gan ó ń ké ìmúrora gan wọ́n gbèrè ìlú èkó láti ìlú kẹ́nẹ́ ńgbà délé ìwòsàn lẹ́kọ̀ọ́ wọ́n fún un ní àwọn oògùn tí ó ti kọ́kọ́ bomi sí ìnira tó níná lẹ́yìn èyí alẹ́ ọjọ́ tuesday yẹn náà lọ tẹkọ̀ létí padà sórílẹ̀-èdè france o ẹ mọ̀ pé nùkọ́ paris saint germain inú ikọ̀ paris saint germain ti ń gbá bọ́ọ̀lù ọgbà tó ní ìfarapa tí wọ́n gbé kúrò ní pápá àṣẹrẹ nílùú kẹ́nẹ́ tí wọ́n ní ẹ máa gbé lọ sílùú èkó kó ti ẹ̀kọ́kọ́ wọn ó ti kọ́kọ́ lé fún tọ́jú àkọ́kọ́ ojú ọ̀nà náà ni wọ́n ti kàn sí àwọn medical department nínú ikọ̀ paris saint germain wípé ẹ̀ ló o rasheedat ajíbádé ó ní ìfarapa o ankle injury ni o kó tó rí i pé wọ́n fọwọ́ kàn kí ni rẹ́kọ̀dù ẹ̀ pẹ̀lú ankle injury o lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣìṣẹ́ elétò ìlera fún ikọ̀ psg àwọn yẹn ni wọ́n mọ̀ fọwọ́ kẹ̀kẹ́ kan kọ́sàrọ̀ a máa bọ̀ bẹ́yẹn lórílẹ̀-èdè france ni ẹ má fi kẹ̀kẹ́ ẹ má fọwọ́ kẹ́ o kọ́dà ẹ má fọwọ́ ra kọ́ máa bọ̀ lórílẹ̀-èdè france bẹ́yẹn báṣẹ́ ń dẹ̀lú èkó wọ́n lọ búùkù flight fún lálẹ́ ọjọ́ tuesday yẹn alẹ́ ọjọ́ tuesday yẹn ló tẹkọ̀ létí ó di ní ikọ̀ paris saint germain wọ́n ti wá ń jẹ́ kó di mímọ̀ láàárọ̀ yìí pé tó bá ti ń di lọ́la ọ̀la gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀la òun gẹ́gẹ́ náà ni wọ́n ó ṣe iṣẹ́ abẹ fún kókósẹ̀ rẹ̀ ó máa ṣe surgery fún ní ọ̀la ìròyìn tó ń tẹ̀mí lọ́wọ́ nìyẹn o láti orílẹ̀-èdè france nínú ikọ̀ paris saint germain wọ́n wá ní tí wọ́n bá parí iṣẹ́ abẹ yẹn ni wọ́n ó tó lè sọ gbèdéke ṣùgbọ́n pẹ̀lú ti ń bẹ ńlẹ̀ yìí kò dájú pé rasheedat ajíbádé yóò padà gbá bọ́ọ̀lù tí ọdún yìí yóò fi parí ẹ mọ̀ pé ní oṣù kẹwàá la wà yìí november december wọ́n ní kò dájú ó ṣeéṣe kó gbà tó bí oṣù méjì gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ ni o ṣùgbọ́n gbọ́n bá parí iṣẹ́ abẹ yẹn lọ́la a mọ gbèdéke bó ba ṣe máa jẹ́ ṣùgbọ́n tí wọ́n ń wò ni pé pẹ̀lú bí situation yẹn ṣe rí ó ṣeéṣe kó gbà tó bí oṣù méjì kó tó di pé yóò padà máa gbá bọ́ọ̀lù lẹ́yìn tó túmọ̀ sí pé ọdún eléyìí yóò fẹ́ parí kó tó di pé yóò padà tọ́ à ń ṣẹ́ládùá fún rasheedat ajíbádé pé ọlọ́run á fún ní àlàáfíà tó péye ọlọ́run á dẹ̀ dáwọ́lé lágbára lọ́wọ́ ọlọ́run kò ní mọ ìnira ẹ bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn ó yá láti ibẹ̀ pàápàá àwọn ikọ̀ jẹ̀wẹ́wẹ́ future eagles under 15 eléyìí tí wọ́n rè máa sojú orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé world cup and festival tọdún 2026 ẹ mọ̀ pé ìgbà àkọ́kọ́ rè àtàjọ fifa gbé eléyìí kalẹ̀ ẹ wàá mọ̀ gbọ́ o ikọ̀ yìí máa gbá ìfigagbága àwọn àkọ́kọ́ tó bá dọjọ́ sátidé october 24th kì í ṣe sátidé eléyìí o ẹ mọ̀ pé sátidé eléyìí sí 17 kọ́ yẹn 17 tẹ́lẹ̀ yìí èyí tí ń bọ̀ lọ́hùn ó ní wọ́n máa láǹfààní àti gba ìfigagbága àwọn àkọ́kọ́ wọ́n mọ̀ kojú orílẹ̀-èdè south sudan ìfigagbága àwọn aago 11 àbọ̀ láàárọ̀ nìyẹn bọ̀ sí nigerian time ìfigagbága àwọn ẹlẹ́ẹ̀kejì ọjọ́ sunday àwọn àti jordan ni wọ́n ó kojú láago 10 kù ṣẹ́jú 15 láàárọ̀ ìfigagbága àwọn ẹlẹ́ẹ̀kẹta ọ̀sán ọjọ́ yẹn náà lọ bọ́ sí aago 4 àbọ̀ lọ́sàn ọjọ́ yẹn gangan ìfigagbága àwọn ẹlẹ́ẹ̀kẹrin ọbọ̀ sí ọjọ́ monday àwọn àti cyprus ṣùgbọ́n tọ̀sán ọjọ́ sunday yẹn àwọn àti gambia nìyẹn lọ́jọ́ monday láago 8 àbọ̀ láàárọ̀ àwọn àti cyprus ni bákan náà tó bá di aago 3 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn ọjọ́ yẹn náà àwọn àti pakistan ni ẹ mọ̀ pé wọ́n sọ fún yín pé festival ni wọ́n kàn pé ní world cup ni festival ni torí pé kò sí gbogbo orílẹ̀-èdè pátápátá ló máa kópa ńbẹ̀ àfi orílẹ̀-èdè tó bá decide láti máa lọ kò sí qualifier kò sí kinní kankan lẹ́yìn tó túmọ̀ sí pé ìfigagbága tí ó wáyé ọ̀pọ̀ gan-an ìdí nù tí a fi ń gbọ́ wípé bí wọ́n lè play láàárọ̀ wọn tó play lọ́sàn-án festival ni kìí ṣe bó o bá o pa bó ọba òbú lẹ́sẹ̀ kọ festival ni bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀yẹ ó yẹ pápápá láti bẹ̀ yẹn àsìdè go. Káṣẹ́ káṣẹ́ káṣẹ́ we go again. Lọ́sọ̀ yìí bó sọ pé àwọn èèyàn márùn-ún ni ó gbọ́ pé *347*1004*1 ni o sorry *1#. Àwọn èèyàn márùn-ún àwọn ni wọ́n máa gbọ́ pé lọ́sọ̀ yìí àwọn èèyàn márùn-ún abẹ́ lórí 50/50, 100/150, 200. Bó ṣe jẹ́ nìyẹn *347*1004*1# mọ́ rìlẹ́ǹtì o. O lè ti máa gbìyànjú ẹ̀ láàárọ̀ kọ́ mọ́ mu gbìyànjú ẹ̀ lọ́sàn-án má jò lórí ọwọ́ kan bọ́ ọ bá gbabì kan lọ láàárọ̀ gbabò míì lọ́sàn-án ẹ̀ẹ́bẹ́ èèyàn ṣe rìnrìn àjò nìyẹn ẹ̀ẹ́bá náà bí ṣe fi kọ́ wa nu bọ́ ọ bá gba challenge lọ́sọ́nà bẹ̀rẹ̀ lọ sí ìworòdù láàárọ̀ bọ́ bá ń bọ̀ lọ́sàn gba express wọlé má tún padà gba ibi ìmọ̀ sí finish ni sí finish ni àwọn sọ́sẹ̀ ti lè rèé dúró dì ọ́ nímọ̀ létí pé ìmọ̀lódé yìí ni ó kúkú gbà padà ìwọ́ kàn gba express wọlé padà ni ọkàn lọ jáde sí alẹ́nu ni ó ti yí ọba yìí ibi ọba gbà lọ mọ́ gba bẹ̀bọ̀ má jẹun orí ọtán bọ́ ọba gbìyànjú káṣẹ̀ láàárọ̀ tí ò mú tó tra rẹ̀ náà lọ́sàn-án ó lè jẹ́ pọ̀ sẹ́yìn gangan ni start ẹ bá mu mọ́ rìlẹ́ǹtì má dàgbòlá o mọ́ wura rẹ̀ ràn bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ó yẹ gbàgbọ́ àgbáyé hàn fi gágbága tí ó wáyé lénìí tó jẹ́ ti UEFA Europa àti conference ṣùgbọ́n àwọn tó ní kìmí ń bẹ̀ kò ní kẹ rọra kẹ pick àwọn tó ní kìmí ń bẹ̀ Kọ́lá Adéyẹmí.
1: Ogudere wo yàtọ̀kun.
0: Akú àsìkò yìí.
1: Nínú ìdíje conference ìgélé tí wọ́n láǹfààní láti wáyé lẹ́nu. Tó bá ti ń di aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún CSK Sofia yóò mọ̀ gbàlejò Monaco ni. Ajax Split yóò mọ̀ gbàlejò Ajax. Tó bá ti wá ń di aago mẹ́ẹ̀jọ Atalanta wọn àti Parfors FC ni. Brighton yóò mọ̀ gbàlejò FK Kaumu. Freeburg yóò mọ̀ gbàlejò Jablonec bó ṣe jẹ́ nìyẹn.
0: All right.
2: Akudede
0: oyi
2: atoko. Akudede oyi. Bí ti Europa League bó ṣe máa láǹfààní àti wáyé lẹ́yìn tó bá ti ń di aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Lech Poznan àwọn àtikọ̀ Bayer Leverkusen ni Olympic Lyon àwọn àtikọ̀ Crystal Palace ni Salzburg àwọn àtikọ̀ AC Milan tó bá ti wá ń di aago mẹ́jọ Celtic yóò lọ mọ́ bá Benfica ń lé bákan náà ikọ̀ Celta Vigo àti Juventus ni Ofeam àwọn àtikọ̀ Besiktas Olympic Marseille àwọn àtikọ̀ Olympiacos bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: All right. Bó ṣe jẹ́ lẹ́sẹ̀ gbọ́ nìyẹn lápá abẹ yẹn ó yá pápápá láti bẹ̀yẹ àsìdègò Thierry Henry ọ̀nà ká lébò ọ̀nà sí Lisandro Martinez o ó ní ayé ìbágbàlagbà tí ẹ̀ sì ní tara rẹ̀ yìí wọ́n ní èso ọ̀dọ́ mọ́ ó ti dàgbà náà àgbà ń tara rẹ̀ sọ́wọ́ yẹn wọ́n máa bọ́ nídìí nǹkan tí ò da pé ó kù díẹ̀ káàtó pàápàá jùlọ láti ẹ̀tún tí wàá máa dárúkọ ẹnìkan sínú ìbínú ọ̀rọ̀ tó ń sọ ọmọ pé bó ṣe dárúkọ ẹni tó jẹ́ technical director ikọ̀ mayun yẹn jesse wiggles ọmọ pé ìbanilókọjá ayé ọ̀run ni ó lè ṣe àkóbáré fún reputation agbẹ̀ntó ọ̀dà akọ̀ yìí ifu gbogbo ẹ̀yàn kọ́ ni ọmọ technical director ikọ̀ manchester united gbogbo èèyàn lè mọ̀mọ́ tó bá ní technical director àwọn èèyàn tiẹ̀ sì lè mọ̀mọ́ pé kínní ó tún wáá fọ́ọ̀kọ rẹ̀ sí ó kù díẹ̀ káàtó torí pé irú ń tó ṣe yìí inú lélẹ̀ èèyàn ti máa ń ṣe láàrin ara èèyàn kìí ṣe pé nǹkan tí gbogbo ayé ń wọ̀ lọ́wọ́ agbẹnu sí máìkì ọwọ́ à ń tutù kutù gbọ́ mi dáadáa àgálì gbogbo amẹ́ríkà brọ́dà mi dáadáa bóun gbogbo yankee o ó tójọ́ méjì jọ́ mẹ́ta lẹ́yìn ìgbà tí Thierry Henry sọ̀rọ̀ yìí ojú òdi mímọ̀ wípé ibi tí ọ̀rọ̀ wá le sí ni wípé ikọ̀ manchester united àfi kí wọ́n yáa gbé ìgbésẹ̀ o torí bí wọn ò bá gbé ìgbésẹ̀ bí ìgbà tó jẹ́ wípé wọ́n ti tọwọ́ ara wọn ẹsẹ̀ ara wọn tí gbogbo ara wọn di bọ́sọ̀ lọ ni agbábọ́ọ̀lù mẹ́rin náà ṣe ń tójú bẹ́ẹ̀ lọ yóò sì mú reference wá wípé ń jò ó nì í tí Lisandro Martinez ṣe bẹ́ẹ̀ kilẹ̀ ṣe fún un ẹ kúkú ṣe nǹkan kan fún ẹ má torí ìhun fàgbà o ó ní ó ń lé way out báyìí fi kọ Man U ni pé wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti fi ìyà jẹ Lisandro Martinez òbí bẹ́ẹ̀ kọ́ ẹ kò ní pẹ́ kò ní jìnà tí àwọn agbábọ́ọ̀lù ò fi máa fọwọ́ fàṣòkòtò àwọn alákòóso tí wọ́n máa fàṣòkòtò wọn lẹ̀ lẹ́yìn táwọn ọmọ wọn máa lọ́sòkòtò mọ́ra wọn lọ́wọ́ pé ń gbọ́ ọ bá yá yóò di pé àwọn alákòóso ikọ̀ Man U wọn ò di omi ìsanwọ́ fún àwọn agbábọ́ọ̀lù Man U tí wọ́n kàn máa sọ̀rọ̀ bí wọ́n bó ṣe wù wọ́n sàkàsàkà tí wọn ò bá ṣe ìgbésẹ̀ tó tọ́ àtẹ́lẹ́yìí tó yẹ lórí ọ̀rọ̀ ti Lisandro Martinez tó sọ yìí olùkọ́ni Diego Simon olùkọ́ni Atletico Madrid ona ati study ko Manchester United dada pe ana ma fe prove ara won back back ma fe so pe ori awon wa nbe awon de ti ma wi pe won ma fe try lati press eye pe won ma fe press eye ati mo pe je ma ti press eye yen alafo ti wa awon wa tan won awon tan won wa awon joko le bi igba te pe awon oni jade awon koko ti le ku mari a je won press eye awon kan le ni counter oni ati ma pe eyin won de re yo sofo na ni won ni ogbon ati nudando ni kan koko lo boya yo je afi bi igba to n fogun enu afi bi igba to n fogun enu pakan ni an bi igba te yan ba ju iwo si eja ninu odo to fi je ije ki won ma pe ni je eko lari ben ni won se han pe kan o kan ni every lo won wo e sadi weyin ta ba ti bere e sadi wale boya won o jade tan e kan fi lo won wo te ba ri gbe jade tan ele kanta o ke fi gbose won wo olabi bi igba ti o n fogun enu o ni be gan won se se o eyan ba ju ije sodo ti eja wa n fe ni tin tin le ki rai olabi bi iwo se lo le ni gini yi ma ti gba wo won ti gba wo beja ba ti gba wo ipade dori wahala ti eja bayi ti gba wo bayi ipade ditanu ko so gbe ti o da si afa olon te en to lon ba ni ki wo ja mo lenu o ni won mo ti gba wo won ti gba wo won ti gba wo ta won agba bolu ohun gbo bayi won le ni avise gini yi go Diego Simon lo so be o ni awon tan won wa toro nti wo pe ise si won bi an se ma nse niyan won ma kokon se giri bi nkan se ri niyan o okay lati be pa ka sun owo waju o da bi eni pe won tin je ko ye Esiavo William Esivo Esiavo wi pe Esivo jari sorry William Esivo wi pe Koya tete poke raja bo ba tin dinu osu kini odun se ri style tin gba yi won ni ko ba ti oluko ni Xabi Alonso ko ba style o ba ti oluko ni mu idi niyan o to fi dabi eni pe o seze ko mo yi o ni soro labi oluko ni Xabi Alonso papa ti style yi ti awon agbabolu ti Xabi Alonso to ni fe si to fo kate ti an ba fi re pick ti an ba fi le re pick lasan ti won kan pick bo se jo yi pe won ti fe understand the style yi ti an ba fi le pick lasan Kesiva o ya gbagbe eyan ni o ko le ri ball keke gba mo se ri won ba kekeke tin gba yi tori pe awon agbabolu ti Xabi Alonso gbekele won ti pick o wa wo pe ko won ma bomila ni won ba tin gba yi pe to ba je pe awon eyan lo pick tan yanyan ko gbagbe eyan ni o ko sanfa ni fun mo tori Xabi Alonso ko wa after gi player mo dese ru mo dese ru bi igba te yan ba fe jo bata ko saye fun yen fun die yi bo ba ti ya de January ko po oke raja ko bese re soro bi be ko yo kan rotting sori bench ni o won pe sa case ni eja loju oja ka de ba ba de awon ta gbe yewo po e ku kale
3: From 10th October to 31st December 2026, spend 100,000 Naira or more on any My Dear product. Collect your scratch voucher. Scratch them sharp, sharp. And reveal your reward instantly.
4: Over 90,000 guaranteed rewards, including My Dear chest freezer, washing machine, refrigerator, and lots more. You could even drive home the ultimate prize, a brand new Cherry Tiggo 2 Pro.
3: Plus, buy any My Dear air conditioner today till 31st December and get free installation and a free copper kit. Visit participating My Dear dealers nationwide today. My Dear, simply ideal. Terms and conditions apply.
5: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
6: Mama Caro, I beg help me tell this my customer say this vegetable pass the price where she dey price so now. Yeah. I beg.
7: Auntie, eh? I beg make you self add small money now, eh? The vegetable now.
6: Look on yawo. You self no one just no customer again, Abi. With your biggie belle. That's come fresh well well.
8: Hey, customer.
6: And your hands and your leg just come out.
7: Yawo, I no see say your hand and leg swell up like this one.
6: It might be for 3 days now.
7: No. Eh? The last time where I get belle, then tell me for Antinata say, if woman leg and hand swell up like this when she get belle, then a dangerous thing.
6: Danger waiting. I for register for this Antinata see so. I beg, help me look sure. Make I go my oga shop. Go tell him waiting. Where you go? This woman, you know, come to market for me again.
9: Pregnant woman, protect yourself and your pikin with the belle. Register for Antinata today.
10: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspects. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
11: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí lè gbà, oṣù rí lè gbà. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gọ̀ ọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dídùn dọ́ọ̀lù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ ti ẹgbẹ́ wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládilú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládilú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládilú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
12: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
13: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. If they do me with
12: you. You say waiting?
13: All my goats and chickens don't finish. Guy, he do me.
12: Ah.
13: Then my business don't bafuka. Chai, he do me.
12: I see.
13: My pikin wey they do well before don't start to they fail for school. The winch do me, oh.
12: Ah.
13: And I even sick self. I think say him give me HIV.
8: Eh? No.
13: What do you mean, Baba?
8: No way anybody fits use witch give you HIV. The thing not a fly for air. If anybody tell you that one, na lie them talk. Because witch no fit give person HIV.
14: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
15: The power of God is descending upon the city of Ibadan. There shall be salvation, healing for the sick, deliverance for the oppressed, and total transformation in the name of Jesus. Oh yes, for His Glory Evangelistic Ministries, in conjunction with all churches in Ibadan, present Jesus Ibadan City Mega Crusade with Evangelist Rob Welch, President for His Glory Evangelistic Ministries, also ministering Archbishop Francis Walioke, Bishop TV Adelakun, Reverend Dr. Elisha Budia, Reverend Samson Ajetomobi, and in music, Lillian Ineji, Esther Ibekele, Palumi Debra, Boys Olorun, and the Dentons. Date is Wednesday 4th to Sunday 8th November 2026 by 4:30 p.m. daily. Venue, Obafemi Awolowo Stadium, Ibadan. There shall be free transportation, free palliatives, and free medical outreach. For inquiries, 0803-579-4064. Log on to forhisglorymin.org and all our social handles. Come and encounter Jesus, the miracle worker.
16: Flash FM 105.5.
0: Kaabo gbada latoju aja o ikani ti splash re splash 105.5 FM to wa ni level balavelele ni lebadan o ya ta lo ta o tan jo pe ni o gbodo voice out to ba gbe yin se ndara po mo wa e kuku lewo wa 500 ni bi ka kiri agba nla aye o ya ja lo kan ni bandara facebook ikani ti splash 105.5 FM lori je ke mo fan family o wa nbe lori tiktok at top striker 100 at top striker 100 oye ja lo eje nke olojo bi eni okan pataki lara awon osise wa lapa bi ni o idan maketa Miriam Adetuji eni gaga lojo bi re o happy birthday to you long life and prosperity igbodun odun kan nu owo ola ati alaafia to po repete o dagba lowo olohun o dagba o dogbo happy 28th birthday abi 28 abi 19 e pa won obirin is it that 19 or 20 na man se won man ododun na ni be ba 19 lele next year won 20 to ba the following year won tun pada 19 yeah to ba tun tele won tun 20 so ba se man won akin ju 19 20 yen na lo happy 19th or 28th birthday any one of the two sir long life and prosperity igbodun odun kan Miriam Omowumi Adetunji o ya gbagbapa lati be yan asude go ani pe yi koto ti cash o *347*1004*1#. Oka won na lo san inu bo ba dagun lani o sugbon osan yi to kan o gangan ni o fe ku rewe si okan according to bi emi se nba mi soro iwo iwo gangan mo nba wi iwo yen gangan osan yi to kan o wa nko rewe si okan lo san yi to kan o se gbegbe se bayi ko kan gbianju e ko iwo na o le ko le testify si anu mi na ma anu gba lo san yi o toro ti kan o tin da bi ajo tojo meta iwo try re o report so nsin ayi koto laipe koto di pa ayi gbianju e bayi bo se je niyan lapa be yen mo lawon nkan ta ma gbe yewo o po e ja wole ifi gagbaga Manchester City lana ohun ati ko ti Paris Saint-Germain e ja wo nto sele then I wa wo awon oro kokan na to tun je yenu Anthony se pelu iroyin ere idaraya agudede wo yo ogbeni James Aremu
17: akudede wo ya to ko mo ki gbara le pon kasun
0: asi a blue level leni gba player and team yin se dada lana
17: I se dada ni weekend
0: de ko lana
17: ano
0: ano
17: team wo lo play lana weekend I se dada weekend se ano
0: gba game papa se re yin lana na
17: okay
0: team yin keji
17: se team wa ko lo play ako rent out stadium wa ni
0: rent out
17: team wa ko lo play rent out stadium
0: eyin la fun ni kudos la ro pe Chelsea Shakhtar Donetsk.
17: Se mo pe awon stadium kan wa to ma je team lowo inu ti won no ti dun pe awon si stadium yalo. Ben.
0: So to ra fun yin kudo. So ijo ti an ba pada lule na ayin na la bu.
17: Won le lule. Okay tani won ti lule. Tọ́lá wa ta ní stadium gan a ṣe dada.
0: Ẹ̀yin ò sí àṣì bẹ́ẹ̀ lọ́dún yìí.
17: Àwọn máa ń wáyé bẹ́ẹ̀ mọ̀ ìgbà mí ó máa ń da kíyàn tún nǹkan tù láti ilẹ̀ kíyàn rest kíyàn sinmi.
0: Ẹ sinmi ni.
17: Ẹ sinmi ọ sáà tó ń bọ̀ ẹ ríran o.
0: Really?
17: Ọ sáà tó ń bọ̀ straight ni unbeaten ni alọ́gbá ni.
0: Ẹ dà kò burú. Ẹ mọ̀ pé stadium yẹn gan náà ẹ̀yin kọlẹ̀ nínú ìta.
17: Àtọ́kọ̀ ẹ má jà mọ́rọ̀ lọ́bẹ̀ yẹn.
0: Nínú ìtọ̀ ẹ̀ ọ̀gbẹ́ yìí gan kọlẹ̀
17: ni. Nínú ìtọ̀ bá wà là ń lo bẹ̀ tó bá ń pe Stamford Bridge orúkọ tíìmù mi lọ́ máa pe orúkọ tíìmù wa náà lọ́ máa pe mọ́ wọn lè pe orúkọ tíìmù mi mọ́.
0: Ní Airline Road.
17: Àtọ́kọ̀ ẹ̀ fi ẹ lẹ̀.
0: Àwọn síkírù láti ọdẹ Òmùnílé Àkìtì kò rí ìlú tó tóbi tó tóbi tó tóbi. Ẹni gbé. Mi gbọ́.
18: Ọdí Òmù tàn.
0: Ẹbí ẹsẹ̀ máa ń rẹ̀rìn tẹ máa sọ tán yẹn. Ẹ̀yin gan náà ní confidence àti pé
18: dáadáa bọ̀.
0: Ẹ máa ń fi ọkàn kan gbé.
18: Ọdí Òmù tàn tàn tàn. Akúdédé wòye atọ́kùn akúdédé wòye gbogbo ẹ̀yà ara ilé akáwọn tiwa ọ̀tá ni wọ́n wọ̀n ní dópè láéláé.
0: So ni ọjọ́ bí olúlu ìjọba àbílẹ̀ ẹ̀yìn ni.
18: Kò ń ṣe dandan ni kó jẹ yẹn ìlú méjì ò lè jẹ́ kó o lè gbàjọba àbílẹ̀ kò dẹ̀ ò dẹ̀ ń ṣe dandan ìlú méjì náà ò lè jẹ́ capital state.
0: Ẹgbọ́n ní stadium. Fíìdì yàtọ̀ sí stadium o.
18: Pitch pọ̀ lóríṣiríṣi kì í ṣe fíìdì.
0: Kì í ṣe fíìdì o.
18: Èmi ò sún sọ̀rọ̀ fíìdì sẹ̀.
0: Pitch ni mo
18: àlówàṣẹ́ níbo ni ọdí Òmù United ti ń train. Wọ́n dá ní stadium
0: tí wọ́n ní. Ṣé ní tíìmù ni?
18: Ọdí Òmù United ni wọ́n ní ibi tán ti ń tó jẹ́ home match. Wọ́n ní ibi tán ti ń train.
0: Sáwọn tí wọ́n bá fi Super Cup yẹn àbí o.
18: Ọdí Òmù United Ọdí Òmù United.
0: Ẹni àwọn akópa ń gbà nísọ̀ pa kó ń gbà kan.
18: Àwọn wà ní NNL bá.
0: NNL èwo.
18: Ẹ má
0: wàhálà.
18: Orúkọ kan la fi wọlé síbẹ̀. So pariwo.
0: Lọ́ọ̀dì Òmù náà.
18: Ẹjọ́ wọ NPFA náà. Ebi bi náà láti mọ ká rìsọ́ọ̀tì
0: wọn. Ọ̀ṣun United gan tó jẹ́ kínní kò sí lẹ́pì tó jẹ́ Ọ̀ṣun State gan kò sí lẹ́pì ẹ̀fẹ̀.
18: Ọ̀hun àwọn yẹn lè máa sin bẹ́ àwọn prime nkankan yẹn. Àṣìbáwọn yẹn wájú náà ni. Wọ́n kò ní nǹkan kan ṣe. Kò ní nǹkan kan ṣe. A tó wọ NPFA.
0: Really?
18: Gbogbo máa ti wá ọdí Òmù ni. Kì í ṣe pé bóyá
0: kìíní
18: pé bẹ́ẹ̀ mo yìí jẹ́ nìyẹn ọ̀ṣun ọdí Òmù United.
0: Rìdì rìdì. The only club tẹ níbẹ̀ ọdí Òmù social club ni.
18: Èrò àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù kankan ni o. Àwọn bíi cooperative kankan.
0: Làwọn
18: yẹn. A ní football, mo ń sọ̀rọ̀ football club. Ọdí Òmù United. Àádọ́ fẹ́ fi ìsínwájú o.
0: Football club. Really?
18: So ẹ lè mọ pé
0: yàtọ̀ sí kọ̀pẹ́tì. Àgbẹ̀dìjá ni olóko dáná.
17: Akúndé wo ìyàtọ̀ kọ̀? Akúndé wo gbẹ̀yìn ara lé?
0: Ojàre ẹjọ́ sáré wo ìfigagbága Manchester City tó wáyé lánàá àti ikọ̀ ti Paris Saint Germain. Kí la lè sọ yí pé ó àfẹ́tì City lánàá àbí wọn ò wulẹ̀ lè mú PSG ni?
17: Lápá ọ̀dọ̀ tèmi o. Man City àná yẹn kò ń ṣe pé wọn ò ní irinṣẹ́ tán lè fi na PSG ṣùgbọ́n iṣẹ́ olùkọ́ni òun ló fara hàn. Tabá ní ká wo style tí olùkọ́ni Luis Enrique tó play ní FIFA Club World Cup final tí Chelsea fi sáré jìbù style yẹn náà ni olùkọ́ni Enzo Maresca play láti chokey defense yẹn kan close mọ midfield ní high line.
0: Ó fẹ́ chokey defense line PSG.
17: Defense line
0: ti yẹn. Ẹ má jẹ́ ká start.
17: Wọ́n pe ká pọ̀ ní midfield yẹn. Pé so ọgbọ́n àtinúdá pé midfield gẹ́gẹ́ agbábọ́ọ̀lù PSG. Àwọn ní láti chokey táwọn bá fẹ́ win midfield yẹn mọ́ wọn lọ́wọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ agbábọ́ọ̀lù PSG èyí tó wọn ó fi gbé bọ́ọ̀lù lẹ́yìn tiẹ̀ ní tèmi rò pé olùkọ́ ni Maresca plan. Àwọn ń play transition game. 2-3 touches wọn wulẹ̀ fi ball ṣe 5-10 touches ní midfield.
0: Bí ìgbà tí wọ́n ti rí ikọ̀ PSG pé they have more ball juggler than them àbí bí ìgbà tí wọ́n ti concede àárín yẹn fún wa pé ẹ fi ń lẹ ẹyin ẹ mọ bá wọn sọ pé ẹ fẹ máa
19: tikitaka láàrin o. olùkọ́ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG tí wọ́n ṣe àmúlò àǹfààní sí nìyẹn.
0: Ok.
17: Lọ́pọ̀lọ́ tèmi Man City mi ò rò bẹ́ wọ́n lè da PSG mú lánà kódà kọ́ tún fi extra 15 minutes kún o ṣe ṣe kọ́ má lè rí draw.
0: But ṣé ká ẹ̀rí bí ìgbà tó yẹ pé wọ́n wà unfortunate lánà because wọ́n rí chance now.
17: Wọ́n rí chance bẹ́ẹ̀ni wọ́n rí chance but ká wo ẹni tó ṣàmúlò àǹfààní chance kì í ṣe pé PSG náà ní chance.
0: Wọ́n lè gba sójú ilé o.
17: Keep àwọn sí.
0: Because wọ́n tàn target tí wọ́n máa ní.
17: No bẹ́ẹ̀ bí as at first time bẹ́ẹ̀ bí
19: 2-9 ni o gbé padà kú sí.
17: 10-9
19: PSG play 10-9 shot on 10 shot on targets. Man City play
17: 9-9
0: ṣe ní pé difference yẹn ò pọ̀.
17: Lẹ́yìn ìgbà tó make substitution yẹn bó ṣe rí lábala àkọ́kọ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni olóko dáná ṣe sọ bí PSG ṣe tó bá ti gba bọ̀ wọn sọ pé àwọn fẹ́ possess much tó bá ti gba bọ̀ transition is straight ntí
0: PSG
17: ntí Man City o dey expect yẹn wọ́n expect pé bóyá máa dàbí ru Bayern pé wọ́n expect pé wọ́n máa play transition football torí tá a bá wo àwọn defensive line Man City lánà kò jọ bí ìgbà tó yẹ pé èèyàn play high line pẹ̀lú àwọn defense wọn so ọ̀pọ̀lọpọ̀ gbà kípa PSG Sufanov tó bá ti gba bọ̀ báyìí bí ìgbà tó ń tan àwọn àtáká Man City wa kò ní tètè release bọ̀ táwọn yẹn bá ti sáré wá mark ẹ̀
0: àwọn alẹ̀
17: tó bá ti ikọ̀ náà táwọn yẹn bá ti gbà báyìí
0: gbogbo wọ́n dẹ̀ ní àwọn wíńgà tó
17: lè sáré dáadáa bẹ́ẹ̀ni kódà tó fi dórí àwọn fullback wọn lánàá ẹ wóru Akimi wa di ẹni tó bí ìgbà tó yàn play flank upward òun ló so tí gbogbo space yẹn tó bá ti free báyìí wọ́n á sáré utilize ẹ ni nkankan tó wá kó bá Man City lánàá àwọn flanks wọn lánàá wọn sì ní best form wọn bí ìgbà tó pọn rà bọ mẹsẹ
0: doku
17: ẹhẹn
0: o náà ló mú kólùkọ ní tètè
17: so kó tètè yọ ìgbà tó ṣe substitution yẹn tó yọ doku tó yọ bọbọ france tó gba attacking
19: midfield
17: tó yọ cheki náà àwọn tó gbé wọlé àwọn tó yẹ pé tó bá ti ń rí bọ wọn á tètè máa release bọ on time òun ló gbé wọlé torí ìdí ayé ó change the pattern game yẹn lánà lẹyìn ìgbà tó wọlé àti tó gbé wọlé buhad tó gbé wọlé náà so wọn wà compose ṣùgbọn pẹ̀lú pattern tó ń play olùkọ́ ni ò lè gẹ́tẹ̀ pẹ̀lú àwọn wọn kàn máa mark àwọn ìyá dẹ̀ máa score ni torí àwọn flank tó lò àti fullback PSG wọn ní pace láti fi gbá style tó gbá lánà yẹn.
18: Lápọ̀dọ̀ ti tèmi èmi rò pé nǹkan tí ikọ̀ PSG báyìí wọn ṣe máa gbárù ẹ̀ mo rò pé any team tó bá fẹ́ play ikọ̀ PSG yàtọ̀ sí plan nǹkan tẹ́ ẹ bá mú wá pẹ́ fẹ́ ṣe ẹ gbọ́dọ̀ ní nǹkan méjì míì
0: gbọdọ
18: wà ní ìpamọ wípé òkè
0: àìbámọ
18: irú nǹkan báyìí bá ṣẹlẹ ẹni tí ó bá jẹ pé kò ní irú plan yẹn tí ò bá ní lóríṣiríṣi báyẹn tó bá lẹ ọkàn a jẹ pé ẹ gbọdọ ti ní ní mind pé tíìmù yìí ẹ máa set pẹ lè jáde sí lẹnu anyhow so fortunately fún ikọ̀ PSG lánà ìwọ̀nba àsìkò tí wọ́n fi jáde wọ́n fi mi àwọn
0: wọ́n
18: utilize wọ́n fi mi àwọn straight ni so ta bá ń sọ nípa attacking team mo ṣe ń realize nǹkan kan sí pé reason tó ṣe jẹ́ pé ní final ní díje UEFA Champions League ní sáà tó kọjá lọ ìdí tí Arsenal ṣe fẹ̀sìn ara wọn mọ báyẹn pé team a lè gbá nǹkan tán gbá ẹ jẹ́ ní plan pé báyìí la ṣe fẹ́
0: ṣe ṣe
18: nǹkan tó jẹ́ kó work lọ́jọ́ yẹn kí nǹkan yẹn máa ju
0: báyẹn
18: bẹ́ẹ̀ni so dábàá wo ikọ̀ Manchester City lánàá ikọ̀ Manchester City ò rí ikọ̀ PSG bí nkankan ipe ẹ̀jẹ̀ á jáde so dábàá wo touches tán ní nínú bọ́ọ̀sì PSG lánàá yẹn wọ́n tí ní irú ẹ̀ ó ti pẹ́ wọ́n tí ní irú ẹ̀ ní sáà yìí over 50 touches tẹ́bá dẹ̀ wo ikọ̀ PSG náà ìwọ̀n touches táwọn náà ní lánàá wọ́n tí ní touches ò kéré tó báyẹn rí ní sáà tá a wà yìí especially bí 17 touches especially second half yẹn wọ́n ti ẹ̀ kọ̀ wọ́n jáde mọ́ so lánàá yẹn is like they know the right time láti attack wọ́n dẹ̀ mọ̀ pé okay
0: àti right time láti
18: dúró pé àti achieve aim wa so lápọ̀dọ̀ ti tèmi ikọ̀ PSG ẹni tó bá mọ̀ pé fẹ́ bá wọn gbé bọ́ọ̀lù ẹ̀ ni ẹ máa ní plan yẹn bí oríṣi mẹ́ta.
0: Olùkọ́ni Enzo Maresca ó pàdé ọ̀rẹ́ dà ṣùgbọ́n bí ìgbà tó ti late
18: bẹ́ẹ̀ni
0: àrẹ sẹ́kọ́nà ó ti pàdé ọ̀rẹ́ dà PSG náà dẹ̀ mọ̀ pé ó ti change style
18: bẹ́ẹ̀ni
0: àwọn náà wá tún change
18: bọ́dọ̀ àwọn náà tún wọ́n pé kì ní ẹ̀ bọ́ tẹ́bá wo time báyẹn wọ́n ti mi àwọn mẹ́ta already and then gbogbo àwọn agbábọ̀ PSG yẹn wọ́n mọ tinú tó di aṣọ lè ó rọrùn fún
0: ó rọrùn fún wọn
18: so lápọ̀dọ̀ ti tèmi PSG tàbá ń sọ nípa attacking team lọ́wọ́lọ́wọ́ báyìí PSG ẹni tó bá máa kojú wọn plan ya porisirisi ki se dodon ke jade si won lenu one on one ko e ma wule so pe attack attack won ro pe ki se ko PSG won so another plan only on man
0: okay team yi na ma play Man U
18: se ta ni se akuraye ti so yen bayi ah oto ni bi tan fo oto ni tan en ele ni fo
19: kan si yes fo kan si
18: yes
19: won ti gbe ogun ma e ti gbe ogun ma di won ku oli yin o release bayi nisin yo mo da igba to ke PSG na fe
18: pe ke asi ko bayi le yan ma so yen
0: okay pe mo se mistake lati so
18: e ti je ki PSG to play match mi boyo wa win 1-0 ko ni 4-2 yi to na oga won
0: ke sa si ko lo ya ki
18: sa si pele yan mo so
0: ru e kan ti e wa pe ba kin mo wa si
18: atori to ba tun dijo mi ni
17: o so ru e fun mo ri
0: eh
17: football ti e ri be na
0: okay I'm very very sorry mi ma emi kan so mo ro ni pe awon na gba but e ja duro de PSG Barcelona
18: match entertainment ni bi gba teyan ba fe lo se fa teyan fe lo woran
0: to fe dura re
18: mu eh o niyan ko se dodan ni resort yen
0: so a le so yen
18: ah yen se so
0: e le ni mo se nti mo ko so
18: ah ah e o po lo lo so be na ha ti de biru eyen fo
0: eh
18: ko Manchester United
0: so iru la won ka fo
18: eh je to ro ru
0: emi ti mo e
18: yen fe mo ide be ba fe mo bere nteyin oni lowo e
17: okay consider better your time lo lo fe Man U
0: okay mo ngba ti ni pe mo ti so pe mo ti to ra origin I'm very very sorry
18: o se se ka dodo e da ngba mi
0: e da ke olugba
18: mi
0: abi mi ki on bata
18: mi ki on bata
0: I'm very very sorry eni ba won eni pade PSG yen je so ba abi se mo le so be yen te mo le so yen pe won ni pade PSG abi bo pe ibi ti won gbe kini yen de yen ko ye ko je pe awon eyan tun pada wa ma gbo pe won na 143 ni 3-1 ni 82 minutes sugbon agba bolu to change game fun Madrid ai pe Hendrick lo da pe o ma change abi
18: Hendrick Adandrila gbo awon sub yen na lo ni
0: gbo awon sub yen
18: lo mi contribution Adandrila Hendrick pẹlu SP taba wo ifigagbaga yen te eyan ba so yi pe pe iko Roma pe boya won go abi pe kini ku si iko kan to ma bori day time yen ta wo pe
0: ko n pada
18: nu papa julo to wa nle so mo ro pe bo se ni anfani pe ohun lead lowo na lo tun lanfani awon ololufe le to je pe ko ti si bi la ilo yen se le po to ko ye ki o sun won dibe so ton ba pe o go e ya wo iko ti won ba play ka wo oluko ni na ka de wo stage ele ti DJ yi wa so stage to wa yi ati le so pe boya won go because this ko ye group stage phase na si wa yi ki se knockout so lapodo titemi o laoko emi ori won ni ri pe won go team ti o ni force 11 to yanranti ni ta ba gbe won segbe Roma won de la won sub won ni depth to je pe won le fi turn kan o mo ro pe o na ni o mu ta ba wo goal meteta awon ton gbe wole yen ni asiko yen awon meteta yen na change na mu goal yen wa so lapodo titemi emi o gba pe won go sugbon ta ba so nipa match ana yen ko le ma ri be ta ba wo iko Roma ni level won to ba je pe iko mi ni to je iko to je attack team gidi ni paka ki nkan turn ni ru time yen yo mo lo bo se nlo yen ni sugbon Roma o ni nkan to le fi gbe match yen ko ni nkan to le fi gbe match yen
0: o energy to fi le gbe bi to le gbe
18: to ibi to le gbede obe lo ti gbede yen
17: in commenta lo koya je lo pada koya je iko Roma lana se ri ngbati match yen bere won get the tactics in one right pa pa pelu formation ti olukoni lo yen 3-4-3 lati overload arin awon Vavade ati Tchouaméni ki won ma le ri pass kankan le si waju gba ti boyen to wa bere awon fuba awon wing back Roma won tun join attack won wa je bi marun ni waju yen so o je ki bobo do ni malen ko ro dada awon fuba ki Real Madrid re won mo won le mark eyan meji papa at the time so bench Madrid lano o wa lara nti o ran Madrid lowo lano then set pieces yen o tu wa lara nto sokun fa to sokun fa fun iko Roma lano tori kala won na pipe fun set piece pe bi iko Madrid won ma fe lo set piece as an advantage o ise ka won na ko ti wa boy ma study won ṣugbọn gbe mo ni pe as at that time pelu bi ta han de to ba ni ko gbe le ni open play lana open play ko lo fi ya je Roma ti n ba ye pe Real Madrid awon olugbo ki ka won na change the set piece o sise ki Real Madrid ko ma bori lana yen
19: lakọ̀nà tèmi bíi tabanikawo ìfigagbága yẹn olùkọ́ ni as roma o lè mérò bóyá pé ó ní akùdé eléyìí tó pọ̀ pẹ̀lú fígọ̀ tí wọ́n fi ń lead yẹn wọ́n ti ní advantage aláìlẹ́gbẹ́ lóòótọ́ la máa ń sọ pé tí player bá ní títì bá ní depth tó dúró dédé pé ó máa ń ràn wọ́n lọ́wọ́ àyín tí ikọ̀ madrid padà kó wọlé àǹfààní tí wọ́n mú wà yẹn fún wọn ọlá wí pé wọ́n gbá bọ́ọ̀lù kojú olùkọ́ ni tó jẹ́ pé kò sound lọ títí òun ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ yẹn tá a bá ní ká wo ìfigagbága yẹn èmi rò bóyá pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti madrid ń tán padà fi ń tán fi padà fi ṣe nǹkan ṣe as roma yẹn wọ́n ti ń gbìyànjú ẹ̀ tipẹ́ ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí orí as roma lábẹ́ olùkọ́ ni wọ́n lè mérò bóyá pé ó ní láti change your style ìdí tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni pé àwọn wing back kí ẹ yẹn kan wulẹ̀ mọ́ join attack mọ́
0: nígbàtí wọ́n ti wà ní better position
19: kan máa wulẹ̀ join attack mọ́ cause bọ́ ṣe ń join attack yẹn òun ló ń fún ẹgbẹ́ madrid méjèèjì ló expose wọn ẹ ti ń lead pẹ̀lú figure tó dúró dédé àwọn fúbàgbé èjì ẹjẹ́ kan join mẹ́ta owó ẹ̀yìn kan jẹ́ márùn-ún kan pé tán yányán bẹ́ẹ̀
0: kan pé márùn-ún sẹ́yìn
19: kan pé ṣùgbọ́n
0: nǹkan
19: tẹ̀mí rò bóyá pé wọ́n nílò nìyẹn
0: torí madrid yóò máa sanná ní
19: ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ṣọ́ọ̀bù ó yẹ kó ti wáyé fún àwọn wing back yẹn
0: wọ́n ti ṣiṣẹ́
19: gan
0: ní first half
19: wọ́n ti ṣiṣẹ́ gan cause attack ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yẹn orí wing back ìwé méjèèjì náà
0: ni
19: so téèyàn bá béèyàn dẹ̀ ṣe ń lo wing back bó ṣe ń jó attack ni wọ́n ń padà sẹ́yìn so èmi sì expect sub
0: wọ́n ti exhaust gbogbo energy
19: kó refresh
0: wing back yẹn
19: ṣùgbọ́n ó dẹ̀ ṣe fílẹ̀ wọn kò tún wá fílẹ̀ lásán ó tún wá ń padà inú iṣẹ́ tán fi bẹ̀rẹ̀ géèmù yẹn náà
0: òun
19: náà wọ́n tún gbà lọ
0: so recovery rate wọ́n ti wá lò
19: tó bá yẹ pé o fẹ́ lò wọ́n bó ṣe ń lò wọ́n bọ̀ láti lẹ̀ ṣe sub gbé fresh leg wọlé pé bó ṣe ń lo àwọn ilé náà ló fẹ́ style yẹn ló fẹ́ padà fi continue géèmù yẹn tí wàá fi parí géèmù yẹn gbé fresh leg wọlé kí iṣẹ́ yẹn tún kó tún pay off padà ṣùgbọ́n àwọn yẹn kàn lè ṣe nǹkan kan mọ́ àwọn agbábọ́ọ̀lù tí ikọ̀ madrid tí wọ́n kó wọlé lánàá yẹn wọ́n di àǹfààní pé wọ́n play pẹ̀lú fresh leg.
0: Àwọn tí wọ́n bá gbá òtí
19: rẹ̀ ni so ló fà á tó pọ̀lọpọ̀ ṣe ń bú àwọn tí madrid start àwọn tí madrid start mọ bọ́ọ̀lù gbá o
0: àwọn ti fojú wi náà sọ̀rọ̀
19: so ogun madrid ti ń ṣẹ́ nígbà táwọn sp àti hendrick wọlé báwọn náà bá tó bá start géèmù yẹn pẹ̀lú ohun tí aso máa fi bẹ̀rẹ̀ yẹn ó ṣe é ṣe kó gé àwọn náà mi o.
0: A lè sọ wípé olùkọ́ni ikọ̀ ti as roma òun ló kó láti remain sí orí style tó fi start game yẹn tó jẹ lọ́wọ́ tabawo ikọ̀ psg lánàá kò ń ṣe style tán fi bẹ̀rẹ̀ náà fi parí game nítorí máa ń pè ní olùkọ́ni nìyẹn because ìgbà tó di second half tó rí i pé àwọn ti wà ní better position 3-0 ti wà ńlẹ̀ so tí wọ́n bá sì goal méjì àwọn ó goal kan so ó dẹ̀ change style wọ́n remain sẹ́yìn wọn fi gbogbo ara attack mọ́ wọ́n kàn ń lọ ní ẹ̀kọ̀ọ̀kan counter lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìtàn máa ń pè ní olùkọ́ni náà nìyẹn pé olùkọ́ni ní rírí wẹ́ gbogbo nǹkan náà ní rírí téèyàn bá ṣàmúlò rẹ̀ anything tó bá ti ṣẹlẹ̀ yálà ọ̀ṣẹlẹ̀ sẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbọ̀ṣẹlẹ̀ síwọ̀ gangan ìrírí kan ojú bá náà lọ bó ṣe jẹ́ nìyẹn.
19: O ní
0: PSG wọn ni èmi wù èmi máa ń wá ìní wọn mà ní
19: o
0: Bayern ni wọ́n pàdé Bayern ni wọ́n pàdé kò sí
18: yàtọ̀ náà ìyẹn ọmọ inú ọ̀ka ní ìsìnkàn ọ̀ka
0: kò sí yàtọ̀
18: ìṣe yàtọ̀ náà ìyẹn ti ní wárí kéèyàn téèyàn ló lè sẹ̀
17: kí tí o gbọ́ kọ̀ọ̀kan
0: wàhálà. so conversation different
18: o loko gan na ege o ni di pa ton pada so
0: yin ko lo ma wa nti o so
18: ati gbagbe
0: gogo re ti lo ara da ti yanju ta ti yanju ese yin ta ti foro mi bo pe anything kan apun ati anything kan apun ati fi yanju
18: ni le wo se tan sare se lo won sare lo wo ni pe ojo o gan lo bo si to wa pada wa pe
0: awon o ni baya ni bi oja ni eji won tun ran le ti pe baya ni ani so e ko ri be oro ta ti yanju ada ko si wahala won ni baya ni but at the same time anything can happen e ya to e ja sare pe owo ba won ti won fe gba owo 50,000 so tite aya 0806887 Guess the next game only set to barred card Asna ni o ni pade Guess man you hello
20: hello
0: e ka san orugba ta dupo je wa isa
20: ele ni mu wa do si roti mi da iru
0: police san le le
20: police se ko
0: ki la se
20: inu oko mi le le ni inu garden mi
0: okay inu ogba
20: inu ogba
0: ki la se
20: flower
0: ki okay
20: mo gbe flower mo gbe koko mo
0: pe ah nbe le wa le le ni mu gbe ki la se ah ta se gbe jeje yin le ma lo
20: tese ko
0: ya da ko swala e ga la tin play cash
20: Ah,
0: is that I'm trying
20: to verify
0: your belly? Says that Jerry.
20: No, Jerry.
0: Oh, that's 50,000 naira wole.
20: Baba.
0: Congratulations.
20: Thank you.
0: Mama, pe yin laipe sir. Ma bere ya quantities yin. Ko se je ni sir. No, wa na wa leleyele. Bo si ran ti igba kan ta wa nkeke. Emi o ti e ma pa dugbo ni nje leleyele. Emi o ma pa won eyan gbe be na. Ti an ba le nikan wa leleyele. Ah! Ki do mo pa dugbo ni je leyele mi ro pe the only thing to wa leyele oju pe police station headquarters lo pe eni o ba ti wa leyele o ti daran ni ki do se eyan gbe be won ni adugbo ni ah emi ti gbe ba ti wa leyele won ti munu o ti bo wa gbofiro wala 50,000 mi re 0704090
21: hello
0: e ka san
21: ẹ ká
0: sọ ọ tọ́ ṣáìkà ah kò sọ̀rọ̀ mà ó ti mọ̀
21: sí
0: orúkọ yín àtàdúgbò tẹ wà
21: mo ti padà káàṣì ẹ̀
0: láti ṣe
21: olómi ni àfíìsì àríyọ̀
0: àfíìsì àríyọ̀ láti olómi
21: bẹ́ẹ̀ni
0: ìgbà wo lẹ ti ń plẹ̀
21: láti gbàtẹ títí á
0: ṣe ẹ̀jẹ̀ rí
21: ẹ̀jẹ̀
0: tún ti gbẹ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ ní ó ti ṣí báyìí ó ti ṣí báyìí ogo máa lo bẹ́ẹ̀ ló kù 50,000 naira wọn ó pè yín láìpẹ́ bọ́n wọn wà pàdúgbò ní jẹ́ léwé ìran ẹni ẹ bá ti lọ́ wà léwé ìran báyìí ọwọ́ agbófinró ti tẹnu wàhálà the same thing ìyá gàn kú kí n tó mọ̀ páwọn àdúgbò ni ìgbà tẹ́yìn náà wá dàgbà tí ń káàkiri díẹ̀ díẹ̀ hey under kere hello
22: hello
0: ẹ̀kásan ọ̀jàre orúkọ yín àtàdúgbò tẹ wà yìí sà
22: ẹlẹ́bù ni o
0: ẹlẹ́bù lẹwà kí lẹ porúkọ sà.
22: Temitope Ojúmọ́rọ̀.
0: Mr. Temitope.
22: Bẹ́ẹ̀ni sà.
0: Ojú àbí.
22: Oh, top striker.
0: Èmi ni. Èmi ni.
22: Bàbá ni ẹ.
0: Èmi mélòó lára mi wájú yín. Ìgbà wo lẹ ti ń play cash ẹ.
22: Ẹ̀wọ̀n ó ti pẹ́ tí mo ti ń play o.
0: Ṣé sá ti jẹ rí?
22: N ò jẹ rí
0: o. Ọ̀dà ẹ ti jẹ lọ́sàn-án yìí báyìí. Congratulations 100,000 naira o wole. So customer ke ma pe yin laipe yi o wa bira kan.
22: All right sir.
0: Ada. Bo se je niyan o. E ja lo sori 150. 080 lo bere. 84 81 lo pari re. E ja wo nti o sele nbe. Boya niyan o gbe abi o ni gbe. Ẹjáwò bọ́yẹ ni yóò gbé àbí ò ní gbé. Kò sọ̀rọ̀ ó ti connect ó ti connect. Ẹ ẹgbẹ́ kọ́ yìí.
1: Hello.
0: Ẹ káàsán o.
1: Ẹ káàsán tà.
0: Orúkọ àti àdúgbò tẹ wà ímà.
1: Ẹni Ọlọ́run mọ̀ láti oríta challenge.
0: Ẹ̀yin ẹni Ọlọ́run obi gbogbo àwọn obìnrin ẹni Ọlọ́run mọ̀ ni wọ́n yẹ fẹ́ kọ́kọ́ wọn mọ̀ pé wọ́n ti dọ́wọ́ àwọn. Kí ló dé tẹ́ ẹ láhùn báyìí ẹ̀yin obìnrin? Gbogbo yín ẹni Ọlọ́run mọ̀ lẹ máa gbé ẹ máa ń wò pé ó ṣe ṣe kí bàbá yìí máa gbọ́ rédíò yóò gbọ́ pé mo ti jẹ 150 àbí mo ti jẹ 200 nìkan kọ́ náà òun ni. Bẹ́ẹ̀ ni bó ṣe rí gangan nu àbí. Obìnrin ìgbà wo lẹ ti ń pè kàṣẹ. Tani máa ń ṣe bẹ́ẹ̀. Jerry. Ọ̀dà congratulations 150,000 naira wọlé. Ṣé wàá mọ̀ pé dádì dá fọ́ọ̀sì yín mọ̀? Dádì dá fọ́ọ̀sì yín mọ̀?
1: Ẹ wọ̀n gbọ́ rédíò mi, mo máa ń gbọ́ rédíò tèmi.
0: Ọ̀dà kò sí wàhálà. Àwọn ọmọ sì wàá sọ fún wọn.
1: Ẹ ká lẹ́rẹ́ sọ fún wọn.
0: Àwọn ọmọ.
1: Àwọn ọmọ ò lè sọ fún wọn, wọn sọ kò tó máa ń lé.
0: Ó ti dá gbà náà. Wọ́n pè yín láìpẹ́ wọ́n bèrè àkáǹtì tèsí. Ó dá ọ̀bà àwọn òbí. Wọ́n mọ̀ bá gbọ́ pé wọ́n ti jẹ́ àwọn gbogbo wọn ẹni Ọlọ́run mọ̀ wọ́n wà ń dakọ̀ ní ìsìn. Obìnrin ok gbogbo Ọlọ́run mọ̀ sànú àwọn ọkùnrin ni 081-200,000 naira 081-6569-6569-200,000 ẹgbẹ́ kọ́ yìí o má sọ̀wọ́ ló fò o ẹ má sọ̀wọ́ ló fò o ọ̀dà padà bá ń tó pè a ní rí náà kànga o lẹ́yìn torchlight 200k lọ má dá wa dúró a delete kò connect bó nọmba kí ló ṣẹlẹ̀ gangan. Ọ̀dà igbe kọ lọ ni o ẹ delete ẹ kọ lọ ni ẹ méjèèjì tó ń kó ní ṣe kò sí ń bẹ̀ ń ti ẹnu a sì ní táyì mọ́ káti ẹ̀ láàrin àsìkò tá ní táyì mọ́ pọ̀ yẹn ni a lè ní ká tún wò lẹ́lẹ́kẹta mi ń wà á protocol gan ẹ̀ẹ̀mejì náà ló fi lẹ̀ àti ṣe kó àti tún kó tó yí àti yí mi 070 ló bẹ̀rẹ̀ ilé 8854 ni 8854 ni ilé ti connect lẹ́ẹ̀kan.
2: Hello.
0: Ẹ káàsán.
2: Ẹ máa káàsán.
0: Orúkọ yín àti àdúgbò tẹ wà ṣá ṣá ṣá.
2: Àǹfààní ni mo wà.
0: Tòsí ilẹ̀ wà kí lórúkọ ṣá.
2: Ọdẹ ní ìdàmú Olúfẹ́mi.
0: Ìgbà olẹ ti ń play kàṣẹ.
2: Ó mà ti pẹ́ o.
0: Ṣé ẹ ti jẹrí?
2: Mo jẹ́ tán láti kiri lẹ́ẹ̀kan.
0: Ọ̀dà kò burú. Ẹ yá fi 200,000 naira wo
2: ọ̀kan ọ̀sẹ̀. Wow, thank you so much.
0: You are welcome. So wọ́n máa pè yín bí wọ́n ṣe pè yín gbà yẹn. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹja máa lọ fún tọ̀sẹ̀ yìí. Gbogbo pátápátá a ní dèrò alágbọ̀n àti kirikiri. Gbogbo ọmọbí táwọn àdúgbò ni o. Àwọn èèyàn ń gbé kirikiri o. Àdúgbò ni o. Alágbọ̀n àdúgbò ni o. Kirikiri àdúgbò ni. Eléwé ran àdúgbò ni. Ìyágàn ku abolongo. Gbogbo ẹ̀bẹ̀ àdúgbò ni. Ṣùgbọ́n tí wọ́n wà ń bẹ̀ ni máa mẹ́rù gba àwọn èèyàn. Ìròyìn wọlé báyìí. Chacha the morning. Chacha the pretty lady. Yọ gbà sí yín lára ọlálápàdé ẹkú kalẹ̀.
4: Flash FM 105.5. Quick charge 240. Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: ti ń káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú ilé ẹjọ́ kan ń bẹ̀ lórí jìbìtì owó eléyìí tó lé ní mílíọ̀nù 1,700,000 $710,000,000
1: ajé
0: bó náà ṣe ṣe àwọn owó náà lù ń jìbìtì
1: ó yẹ ká mọ̀
0: ni ṣùgbọ́n o ẹ mọ̀ pé bògiri ò bá lanu
1: alágbó
0: ò lè wọ̀ gírì
1: bẹ́ẹ̀ ni
0: báńkà lọkùnrin ọ̀hún o òṣìṣẹ́ nílé ìfowópamọ́sí àtàwọn méje míì náà ni wọ́n ti wọ́ lọ sílé ẹjọ́ ìwé ìròyìn the punch ló gbé ìròyìn ọ̀hún
1: ó dá dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ̀ ń tẹ̀ ẹ́ lé wa tààràtààrà níkànnì ọmọlúàbí /105.5fm ní ilé funfun báláwo fúlẹ̀lẹ̀ nílùú tìbàdàn ẹ̀yìn tẹ́ ẹ wá wà ní tẹ̀kọ́ yìí jẹra èyí tẹ́ ẹ takú ti wàá bí ìgbà tẹ́ ẹ bá takú ti jésù lọ́rùn ni adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ìfẹ́ ló so wá pọ̀ o olúwa ọba kò ní í jó já láéláé ẹ wá tí pọ̀ tó
0: ẹ lọ pọ̀ sí wá
1: kẹ ẹ túbọ̀ máa láì kẹ máa love kẹ máa ṣí à ẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín yẹn ẹ jẹ́ kó máa gbéra sọ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtì ọ̀dọ̀ tiyín tẹ̀mẹ̀tẹ̀mẹ̀.
0: ó gba kéèyàn omi kanlẹ̀.
1: gbáǹkangbì kan mọ̀túnlé eléyìí o ìpínlẹ̀ kaduna náà ló ti wáyé wọ́n ní ọkùnrin kan ọlọ́kadà ní ẹni ogójì ọdún monday dauda òun náà ni wọ́n porúkọ rẹ̀ o wọ́n ní ọ̀kadà ní ń gùn tí gbogbo ayé sì mọ́ ṣàdédé òun náà ni wọ́n mọ̀ rí òkú rẹ̀ ní ọjà kan eléyìí tí wọ́n pè ní kasuwa monday èyí tí mẹ́níjọba àbílẹ̀ gúúsù ti ìpínlẹ̀ kaduna ọmọ tí arákùnrin yìí bí ìyẹn samson monday ó sọ̀rọ̀ ilẹ̀kùn gbóògan ló ṣe jẹ́ gbáǹkangbì alágbára ni ẹ gbọ̀n lọ́sàn tòní.
0: tó ìròyìn eléyìí náà ló ń sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè ghana náà ló ti fi àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n tó 100 níye wọ́n ti sọ wọ́n padà sórílẹ̀-èdè nàìjíríà o lórí wípé àwọn kan wọ́n ṣe fàyàwọ́ wọn wọ orílẹ̀-èdè ghana wọ́n wá ń lò wọ́n fún iṣẹ́ ẹbú kán máa lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára ni tó orílẹ̀-èdè ghana sì ti ṣèrànlọ́wọ́ fún wọn wọ́n ti taari wọn padà wá sí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní 120 òun náà ni wọ́n tó wọ́n ní ẹ̀wá rẹ̀ pọ̀
1: ah èlò lọ bá dé
0: òṣèlú gbòde
1: gbòde o
0: ẹyin náà lọ ya fọ́tò
1: tàbí ẹ̀rí nǹkan
0: sí tí a lè rí
1: bó wa ni
0: àkọ̀mọ̀sí tọ́lọ̀ ò lè ṣe àgbà wo wọ́n ń kiyín o bàbá ń kiyín o
1: bàbá ń kiyín bàbá fẹ́ rí ipò ni bàbá fẹ́ rí ipò ni
0: ọgá nàìjíríà my country
1: orílẹ̀-èdè bàbá ńlá bàbá wa ni ní kò mẹ́ lójú wa báyìí náà ni ó sì ti dá
0: bàbá jáde báyìí alọgbà tẹ́gùn
1: abẹ́rẹ́ àwọn èèyàn bíi ó dẹ́ tó bá níbẹ̀
0: gbàǹkangbì
1: ni ó dẹ́ ẹjá tún lọ tààràtàrà sí ojú ewé kọkàndínní ọgbọ̀n page 29 là ń pè bẹ́ẹ̀ ìwé ìròyìn the nation tó jáde lónìí tèmítẹ́nìmí wọ́n ní àjọ ti efcc ní ẹ̀mọ̀ ti gba arákùnrin kan wọ́n gbà ń pàkọ́ ó di wọ̀ nílé ẹjọ́ o lórí ẹ̀sùn lílu jìbìtì owó eléyìí tó tó 1,500,000 $25,000,000 bó o ló ṣe rí gan gbàǹkangbì ni ẹ gbọ̀ lọ́sàn
0: tòní. tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ cross river wọ́n ní wípé omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù kan náà ló mà wáyé ń bẹ̀ ò tó jẹ́ wípé àwọn okoòwò ilé ìtajà tó jẹ́ pé àwọn dúkìá wọn eléyìí tó tó 100,000,000 níye òun náà ni àgbàrá ọ̀hún ló mọ̀ bàjẹ́ kanlẹ̀ wọ́n ní kódà ewu wà lórí àwọn ilé eléyìí tó tó 200 níye ò ní ìpínlẹ̀ cross river ìwé ìròyìn guardian ló gbé ìròyìn náà.
1: ó dé ẹjá lọ sí ìpínlẹ̀ niger torí pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ń bẹ̀ ti bẹ arákùnrin kẹni ọdún 25 years old man ǹjẹ́ kí ni tó ṣe wọn ni ọlọ́kadà kan mọ̀ ló wọ́n pàdé rẹ lọ́nà ó sì wàá gbẹ̀mí lẹ́nu rẹ̀ ó han orí ẹ̀bí ẹni ewédú ó sì wá jí ọ̀gádà rẹ̀ lọ bóò gan ló ṣe ṣẹlẹ̀ gbáǹkangbì tó gbomi lójú ẹni ni ẹ gbọ̀
0: tọ́ wọ́n nípa ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan náà lọ́wọ́ mọ̀ tún ti bá ní orílẹ̀-èdè canada o lórí àṣemáṣe pẹ̀lú obìnrin kan níbẹ̀ wọ́n ní ọwọ́ ti bá o ibo ló wá wà báyìí ṣé wọ́n ti sọ ń gbọ́ ẹ̀wálé ni àbó wà lọ́hùn-ún gbàǹkangbì ni ẹ mọ̀ ẹ mọ̀ ṣèyọnu.
1: ó dá àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ilé tí bẹ ní ìpínlẹ̀ niger náà ni a ti ṣe lálàyé pé ọwọ́ àwọn mọ̀ ti bá àwọn afurasí márùn-ún kan o ìjẹ́bọ̀ ni tàwọn eléyìí jẹ́ wọ́n ní afurasí ajínigbé mọ́ bèrè owó òun náà ni wọ́n léyìí tí ẹni owó kan léyìí tí ẹ gbà 1,000,000 olébele jẹ́ márùn-ún $6,500,000 òun náà ni ẹ tún ká mákàtà wọn bó làkàrà àwọn iléeṣẹ́ tó epo gbáǹkangbì ni ẹ gbọ̀n lọ́sàn tò ní.
0: Tọ́ wọ́n ní adúpẹ́ o ajá tó relé ẹkùn tó bọ̀.
1: Ọpẹ́
0: ni kadu o. Wọ́n ní pé àwọn òṣìṣẹ́ mẹ́ta kan ní ilé iṣẹ́ àjọ ilé ìtamọ̀ sí Crane nílùú Ìbàdàn bí wọ́n ní tọ́ wọ́n ti gba òmìnira wọn kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Bó o ni wọ́n ṣe ṣe.
1: Àwọn ti kòkó ìsáàtì kan.
0: Bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ti gba ìdáǹde ìwé ìròyìn The Punch.
1: Adúpẹ́
0: náà ló gbé.
1: Mùdà tó bá rí bẹ́ẹ̀ wá já tú wọ arákùnrin kan ilé tí ẹni ti gbáǹpà kọ́ lọ ilé ẹjọ́ báyìí nípínlẹ̀ Èkó. Ǹjẹ́ bó o ni tiẹ̀ ṣe jẹ́ ẹrù òbelé yìí o? Wọ́n ní bàálù alábẹ lórí eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ológun.
0: Òun
1: náà lọ́mọ̀ fẹ́ gbájélé. Yọ tánú ń tiẹ̀ ìyẹn ní pápákọ̀ òfurufú eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó Muritala Muhammed International Airport ni.
0: Ṣé ṣàǹkóyè ṣàǹkóyè? Ó ti gé abẹ bàálù.
1: Ó tún wá jẹ́ ti iléeṣẹ́ ológun.
0: Àyàwó kò.
1: Ṣé owó ọgbọ́ òwe kan tí a máa ń pa pé ẹni tó bá gbé kàkà kí ọba
0: bo ni
1: ó ti fún? Àwọn èèyàn mọ̀ láyà o. Nàìjíríà.
0: Olùkọ́ bóyá ni ó lọ lówó. Kò gbọ́dọ̀ jojú lásán.
1: Ọ̀dà ó ti di gbáǹkọ́ gbé báyìí. Kí wá ni tó ti bá bọ̀ ńbẹ o? Ẹ gbọ́ o lọ́sàn tò ní.
0: Ẹ wo ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àgbà wo ká lọ rèé polówó ọjà.
1: Ọwọ́ ẹ lówó wa o.
0: Èyí náà tónú nínú gbáǹkọ́ gbé. Ẹni gbábẹ bàálù iléeṣẹ́ ọmọ ogun ọ̀dà. Ẹ wọ́n gbé kúrò torí ẹ gbọ́ bó ṣe rìnrìn àjò ilé ayé ẹ̀ gbàǹkan gbìn ní à ń bọ̀ àti ìlọ.
1: Thank you.
2: Ẹ kú ilé o. Ebi ń pa ká sí nǹkan sí mi la.
3: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
2: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkútù ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
3: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
4: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
2: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
3: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
4: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
5: You. Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait?

0: ẹ káàbọ̀ padà àgbàǹkan gbìròyìn tẹ̀síwájú nìkànnì ọmọlúàbí splash 105.5 fm ẹ̀yìn tí wà lójú òpó facebook wa a mọ̀ wípé ẹ gara tán síbẹ̀
1: bẹ́ẹ̀ni
0: ẹ wà ń bẹ̀ níbi tẹ́ ti ń kó wa jẹ lóní rush rush
1: àdúpẹ́
0: ṣùgbọ́n ẹ má wàá mọ kó wa jẹ lásán o ẹ mọ bá wa ṣí ààrẹ káwọn míì náà kọ́ kí wọ́n lè mọ rí nǹkan ayọ̀ wò ẹ ṣeun gidi gan bẹ ṣe mọ ń bá wa ṣe ààrẹ ní gbogbo ìgbà
1: bóyá
0: ẹ jẹ kí a tẹsíwájú o wọn ní orílẹ̀-èdè ghana náà ló ti fi àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n tó 100 níye ṣọwọ́ padà sí orílẹ̀-èdè yìí o léyìí tí ọwọ́ bà wọ́n lásìkò tí àjọ kan ní orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n ń ṣe ilédélé láti rí wípé àwọn oníwà jìbìtì orí ẹ̀rọ ayélujára náà ni ọwọ́ bà wọ́n o wọ́n ní bẹ́ẹ̀ sì ni àwọn tí ọwọ́ bà yìí náà ni àwọn kan wọ́n ṣe fàyàwọ́ wọn wọ orílẹ̀-èdè ghana ọ̀hún eléyìí tí wọ́n sì ń kàn pa fún wọn wípé wọ́n gbọ́dọ̀ mọ ṣiṣẹ́ pẹ̀lú ìwà jìbìtì lórí ẹ̀rọ ayélujára wọ́n ní ẹni tí ṣe alákòóso fún ètò ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè ghana àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé sam george òun náà ló kéde eléyìí o lójú òpó x rẹ̀ ibi tó ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ ọmọ ogun òfurufú torílẹ̀-èdè ghana àti iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò lórílẹ̀-èdè ọ̀hún wípé àwọn gangan ni wọ́n ṣe ìrànlọ́wọ́ láti rí wípé wọ́n kó àwọn èèyàn náà padà sí orílẹ̀-èdè nàìjíríà o wọ́n ní ṣíṣàwárí àwọn ẹni yìí tí ọwọ́ fi bà wọ́n òun náà ló sì wáyé o láti ọwọ́ ikọ̀ kan eléyìí tí àdàpé orúkọ rẹ̀ ń jẹ́ operation cyber hunt eléyìí tán ni wípé àjọ tó ń gbógun ti ìwà jìbìtì orí ẹ̀rọ ayélujára ní orílẹ̀-èdè ghana náà ló léwájú rẹ̀ o pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àti iléeṣẹ́ elétò ààbò ní orílẹ̀-èdè ghana àti ti nàìjíríà tó fi mọ́ ilẹ̀ gẹ̀ẹ́sì àti ti ilẹ̀ amẹ́ríkà wọ́n ní gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́ papọ̀ tí ọwọ́ fi ba àwọn èèyàn yìí o george tí wọ́n á sọ̀rọ̀ síwájú wípé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí náà sì ni wọ́n fi dóòlà àwọn 100 yìí tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ wípé àwọn kan ni wọ́n fi ìlànà fàyàwọ́ gbé wọn wọ orílẹ̀-èdè ghana o tí wọ́n sì ń kàn pa fún wọn wípé wọ́n gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ní ibi eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti máa ṣiṣẹ́ jìbìtì lórí ẹ̀rọ ayélujára wọ́n ní iṣẹ́ tí àwọn àjọ yìí ṣe òun náà ló sì fa o tó ọwọ́ fi bà wọ́n tí wọ́n sì fi kó àwọn ẹni náà padà sí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní lásìkò yìí náà sì ni àwọn àjọ yìí wọ́n tún rí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tó tó 136 àwọn ẹ̀rọ ìléwọ́ àti àwọn ẹ̀rọ láptọ̀pù eléyìí tó tó 170 níye náà ni wọ́n ní wọ́n rí gbà lọ́wọ́ wọn àti àwọn ẹ̀rọ míì eléyìí tí wọ́n máa ń sopọ̀ mọ́ra wọn tí tó jẹ́ ẹ̀rọ alátagbà eléyìí tí wọ́n fi máa láǹfààní ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára wọ́n ní kódà wọ́n tún gba àwọn ọkọ̀ tó tó 4 lọ́wọ́ wọn wọ́n ní ìkan nínú àwọn ọkọ̀ yìí wọ́n ní kódà wọ́n tún jìnni láti orílẹ̀-èdè canada wọ́n ní àwọn tí wọ́n ń ṣe ìwádìí náà ni wọ́n tún ṣàwárí oríṣiríṣi nǹkan míì eléyìí tí wọ́n ń lò fún ìmọ̀ ẹ̀rọ àwọn góòlù oríṣiríṣi ẹ̀ṣọ́ ọrùn ẹ̀gbà ọwọ́ àti oríṣiríṣi nǹkan tí ó jẹ́ olówó iyebíye òun náà ni wọ́n ní wọ́n tún rí ní àkàtà wọn àti ìwé ìrìnnà tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà 10 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ní wọ́n rí gbà ní báyìí wọ́n ní orílẹ̀-èdè ghana náà ló ti fi àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n tó 100 níye eléyìí tí àwọn kan ṣe fàyàwọ́ wọn wọ orílẹ̀-èdè ọ̀hún ṣọwọ́ sórílẹ̀-èdè nàìjíríà padà.
1: Wọ́n mọ̀ wá ga báyìí o. Kọ́ba tó ni wá kò ṣàánú wa. Ó dá gbogbo ẹ̀yin èèyàn wa ilé ìtẹ̀wà nítakò ìjọra ilé ìtọ́jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn. Àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Ìfẹ́ ló so wá pọ̀ o. Olúwa ọba kò ní í jó ja láéláé. Ó dá ẹja wo ìwé ìròyìn the guardian ilé ìtọ́ jáde fún tòní ìròyìn kan ó mọ̀ ń bẹ́ ń bẹ̀ o. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ilé ìtọ́ wà ní pápákọ̀ òfurufú ti ìlú Èkó. Wọ́n náà ní ọwọ́ wọn ọmọ ti bá arákùnrin kẹni ọdún 47 o. Léyìí tí wọ́n ti sango rẹ̀ lọ síwájú ilé ẹjọ́. Arákùnrin àwọn ilé ìtẹ́ porúkọ tiẹ̀ ní Mark Agbo. Òun náà ni ẹ mọ̀ fi ẹ̀sùn kan pé alaye ó ń pera rẹ̀ ní tí ò jẹ́. Bẹ́ẹ̀ náà ló tún lọ rèé wọ abala ibìkan nínú pápákọ̀ òfurufú ti Murtala Mohammed International Airport. Léyìí tó tún wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìpolongo títa àwọn bàálù alábẹ lórí eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ológun ní ìtàkùn ayélujára. Arákùnrin ọ̀hún tó ti jẹ́ pé afurasí ní báyìí òun náà ni wọ́n ní fọ́nrán kan eléyìí tó jù sí ìtàkùn ayélujára ló ti ń ṣe lálàyé òun pé ẹ wo bàálù alábẹ lórí tó jẹ́ ti iléeṣẹ́ ológun yìí òun lòun ní se yin na ti ri bayi tapo tun yi on lo ni tapo alafia on lo ni sugbon ninu mejeji yi o ohun fe ta eyo kan nbe won ni ile ejo ile ti egbe arakunrin ohun lo ona ni won ti su igbejo re di ojo keji din ni ogun osu kokola odun ti a wa ninu eyi ewe je lo sakati eni ti se agbenuso ini fun ile ise olopa eka ti papako ofurufu e to wa nilu eko adiola muhammed loruko ti e je o ninu atejade kan eleyi to filede nibe lo ti se lalaye pe mark agbo ta so nipa re yi o se lo je o yen ni ile ise kele ti won pe ni pathfinder international limited le ti won ni won wa ku awon ohun to ni se pelu awon baalu alabe lori yi lo si akata ile ise won won ni sugbon lowo lowo ba ti nsoro yi o oro gbogbo to ni se pelu ile ise ogologun ofurufu olede wa nigeria o na ni won ti tayo lo sori tabili won o ki won le wa jo se iwadi bi oro ohun bo se ri be gege bi awon ise olopa be se wi o won ni iwadi ti foju bade bayi logan eleyi ti fanran toju sita yen ni ojo keje osu kewa odun ti a wa ninu eyi le to si nse lalaye o pe awon oko ofurufu alabe lori to je ti ile ise ologun te nwo yi to hun ni o ti di to hun ohun si fe ta okan ninu re eni ba wa wu to fe ra ko gwa o ko le so ye ti owo ohun ti o je won ni oro gbogbo to ni se pelu mark agbo bayi o na ni won ti n te siwaju o le je si ni bi ti oro won ba tun fori so awon oni je kiti omo ile ede wa nigeria o di si abe ri po gba nko o si re
0: ogun ti e lo si mu
1: ti en tin pin ogun baba la baba wa naija
0: abi pa to lohun lohun ni mo ya ti wi ile e fun gbogbo bi gbogbo e se la bayi o tori alobi o kankan sori ere ale jara enje je ata nigeria kan
1: Ele ele mi ga le so pe ile ijoba ti be Labuja o gbogbo owe re bayi lo ti wa lowo ohun lohun ni o se awon ti se ijoba lowo ti won wa nbe tenant ohun ni won
0: o yo go pe ti elu eja ala agba to je ka lo si ipinle Cross River won ni awon olugbe ni agbegbe kan ti won pe ni Akai Efa ni ilu Calabar na ni won tin ra wo ebe si ijoba ipinle ohun o wipe kan jo kan dakun kan gba won lowo omi yale agbara ya shop won ni ko din ni ile eleyi toto ni igba niye to je wipe won wa labo ewu bayi o won ni koda awon odu eja awon oko mi eleyi ti won tin si ohun osin abiye atawon dukia mi to je pe ton ba siro owo e papo na lo ti to 100 million naira ohun na ni agbara yi lo mo ti baje o won ni en ti se olori abule ohun Henrietta Efa Apere na lo si ke gbajare leyin to lewaju awon agbagba lagbegbe ohun lo si awon ibi meji ototo ti agbara ohun to tin ya wa eleyi to si je wipe inu ewu ohun ni awon olugbe ni agbegbe na wa o oni wipe agbara ohun na lo ti bere ni nkan bi odun marun seyin oni die die bayi na lo si bere o ko to di po bere si ni feju keke ni igbakugba ti ojo alagbara to ba ti ro to si je wipe awon oko awon na ni yo yalu ti yo si ba gbogbo roko awon je won ni leyin to ba ti ya gbogbo oko awon tan gbogbo awon opopona na yo tun ya bo be ni gege bo se wi o oni awon agbegbe ohun na ni won ti mu oro na lo si odo ajo kan eleyi to nri si oro agbara ati omi ni agbegbe na eleyi ta mo si Nigeria Erosion and Watershed Management Project ni bi odun melo kan seyin oni bo te tile je wipe awon osise ni ajo na won se abewo si agbegbe ohun o lati wa sayewo re oni sugbon o a lo la won ri awon o mo ri abo tori pe won osise kankan lori re Efa Apere na lo tun soro siwaju wipe oju alagbara kan to ro ni bi ose meta seyin oni koda oko odu eja oko adiye eleyi ti won si to je pe ti awon olugbe lagogbe ohun ni ati oko kan eleyi ton daruko re bi oko meji ototo eleyi to je wipe awon oko nla nla ni ti ki se oko alaroje nikan o oni ojo yi nko na lo ma baje kanle oni be si ni oko yi ta ba ni ka asiro owo re na ni o le ni 100 million naira o tun soro siwaju o ni ise wa ragbara yi o ti wa kuro lawon oko nikan o tori bi pe o ti n yabo awon agbegbe ibi ti awon gbe ibi ile awon to si je wi pe opolopo awon eyan ni won ro nje won ri bi gbe si won ri bi de si won ni koda o ti wa di dodo fun opolopo awon eyan bayi lati kuro ni ile won sagba ibomi lo wo won ni ojo ohun abi agbara ohun lo ti ba dukia o leyi to wo re to 100 million je o ti awon le to si le ni igba niye to wa labe ewu agbara ohun
1: o mo wa lagbara bayi o o da gbogbo eyin eyan wa eleyi ten tele wa ni tako eja adupe po lowo yin are moye niyi abisade polo adupe o mama titi dina adupe ola tokunbo titi lope agbola steve na sisi wasiu olola to fi dori olujide ramani adekunle adebayo opeyemi aleshinoye badejo esther matthew ajibade fimilayo akiwe komi Ola Dipo Iyabo Ojo Titi Layo Emosu Matthew Ajibade Opeyemi Aleshin Loye lekan si ni o awon eleyi duro tan nitori tiwa Adex Ajayi won gbori wole ni won duro tan nitori tiwa amariri yin o be se ntele wa e wa ti po to e lo po si wa ke ma like e ke ma love e ke ma share e Olare waju je lato lajumo ke nko won be pelu wa Matthew Ajibade won be pelu wa o adedeji kan ide olamide amariri yin be se ntele wa temi temi
0: yes ke
1: o wa ja ko kini o nle pelu iroyin eleyi o eleyi ti iwe iroyin daily post to gbe si gboro aye won ni arakunrin kan eleyi to je pe okada ni wa ti fi sise aje eni ogoji odun ni won poruko re ni monday dauda won ni gbogbo eyan mo gege bi olokada won ni awon amokun se kankan mo ti se be egbe mi lenu arakunrin yi o le ti won si wa lo gbe oku re iyen si agbegbe ke le ti won pe ni kasuwa monday eleyi ti nbe lejoba abile gusu ti ipinle kaduna won ni sadede o na ni awon eyan ji lo ro kutukuto te si ba oku dauda ni agbegbe ta pe kelun won ni bo ti le je pe tele awon ebi re ni an ti nwa o to jade le pe lokada re won wa won ori won lo le iwosan won ri won lo si ile ise olopa ko mo je pe o ti se sofin won ti wa gbe nle barajo gan won ni won wa debe o won o ri ko tan sibe won ni wa gbogbo adugbo won wa gbogbo agbegbe won o foju kan monday dauda o nigba ti eni ti se akobi omo re ti o mo ba awon niroyin soro papa julo awon akore iwe irin daily post won ni samson monday loruko ti e nje nigba to won soro nti e oni se ri baba awon okada ni ngun o okada na ni fi sise aje oni okada yi o bere si ni gun nigba ti ile ise kan e to npese aso ti won ni ipa ti kun won le ise ohun won o le sanwo awon osise mo le ti won si ni won ti ti ile ise ohun pa o na un baba awon bere ise okada ni sise o oni tele awon ti koko lo o sakata awon osise leto abo lati lo re ewo ko mo je pe owo toni won ni lati gba na o na ni awon osise olopa ti fa won pe gbogbo bi e ba le wade e wa lo be o ile ewosan edebe o ile egbokusi edebe o koda awon ajo eso oju ona awon na won tun tarabo wiwo arakunrin ohun sugbon ti won ri o wa tesiwaju na awon le to gbe kale pe wo nigba ta won o mo ri bayi o ti di oku won ti gbemi lenu re o lara awon to ba awon akunrin soro na lati ri iyawo ologbe iyan abileko Jennifer Monday le ti en ni omo meta nlo ni le to si je pe ninu omo meta eto ohun omo osu meta kan bembe eleyi to ntoju lowo won ni arabirin ohun lanu koto ekoto oro bole lenu re o to nti omije loju leyi ti se lalaye pe won ti so ohun di opo bayi to n si ni awon omo eleyi ta won jo ntoju oni kesi mo wa wo awon ti wo pe tawon mo lo lu abini bi awon iyen ninu osu keji lodun ta wa nu eyi nitori pe wahala ati airi na airi lo o po fun awon àwọn sì fẹ́ padà lọ síbi tí ó jẹ́ ilé babalá baba tiẹ̀ ti ṣẹlẹ̀ ọkọ wọn ó ní ní báyìí wọ́n ti gbẹ̀mí lẹ́nu rẹ o bẹ́ẹ̀ náà ni wọ́n tún ti wá jí ọ̀kadà rẹ̀ lọ ìròyìn yìí bani lọ́kàn jẹ́ o gbàǹkangbèròyìn ní ṣe.
0: won da se kin sare mu eleyi won ni wi pe awon osise meta ti ajo eleyi to nse iwadi majile nipa koko eleyi to wa ni ide ayunre ni ilu Ibadan ta mo si crane ni ijoba ibile oluyole na ni won mo ti gba idande won leyin ojo mefa eleyi ti won ti wa ni akata awon ajinigbe o won ni awon eyan ohun na ni Eunice Babalola Kende Gbalajobi ati Nelson won ni ojo eti ose to koja ohun na ni won ma ji awon eyan yi ko lasiko ti won se ayewo awon eso ni oko ninu oko kan eleyi to je pe arin ogba ile ise ohun ohun na lo wa o won ni latara iro gege bi iroyin se so di mimo na ni wipe nse ni awon ajinigbe yi won ko won lo si ibi kan ti ko ti ese ni to mo leyin ti won ti kolu won amo adupe o wipe ni bayi won ti ri idande won gba to ko ju bi a se ri mo lo loni lori eto gbankogbe iroyin to ba tun di lola a tun mo tesiwaju pelu awon akegbe wa sugbon laaro ola epade wa lori iroyin ti fun tedo pelu awon akegbe wa na ni kete ta ba tin dide bayi eto mi tesiwaju e mo gbe kuro ni ikanni Splash FM 105.5 FM titi digba mi ta tun ma pade temilade aloko ohun le mi je o
1: aminat ade tun badmos loruko temi motala yin ele to se be nko o se dada

0: dídì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Your Nescafe is not just a drink, it's your

0: ju ìyá mi. Kó ní mọ̀ mi tò ní má ní mílíkì púpọ̀ nínú.
1: Àti tèmi náà.
2: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
3: Èmi máa kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Mortary ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
2: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin náà ra Golden Mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ̀kan fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Mortary, jẹ́ kí gbogbo ènìyàn ó ti wúrà.
4: Just one pure and better butter start. All the hot shots, the sweet goals. Ball with a scatter data and make mind cut. To the tiki-taka and sangalo. The kind ball where we define.
5: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. Go TV, love it.
6: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòlì kan, lásìkò kan náà.
7: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
8: Ìwọ náà kò ojúmọ́.
7: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
8: O dáná, sọ ká gbọ́.
7: Àbí.
6: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí.
9: We all know that one person. The one everyone calls first. The ones who never get an off day. The protector. They stand strong so others can stand it all. But you know, even the strongest soldiers need support. Even the protector needs protection. That is why we designed the Leadway Lifetime Plan. A plan that stands with you as you stand for others. You take care of everyone, while we take care of you and everyone. Leadway Lifetime Plan. Protection for life.
10: Visit lltp.leadway.com to get started. Leadway Assurance. Ensuring happiness since 1970.
11: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà,
12: oṣù rí rẹ̀ gbá.
11: Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí.
13: Láti abala ọkọ̀ tí ẹ gbá wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé back to back.
11: Lẹ́lẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o, má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù October yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀
13: nínú ẹgbẹ́ wọn ní gàlọ́.
11: Nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládélú FM 96.7.
13: Ó máa lágbára dùn ní yògbàyògbà.
11: Owó látún, owó lọ́sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládélú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gẹ́mí bọ̀dù ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
14: Your Nescafe is not just a drink, it's your

0: àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC ìbòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ṣe àfihàn Maggi powders. Maggi signature jollof fún party jollof aládùn. Maggi ginger àti garlic flavor fún àfikún adùn oúnjẹ. Maggi chicken flavor fún oúnjẹ adìaládùn. Maggi mixed pea fún ọbẹ̀ àti àsáró tí o fẹ́ràn. Àti Maggi fish and shrimps fún àwọn oúnjẹ ẹja odò. Ohun tí ó sì dára jù ni pé o lè lo Maggi powders ní ọ̀nà tí o bá fẹ́. A fi àwọn èròjà eléyìí tí o mọ̀ ṣe Maggi powders láti fún oúnjẹ rẹ ní adùn tó dára. Àwọ̀ tó jojú ní gbèsè àti òórùn aládùn tó ń pè ní wá.
2: Yan adùn rẹ, lò ó ní ọ̀nà rẹ. Èmi àti Maggi, a darapọ̀ gan.
3: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni.

tó sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye. Owó oṣù tó ti gòkè lọ síbi tó ga, ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré, owó inú àpò ìfowópamọ́sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé rí láti bí ọdún 18 sẹ́yìn. Ọ̀wọ́n gógó ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn. PBAT látòjúlé dójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́, ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí i.

0: Arrow. New session will soon commence. Smash FM Media Academy, promoting media integrity.
1: Ṣe àfihàn Maggi powders, Maggi signature jollof fún party jollof aládùn, Maggi ginger àti garlic flavour fún àfikún adùn oúnjẹ, Maggi chicken flavour fún oúnjẹ adìaládùn, Maggi mixed pea fún ọbẹ̀ àti àsáró tí o fẹ́ràn, àti Maggi fish and shrimps fún àwọn oúnjẹ ẹja odò. Ohun tí ó sì dára jù ni pé o lè lo Maggi powders ní ọ̀nà tí o bá fẹ́. A fi àwọn èròjà eléyìí tí o mọ̀ ṣe Maggi powders láti fún oúnjẹ rẹ ní adùn tó dára, àwọ̀ tó jojú ní gbèsè àti òórùn aládùn tó ń pè ní wá.
2: Yan adùn rẹ, lò ó ní ọ̀nà rẹ, èmi àti Maggi a darapọ̀.
3: Flash FM 105.5.

tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí, fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye. Owó oṣù tó ti gòkè lọ síbi tó ga, ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré, owó inú àpò ìfowópamọ́sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dérí láti bí ọdún 18 sẹ́yìn. Ọ̀wọ́n gógó ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn.

0: mo ki n kaabo pada si itẹsiwaju gbagede oselu lori ikanni omoluabi splash 105.5 ogbeni Badru Idris Oriyomi ti won je agbẹnusọ fun ẹgbẹ oselu Accord nipinle Oyo awon naa lalejo omi lale yi ipolongo ti bẹrẹ gbasgbos oselu ohun kò sí bá ti ṣe ó sábà máa ń fẹ́ wáyé nínú àwọn àsìkò òṣèlú lọ́tún àsìkò òṣèlú lọ́sì ẹ̀ ń pariwo wípé wọ́n kọlù yín wọ́n kọlù àwọn ẹmẹ ẹgbẹ́ yín wọ́n kọlù olùdíje látinú ẹgbẹ́ yín kí ló ṣẹlẹ̀ abẹ́ fàbàrà kékeré gbà ńlá.
1: ẹ ṣe gan lóòtú n tó ṣẹlẹ̀ lánàá jẹ́ nǹkan tí ó bá nínú jẹ gan torí a ti rò pé òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ ti kọjá ayé ìgbà kan ayé òṣèlú gọ́bẹ yọ̀ọ̀dá yìnbọn a ti kúrò ní lẹ́vù yẹn òṣèlú táwọn ti ń sílẹ̀ òṣèlú pé àjọ mọ sọ̀rọ̀ kí ló ní fáráàlú kí ni nǹkan gbogbo ṣé o mọ̀ bí ibi tí a ti ń jẹ́ àwọn èèyàn kí ni ìtura tó fẹ́ mú wá síbi ìnira wọn nǹkan tó yẹ ká máa ṣe nu ìṣẹ̀lẹ̀ àná tó ṣẹlẹ̀ olùdíje wa fún ẹgbẹ́ òṣèlú Accord gbogbo ọlá mọ̀ pé jọ Saturday ni wọ́n release the final list bẹ́ẹ̀ la ti gbọ́ pé gẹ́gẹ́ bí olùdíje o tí ọlọ́run ti kó yẹ àgọ́ ara mọ̀ nǹkan tó lọ kó tó di pé ó jáwé olúborí ó sì pọ̀n sí ní nigeria gbogbo táìmù yẹn ó sọ pé àwọn fẹ́ àwọn máa dé níjọ́ wednesday o kí ni preparation tó wà nílẹ̀ àwa àtàwọn team adẹ̀ kọ lẹ́tà sáwọn ọlọ́pàá pé ọ̀gá wa yóò díjọ wednesday o a sì lọ pàdé rẹ̀ tó gate a sì tẹ́mẹ́sì gbogbo tá a fọwọ́ kàn pé láti tó gate o a ń rí challenge a dìde a dìde mọ̀lẹ́tẹ́ a dìde ayẹrẹ a dòjé a dì la gbogbo ẹ̀ pátá la kọ́nu lẹ́tà wa tí àwọn ọlọ́pàá sì tó sì fọwọ́ lù
0: wọ́n akọ́lẹ̀ jẹ́
1: wọ́n sì kó àwọn ẹ̀ṣọ́ ààbò wọn kó wọn wá
0: ọlọ́pàá wà pẹ̀lú yín
1: wọ́n wà pẹ̀lú wa lánàá wọ́n ti ẹ̀sìn dáadáa gan torí ìgbà tá a dé tó gate gan ti dúró dé wa kì í sáwọn ọlọ́pàá nìkan tó ní àwọn ẹ̀ṣọ́ ojú pópó táwọn gbé ní frc àwọn náà wà ń bẹ pẹ̀lú wa táwọn náà sì ń dúró a bẹ̀rẹ̀ ìwọ́de wa ní rìn ìjẹ́kẹ́ pé kò sí wàhálà
0: ẹ ti dé tó gate ẹ ti pàdé olùdíje
1: yín pàdé olùdíje wa a sì rán lọ à ń kọrin à ń jó à ń yọ a dé challenge kò sí wàhálà ọ̀rọ̀ àgbọn ogun àwọn yẹn orí ọmọ náà ń kí wọ́n yìn ti dunun tayo la fi rin àjò wa adé challenge di odò kò sí wàhálà adé mọ̀lẹ́tẹ́ àwọn ìyá tí ń ta táwọn ń sọ adìẹ wọ́n ti ń retí kí orí ọmọ wa kí àwọn tẹ̀wọ̀n kí ọkọ̀ arúgbó ọmọ àwọn ìyá ni orí ọmọ jẹ́ wọ́n a ṣe adé mọ̀lẹ́tẹ́ báyìí àwa wọnú ìsọ adìẹ yẹn ibẹ̀ náà ti ń lọ lẹ̀ ìgò jáde
0: níbo náà ti ń lẹ nǹkan
1: láti abẹ bíríìjì tẹnukùtẹ bá tẹ yà wọnú ìsọ adìẹ báyìí àtàbẹ bíríìjì náà ti ń lẹ ìgò sí wa
0: so síbi ìsọ adìẹ
1: síbi ìsọ adìẹ tó ti ń lẹ wọn ti fọgò káàkiri àwa wọnú ibẹ
0: yẹn àwọn wo
1: àwọn tẹ a bá àwọn ọmọ sọta tá a bá ń bẹ lánàá nígbà tí wọn padà rí lórí ibẹ yẹn a rí káàpù tán wọ káàpù apm tó sì gbé odidi ọmọ tó gbé wa káàpù tá a bá ń bẹ
0: ẹ ṣe sòrò ṣe rí tẹ bá sọ wípé rí káàpù níbì kan intention ẹlòmíì lè wọ káàpù yín tí ó kì í ṣọmọ ẹgbẹ yín tó sì lè dá nǹkan lẹ lórúkọ wípé mo fẹ dá wàhálà lẹ lákàtí fi ṣe nǹkan.
1: ìtàn sọ fún wa náà ni pé ṣe rí tiwa ni pé kí a sọ nǹkan tá a rí nísìnyí àwọn ọlọ́pàá àwọn náà ṣèwádìí ẹ má gbàgbé níbi oṣù méjì sẹ́yìn ni náà lọ sọ pọ́n rí aṣọ orí yọmí ní ọ̀dọ̀ zuri nígbà táwọn ọlọ́pàá ti ṣèwádìí lọ tán rí i pé ìbọn òṣèlú gbogbo rẹ̀ ọlọ́run bá wa ṣe ó yanjú so n táwa náà ń sọ náà ni pé n tá a rí ní àná yẹn káàpù tá a rí ń bẹ̀ a rí káàpù apm tó sì gbé tó didi ọmọ wa lọ tó gbé tó kọ didi ọmọ sórí káàpù
0: yẹn lè substantiate
1: ẹni tí wọ́n sì lẹ́yìn ìgbà tí àwa sọ story a part of our story ẹni wọ́n sì tán wọn náà stage managing kankan wọ́n gbẹ́ nìkan jáde ó ní tòótọ́ òun ni káàpù òun lòún wọ káàpù fídíò yìí náà ti ń jáde lórí fọ́nrán báyìí pe o lo nwo cap odidi omo pe o so pe awa attack o awa ti lodge complaint wa fun awon olopa kan na lo si odo awon olopa kan na se kini kan na tebure olopa ni o si wadi nti awa ri la wa nso nigba ta de mo le de yen ba wa se ntade para bo si ibi abe bridge awon olopa ti le won won ti lo abo awon afokugo o po lori titi lo
0: sugbon e le so pa awon omo sota
1: won wa nbe lana
0: lawon e ti e ri
1: lawon ta ri so ngba ta wa kuro nbe tan awon olopa ti ati lo ati lo awa ti lo waju ngba ta de bode en la gogo won tin sa awon eyan wa lese lori bridge ngba ta de be video ati fonran wa lori aye lujara won sa awon iya won lo waya kan jade nbi to wa won si gbe aso yellow to wo won bole won si nsa ya yen bayi video yen wa so nta n so ni wi pe se molete nikan ni bi ta gba koja ni leyin gba ta ko molete ta fi de gate nkan ko mo sele inu awon yen mo ndo lati mo pariwa e wa so mi se wa ti a n so pa n bo ta la fe lo welcome iyan oga wa pe ka fi kinu ko so pe e se o te ko aduro ti o se la so pa fe mo prepare pa fe attack yen awo egbe o se lo akodo ti e kin attack yen tori pe kini awa believe pe egbe a fe gbo wa fe lo nja ni awon ara
0: ara abi se ka so wi pe awon omo egbe yin boyan firan sodo awon omo sota
1: omo egbe wa kankan o firan tori ke awa to jade nta won so ni pe ara ilu a gboro se won o tori awon gangan la fe taja wa fun nti o ba mo ba egbe wa loruko je ta yo fọ dogbe egbe to dogbe n fe gbajoba na re o ejera fun patapata awo okin si jagiri jagan tori egbe te pe ism build ni egbe te ba se lo wo ifi awon araalu o wa lara akodu lati le wa ni awa wo pe se iru kan yen awa so pe awa mo so pa fe lo mo ja awo okin se en ta lo pade a ja ni to geji o a ja ni challenge o o se wa nigba ta de won le tin na attack wa en to je pr won na so nsin o so o ti ko sori ago ni molete apm lori molete dami gbon jo se ba mo se attack wa nu
0: e le fi die mo le be
1: e gbogbo o ti pose sori aye lu jara o ni sa mo wi pe apm lo ni molete ni e wa bo wa bi se molete ko to di ba beru se molete o ti wa nbe o ba ka to keru awa to daye molete ni je molete
0: ni bo le yin ni
1: se mi awa ti wa ara lo la wa egbe oselu ko si kan egbe intun je egbe laye yi eyan legbe rn ko lo po mo le claim lori egbe bẹ́ẹ̀ rẹ̀ ni mo sọ pé ẹ̀yin lẹ́nu ibìkan aráàlú ni ó sọ bí ìtẹ́wọ́gbẹ́ ẹgbẹ́ ṣe jẹ́ lọ́dọ̀ wọn tún àwọn òní ìtawà fún kọ̀ọ̀lù pé a ní kandidate tó dáa tórúkọ rẹ̀ tajà tó láti mọ̀ ṣe bọ̀ dáadáa à ń tàwà fún kọ̀ọ̀lù pé ẹjẹ́ káàtà fún aráàlú káwa pọn rere iṣẹ́ rere tó ti ṣe tó ti tẹ́ pé kìí ṣe pé à ń fẹnu sọ lásán ní tí àwa ń gbé káàkiri àwọ̀ wá láti bẹ́ẹ̀ nìkan kan fa wàhálà.
0: Níbo wá ní nǹkan dé dúró báyìí.
1: Now ká tó kúrò níbi ká tó kúrò ní bẹ́rẹ̀ ìlà àwọn ọlọ́pàá ti rìlíìsì statement pé tòótọ́ iná àtáàkì wa nígbà tí ó fi di alẹ́ àná pẹ̀lú gbogbo nǹkan tá a ṣe a rí pé ẹnìkan nú àwọn ètò tẹ̀lé wa ó ti kú nínú ìjàmbá tó ṣẹlẹ̀ náà ni wọ́n là ní nǹkan níbi ojú.
0: Ẹ̀dẹ̀ ń fìdí ẹ̀ mọ́lẹ̀ orí afẹ́fẹ́ lẹ́wà yìí.
1: Àwọn ọlọ́pàá ti rìlíìsì statement nǹkan kọ́ ni mò ń sọ fún wa yìí wọ́n sì sọ pé ìwádìí ó ti bẹ̀rẹ̀ lórí rẹ̀ àwa náà sọ pé kí ìwádìí mọ kó wọn kó mọ kọ́ntínú gbogbo ẹnikẹ́ni tó bá ní ọwọ́ nù kẹta ń sọ yìí kí ìwé òfin kó gbé a ti kúrò láyé ká máa ti dàgídí jà gan ẹ jẹ́ ká fọ́kọ̀ lórí kandidate wa kó kálukú ta kandidate rẹ̀ níta wà lórí ẹ nìyẹn.
0: Ok 07069493000 07069493000 àti 07014475770 07014475770 àsìkò tá a wà yí àsìkò òṣèlú ni Damola Akobi.
2: Number one, a ò lè fọyẹ violence a lè fẹkù
0: lásìkò òṣèlú
2: a dẹ̀ lè yọkù kò síbi náà all over the world ti political violence o ti kin waye level of occurrence in Loma Ayato. And one beautiful thing, let me very advise the PRO Accord team or Yomi faction on the way. Can we careful in throwing the allegation out? Tell me anyone she worthy. It won't be at the back. It won't be at the middle. It was junior. She won't mountain on me, but I'm fed down with laying. Ali feku. Me justify pe violence she why ye. Okay. Ali duku. Now into what she lensing. Oti why ye? Oti why ye? Both sides of the coin. Lower at fault.
0: Don't know.
2: Number one. She won campaign. One unfair she wordy. At times, what they ain't by me gun. If you mind that freedom, elumini. Tell about she campaign in political season. Take a be nature wash even in Nigeria, la she be boyo boyo. Designated places. Lawyer king one law. Kepe ma wa koja. If you mind that freedom, elumi.
0: Shugban to shele la na.
2: Shugban to shele la na ye. Ali so pe nkan gidi ke se nkan gidi. Now the issue is eyan melo ni le se olopa ti mu mo so re ni jo Saturday ni lagelu pe violence o normal ko happen sugbon ko gboro poju
0: o normal ko happen sha
2: yes o normal ko happen
0: but ninu oselu
2: yes o nature wa ni ko se jo oselu kankan Nigeria yi
0: to je saint
2: nature wa ni. And
0: okay.
2: And see, you bale you attack. A man in lati defend. Is a ball. Ma agbe ball abayin. Ino ki won geyin o ke ma geyin kan meji ni o sele. Ten ye ba geyin se boy my boy you ni lo. Nature wa ni towards the campaign time. So now the main issue be ni pe so far so good. How many arrests ni le se olopa ti se? Then number 2. Tem ba believe pe ara ilu feran un toto ke yan ma consider pe ta ba ti ra mo to nbinu nko ti won le fe cause violence ara ilu ta la fe support ti won feran wa ti won fi wa ma je victim
0: te fi de mo le se ni ana yen awon olopa wa pelu yin de mo le ti
1: eh mo koko fe fun eh akon pe ka mo true allegation cause anybody don allege me bayi e mo pe social media olohun ke wa lori pe social media ti je ki ise oselu ko rorun si gbogbo tin lo nbe lana in la won yan record life bi won se nlo gbe apo ego won gbe video yen ti wa lori aye lujara o wa lawon evidence dey but awon ati table si waju ile ise olopa pe awo so pe boya an conclude lori judgment
0: okay.
1: But based on our own part ati file report wa ade ti fun ani gbogbo evidence to so pe awa ko la attack o wa ku zo olorun olopa ati go awon na ta so pe kini o kan na mu ti won wa that's number one. Number 2 asiko campaign won ti fun ani gbedeke pe a se campaign ko de si bi to so pe rally o wa nlo fun nu ifin itore le ka lo gba approval pa fe se nkan bayi awa ta n se a so pe a ro pe a ko wa lokan pa ati fe lo attack anybody iwo de woro peaceful procession la pe. So gbogbo nkan to sele yi awon oluku abi awon ta so pe awon boya awon ta pe ka so pe bi opponent ta so pa awon tan binu si wa
0: na
1: se be yen na
0: so position o le jo position abi
1: ki lo se bi awon pa ri cap awon kan be kan na prove boya pe ko
2: sa
1: awon na ni
2: but any soon
0: mo fe ka va ra le
2: mo fe establish awon kan ki mo wi pe ta ba nso nipa awon crisis prone area ni Ibadan mo le te je kan lara awon
0: lasiko oselu
2: before oselu to ba just street violence nko street fight low snowball into attack to waye lana nko
1: okay iyen wa lowo olopa lati
0: e je ki a e je ka gbe awon ipe ti o nwole
3: hello
0: sir
3: e kale
0: oruko yin
3: Ahmed Wahab latati oyo ni
0: Ahmed wa
3: to sele lana ye a ti fun so ko to di ojo anajan pe oye ki mo ja won lo si lo ma se ali ka kiri mo ko a ma se campaign lori radio ni television o so mi bi a ma pe o lo won se lati ma se ali ka kiri ye akoko ke man bi so ba me fun ta ori kan je de ta ru a o je ni mo da o so sele
0: Ojo opo yin yi fele die o.
4: Hello. Hello. ọyìn ìró ma bi tí ọkọ̀ tí ọwọ́ a ní ìdíagbè èmi tí mò ń sọ̀rọ̀ yìí patinati kò di mò ń dì bẹ́ẹ̀ kó 1,000,000 wa fún mi máa ti ti táyì náà kà mí pé ẹni báyìí ni kò ṣẹ́ tó lè yí so ẹni dání kọ̀ọ̀kan dìbò fún oṣù mọ́ lọ́kàn rẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa ṣe campaign lórí rédíò gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ti sọ débi àtẹ̀lẹ́sàn láti tó tó bá jẹ́ pé yóò máa mọ́ ìtàjẹ̀ sílẹ̀ ká máa dé mélòó náà.
0: Ọ̀dà ẹ ṣe ìfẹsà ẹ ṣe ọgbẹni badru
1: mo wà pẹlú yín o
0: mo rí pé ẹ ń gbọ feedback látọ̀dọ̀ àwọn èèyàn.
1: Ṣe rí òṣèlú ọmọ dàgbà yóò mọ grow now ìgbà kan la wà láyé tó yẹ pé bí wọn bá ń ṣe nǹkan ní òkè àdó nítorí wọn bá kọ wá fún wa náà láàgbọ ṣùgbọ́n nísìnyí bí èèyàn bá só àwọn ará àlega àwọn tí ò sí nàìjíríà gan ti mọ̀ tó fi jẹ́ pé gẹ́gẹ́ bọ́ sọ́jọ́ àwọn tó ń sọ pé bẹ́ẹ̀ ká máa jẹ́ campaign wa kọjúri rédíò àbí kọ́ jẹ́rí tẹlifíṣàn and co it is a welcome development tó yẹ pé àwọn tó jáwọn aláṣẹ wa tábàdé bẹ̀tà bá wa wò kìbádà ṣùgbọ́n pé ẹnìkan gẹ́gẹ́ bọ́ ṣe sọ pé a ò gbọ́dọ̀ padà ti stone age táwa mọ tajẹ sílẹ̀ ipò agbára kò wọ́ ti káńsá dìyàn sílẹ̀ torí àwọn tá a fẹ́ dìbò lórí tá a fẹ́ sọjúlé lórí náà láti fẹ́ máa padà nù tán yìí so káwa àwa olóṣèlú kí a mọ̀ pé ìwọ́de wọ́rọ́wọ́ kí campaign wa inú mi
0: ti dùn fún nǹkan kan tí ẹ lò láàrin yẹn pé àwa olóṣèlú
1: toró olóṣèlú lèmi náà sí sọ pé olóṣèlú ni
0: náà bẹ́ẹ̀ ṣe lóyún ẹni mo ṣe tí a sọ pé àwọn
1: olóṣèlú lèmi náà so àwa lá torí commissioner of police wọ́n pè wá ní last week friday tó sì bá gba àwọn ẹgbẹ́
0: òṣèlú
1: sọ̀rọ̀ pé kí a jọ̀wọ́ kó ń ka lóko polongo candidate rẹ̀ candidate wọn sọ pé tí n bá wọlé tán gbogbo olókàgbọ̀n fẹ́ bí di ọ̀nà sí o.
0: àbí ẹ̀yin náà kọrin òkò lánàá ni sọkò orin
1: orin
0: bí ọ̀tẹ̀.
1: alólórin tiwa tó sì ń kọrin tí ń dá wa lára yá.
0: irọ́ ṣe mọ̀ wípé bóyá bá jòwé ẹni gbà mí.
1: kò sí nǹkan tí ò bá rí kó ṣẹlẹ̀ kò wọ́ tipa and resort to violence.
0: bẹ́ẹ̀ni.
1: ẹ mọ̀jà tara wa jẹ́ gbogbo ẹyin bóyá wọn kọrin kan ni kò wọ́ tipa and violence. ibi báyìí la wà tá n sọ pé ọyọ ń tàn kò sí báńtà ní òṣèlú wọn máa ń ṣe
0: bẹẹni
1: etiquette ṣùgbọ́n pé àwa ká mọ̀ pé aráàlú la fẹ́ ṣe ìjọba lé lórí kí wọ́n rẹ̀ má fi nǹkan tí ò da ká mọ̀ fi lọ́lẹ̀ torí ọjọ́ iwájú.
0: ok hello ẹni tó wà lójú òpó yìí.
5: hello
0: hello sir.
5: ẹ olóòtú wo orin yóò ní dàrú.
0: àmì sà.
5: ọ̀sẹ̀ ṣe rí ọbẹ̀ sọ kí nìkan jẹ́rálẹ̀. kí nàìjíríà bá dá a jẹ pé a ti ní ọlọ́pàá tó dáa ni.
0: ooo.
5: kí nàìjíríà bá dá lọ́jọ́ gbogbo a ti ní ọlọ́pàá tó dáa. ààbò lásán náà bẹ́ẹ̀ àbí tó bá dé inú ẹ̀kọ́ tó gidi. ẹ wo tọmọkùnrin yẹn ń bá yín sọ lọ́gbàárọ̀. wọ́n ṣe ètò fún wọn lọ pàdé ọ̀gá wọn. wọ́n sọ fún ọlọ́pàá sọ̀pọ̀ wọn dúró. gbogbo security lọ mẹ́jọ ló rẹ́dì. bàbá wa adéjúbú ti kù. tó yẹ pé láyà ọ̀la wa adéjúbú ni a ìpè kínà náà wa kínà lọ ṣe mọ̀ létí. bàbá ti kù. mo sì rò pé nìkan mo rò pé àìyí sẹ́ńtọ́ kàmá ó dúró pé òun tọ̀ sí kí wọn. bó tiẹ̀ sọ sínú kò déédé bí bàbá. now ní nàìjíríà lónìí ọyẹ ká ti kọjá rú àyínlẹ́pọ̀. lóòótọ́ àwọn ọmọ sọta lẹ́bí ọyẹ ní ẹ̀jẹ̀ sọ ó sọ ọkọ rẹ bíi ṣe é rí àwọn ọmọ sọta wọn yẹn ẹ bá ti owó díẹ̀ fún ọ tẹ́ ẹ fún ọ lówó ohun tí wọ́n gbà.
0: ẹ bá mi ṣe pápá torí àkókò àrọ́jọ́ mi sọ lókun.
5: aláàjì olóyè sulaiman ọ̀làdé kò bọ́lá wà ọlọ́run sókè àlámú bíjà jọ
0: ẹ ṣeun gan
5: sọ
0: ẹ ṣeun gan sọ torí ìjọba àkókò wa ọgbẹni badru idris oriyomi ẹ ṣeun tá a pè yín lórí ètò gbàgede òṣèlú lálẹ́ yìí amara kan fáwọn ọmọ ẹgbẹ́ yín lásìkò tẹ́ ẹ̀ máa jáde amara kan fún àwọn olóṣèlú jẹ́nẹ́rálì tẹ́ ẹ̀ máa pàdé ṣe mọ̀ wípé wọ́n á ní bí kinní kan bá rí kinní kan jùrù yọ̀yọ̀ ó yẹ kẹ́ ẹ̀ kàn ríra yín kẹ́ ẹ̀ pàdé ara yín lọ́ọ̀kan kẹ́ ẹ̀ sì jọ jùrù yọ̀yọ̀ á tà o àbí bẹ́ẹ̀ kọ́ ló yọ orí ni.
1: ṣe rí àmọ̀ràn tí màá fún àwọn olólùfẹ́ wa àtàwọn tó bìlífù ní akọ́ọ̀dù ni pé kí wọ́n kọ́ mọ̀ pé akọ́ọ̀dù ni ṣe jàgídíjàgàn ẹni tá a sì gbé lọ́wọ́ náà ko nse ni jagidi jaga ki won wa fi okan ba le on fe mo dokuku mo won ni on fe mo deru ba won ko si wahala awa adibu a di di
0: eja tete tori seju aya kan mo ni seju aya ogbon mo ni
1: ba awa loselu yoku eje ki a so nkan ta fe se faralu e mo ja se jagidi jagan ta candidate re kimi ni ta candidate mi
0: e se nga gugu ogbon ni badru idris oriyomi ti a je pr accord ni ipinle oyo mo bi yin le kan pe igun wo
1: accord le mi
0: accord sa accord abi mo gba fun yin be a dupe lowo gugu eyan eyan te lanfani ati ba wa dasi latori ahmed wa ahmed Ahmed Wahab Ayodeji Ayola Ahmed Ombu Mwe wala ti New Jersey Eshe unga kuko kuko ugbe nye ya wati Elanfani atipi Damala kabiyomo yolobi Ni inole agbara Ejina eshe unga kuko te waluri etu lalei Ojome jola shelo wolo na lato jola mfani atipadi Mr. Bobu Okan pataki nino awako itu iko lanfani ati waluri etu lale shugbambe kwe luwa nwe me. Lago mwakan la lale ye kwa di Lukman Tijani. Luri etu. Ele itakwi ni inri ajweda. Tebalo nkota bimeji lati ba miso. Episode 08034701911. 08034701911. Onani namba ato jase akatodomi. Lashe lo wo long. Ojome jo. A tu jump adi, lori etu bagidi shilu ya kukale.
6: Flash FM 105.5.
7: God is good all the time.
8: The program you are about to listen to is The Moment of Inspiration, sponsored by Anglican Christian Fellowship, St. Anne's Church, Molete, Ibadan. The preacher, Venerable Engineer BBO Obaweya, God bless you as you listen.
9: Evening, people of God.
10: Eku irole eyin eniyan Olorun.
9: You are welcome to your program on radio.
10: Eku abose reto yin lori radio.
9: Moment of Inspiration.
10: Akoko imisi.
9: Last week we started looking at the remedy for a seared conscience.
10: Ni ose to koja bere si ni se agbeyewo awon ona bayo kuro ninu okan to yigbi.
9: And we were looking at the story of David.
10: Asi bere si ni se agbeyewo itan Dafidi.
9: Immediately David had his sin pointed out to him.
10: Ni kete ti Dafidi ti ri ese re ti won toka si fun.
9: The Bible says he tore his clothes and he put ashes on his head and began to repent.
10: Bibeli so fun a wi pe o fa so re ya o si ferukun ara re o si bere si ni jewo ese re.
9: That was around the time he wrote Psalm 51.
10: Eyi ni akoko igba to ko iwe orin Dafidi ori kokanleladota.
9: Let's look at his prayer to God.
10: Eje ki a wo adura re si Olorun.
9: Psalm 51 verse 1.
10: Iwe Samu ori kokanleladota ese ikini.
9: Have mercy upon me, O God. According to thy loving kindness, according unto the multitude of thy tender mercies, blot out my transgression. Verse 2, wash me thoroughly from my iniquity and cleanse me from my sin.
10: Ese ikeji we mele awe mo kuro ninu aisedede mi ki o si we mi nu kuro ninu ese mi.
9: Verse 3, for I acknowledge my transgressions and my sin is ever before me.
10: Ese iketa nitori mo jewo irekoja mi nigba gbogbo ni ese mi si nbe niwaju mi.
9: Against thee, thee only have I sinned and done this evil in thy sight, that thou mightest be justified when thou speakest and be clear when thou judgest.
10: Iwo iwo nikan soso ni mo se si ti mo si se buburu yi ni waju re ki a le da olare nigbati iwo ba nsoro ki ara re ki o le mo nigbati iwo ba nse idajo.
9: People of God, when you realize you have a seared conscience, you know that it is only God who can deliver you.
10: Eyin eniyan Olorun e mo wi pe nigba ti okan yin ba yigbi to Olorun nikan ni o le gba yin kuro ninu okan to yigbi.
9: And when you come to him, you must come to him acknowledging your state.
10: Nigba ti e ba si to wa e gbodo to wa lati mo ipo te wa ati ipo ti e ti dese si.
9: You must agree that you are in a situation where you need his help.
10: E gbodo gba ki e si mo wi pe e wa ni akoko to je pe nilo anu Olorun ati iranlowo re.
9: David said, I acknowledge my transgression and my sin is ever before me.
10: David is so wi pe emi mo aisedede mi ati awon ese mi sin be ni waju mi.
9: I hope you know that God has your transgressions and all your sins clearly written before him.
10: Mo si mo wi pe ina mo wi pe gbogbo ese ati aisedede wa eyi ni Olorun mo ti o si wa ni waju re ketekete.
9: Nothing is hidden in his sight.
10: Kò sí nǹkan tó ṣapamọ́ ní iwájú Ọlọ́run.
9: You may deceive your pastor.
10: O lè tan ìránṣẹ́ Ọlọ́run ní iwájú.
9: You may deceive your wife.
10: O lè tan ìyàwó rẹ.
9: You may even deceive your husband or your children.
10: Kódà o lè tan ìyàwó rẹ tàbí o lè tan ọkọ rẹ tàbí àwọn ọmọ rẹ.
9: But the Bible says everything is naked and manifest between God who we are dealing with.
10: Ṣùgbọ́n ẹran tí wípé Bẹ́lí sọ wípé ní ìhòhò àti ní gbangba ni gbogbo nǹkan wà ní iwájú Ọlọ́run ẹni
9: before him everything is open.
10: Ni iwaju re gedegbe ati gbangba ni gbogbo nkan wa.
9: So if you realize that you have a seared conscience.
10: Ni mo igba ti wo na ba ti mo wi pe o ni okan to yigbi.
9: Or you realize that you have got to a point where it seems nobody can even correct you any longer.
10: Tabi wi pe wo gan ti e mo wi po ti de agbede meji to je pe ko se ni to tun le ba o wi mo.
9: Evil has no meaning to you any longer.
10: Iwa ibi ko ni itumo si omo.
9: You can cry to God.
10: Iwo na le sunkun si Olorun Olorun.
9: Like David cried to God.
10: Gege bi David se ki gbe si Olorun.
9: He said, I acknowledge my transgression.
10: O so wi pe emi mo awon aisedede mi.
9: All you have to do is acknowledge your transgression.
10: Ohun ti o kan nilo lati se ni pe ki o mo gbogbo awon aisedede ati ese re.
9: It has nothing to do with your pastor or your friend or your wife.
10: Ko ni se pelu boya oluso agbontan ijo re tabi ore re tabi iyawo re.
9: It has all to do with your relationship with God.
10: Ohun to ni se ni nipa ibasepo re pelu Olorun.
9: Humble yourself before him.
10: Bi ara re sile ni iwaju re.
9: And the Lord himself will have mercy upon you.
10: Olorun funra re yo si se anu fun o.
9: You need to constantly cry to him that he will show forth his mercy in your life.
10: O nilo lati mo sunkun si Olorun Olorun ki o si mo kepe ni gbogbo igba lore kore ki o ba le se anu fun o.
9: So number one, cry to God earnestly.
10: Nitori idi eyi akoko ni wipe ki a mo kigbe pe Olorun, ki a mo kigbe si Olorun ni gbogbo igba.
9: Number two, understand the gravity of the problem or the sin that you are in.
10: Ekeji ni pe ki awa na o mo bi ese ti a ti se bo se jele to ati bo si gogo si.
9: You need to understand that you have sinned against God.
10: O nilo lati mo wi pe o ti dese si Olorun.
9: It may look like a joke to you.
10: O le dabi ere si iwo.
9: You may look like a local champion because you have slept with your friend's wife and nobody knows.
10: O le dabi eni wi pe boya nitori pe o ti ba iyawo ore re se to si je pe ni
9: you may feel like a champion because you are sleeping around with members of the choir and nobody knows.
10: O le dabi eni pe akikanju kan ni nitori pe gbogbo awon omo egbe akorin lo tin ba se po ti o si se ni to mo.
9: But David said in verse 4 of Psalm 51, against you, O God, have I sinned.
10: Ṣùgbọ́n David sọ nínú ìwé Psalm orí kọkàn lé ní 50 ẹsẹ̀ ìkẹrin wípé Iwo nikan soso ni mo se si.
9: It takes you realizing the gravity of what you have done to receive help from God.
10: O pe fun ore ofe lati je ko mo bi o se se si lati ri iranlowo Olorun gba.
9: Number 3.
10: Eketa.
9: After you cry to God for help and you understand the gravity, the next thing is for you to resensitize your conscience.
10: Leyin eleyi ni wipe nigba ti o ba ti wa mo bi o se se si eyi le to wa kan ni lati je ki o tun se atunse pelu eri okan re.
9: You need to renew your mind, your heart with the word of God.
10: O nilo lati se okan re ni titun ki o so isodotun si okan re ati ero re nipa oro Olorun.
9: The word of God has power.
10: Oro Olorun ni agbara.
9: The Bible describes it as a hammer.
10: Bíbélì sọ ó ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí òòlù.
9: He describes it as fire.
10: Ó ṣe àpẹẹrẹ rẹ̀ gẹ́gẹ́ bí iná.
9: And he describes it as water.
10: Ó sì tún ṣe àpẹẹrẹ rẹ̀ gẹ́gẹ́ bí omi.
9: These three elements are able to wash, to sensitize, and to soften any hardened heart.
10: Àwọn èròjà mẹ́ta yìí òun ló ṣe tán láti wọ̀ ọ́, láti wẹ̀ nínú. Àti láti ilé jẹ́ kí ènìyàn tún dúore nínú ìwárí.
9: We will continue from there next week.
10: A ó máa tẹ̀síwájú ní àti ibí yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀.
9: For people of God, wherever you are, I want you to bow your heads and cry to God.
10: Ibikíbi tí ẹ bá wà, mo fẹ́ kí ẹ tẹrí ọkàn yín ba, kí ẹ sì ké pe Ọlọ́run.
9: That the Lord will save your soul.
10: Pé kí Ọlọ́run kí ó pa ẹ̀mí wa mọ́.
9: And break that hardened heart of yours.
10: Kí Ọlọ́run ó sì wá sọ gbogbo ọkàn òkúta náà di ọkàn ẹran.
9: The Lord preserve us beyond next week.
10: Kí Ọlọ́run pa wá mọ́ ju ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ.
9: Amen.
10: Amen.
8: We hope you have been blessed by today's message. Members of ACF cordially invite you to St. Anne's Church, Malete, Ibadan, to attend these special programs in the church. Breakthrough prayer meeting by 5 p.m. on Wednesday. Anointing service every last Sunday of the month by 10 a.m. Prophetic prayer rain service at 6:30 p.m. every first day of the month. And Victory Vigil, 11 p.m. every last Friday of the month. For question, counseling, and prayer, kindly call in on this number
11: 0803-354-3046. 0803-354-3046.
8: See you same time next week on the program. God bless you.

0: Splash FM 105.5.
1: In a fast-paced world, Phone Care is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. SoClean, it's your time to shine.
2: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ́dọ̀ ẹ̀? Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti Ẹlẹ́gbẹ́ Winning Gallo làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ back-to-back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o máa dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú Ẹgbẹ́ Winning Gallo. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀sìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yùgàyùgbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Nínú Ẹgbẹ́ Winning Gallo yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Òórùn dídùn tó peléke, kí ló ń se ọ̀rẹ́ mi?
4: Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
3: Ìtọ́wò yìí yanrantí, kí ló wà nú ẹ̀?
4: Adìẹ lòdì gidi, òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
3: Bẹ́ẹ̀ ni o, noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lòdì gidi, ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé, jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
5: Ọjọ́ iwájú pé ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la òní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ó fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn, tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
6: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
7: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
8: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
7: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
6: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
7: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
8: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
9: ètò ìwòsàn lórí ọkàn lórí Splash FM.
10: Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
11: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo nígbọ̀wọ́ ètò yìí.
0: Splash FM 105.5.

0: tí wòlíì Elijah bá wọn ṣẹ́gun ẹ̀ nìyẹn kó tó di pé iná ọlọ́run bọ́ lẹ̀ iná láàfi jo kò sí nǹkan méjì tó lè bọ́ lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ ẹnikẹ́ni bá sọ kí ni ogun ẹ̀jẹ̀ ogun èmi mo ní nǹkan mi. Ayáyáyáyáyáyáyáyá ẹ̀yin kan ń gbọ́ mi ń bì tọ́jẹ́ wípé àwọn kan ti mọ̀ọ́mọ̀ mú un tọ́jẹ́ tiẹ̀ ọkọ tó yẹ kọ́ ọmọ gbádùn ìyàwó tó yẹ kọ́ ọmọ gbádùn wọ́n wá jẹ gàbalé lórí wọ́n lè mí mo ní nǹkan mi. Wọn ò jí ọ wá sí ọgbádùn ọkọ ọgbádùn aya ọgbádùn àwọn ọmọ ẹnìkan ní ṣe tún máa ń bá lè lọmọ ni dáadáa. Àwọn sísà kan gbọ́ mi báyìí tọ́jẹ́ wípé àwọn agbára mi mo ní nǹkan mi kò jí ọlọ́kọ. Ẹ jẹ́ lọ ilé agbára in no time ká fi yẹ nǹkan wo olùfẹ́ ilé agbára ayá engineer kí lọ́pọ̀ ẹ̀mí.
1: A ní pé òun á fojú ọkọ̀ ayé mi rí mọ̀ bo pé òun á pa ọkọ mi dànù láti bi 10 years. Mi ò mo ti bímọ bí mẹ́ta rí tó ti gbà lọ́wọ́ mi. Tí bá dẹ̀ ti ní ṣọ́ọ̀bù torí ọwọ́ mi jí sówó gan mo máa ń rí owó gan. Tí bá ní ṣọ́ọ̀bù tí ṣọ́ọ̀bù yẹn bá ku 3 months tó máa pé ọdún kan ṣọ́ọ̀bù yẹn á dàrú. Ìgbà tó di láàṣẹ ọdún tó lọ mo pàdé ẹnìkan ẹni yẹn at least ẹni yẹn ṣe mí láàánú gan. Owó tí mo make lánìí yẹn ó máa wọ 1 million. But ìgbà tí mo ṣí ṣọ́ọ̀bù owó tí mo fi ṣí ṣọ́ọ̀bù owó bóyá bíi 700,000. Ìgbà tó ku 3 months tí ṣọ́ọ̀bù yẹn máa pọ́dún kan. Àwọn olè wá já ṣọ́ọ̀bù yẹn wọ́n kó gbogbo ọjà bẹ̀ lọ. Mo tún wá ń dájọ́ mo tún gba owó bíi 80,000 mo tún lọ fi ra ọjà. Ìgbà tó tún pé 3 weeks olè tún wá padà já lẹ́lẹ́kejì torí ṣọ́ọ̀bù méjì ni mò ń lò wọ́n dẹ̀ kó gbogbo ẹ̀ lọ pátápátá. Wọ́n rò pé kí ló lè ṣẹlẹ̀ mo ṣàn gbàdúrà mo ṣe gbọ́ ẹ̀ mo wá lọ bá pásítọ̀ kan níwájú ṣọ́ọ̀bù mi pé ṣé ayé ló ń ṣe mí ni. Pásítọ̀ yẹn ni pé ayé ò ṣe mí o pé ọkọ ọ̀run mi ni ò fẹ́ jẹ́ kí n ṣe rere láyé pé gbogbo ọmọ tó yẹ kí n bí ó ti báǹgẹ̀ sọ́run pé torí pé àtijọ́ lájẹun. Mo wá sọ fún pásítọ̀ yẹn pé lóòótọ́ pé mo máa ń rí pé ó máa wá físíkálì ni. Ìmọ̀ mo sọ fún pásítọ̀ yẹn pé pásítọ̀ tó bá jẹ́ wípé kò ní ẹ̀mí ọlọ́run nínú ọkọ̀ ọ̀run máa pa.
0: Ọkọ̀ ọ̀run a máa pa o tí ó yàn lọ́rùn.
1: Ó máa pa torí pé níbi 2013 ẹnìkan bá mi ya ọkọ̀ ọ̀run yẹn ẹni yẹn ìgbà tó pé 7 days ẹni yẹn kú. Mo wá sọ fún mọ̀ sí mi pé ẹni tó ya ọkọ̀ ọ̀run yìí kò sí ẹ̀mí mímọ́ ló wà nínú ẹ̀ nítorí pé tó bá jẹ́ ẹ̀mí mímọ́ ni kò lè rí mú. Mọ́ mi sá ni kí n gbẹ́nu sọ̀ pé kí n má sọ kankan. Ó sá fi ń bá mi fúnra ó ti lé ní 10 years mi ò bímọ láti ìgbà tí mo ti bímọ ẹlẹ́kẹta last tọ́mọ yẹn ti kú mi ò róyún ní.
0: Ẹ pause engineer now gbọ́ mi sọ̀rọ̀ gbọ́ ó ní pásítọ̀ tí ọba múnádóko tó jẹ́ pásítọ̀ alágbèrè tó jẹ́ pásítọ̀ tí ń yọ tí mu ọkọ ẹ̀mí ó lù pa. Òun ló fi jẹ́ pé iṣẹ́ olùṣọ́àgùtàn jẹ́ iṣẹ́ ẹlẹgẹ́ ó kò ní pé jẹ́ nǹkan bọ́ sínú iṣẹ́ olúwa bọ́lá ọ̀hún ọba pè ọ̀tọ̀ ọba yọjú ràn wàhálà burúkú ni sà ronú sí àìmọye pásítọ̀ tó jẹ́ pé wọ́n ti kọjá lọ àwọn èèyàn sì kíyèsí ẹjọ́ pásítọ̀ láyé ọmọ mú lẹ́nu àwọn ìránṣẹ́ ọlọ́run kan tó ń bẹ tí ń gbógun táwọn ìránṣẹ́ ọlọ́run sọ ọ̀ ń gbọ́ ń tọ́ ń gbọ́ yìí gbogbo ẹ̀yìn ìránṣẹ́ ọlọ́run tọ́lá àwọn kan sọ ẹ máa lọ chọ́ọ̀chì in tí ń já àwọn èèyàn wá chọ́ọ̀chì ni ohun tí wọ́n ń dé mọ́ra bó ló ṣe ṣe yẹn tó sọ pé lele ó ti tu yẹn lẹ̀ bíbélì ní lókè sí ó ní ibẹ̀ ni ìtúsílẹ̀ yóò wà ara ilé jákọ́bù yóò sì gba ìní wọn mọ̀mọ́ ìsọjí orí afẹ́fẹ́ láti bẹ̀rẹ̀ láti àná báyìí ọjọ́ méje láfi sí òní ni ọjọ́ kejì so wọn náà wo ẹ̀ṣà pásítọ̀ ẹ wo orí ti ń ṣẹlẹ̀ àwọn kan sọ pé ná gba gbogbo àwọn ohun tí ẹ ń sọ yẹn gbọ́ superstition ni ebẹ̀ ń tó ṣẹlẹ̀ sí ni ẹni ìjọba dé bá ní pẹ̀rẹ̀ lọ́kùnrin ẹ jẹ́ sáré sá kí n sound alarm bí sórí tó bá ń gbọ́ mi lé tó ọmọ jésù mi ọmọ irú ẹni tó jẹ́ olè mọ́ o ti lè ṣí ṣọ́ọ̀ṣì o kí wọ́n mọ̀ pé ọ níranṣẹ́ ọlọ́run kọ́wé ọmọ bàdìdà bí àwọn ọmọ skeva the 7 sons of skeva tó ọba mọ jésù gẹ́gẹ́ bí olúwa tólúgbàlà kí kristi inú rẹ̀ ó dájú ó tún fi àpẹẹrẹ kan lélẹ̀ ọkọ ìránṣẹ́ ọlọ́run kan tí ọkọ ẹ̀mí yẹn ti jáde tó lọ pa kì í ṣẹjọ́ sísá o ẹ̀mí tó ń gbénú ẹ̀ lọ pa. Ẹ kígbe ńlẹ̀ wà ké alágbára ti ń dààmú mi ẹ̀yin ogun ẹ̀jẹ̀ tẹ́ ní tẹ́ bá rí ẹ̀jẹ̀ ẹ̀ ní fi mí lẹ̀ mo pàṣẹ ẹ jáde lára mi. Ó rí pé nǹkan ṣẹlẹ̀ bó ṣe ń gbàdúrà yìí a ti bẹ̀rẹ̀ sọjú orí afẹ́fẹ́ ó kú òní to ní yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ malabadish gbé ọwọ́ lédodo alágbára òkùnkùn ti ń dà ọ́ láàmú májẹ̀mú búkú tí òjò ṣe mí mo dúró nínú jìgbùjìgbù ọ̀ṣẹ́ lónìí gẹ́gẹ́ bí wòlíì tí ọlọ́run rán sí ọ mo ní kí wọ́n pín ó ní àlára rẹ̀ ẹ kígbe bàbá mi o fún mi ní ìdá ìpínyà mí èmi àti ogun ẹ̀jẹ̀ níyà mọ́ gbàgbé o ogun tí Elijah ṣe nìyẹn ninu iwe First Kings chapter 38 ijinle la nfi han loni ninu ile na lo ti ma ri itusile wa ri pe lati oni lo ala re yo yato o mo ti oje obi mo oni bibeli fini mo sala ina ni ebo oluwa ti a fi fun o nipa igbowole awon alagba ko si ba se se awon kankan ta ni gbowole awon kankan mama o ya kera le bi ibon
2: na gbogbo eyin omo olohun gbogbo eyin adari gbogbo eyin leader gbogbo eyin ti mo tin kede fun aside ipade yen loni loruko baba ti omo ati temi mimo leadership summit by the special grace of God ni church wa to wa ni gbagi lati worode wo mo to gbagi ele fe so kale ni wema awon to ti register nikan ni bo ba register mo wule wa gberegbere church ko si to kon be gbogbo awon to ti register pade ni agogo mewa ni agbare ni to laye atorun gba ti o ba fi di bi owo 2230 ipade o ti wale oni ati ola ni summit yen gbogbo iwo to je worker iwo eni kan se mo le register e le pe number yen boya boya ti an ba ni space si to ku won fun yin lanfani is a leadership summit fun gbogbo awon evangelist pastor ati gbogbo awon to dajo le ati osise ijo e sa pastor e se ran won mo yin wa awon yen ni o je idagbasoke fun ijo yen tan so fun yin pe church o le dagba in teyan o ba mo ni o mo is a summit by the special grace of God to ba wa di ojo Saturday gbogbo eyin te ka bible yin tan patapata agba certificate gbogbo eyin te je student bible school you are graduating and is a wonderful ceremony graduation ceremony ni agbare olohun seyin lori oro yi mo n lo sori Facebook YouTube and TikTok.
0: Na aro kutukutu lola ni ago mefa abo wa foju kan mi live neat and direct Odekunle Epaphras wuli lori afefe o ri mi kan lo si Odekunle Epaphras wa lori Facebook wa lori YouTube e follow me ago mefa abo 6:30
2: lagbare ni to laye atorun a tesiwaju ose yin te ti mu kale ti mo ni e mu lana ejo e tun mu jade a tun lo lowo lowo bayi nkan ti yira ba se se yen titi ta fi lo gbo akoko igbowole bayi to ba wa di next week gbogbo eyin sona church e mo gba woli Odekunle Epaphras laleju ni gbogbo sona church leyo kokan bebe nlo inu mi si ndadun
0: now gbogbo eni to ngbo mi oya e kera le bi ibon oya emi bi e ba duro si isoji ori afefe la wa abi teyan ba wa papa soji so yare di papa soji gbe body e bi to ba wa atewo re omo dun ya eja gborin soke
3: eyan omo ogun baba re lọlọrun awon omo ogun abi won so bo lọlọrun awon omo ogun
4: yes sir
3: eh ta ma ja lo

0: kábíyèsí rẹ̀ ìlédè ọ̀mọ̀rẹ́ ìgbà rẹ̀ adániwáyé ọba lè wí lè ṣe ọba tí ò sọ wádòkú elédùmarè kábíyè ò sí o ǹjẹ́ àyíká ọ̀tún àyíká ó sì fẹ́lédùmarè ọba táyé rọbí agogo òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ alágbára tá a dájọ́ lé lọ́wọ́ lọ́jọ́ ìjẹjọ́ kó tún dijọ́ mẹ́jọ àwa ta bíi tẹ́tẹ́ a lè wí lè ṣe fagbára rẹ̀ pẹ̀lú òun àṣẹ rẹ̀ ó fi lé e lórí ó fún wa láǹfààní míì ọ̀pọ̀ kú ọ̀yọ̀ kú àǹfààní ká tún kóra wa jọ lálẹ́ yìí ẹ káàlé ọmọ nàìjíríà ẹ kú dédé àkókò yìí ọmọ kóòtù òjíire ẹ kú bójú ọjọ́ ṣeré kákàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yé mọ̀ ń kí yín káàbọ̀ sí kànì ọmọlúàbí splash 105.5 fm the integrity station mo sì ń kí yín káàbọ̀ sórí ètò tẹ nífẹ̀ẹ́ sí ẹ káàbọ̀ sórí ètò eléyìí tá a pè ní ìrìn àjò ẹ̀dá gbogbo wa náà ti mọ̀ pé ìrìn àjò ẹ̀dá lètò ètò sí ìrìn àjò ẹ̀dá ǹjẹ́ lórúkọ gba àwọn èèyàn mi tá a jọ mú ètò talẹ́ ìwá sétí ìgbọ́n yín jọlápà akíndàpọ̀ lamojú ẹ̀rọ òun lájọ ṣiṣẹ́ papọ̀ inú àwọn tó tún wà lé agbára pẹ̀lú mi ìta ti pé ìrọsì ti pé ẹ jẹ́ ń gba àwọn èèyàn mi láàyè kan bẹ̀rẹ̀ sí kéré yín káàbọ̀ sínú ilé lẹ́yọkọ̀ kankan wá tẹ̀ síwájú lẹ́yọkankan èjèèjì ẹ kú kalẹ̀.
1: ẹ jẹ́ ká máa kíra pé akọ̀lódé òyìnbó gbogbo tọwọ́ já ìkànnì tó bá ń fẹ́ dé ìyẹn ìkànnì splash 105.5 fm eléyìí tó kalẹ̀ sílẹ̀ fún bọ́lá fẹ́lẹ́ ìbàdàn ẹ káàbọ̀ sórí ètò ìrìn àjò ẹ̀dá pẹ̀lú ọmọọba lukman ọmọ tìjani murtado ńlọkọ tí mò ń jẹ́ bashir lóko ọba mi eléyìí tẹ̀mọ̀ sí alimadani mo ní àbùkù onídìí oko tó lè kànyàn bẹ́ẹ̀ nìyàwó nídìí eyín kó tó lè jẹ̀yàn atẹ́yìn àtàwá a ní kàbùkù àbùkù ní kàn wá a ní jìyà ìyàwó níjọba ẹ ṣeun tẹ́ǹtẹ́tì sí wa o.
2: ẹ ṣé ó ti kan àwọn tí wọ́n fẹ́ kó ajáre ẹ kú ajáre o gbogbo ẹ̀yìn a máa nàìjíríà ṣé ara ó ṣíà náà ni mo bá yín o àmà kú ajá mẹ́ta ṣé ara fíà rìn àkú ajá mẹ́ta àkú ajá mẹ́rin àkú ajá márùn-ún náà ni àrúkọ tèmi kò yí padà náà ni àrúkọ tèmi kà yí padà àjẹríkẹ náà ni orúkọ tèmi òun náà ló jẹ́ kí èmi ó gbéra mi wá fún yín ní àṣàrẹ́ yìí àyín fúnra yín ni kí ajòkólé tábìlì yín àfàwọ́ ara yín gbé nǹkan jẹ fúnra yín ní ti àṣàrẹ́ yìí o ààrẹ yìí ó máa dùn gbarin gbọ́n máa kan sínú ẹ̀ tí ẹ̀yìn gan máa mọ̀ pé àtó wà ní rẹ̀ èmi sọ fún yín pé ìrìn àjò àjákò ti kéré mọ́ ó ti rọ̀ fáfáfá bẹ́ẹ̀ ni ìrìn àjò àjá ti rọ̀ fá bẹ́ẹ̀ ni ó rọ̀ fáfá ẹ jẹ́ kí àwọn ọmọ tẹ̀rẹ̀ bí ó ṣe ń rọ̀ kàmá tẹ̀rẹ̀ bí ó ṣe ń rọ̀ kàmá tẹ̀rẹ̀ bí ó ṣe ń rọ̀ pògárọ̀ wà ní aṣíwájú bẹ́ẹ̀ ni àwọn aráàlú ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ṣíwẹ́ bẹ́ẹ̀ ni àwọn náà kò pògárọ̀ mọ̀ pé nǹkan tá ṣọ̀rọ̀ nìyẹn àmọ́ tó ń pariwo ajá àsìkò ọjọ́ sí kò wá o àwa ó ti gbé lọ sí kánò àti lọ́ta ó bọ́ pàlúbọ́ sáré lé èmi ó gbé tani tani ajá yẹn èmi ó kéré kò lè rówó ọkọ mọ ó ṣe bí pé kò lè ṣàbí kò ti ṣọnù gbẹ̀yìn ni òun gángangán ni àṣà àsìkò ọjọ́ bèbí lọ́rọ̀ mi.
3: bọ́ọ̀sì táwọn ọmọ ń kó o sí ló ya
2: taro ma ayé fìré ẹ fi sílẹ̀ ìbí náà ro ma padà wá mi tó bá padà wá náà ni o ma ti ta kó tó dé bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká gbọ́ ètò ìtì àṣàrẹ̀ kọ́nọ̀rùn elédùmarè kó dàkún dábọ̀ kó wà pẹ̀lú àwa bẹ́ẹ̀ni ikú ire kò lè pààrin bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ náà ni túnde kò lè pààrin ẹ̀ mú ṣàlàyé fún yín
0: ètò ẹ̀ ni pé
2: èrú wà náà ni àwa wà tí àwa ti ń taba ẹ jẹ́ ká wá bọ́ eré àríyàn wa rọ
0: ní wẹ́rẹ́wẹ́rẹ́
2: bẹ́ẹ̀ni
0: èrè àníyàn ti yín nǹkan ṣe ọ̀rọ̀ àìsàn ọba rí bẹ́ẹ̀ gbà lẹ́yìn tẹ́ wà lé ẹ̀rí kò lè ṣe bíyàn bá ti pa ọ̀sẹ̀ kan jẹ ọ̀sẹ̀ tó bá tẹ̀lé tó bá padà dé báyìí gbogbo rẹ̀ ó lágbára yóò dalẹ̀ rú mọ́.

Asiwaju Ahmad Dauda, Aliwa Ableti Fadimola, Wasiu Busari, àwọn olólùfẹ́ ti ń wọlé sórí ètò ní àṣálẹ̀ yìí. Ọ̀nà wa wá ṣe yẹ́yẹ̀yẹ́ bí àṣà kinní kan. Wọ́n kẹ́yìn ìwé yẹn àgbà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé o. Wọ́n gbà jùlọ gbogbo àgbà tó ń ṣe dáadáa tó di orílẹ̀ Elédùmarè mú tẹ̀ ń ṣe orí tẹ̀ ń gbé orí ilẹ̀ tẹ̀ ń ṣe dáadáa. Mo fà á kò yí mo kí kálukú lọ́kùnrin lóbìnrin. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé mo tún kì yín bákan náà. Lúpọ̀ náà mo ti já ni mo ti dé sórí ètò fún tàṣálẹ̀ ó yá.

0: ilé agbára lọ́hun òun náà lẹ fi ń han gbogbo ayé ó sọ owó ọkọ̀ nù lọ́sẹ̀ tó kọjá ìwọ́kọ̀ a ní wọ́kọ̀ má dá wa dúró ìwọ́kọ̀ tó gbá ṣàlùbọ́sà mo kì í kààbọ̀ sórí ètò ìrìnàjò ẹ̀dá ẹ̀dẹ̀ já ṣe báyìí ní pápápá àgbà òye nílùú ẹ̀dẹ̀ olóye ayọ̀dẹ́lẹ̀ adédọ̀kùn bàbá dókítà ẹ̀ kàlẹ́ bàmí mò ń bọ̀ o. mo fẹ́ ṣe pápápá ká lè gbádùn ara wa tààrà àbí ohun tí mò ń sọ òye. nǹkan ṣe èmi náà rí bẹ́ẹ̀
1: kò jù tó máa padé ni o kò jù tó máa padé ni o
2: aṣa fún káyọmọ aṣa fún dánídání
0: ṣẹlẹ fún
2: aṣa fún dánídání
0: ṣẹlẹ fún kọ́mọ́ bá padà kabukun
2: ìwọ
0: o má dá wa dúró lálẹ́ ọ̀nà wa pọ̀ tó pọ̀ gan-an aláwọn ọlọ́jọ́ bíi tààrà tá a fẹ́ báyọ̀ tá a fẹ́ kí aláwọn òròyìn ayọ̀ rẹpẹtẹ tí mo fẹ́ fọmọ nàìjíríà lórí ètò yìí fún tòní ṣùgbọ́n ẹja ṣe báyìí ná ẹja kọ́kọ́ fọ̀rọ̀ kọ́kọ́ fi dára wa lára ya ẹja lọ ságbolé ọgbọ́n tó bá rí ẹjẹ́ ń gba bí wọlé kẹ́yìn àgbà lè bá mi dá sọ̀rọ̀ yìí kó tó di kún fún wa olórí láǹfààní kó tó bá wa sọ ohun tóun náà mú wá fún wa. Ajimoda Shiro Adedeji Lukman ọmọ tìjà ni mò ń bẹ lórí afẹ́fẹ́ níkànnì ọmọlúàbí splash 105.5 fm lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì dá aago kan àbọ̀ gbẹ̀rẹ́ padà wọ́n gbìyànjú láàrin ètò.

0: ṣùn nínú ayé. Ọ̀dọ́mọdékùnrin kan ló rìnrìn àjò kọjá lọ sí ọ̀nà ìpínlẹ̀ Ondo yóò gbabẹ̀ kọjá sí ìpínlẹ̀ Bayelsa lọ́hùn-ún. Ṣùgbọ́n kan tó wọ̀ ló ní ìdádúró díẹ̀ lójú ọ̀nà. Ó jẹ́ kí wọ́n pẹ́ díẹ̀ kí wọ́n tó dé àdúgbò kan ní Ondo. Wọ́n tún gbéra kúrò níbẹ̀. Ṣùgbọ́n wọn ò tí ì délùú tó ń lọ tílẹ̀ fi ṣú. Ẹ̀wà fọ̀gbọ́n wò ó. Ó débè bí aago mẹ́fà àbọ̀ aago méje méje àbọ̀ lọ́wọ́ alẹ́. Ohun tó kàn rí ni pé kò tètè rọ́kọ̀ bí tó ṣàn pàrọ̀ òru lẹ́gbẹ̀ẹ́ títì. Ẹ̀rù ń bà á torí pé ilẹ̀ ti ń ṣú. Kò tún wá fi bẹ́ẹ̀ sówó lọ́wọ́ ẹ̀ mọ́ dàbí alára tó lè jó wo ọkọ̀. Iná tún ti tán lórí fóònù rẹ̀. Ó ṣe ń pàrọ̀ òru ara tó ń bọ́ sókè tó ń bọ́ sísàlẹ̀. Ó ṣàkíyèsí pé àwọn bọ́ọ̀sì kan lọ́wọ́ ń bọ̀. Àlàyé fọkànbalẹ̀ yọ. Àwọn máa bẹ gẹ́ẹ̀tì mọ́tò tó máa bọ̀. Ìtọ́jú àwọn bọ́ọ̀yì. Akọ̀ ń wò pé kí ló ń ṣàwọn eléyìí. Yóò tún rìn sísàlẹ̀. Tó bá tún pẹ́sà yóò tún rìn wá kọjá wájú ẹ̀. A tún bọ́ sọ́wọ́ òkè. Kọ̀ọ̀kan ti di pé wàhálà fẹ́ wà. Mo rò pé àwọn kan ló ta àwọn agbófinró àwọn ni wọ́n ta wọ́n lólobó. Àwọn yẹn bá dé gàràgà. Wọ́n bá bẹ̀rẹ̀ sí kóróga. Ẹ má gbàgbé pé àjèjì ni mo pe bọ̀bọ́ yìí. Lórí tí wọ́n lé wọn káàkiri. Òun náà wá wò wí pé kójú ẹni ó má rí bi. Ẹsẹ̀ gan lògún ẹ̀ tààrà ló bá mere. Kò sí mọ́bi kankan gbogbo ara ni. Kò sí mọ́bi kankan ládùúgbò yẹn. Bó ṣe ń sá lọ lórí pé ọ̀kan nú àwọn ẹ̀ṣọ́ aláàbò tẹ̀lé òun lẹ́yìn kan. Ní pariwo pé mi ò kè. Ìyẹn náà gbá ló fi rẹ. Ó ti sa wàgbò lé kan bí ti ń jásí kò tó ní ń jásí gegele. Ìyẹn padà ra mú. Bí ọ̀rọ̀ wà ré o. Ìyẹn bá kó ṣẹkẹ́ṣẹkẹ̀ ó kó sí lọ́wọ́. Ó wá ń jọ ń padà bọ̀ ó mú padà bọ̀ alẹ́gbẹ̀ẹ́ títì ibi tí wọ́n páàkì ọkọ̀ sí. Àtàwọn aláàbò yókùn ẹ̀ṣọ́ aláàbò yókùn ibi tí wọ́n dúró sí. Ṣàdédé lórí wípé ibi táwọn gbà kọjá. Àwọn kan ń dáná ń bẹ̀ bí iná bí èéfín báyìí. Ló bá rí pé ọlọ́pàá tó mú un bẹ̀rẹ̀ sí gáàsì ló bẹ̀rẹ̀ sí wúkọ́ ó bẹ̀rẹ̀ sí sín. Àṣé asthmatic patient ni ẹ̀ṣọ́ aláàbò. Ló bá bẹ̀rẹ̀ sí pariwo ló bá bẹ̀rẹ̀ sí fọwọ́ ju kọ́ ló bá ń pa àwọn yòókù wá. Òun nídi èélà ń bẹnu mọ́tò. Káì tí mò ń sọ yìí náà òun náà jẹ́ asthmatic patient. Òun náà ní èélà nínú báàgì. Ṣùgbọ́n ibi tó ti ń sá lọ báàgì ti jábọ́. Ló wá sọ fún ọlọ́pàá yẹn pé òun ní èélà nínú báàgì òun. Kó tú ọwọ́ òun lẹ̀ kóun lọ bá mu wá kóun wá fún. Fúnra ẹ̀ṣọ́ aláàbò ló yọ kọ́kọ́rọ́ lápò. Tí wọ́n fi ṣe arákùnrin sí. Ẹ má bínú mò ń bọ̀ o. Ìyẹn bá yára ó lọ bá mú. Kíni ì ti bí wá. Ó fún ní èélà. Ó ti fọwọ́ gba nígbà àyà. Ó fún ní 48. Ó tẹ̀ ẹ́ létí ó tẹ̀ ẹ́ láyà. Arákùnrin àwọn yẹn ti wá bẹ̀rẹ̀ sí nílẹ̀ kọ̀ọ̀kan ìjejì. Kí ló ṣe ọgbọ́n ọlọ́pàá ló lù ú ni àbí ọlọ́rọ̀ o. Kan báyìí ló ṣe òun ràn wọ́n lọ́wọ́ ni o. Ààrẹ ti wá ń wálẹ̀ ó ti ń stable. Ló bá mú èélà rẹ̀ padà pé kóun lọ fi inú báàgì nísàlẹ̀. Bí ojú ọlọ́pàá ṣe là wà báyìí. Ẹ̀ṣọ́ aláàbò bá sọ pé kírímínà tí mo lé dé bí ẹ bá mi wa kàn padà o. Kò gbọ́dọ̀ sá lọ. Kírímínà kẹ̀. Òun ò kírí nǹkan kan náà tẹ́lẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí dárò pé tó pé òun ti ṣe arákùnrin yìí lóore tó. Òun tí ó padà fi sán rèé. Ẹ wá jẹ́ àgbà pẹ́yìn lẹ dúró ti ọ̀dọ́mọdékùnrin yẹn. Wọ́n wá fẹ́ bèèrè lọ́wọ́ pé ṣé kò wọ́n padà lọ́dọ̀ agbófinró pé ọwọ́ òun méjèèjì ni tún kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí padà. Ẹ má gbàgbé pé kì í ṣe ọmọ ìlú yẹn o. Tí agbófinró bá parọ́ mọ wípé òun ló gbá òun láyà tóun ṣe fẹ̀yìn lulẹ̀ ẹ̀dákun ta ni ó gbèjà rẹ̀ tí ó sọ fún pé kò rí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn lé ní. Tó bá wá kọ̀ tó wo pé irú àgọ́ kí wá nìyẹn jó yẹ kóun lè yí kóun yára òun bèrè náà. Òun ò padà lọ sọ́dọ̀ rẹ̀ mọ́. Tó bá méré tí bá ń sá lọ tí ò yọjú mọ́. Ẹ má gbàgbé pé àjèjì ni o. Ó sì ti ń pariwo tẹ́lẹ̀ pé òun ń ṣọmọ ìlú yẹn òun kàn fẹ́ wọkọ̀ ní tòun ni o. Tó bá padà sí gáràjì tí wọ́n bá padà ra mú lẹ́ẹ̀kejì àbógbà lè tura lọ́nà bá ra mú. Ọ̀sẹ̀ wo ni ó fi wí ọ̀rọ̀ rí ọmọ Nàìjíríà o. Ẹ la ọmọkùnrin yìí lọ yẹ. Ṣé tí ò bá padà sọ́dọ̀ agbófinró mọ́ ṣé kì í ṣe pé abscon ó sá lọ mọ́ ọlọ́pàá lọ́wọ́ nìyẹn. Tó bá sì padà sọ́dọ̀ rẹ̀ ṣé ìṣe pógọ̀ díẹ̀ níwọ̀nba. Ẹ má bínú o. Ẹ kàn bá ń la lọ́yẹ ni. Ọ̀rọ̀ rí ọmọ Nàìjíríà ọjà ẹ̀jẹ̀ ká wò ná àwọn nọ́mbà àwọn ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí pé ọjà. Bàbá dókítà ẹ̀ ká lẹ́sà ọjà ìgbà. Ètò pápá parí ẹ̀ níjọ́pẹ́ o. Ẹ olúwa ló yé bàbá mi.
1: Àmì
0: elédùnmarè bàbá.
1: Ẹni
0: gbàgbé ma o.
1: Àmì
0: àdáni wáyé. Ọlọ́run ni.
1: Ato.
0: Eh eh, awon na ngbo bayi o.
1: Ano ni.
0: Beni.
1: Eh de wo.
0: Ami Eledumare.
1: Gbe ya gbe ni wo.
0: Ase Eledumare.
1: Yego. Yari se ni abe turo we pada.
2: Ami kori.
0: Eh o ri won le
2: mu won. Ami kori awon na.
1: Eh do kana ko no. Oda.
0: Yes sir.
1: Olorun ti yo kore
0: mu. Olorun ti yo be yen.
1: Ah. Olorun gbo Olorun ti yo.
0: Da bi garage ba se
1: lo
0: ko ma te gbe gbe o jo ja ni lo ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja
1: ja
0: ja ja ja ja ja ja
1: ja
0: ja ja ja ja ja
1: ja
0: ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja
1: ja
0: ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja
3: ja
0: ja ja ja ja ja ja ja I say do marry.
3: Only be fully up, I fully put your panic of us in
0: the villa. Come on, villa.
3: Come on, do penny.
0: Ah,
3: along to you.
0: Ah,
3: I'm up already. You don't know me.
0: Ah, you are no need. Come on, I'm a little later. Do we?
3: To you,
0: never get put up a yammy as you. Ah. I'm a good bad man because I'm a good man. Hello, hello, you're a good man. Kale?
1: Akuto.
0: Look, Guara. Oh, my deleke. Leba me.
1: Adubakolo.
0: Oh, yeah, I got for you. Lame to worry. Tom Benley.
1: Look, boy, bread. I'm out in the idea. Along the cause.
0: Oh, tea, a little marry, Benny. Eh, eh.
1: Eh, you are pussy.
0: Eh,
1: but that you came to pussy between a little well.
0: Hm, see, come up, pussy, be assured. What? On buruku digbo
1: ta ba je mi omo ade e ma tele olopa lo
0: je je
1: eh ori bi je o se ile o se
4: mm
0: eh
1: akureto
0: eh omo Nigeria rere omo ade ah se ti ku oro e ti lagbara ba ohun to ba koju senikan yin ni o ko so mo e je ngba bi meji si papapa e lo sa lo wa lojo ko hello hello sir ti yin o ni baje ba mi
3: lati wo lojo oba
0: oya oro re
3: e ni ka to sele
0: e
3: o lagbara o
0: ah eh tori e lai mu wa
3: eh eh awon de pada mu won le yin ba o
0: ah
3: ti won papa won lopa ba mu o le ba oro ni o be yowo e
0: eh eh
3: yo so ma se mi
0: tu
3: ba sele o ti sele si mi do ma ro
0: o ti sele seyin ri
3: be ni koloka ti mu mi lo
0: to
3: sa mo ti de police station en ti mo ko ro en to wa nbe to joga lo da ko ni para
0: ah o da yin mo ah ori yo yin
3: ori ko da ni pada
0: ori yo yin
3: pada
0: ori yo yin
3: o se gbe pada si se o da ko un sa lo
0: oju ti npade
3: mm o ko ko olohun ni ga fa yi mu
0: ami Eledumare
3: moduka
0: moduka baba mi ese o ti moduka e se ila bi ala ila si be se baba mi hello hello ma
5: e ka le o
0: iyawo e ma ka le oro re
5: e wa dada yo dara fun yin o
0: ase Idumare
5: e le sire ni bo wo
0: ah nkan se ase Idumare se o
5: tell me ti wo ni se ki se pe ni to number de lu fun ara re tule
0: ah se ki se pe eni olorun ba de mo le lu fun ara re tule o tu kini won ele jeje are
5: fun ara lo lo tu eni olorun ba de le sa
0: oh, no, what are you doing? Ah, but I saw you very little. I'm very sure you could like your own. I tuning. Hello, Talo and Bell. Eh, you never get baby. Ah,
3: I'm
0: your little Mary.
3: I'm
0: you.
3: I've only one cat.
0: Kilo, we
3: only Talo, but you be died.
0: Eh.
3: Ilo
0: luwa e tun binu fun kini
3: tun binu si ala oda kugbeja meja
0: ka baba mi
3: olohun ti gbeja mokunrin yi
0: jeje
3: o si nkan ti tele olopa lo si tori olopa to ba jo olopa ilu oyinbo ni o si da sugbon olopa Nigeria ni gbe tutu bi le ba mo
0: ko ni se kini
3: ko ni gbe tutu bi le ba mo to ba ma ko nbe ko ni tu lo fe
0: Ẹ má bínú àwọn èèyàn pé ẹ má dákun ẹ jẹ́ ká ẹ mú sọ kí ibi tá lọ lálẹ́ ibi tó pọ̀ gan ni. Ẹ jẹ́ kí n yọ̀ǹda fún ẹ jẹ́ ọ̀rọ̀ adábẹ̀ yẹn dúró náà ní ṣókí. Ẹ jẹ́ ń ṣe báyìí. Ẹ jẹ́ ń yọ̀ǹda fún ìyá Ìgùn ní pápápá. Ohun tó ń mú wa fún wa kan bá wa sọ ní pápápá ká wa sùn síwájú. Ẹ kú ìkàlẹ̀ o, ọmọ Nàìjíríà. Mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sí. Alẹ́ yìí ó lágbára pọ̀ tó rọ́ọ̀tì ètò ni yóò dùn gbanigbani yóò sì àbí kí ni yóò kan sí.
2: Gbẹ́yìn
0: náà
2: ni. Mo máa kó sí.
0: Tó ẹja gbọ́ ọ̀rọ̀ látorí ìtẹ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn àgbà látẹnu ìyá Ìgùn. Ọyá o, kìlàrí mú wa.
2: Ẹ kàlẹ́ gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa pátápátá. Ojú tí ẹ fi ń wò wá àti etí tẹ fi ń gbọ́ wa kò ní dìkan náwó lé láṣẹ lédùmarè. Orúkọ tèmi ni Ẹwà Tómi Ajérí Ìkẹ́ Àfìjídára. Bẹ́ẹ̀ ni o, mo ní lórí ètò ti tàṣálẹ̀ yìí ìrìn àjò ẹ̀dá kí làwọn àgbà fi ránṣẹ́ kí gangan la fẹ́ sọ. Àwọn àgbà sọ wípé béèyàn bá fẹ́ bọ́ sípele míì nínú ayé, wọ́n ní kó o máa rò wípé either you detach yourself from them or they detach themselves from you. Láṣe pé bóyá kí wọ́n yọra wọn lẹ̀ kúrò lọ́dọ̀ rẹ tàbí kí wọ́n yọra rẹ kúrò lára wọn, ìkó o ṣẹlẹ̀. Nítorí pé kì í ṣe gbogbo ewé tó bá igi dìde dúró láàárọ̀ ní bá dalẹ̀ o. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé gbogbo ewé tó bá igi dìde láàárọ̀ ní bá dalẹ̀ ni kí làbá mọ̀ pè níràwé. Kò sí nǹkan tá mọ̀ pè níràwé, kò sí nǹkan tá mọ̀ pè nírẹ̀lẹ̀. Tó bá wá jẹ́ pé torí pé àwọn kan fi ọ́lẹ̀ tó bá ti fẹ́ dé ìpele mìíràn tó ti mọ̀ wípé àdúrà rẹ gbà ní tó lè fi mọ̀ pàdúrà rẹ ti gbà tó fẹ́ ti bọ́ sí ìpele míì ni wípé àwọn kan máa yà ẹ́ lẹ̀, àwọn kan fi ẹ́ lẹ̀. Kò sí bó ṣe fẹ́, kò sí irú bó ṣe lè dáa sí wọn tó. Dandan ni pé wọ́n á fi láìfò ẹ́ lẹ̀. Tí wọn bá fi láìfò ẹ́ lẹ̀, ó ṣeé ṣe kó má tẹ̀síwájú. Tí wọn gan ò bá wá fi wọ́n lẹ̀, ó ṣeé ṣe kó má rọ̀nà lọ. Nítorí ìdí èyí, nítorí náà ńkọ́, kò sẹ́nìkan tí ò lè fi ọ́ lẹ̀. Kò sí ẹnìkan láyé tí ò lè fi ọlẹ̀ lágbájá fi mílẹ̀ kò gbà má jẹ mi tání bá wá jẹ́. Nínú ìrìn àjò ẹ̀dá téèyàn bá ń bá lọ máa ronú wípé ìpele tí mò ń lọ ó ṣeéṣe kí àwọn tí adanilẹ́rù ògonà àwọn tí ò fẹ́ kí n gbẹ́rù dórí ó ṣeéṣe kí wọ́n yà mí lẹ̀ àbí kí n fi wọ́n sílẹ̀. Tó bá ti wá fi ọlẹ̀ mọ́ banújẹ́ nítorí wípé tó bá jẹ́ wípé igi ò wá máa mú ewé tuntun míì jáde ni àwọn èèyàn ní máa dúró sábẹ́ láti máa wò wípé àǹfààní wà tí àwọn fẹ́ jẹ lábẹ́ igi. Tó bá jẹ́ pé dèdè tó bá dúró látàárọ̀ náà ló bá dalẹ́ àní rí n tá à ń pè ní ìràwé. Nítorí ìdí èyí nítorí náà ńkọ́ tí wọ́n bá rẹni tó kàn déédé fi ọ́lẹ̀ bóyá bọ́ sí ìpele mìíràn àbí wọ́n kàn déédé yà ọ́lẹ̀ wọ́n pe àbálágbájá ṣe mọ́ àbí wọ́n kàn déédé ń bínú ẹ̀ láìṣẹ̀ àbí wọ́n kàn déédé bẹ̀rẹ̀ sí ní bífù ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìlara ẹ̀ ìpele míì ló fẹ́ bọ́ sí yẹn. Ọlọ́run ti ṣetán láti mú ẹ lọ sí ìpele míì kìdẹ̀ kì í ṣe gbogbo àwọn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀jọ débẹ̀ kì í ṣe gbogbo àwọn tó dì mọ́ra yẹn mi ní mójú kúrò ń bẹ̀ díẹ̀díẹ̀ lẹ́rù lágbájá fi máa ń pọ̀ kò kí ń ṣe gbogbo àwọn tó di mọ́ra yẹn lẹ́ẹ̀jọ débù tí ògo ọ̀hún o. Tó bá fẹ́ tètè débi tó ń lọ àfi kó o yọ̀ǹda káwọn kan fi ọ́lẹ̀ tàbí kí ìwọ gangan fi àwọn kan lẹ̀. Nínú gbogbo ohun tó bá wá ń ṣe nínú ìrìn àjò rẹ rántí wípé kìí ṣe gbogbo èèyàn ló fẹ́ ọ̀ fún rere. Tó bá ti di lọ́jọ́ mẹ́jọ àtẹ̀mí àtẹ̀yìn àtúnjọ pàdé ni ire o.

0: dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ẹ̀ ń tẹ̀lé wa lójú òpó ẹṣẹ́ ẹ̀kọ́ àtìlẹyìn tó lágbára lájàmú ìbátan adédọyìn àyígbàmí ayọ̀dẹ́lẹ́ bàbá mi tó dánilẹ́ o ẹ káàbọ̀ sí ọjà àtàlẹ́ yìí mímì ti sọ pé ànádàlẹ́ lọ́jà ti wá lágbára lọ́wọ́ elédùmarè ọjà tẹ̀mídìrẹ́ tún ti bẹ̀rẹ̀ sí kún ìwà ó sì dìre lónìí ni kò ní dọ̀ lágbára dání wáyé. Ok, kó tó di pa máa tẹ̀síwájú kí n tó sílẹ̀kúnlẹ̀ fáwọn àgbàlábala tó kàn. Jẹ́ fi àkókò yìí kọ́kọ́ dúpẹ́ àkọ́kaná lọ́wọ́ Elédùmarè ọba tó ní ọ̀ǹda fún wa tó ayọ̀ ọ̀pẹ fi ń lékún.
1: Ọ̀pẹ ló yẹ kan rọra.
0: Àyájọ́ ọjọ́ òní. Ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹwàá ọdún 2026 yìí. Láyàjọ́ ọjọ́ òní gan ládàáni wáyé kádàrá káwọn ìkàn nínú ìrìn àjò yìí kí wọ́n wá sínú ayé. Kí n fa àkókò yìí kí àlàájà. Ajé Anifat. Ọláyinka. Aya Ọlárẹ̀wájú Tìjàní. Olórí Ọláyinka. Aya olórí ọ̀dọ́ Mickey ọmọ ìbílẹ̀ tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn alátìlẹyìn wa lórí ètò yìí àwọn tá à ń fi lélẹ̀ fún rèé ta fi ń sá káàkiri láti lọ gbọ́ tọmọ làkejì olórí Ọláyinka. Happy birthday to you my dear sister. Èyí ò ní já ṣe mọ́nú ayé ẹ kú oríire ayẹyẹ orí kí kádún ọjọ́ mani gbàgbé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá lọ́dọọdún jẹ́ fún yín wá sọ ọ́
1: mo
0: sì ṣe é ládùúà gbégbá alẹ́ ò lékún àwọlé ò sì ní fàyà ìyàwó olórí ọ̀dọ́ máa jẹun lọkọ̀ sáàwẹ̀ ìwòye ọdún tó ń bọ̀ ìbejì lé tọwọ́ kí yẹn jẹ́ kéèkì tá a máa fi celebrate birthday tó ń bọ̀ nínú ọ̀la ńlá pẹ̀lú òdẹ́ra ẹ̀mí tó gun àtàlàáfíà ìfọkànbalẹ̀ tí dọjú alẹ́ náà dẹ́ bà mí ní kí ọmọ ìbílẹ̀ bẹ́ẹ̀ ni ó rí lágbára lọ́wọ́ Elédùmarè olórí Ọláyinka lẹ́ẹ̀kan sí happy birthday ma ẹ má bínú torí bójú ọjọ́ ṣe mọ ló jẹ́ kí n ṣe gbogbo ẹ̀ní pàápàá wọn ó tún sún síwájú tó ló poríṣi méjì. Nǹkan ni ìdí púpọ̀ kínú obì ni àyájọ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún tó kọjá lọ ládàáni wáyé ta wá lọ́rẹ̀ àwọn ìbejì kan nínú ìrìn àjò ẹ̀dá yìí sí ìdílé olóyè Síkírù Àjíbóyè àti ìyàwó wọn àwọn ọmọ náà la sọ ní ìrìn àjò ẹ̀dá àti ìwòsàn ẹ̀dá táyé kanyà àwọn ọmọ owó sọ̀kalẹ̀ sílé olóyè Elédùmarè mo dúpẹ́ o àwọn ọ̀bejì mi pọ̀dùn kan láyé wọ́n má fọdún ilé ìdágbére lókè yípẹ́ àwọn ni kò ṣọdún mẹ́wàá àwọn náà ni kò ṣogún ọdún àwọn táíkẹ́yìn ni kò ṣọgbọ̀n ọdún àwọn ni kò ṣàádọ́ta ẹ yọ̀ǹda fún Elédùmarè jẹ́ òun ṣàádọ́rin àtà ọ̀dọ́rùn-ún kọ́ ṣọgọ́rùn-ún ọdún kan tún ṣe jù bẹ́ẹ̀ lọ lókè yípẹ́ kó wá jẹ́ inú ọ̀la ńlá àti ìdẹ́ra ni káwọn ọmọ yìí ó máa dàgbà ní ògo ọlọ́run wọ́n máa dàgbà nínú ọgbọ́n ọlọ́run wọ́n máa dàgbà nínú ìmọ̀ ọlọ́run kí làákàyè wọn ó máa pèsè kọ́nà wọn ó sì máa là nínú ayé kódà ìdàgbà tó yẹ kí wọn ó dàgbà láàrin oṣù kẹkùn wọn ó dàgbà bẹ́ẹ̀ lọ́jọ́ kan ọgbọ́n tó yẹ kí wọn ó ní lóṣù kẹkùn ni lọ́jọ́ kí ni àjò wọn ó da púpọ̀ jù nínú ayé àtàwọn tí wọ́n bá nílẹ̀ àtàwọn tuntun ń bọ̀ lẹ́yìn wọn gbogbo abiyamọ tó bá wọn ṣàmí lónìí ẹ̀yin náà ò ní mọ sàárẹ̀ àwọn tiyín èmi náà ò ní mọ sàárẹ̀ àwọn tèmi lágbára ọlọ́run nígbà táwọn tó bí wa náà sì ní mọ sàárẹ̀ tiwa ẹ má bínú àkókò yẹn ló pè mí jà mo fi ń dọgbọ́n ṣe wẹ̀ pàápàá táíkẹ́yìn ọmọ owó mo gbé e fún yín o lówó yín bẹ́ẹ̀ ń tò sí o mọ̀ pé yẹn náà ò ní pẹ́ dé àbábẹ́jẹ́ múra o táíkẹ́yìn nìkan ìdárin o ìdòwú máa tẹ̀lé àlàbá náà wà lẹ́yìn wọn o àti tọ́jú wọn rọrùn ni ó já sínú ayé agbára Elédùmarè. Ok, àti gbogbo àwọn tókun tí mi ò lè dárúkọ. tabe ni ti mi o ti e damo ta ajo ojo bi ti won na bo se ni e ko rere o opo dun nu aye o okay e ma bi nu bo se gba loni na ni mo se gbe papapo orun ya yo po re pe te baba gbe elesi meta mo kiyin o le baba mi e ku aisun da to ba ri be je ka sun si waju ka bo sabala to kan leyin igba ti mo ti ki awon lojo bi e ja lo sabala ti gugu wa nduro de abala rojile o ki ka bo sabala rojile fun ta leyin okan ninu awon ewe kan la fe ma segbeye o ewe ti awon yoruba npe ni esinle ewe ti awon agba npe ni ki se mi le o nkan se apeju ewe na da gege bi itakun bayi o ma nso fa nile ewe kan to ma lagbara mani asise iwadi to lagbara lori e sugbon mi o ni lagun jina tori pe akoko yen e je nfa ye le fa won toro to si lenu awon to mo nipa ewe ati egbo dada papa julo lati fi se iwosan fun aisan kan tabo mi te ti bele je ko gbo dada awon kan ti won lu ewe ti mo daruko yi fun atona ti won gbe igba nle yoruba o ri pe mewa o sele lale yi ni ti dada bi te foju si odo ta ba foju si ni gbe won lo ni waju lohun omi aye o ni gbe wa lo tomo tomo wa riran wo nigba ta won agba ba bere si tu keke oro ti won towo bo ti won fa ti won mu jade ti won salaye oro bo ti ye ko ri ati bo ti ye ko je o wa motara pe nkan ju nkan lo oluwa je ki na sapamo sara okuta ewe ti mo so nipa re yi to ba bere si salaye nipa re o yanu pe ahn ri pe igba ta wa gan se iwadi akile dumare to ba ri be ngba na tori ijoba akoko namba yin agbalagba ti a ti tan sile abi laye awon agbalagba ti wa nti tan le bakan na laye temi lu pona mo ti jari na iyen na ti wa nti tan fura mi da to fun yen re laye mejeji to nbe nu studio
2: 0070-649-3000
0: Iya Mariwa bi kina ma pe won. Hello ta lo wa loju opo?
3: Opo eto.
0: E seun ba mi. Hello.
3: Apo boni dan.
0: To.
3: Ewe sinle.
0: Ewe sinle.
3: E nti ko wa na kan ko kule.
0: Oya.
3: Na ba re ewe sinle ya lo jamin di lugun re tutu bi o.
0: Ewe sinle merin di lugun to je tutu.
3: Ata jo sinle merin di lugun.
0: O di meji.
3: I was a jet.
0: Ko fi se eja ojiji kan.
3: Ojiji to ba ri gbigbe. Ba ri tutu se je da ojiji. Ewe yen gboro je tutu.
0: Ewe yen gboro je tutu.
3: Odo su kale yo aso de ni loju. Won ba re se wo. Ba bi lo wa je ni ko ni yo. Ma be to bo.
0: E seun. Mo dupe o. Okun ba mi. Egbe ko won ti lo wa. O ti go sowo waju.
4: A fa ba ajakure sora ni. O fe ba ejakule soro ni.
0: Okay.
4: Baba ode.
0: Okay, baba ode ki baba ode.
4: Baba ode ni.
0: You suppose lagidi lowo.
4: Baba ode.
0: Ani baba ode.
4: Nkokono ni. Baba ode.
0: Fakunle.
4: Baba ode ajakule.
0: O pada si ilu yi. Nkan se. Awon number to wole sile agbara re o. Okay. Okay, mi tutu wole e lo. Oluwa lo ma ye ba mi.
3: Oga mi la fi se.
0: Ti yin o ni baje sa.
3: Ewe te mo da ko mi mo da.
0: Yo
3: lo wo ewe sinle.
0: Ewe sinle.
3: Ti ba si wo. Yo wa ti ba si ja yan lo. Ya lo si ti akoko ba wa.
0: níbi tí
2: kò bá wà
0: ewé àkókò
2: bẹ́ẹ̀ ni a jẹ́ ewé àkókò níbì kan a wà egbò rẹ̀ níbì kan tàbá kò délé a wà mú ewé àkókò a tẹ́lẹ̀ orí ẹ̀ láti ọlọ́lé egbò nìkan láàgbọ́ pẹ̀lú ewé mi
0: pẹ̀lú ewé sílẹ̀
2: bẹ́ẹ̀ ni gbogbo tábà sí pátá ẹsẹ̀ wa ní ọkọ̀ tàbí jókòó orí ewé ta tẹ́lẹ̀ tọ̀lọ̀tọ̀lá a gbìn ọ́ wà tàbá wa gbìn tábà hàn a fọ̀sẹ̀ kù a wà wájú kan ó jẹ́ gbin tiwantiwa sí ìṣègùn sísìn ó jẹ́ gbin oko bámá dùgbò nǹkan lọ bí mi báyìí kọ́ bá ti gbó abàlejò sínú òkè wọ́n wá gbígbé tó bá ti gbó owó ìtàn wọ́n wá mú inú òòrùn káàpẹ́ ìlú ní ọjọ́ wọ́n kù sí ara àdúgbò díẹ̀ díẹ̀ lẹ̀ wọ́n àtún apadà tó fún ọ̀sẹ̀ yẹn wọ́n àkọ́ ọ̀sẹ̀ nílé lórí wọ́n bá dẹ́yìn ọjọ́ kẹsàn-án wọ́n bẹ̀rẹ̀ sí nínú ẹ̀ nǹkan rí ṣe tààrà ni.
0: Ẹnìyàn ò máa rí ṣe nú ayé.
2: Lágbára Ọlọ́run kan rí
0: ṣe tààrà. Kàdìsí Elédùmarè yóò máa rí ṣe lókè èèpẹ̀.
2: Lágbára Ọlọ́run ni
0: o kan
2: rí ṣe tààrà ni.
0: Mo dúpẹ́ lọ́wọ́ yín sà. Kò ní tán bẹ́ẹ̀ o ẹ ṣé o ẹ̀jẹ̀ a máa bí tò bọ̀. Fáwọn tó ń láǹfààní àti wò wá ní ilé tàbá wọn tó ń gbọ́ wa ẹ láǹfààní ọ̀pọ̀ kú ọ̀yọ̀ kó láti wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn àníwọ̀ náà bọ́ sórí Facebook kò bójú ayọ̀ wò wá Splash FM 105.5 Ìbàdàn ẹ tún láǹfààní láti wò wá lórí TikTok Mr. Talent Tijani Lukman yàtọ̀ fẹ́lẹ́ yìí ẹ tún ní àǹfààní láti gbọ́ wa tààrà fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè ẹ lè gbọ́ wa lórí Radio Garden Splash FM ní kẹ́ ẹ wá lórí Radio Garden gbogbo bó ṣe ń lọ pátá lẹ̀ máa gbọ́ wa ní tààrà láìfẹ́ tapẹ̀rin tó ẹ jẹ́ ní tó wò bẹ́ẹ̀ mo lè rí pé bíi méjì kan gbà sí kí n tó tún sún síwájú lórí ọ̀rọ̀ ìwé tá à ń ṣàlàyé yìí àwọn nọ́mbà tó wọlé rèé o 0706949 3000 0706949 3000 tàbí 0070 ok hello tí yóò ní bàjẹ́ bà mí.
5: Àánú Ọlọ́run ni.
0: Àmì Olódùmarè.
5: Tí ò ní sọ apẹ̀lẹ̀ ìbọ̀lá.
0: Àmì Ọlọ́run ẹ ṣeun.
5: Ilé ajo ẹ̀dá.
0: O ti yé Elédùmarè.
5: O
0: ti digi àlọ́yè olúwa ọ̀ṣẹ́ o.
5: Láìpẹ́ pẹ̀lú ìbọ̀lá. Hospital rẹ̀ ọmọ tó dé.
0: Yóò gbéra sọ. Ẹ ti sọ àṣẹ sì gún bẹ́ẹ̀ yẹn náà ń pẹ́ yẹn àgbàlẹ́ fẹ́ Elédùmarè yóò bá yín fẹ́ bẹ́ẹ̀. Àmì Elédùmarè mo dúpẹ́ o.
5: Ẹ bá ń kí àwọ̀ mi dáadáa.
0: Ìyàwó yín tó ṣe ẹ̀ tí ò wá sórí ètò oúnjẹjọ́ ti ń gbọ́ báyìí.
5: Bẹ́ẹ̀ni ìjẹta ló tó kò ń bí báyìí.
0: Ìjẹta ló tó kò lọ́dọ̀ yín.
6: Wọ́n náà lọ́fẹ̀ẹ́ Abayọ̀ tó fi ń tó gbìn.
0: Oòrùn ìdálójú wọn náà. Ókè kìí ṣe pé ìyàwó yín gan ló sọ owó mọ́tò nù. Àwọn tó sọ bẹ́ẹ̀ ni wọ́n sọ owó mọ́tò nù. Wọ́n ò wá lónìí náà wọ́n sọ owó mọ́tò nù.
5: Àbùkù
0: oníwò ló sanwó
6: mọ́tò nù. Ta ló ọ ọ ọ
0: wọ́n ní àbùkù oníwò ló sanwó mọ́tò nù. Ẹ jẹ́ àlọ́ bàbá.
4: Àmì ọmọ pé àwọn náà ló sanwó kò nù.
0: Yẹ́sà ó ti dà ó dẹ̀. Yẹ́sà mo ń gbọ́ yóò jáde. Èyí tá a mú wá lálẹ́ yìí. Yẹ́sà. Ẹ ṣáàwó.
5: Nígbà tí ẹ kọ́kọ́ dárúkọ ẹ̀. Lọ́pẹ́lọpẹ́
0: ìyá mi ìyá mọ̀lẹ́kẹ́ níṣẹ́
5: wájú.
0: Wọ́n wá júwe rẹ̀. Àǹfààní ìṣọ̀kan àti ìfẹ́ nìyẹn ṣeun bàbá mi. Ojú òní tì yín. Àmì o kọ́mọ́gbà náà lẹ́yìn ẹ o.
5: Orúkọ mi làfàṣẹ̀yìn
0: sọ fún mi. Láti máa ṣàìdí. Tọ́ ọ̀ tẹ̀lé yín o. Mò ń jẹ́ yín o.
5: Tá a bá rí ewé yìí. Ó jẹ́ tó
0: òjọ́.
5: Kò níye rárá.
0: Tá a bá rí tó jẹ́ tó òjọ́ tí ò níye.
5: Bẹ́ẹ̀ni kò níye. Àlùjá. A wà lọ já. Gbúre náà. Ẹ̀fọ́ gbúre. Tóun náà jẹ́ tó. Òun náà ò níye.
0: Òun náà ò níye.
5: Ọkùnrin méjì.
0: Ọkùnrin mélòó?
5: Ọkùnrin mẹ́sàn-án.
0: ẹ̀hẹ́ obìnrin méje ẹ ṣeun.
5: Lẹ́yìn rẹ̀. A wà lọ pẹ̀lú. Àwọn bá ti dá ní.
0: Mò ń jẹ yín o.
5: A wà fi ṣe ohun ìbílẹ̀ mẹ́rin.
0: Lọ́pọ̀
5: New York. Pẹ̀lú ògùn ọlọ́run àtàkì. Ìjọ tí èèyàn bá fi ṣe ṣe yìí. Ó jẹ́ àpúpọ̀ kò jẹ́ láàárọ̀ Monday.
0: Láàárọ̀ Monday.
5: Pẹ̀lú ògùn
0: ọlọ́run.
5: Tọ́sẹ̀ yìí ó sì dájú. Ọba tó lè mí ni. Ẹnìyẹn kọ́ ní ìrànwọ́ owó.
0: Tí ọ̀sẹ̀ yìí ó fi délẹ̀ ẹnìyẹn ò lè rárùn owó. Olúwa o.
5: Òun kọ́ ní ìrànwọ́.
0: Kábíyèsí Elédùmarè.
5: Ibẹ̀ kọ́ mo lọ.
0: Yọ̀kan máa gbọ́ pẹ́ ni, mò ń gbọ́ yín o. Peter Yayin náà dáa.
5: Ọ̀pọ̀lọpọ̀ àwọn sítáà ń dúlẹ̀ yìí.
0: Òwú
5: là ń sọ lẹ́yìn náà fún bá wa sọ. Àwọn ẹlòmíì tí máa wá pè wá
0: láti. Olúwa o.
5: Ẹ máa kọ́ lẹ́yìn tí tàbí fẹ́ máa kọ́ ọ̀dọ̀.
0: Èmi
5: ò lè fẹ́ lòmíì sọ èmi ìdèmí. Iṣẹ́ tí mò ń filẹ̀ mò ń wò ó nílé ìwé mi. Gbogbo ẹ̀kọ́ la lè sọ lórí. Nígbà tí ilẹ̀ bá tó wá mọ́tò bá tó ń pè wá kí ká tó máa lọ sí ìwé fún oyún mi.
0: Àbí.
5: Ẹlẹ́kejì.
0: Yes sir.
5: A gba ìwé yìí. Ajá ìwé ẹni kejì. Àgbà tànà gbowó.
0: Tànà gbowó di méjì.
5: Bẹ́ẹ̀ni, a wà á lò yó.
0: A ṣe kí ni?
5: A wà á lọ yó.
0: A lọ yóò kúnná.
5: Bẹ́ẹ̀ni, ọmọ ti yá ní.
0: Mò ń jẹ yín o.
5: Pẹ̀lú ògùn ọlọ́run, a wà á fi ọ̀sẹ̀.
0: Ọ̀sẹ̀
5: wá ìfún mi. Bí àwọn ọ̀sẹ̀ lọ. Bẹ́ẹ̀ni, òun náà wà á fi kú. A wà kó sí ní gbá. Tó bá dijọ́ kẹta, ẹ̀já máa bù pẹ́.
0: Ká máa fi wẹ̀.
5: Gbogbo òṣèlá tó bá wò ó pẹ̀lú ògùn ọlọ́run. Ríríṣe ò ní dúró.
0: Ríríṣe rẹ̀ ò ní dúró nú ayé. Olúwa o.
5: Ẹ̀já máa bí tó.
0: Mo dúpẹ́ ẹ ṣeun ẹ kú ohun kò ní bàjẹ́ yóò máa dá sí ẹ kú làákàrẹ̀. Olórí tìjà ní fàtí ẹ ṣeun tí ẹ wà ń bẹ pẹ̀lú wa. Princess Afeji sọ̀rọ̀. Ọ̀kẹ́ ọ̀yà ìgbà yìí náà ní pápápá yàrá gbé. Ta ló wà ń bẹ̀ lóo? Yes sir. Tìyín ò ní bàjẹ́.
7: A kú ètò títà ṣàlẹ̀ yìí.
0: Ẹ máa ṣeun. Bàbá.
7: Kò ní jẹ́ àgbọ̀mọ̀ fún yín.
0: Àmì Elédùmarè.
7: Kò dẹ̀ ní jẹ́ àgbọ̀mọ̀ fún àwa náà.
0: Àmì àti àmì.
7: Bí oṣù kẹwàá ṣe dá sí méjì, oore ayé ẹnì kankan wa kò ní dá sí méjì kan aṣọ ọlọ́run.
0: Àmì o, àmì o, àmì o.
7: Ọlọ́run ṣàlékún rẹ gbogbo wa.
0: Àmì o.
7: Ọlárẹ̀wájú Mickey ọmọ ìbílẹ̀ olórí ọ̀dọ̀ káàpátá
0: láti
7: ibi àpáta gàǹgì.
0: Ẹ máa ṣeun.
7: Ẹ kú kíkí ìyàwó yín.
0: Àdúpẹ́ Olúwa ṣeun o.
7: Ẹ tún kí wọ́n lẹ̀ ní ìpẹ́lẹ́ aṣọ ọlọ́run.
0: Àmì Elédùmarè. Ìyàwó ìyàwó bà mí.
8: Àmíríkì ọmọ ìgbọ́rẹ̀ náà ni.
0: Àmì
8: ó kí.
7: Ìyá àgbálẹ̀.
8: Àmì ó kí.
0: Àbí ìyá àmàriwo. Àbí ìyá àmàriwo.
8: Àmíríkì ọmọ ìgbálẹ̀.
0: Ẹ o náà já yan.
9: Kò yẹ bí ìbílẹ̀
0: ọmọ ìgbálẹ̀.
9: Ìbílẹ̀ ìgbálẹ̀.
0: Àbí o ìyá o tiẹ̀ kò tiẹ̀ mú wàhálà kankan dání. Yes sir.
7: Ká sọ̀rọ̀ méjì ní ṣókí mú lórí ẹ̀.
0: Ọ̀ya.
7: Wọ́n ní òun yóò ní ìbálẹ̀ kó máa gbé nǹkan.
0: Bẹ́ẹ̀ àgbà ṣe pa lówó nìyẹn.
7: Àwọn náà balẹ̀ náà wàá gbalà.
0: Ẹ ṣeun.
7: Gẹ́gẹ́ bí oúnjẹ mú wa ní àṣálẹ́ yìí. Iṣẹ́ ilé ò gbé fún aṣínà. Ṣé wàá fẹ́ ṣiṣẹ́ ẹgbẹ́ ká lọ ọgbìn ìlú ká wá ewé ẹ̀ kó jẹ́ tútù. Tí ìbátan wàá jẹ́ tútù òòjọ́ kó sàmà ì àwọn màálù wọn làwọn á fi sìn ní àṣẹ jẹ bójú ọkùnrin ló fẹ́ ṣe bójú obìnrin á wà gé àwọn màálù ẹ
0: ní
7: bí ọjọ́ orí wa àtàjọ sí yẹn á wá jẹ́ sí.
0: Tó bá jẹ́ pọ̀ mọ́ ogójì ọdún bá ni wá á gé àwọn màálù yẹn sí ogójì ṣé bẹ́ẹ̀ ni.
7: Bẹ́ẹ̀ ni.
0: Ọ̀kẹ́ tẹ̀síwájú.
7: Á wà fi sìn ní epo níyọ̀. Alẹ́ ìṣàdúrà sí. Lẹ́yìn tá a bá jẹ tán ohun tó bá wù wá. Lálẹ́ Mọ́dé àwọn bàbá wa wọ́n ní omi làgbà ọfẹ nílẹ̀ ọ̀dáyé. baba ni mo oti ti bi aso mele adani waye jo ba sase si
0: ase idumare
7: ele keji baba wa le se gbe ko pawo wa so pe wo ja o ko ndi o mo bo se ndi
0: eh to ba ti kowo nu le ngba ti o ba da ro ojo keji ile ti mo owo ti dikun eh
7: to ba ti wa get ewe
0: eh
7: je ka wa lo elu eya tari iji
0: fun
7: ni leso fun okun
0: eh eh
7: to ba ti wa lo bi eye ika wa to gbeju yen
0: eh
7: a wa fi se gbere meso ti ka yen
0: eh eh
7: ani siranda le ti si
0: ko sa ti pe mesan fokunrin ba jokunrin ba jobirin gbere mesan
7: eh awa fi kini riti alo yen awa fi pa oju ogbe yen
0: eh eh
7: abala la koko abala le keji
0: abala bi
7: a to wa gun ose na ba kan na
0: eh eh
7: pelu eya tari ni je fodere mesan fokunrin awa gun papo awa ko pelu ose iru fe ti ba je nisu be o ma fi fowo e to ba je lo si
0: bi oja re laaro
7: oja ko ri bi a se fe
0: a se
7: gbogbo awon agbagba o
0: awon agba na ki
7: oro fun alaye
0: e seun o
7: ti so
0: e seun o
7: alaye jo on ni ele ki foko mo e ko fo
0: awon
7: dupe pe ri ti o fun ti wa po
0: ni awon irin to ni won fa ye le fa won mo ko ma fun
7: kin
0: o ni baje ami ele di baje
8: ko se
0: ba mi
7: da o ti ku e mi pa ni to fi ti oja
0: Original.
7: Enu enu.
0: Eyin agba so pe enu enu.
7: Enu enu.
0: Enu
7: enu. Enu enu. Eh. Ka
0: bo ba mi.
7: O do je ti na ti ba kunu oja.
0: Eh eh.
7: Won to fa buru owo won se wa.
0: Hmm. Ka bi si.
7: Apanu la tare pa ma si.
0: Hmm.
7: Gbogbo ala ni ya bi. Gbogbo ala ni ya bi.
0: Ilero bu.
7: Apanu.
0: Hmm.
7: La tari pa ma si.
0: Agba oni tan lori le gbolowo eyin agba nu
7: mo won ni ni o
0: e seun
7: eh eyin agba la gba le tun wa fi sori ahan wa
0: eh eh
7: eni kam me ni di wuru mo ni won ni dida
0: hmm
7: abati si le mo ni won ndi
0: hmm
7: ki to ba ju se laye aye ni mo
0: hmm kai iya di wuru ko ki lo de hello
10: hello
0: kasa ah dimba bole ngba na on ba musa iku pa pada elo ta lo wa ya wa makale
11: apa
0: iku o ma dupe iya mi
11: bra wa ba
0: ami a se idumare
11: ewe ni
0: eh eh
11: ya ba ja
0: hmm
11: apa je
0: hmm
11: emi ojo
0: emi ojo di meji
11: era ma li ayo e ti ri kan
0: Eh.
11: Yo go.
0: Hmm.
11: Yo ba na sa.
0: Hmm.
11: We forun sa.
0: Won yi forun sa.
11: Ya, turare ji bi to daji.
0: Won sa sa bi ode ko fi gbe ko wa be si fin ni turari.
11: Sey.
0: Eyai.
11: Kini sa ni se laja ni je.
0: Ah. Kini kan ni kele yin kule ni ojo orun o wa. Koni duwo tan kai
11: o fe du ko
0: kasa
11: we e si la
0: eh eh
11: ta ma ba mo kan
0: e
11: o mo le je mo ti o gbele mo ti amara ma
0: hm
11: e yo ya re
0: e
11: ye si la
0: e
11: era na ma
0: eh o di meta
11: Adiwara.
0: Eh eh.
11: Yo bi se fun wa lo kokun ma wo le we kokun.
0: Hmm.
11: Le kokun ni yo.
0: Eh.
11: E yo ya re le ko le yo.
0: Hmm.
11: Balata. Ama wa jadi ale. Ibi aba ti gboro ti jam. ibẹ̀ náà wọ́n ti bu ọlẹ́ wọ́n bá ti bu ọlẹ́ bí ẹ̀jẹ̀ ta sí lè gbé bẹ̀rẹ̀.
0: Kò tún débẹ̀ mọ́ àgbà òní tán lórí ilẹ̀ okún ìyá wa.
11: Yẹ̀sí ya. Mo mọ̀
0: ọ̀pọ̀
11: díẹ̀ wọ́n lọ rọ̀tẹ́ bàbá àti ọ̀tẹ́ ìbò bàbá àti ọ̀tẹ́ tiwa. Ẹ̀wọ́n wẹ̀ lálẹ́ sọ ẹtí dáńdá làkálà. Ọmọ àwẹ̀ tún lálá lọ.
0: Kò tún lálàkálà mọ́.
11: Bẹ́ẹ̀ni.
0: Dúpẹ́.
11: Òní ó dùn àmì sí ìdájẹ́rí fáyé.
0: Àṣẹ ìdùmàrè okùn ìyá wa o. Ẹ kú òde ẹ kú ọjà o. Àágúnlé ayọ̀ o, mo dúpẹ́ o. All right. Yàwó bóyá mo lè rí pé kan gbà ṣe ká tó kú
10: ọ̀rọ̀ bá.
0: Padà dé. Ó déjì gan.
10: Ìnájú ẹkùn ti ń dẹ́rù bọ́dẹ. Bàbá mo ti wà online. Èmi gangan làgbà tí ilẹ̀.
0: Ní bíbá lè lénú.
10: Èmi odidi àsẹmọ́lù.
0: Ẹni
10: wá yín ti.
0: Olórí àwọn mẹ́ẹ́.
10: Ọlọ́run ọba ń gbọ́.
0: Àwọn èèyàn gidi.
10: Àwọn ẹni bí ẹni.
0: Àwọn ọmọ ńlá.
10: Àwọn èèyàn bí ẹ̀.
0: Kàsà. Àwọn bàbá Musa ẹ̀jẹ̀ àlọ́ ẹni lọ́wọ́ tó pọ̀ ẹ̀jẹ̀ àlọ́ yẹ. Ẹni
10: mo fi jọ.
0: Wàláì. Mo ti káwọ́ sókè ẹ̀jẹ̀ àlọ́ ó yásẹ̀.
10: Nígbà ìwọ̀ ìfà
0: ṣẹ́rí. Aṣẹ́ ìdùmarè.
10: Pé èsì ilẹ̀ ẹ̀jẹ̀ ajá ajẹ́gùn. Ẹ̀jẹ̀ nkín ní kílẹ̀ yín.
0: Ẹ̀ṣẹ̀ àwò.
10: Tá a bá já ewé o. Ẹja fi epo ọ̀bọ̀ kun. Tábá fi epo ọ̀bọ̀ kun. Kì í ṣe tí ìwọ tó bá yẹpọ̀ bá ń dàlejò. O lè ṣe é lé kópọ̀. Ẹ̀tọ́ bá ti wá ṣe é lé báwọn. Ẹ bá ti wá bù fún ẹni tó fẹ́ ṣe. Ẹ wà mú tó bá yẹpọ̀ bẹ́ẹ̀ ń lè fẹ́ fún.
0: Ọ̀kọ́
10: ẹ ti gún epo ọ̀bọ̀ mọ́ sí ilẹ̀ yìí.
0: Bẹ́ẹ̀ni.
10: Ẹ wà ara bù fún níwọ̀n bá tó fẹ́ lò.
0: Ó
10: wà mú ẹyọ atari méje fúnbìnrin. Mẹ́sàn-án fún
0: ọkùnrin. Fún ọkùnrin.
10: Ẹ fi kun. Yóò wá lọ. Yóò fi kun. Wọ́n wàá fi sin gbẹ́rẹ́ ipò ọrùn ọwọ́. Méjèèjì. Ìyẹn fún ti ajẹ́gùn.
0: Ajẹ́gùn. Ẹ ṣeun.
10: Ẹjẹ̀ wọn á fi yan òsì ilé ibọ̀. Fún ẹni tó wá ní oògùn ẹjẹ́ lára àwọn. Ẹjẹ́ aṣọ ẹ̀dẹ̀. Ẹjẹ́ aṣọ iwájú díẹ̀. Ewé ìsílẹ̀. Pẹ̀lú ewu nílẹ̀.
0: Pẹ̀lú ewé.
10: Pẹ̀lú ẹmìlẹ̀.
0: Ẹmìlẹ̀ odi méjì.
10: Ẹrí méjì tuntun ká fi ewé ọ̀la bí ẹ̀kún. Ká wá lọ gbogbo ẹ̀pọ̀. Ẹja fìjọsìn. 16 ká fi kún. Ó lata ó ní ó lépo.
0: Ó lépo níyọ̀.
10: Ó sì tún níyọ̀. A lè fẹ́ dán màálù a sì lè lo ẹja. Ági kò sí bí ẹja nkò nídìí pé ẹni gẹja ẹ lè gé sí iye tó bá wù yín. Ìlú ẹ̀dọ́ ẹran náà ẹ lè gé sí iye tó bá wù.
0: Iye tó bá wù wọ́n.
10: Ọ wà dá nìyàn bíbọ̀ kàkiri. Wàhálà yìí ò mú ọlọ́run ni mà ń lò
0: sára. Àníyàn kílẹ̀ ní kádà.
10: Adànjà ohun tá a fẹ́ nì bó o bá fẹ́ ṣe ìnáwó. Ìwọ gbọ́ sí ẹ wò.
0: Káì.
10: O jẹ̀ wò. Àkọ́kọ́ ni pé sẹ́rí ọlọ́run ní ṣe wá ní ọlọ́run ní gbogbo sẹ́tàn dáhùn rìkọ́dù yìí. Ṣé mo pẹ́ sin inú ìwé ni lọ́dọ̀
0: ẹlòmíì.
10: Kò lè dèrè sá.
0: Bẹ́ẹ̀ni.
10: Bẹ́ẹ̀ni torí ṣe bá béèrè ń tẹ́ ẹ sí lánàá lọ́wọ́ ẹlòmíì o lè sọ fún yín. Àmọ́ kò ní í ṣe.
0: Ẹlòmíì ká sílẹ̀ ṣùgbọ́n kò tí ì ṣèkan ònú ẹ̀ rí bẹ́ẹ̀ni.
10: Kò ní í ṣe. Rárá ẹni tí ò bá sì ṣe abẹ́rẹ́ náà ti pàdé bẹ́ẹ̀ kò lè sọ tí ẹ ń ṣe ń bẹ̀. Ó jẹ́ kó jẹ́ kó lè mọ̀. Òun ni ó confirm ìyẹn fi máa gbọ́ bùkátà.
0: Ìyẹn
10: sì máa fi ṣe náà. Ọlọ́run
0: ló sábàbí. Àmì àṣe ìdùmàrè mo dúpẹ́ bà mí o. Ẹ ṣe mo dúpẹ́. Ok. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tí ẹ ti dá sí láti gbàtà àti bẹ̀rẹ̀. Aago méjìlá kùnbélé ń já. Èyí ni ó mú akọjá lọ sábàlà tó kan labalà àdúrà. A fẹ́ lọ kó bùkátà wa tẹ adániwáyé lọ́wọ́. Ẹ dákogbo ẹ̀yìn tẹ̀ ń pèmí ẹ dákun ẹ̀ ní sòrò díẹ̀ kékeré. Aago méjìlá ti lọ́dọ̀ ti wà ní àárín. Ẹja gbéra ti bọ́ sọ́jọ́ míì báyìí ẹja gbéra ká lọ yanjú ohun tó ń bẹ̀ ńlẹ̀ ká lọ kó sọ́dọ̀.

ajo tewo siwaju Elédùmarè. Ẹlẹ́gbẹ́ rẹ sọ̀rọ̀ ìwọ náà dàníyàn. Nígbà tá a bẹ̀rẹ̀ abala yìí àwọn èèyàn rò pa wà dání, ṣùgbọ́n wà á tún gbọ́ nǹkankan lórí ẹ̀ láàárọ̀ yìí. Àwọn ẹlẹ́kọ̀ọ́ ní àníyàn ló ṣíwájú iṣẹ́. Bí adániwáyé Elédùmarè ọba Lèwí lè ṣe. Ọba lánàá ọba lónìí ọba títí ayé àìní pẹ̀kọ́. Alágbára tànátẹ́nìkan ọ̀rọ̀ lóye. Ọlọ́lá àtòní tẹ́nìkan ọ̀gbọ́lá lọ́wọ́ ẹ̀. Aláṣẹ tọ̀lá tí wọn ò tó bẹ́ẹ̀ láti gbàṣẹ lẹ́nu rẹ̀. Ẹnìkan ni ọlá, àṣẹ àti agbára ti yín ò ní òpin. Ẹnìkan lẹ̀ lo dáúlà tí ò ní tẹ́nà. Ìyẹn bá wà nípò tí wọ́n ń pè ní ọlọ́lá jùlọ nínú ọmọ èdè èèyàn nínú ayé. Bí ò bá lọ́dún mẹ́rin lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún mẹ́jọ. Ọlọ́lá jùlọ ò ní kọjá ọdún mẹ́jọ. Tí ó fi wà lórí ipò. Ẹ̀yin ni ọlọ́lá jùlọ tàná. Ọlọ́run ìwọ ni ọlọ́lá jùlọ tòní. Ìwọ náà tún ni ọlọ́lá jùlọ tọ̀la. Pẹ̀lú gbogbo àwọn ìròyìn yìí tí àwọn ìwé mímọ́ tó fìdí rẹ̀ múlẹ̀ fún wa wọ̀nyí. A fi agbára àánú. Ìròyìn. Wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. A fi bẹ̀bẹ̀ láàárọ̀ yìí. Lórí àyànmọ́ kálukú wa. Èyí tó bá kéré jù tó ń gbọ́ ètò yìí lójọ́ ọmọ ogún ọdún. Àìmọye ọmọ ọgbọ̀n ọdún ogójì ọdún. A ní àwọn tó ti lé ní 50 àti 100 ní wa. Ó dààmú lẹ́ni tó ti lé 70 ọdún tí ń bá wa gbọ́ ètò yìí ń jọ kẹjọkẹjọ. Gbogbo tó bá rí kó jẹ́ pé ìdíjà ayé kálukú wa. Òní ni kò pin ó dé bá. Ẹ bá ṣe bẹ́ẹ̀ ta ni ó bí yín. Gbogbo kùdìẹ̀kudiẹ tó kù díẹ̀ nú ayé kálukú ẹ bá wa fòpin sí látòní lọ. Aláàsáré kiri mọ́. Àforó àdàmú. A mọ̀ làálà sí lókè èpè ká fi máa gbọ́ bùkátà. Ẹ̀jẹ̀ ìjà wa ní ò wáyé ìrọ̀rùn. Pákà leke ìdààmú dààbò. Fópin ó dé banú ayé gbogbo ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá látòkèrè àtàwọn tàjọ ń ṣàìsàn. Pàápàá jùlọ àwọn tó ń gbọ́ mi láàkò yìí. Nínú ayé kálukú ohun tó bá rí kó lè máa fa ìdààmú dààbò. Kó lè máa kó ẹ̀mí wa sókè. Gbogbo ohun tó ń gborun lójú wa pátá látàárọ̀ yìí lọ kó pin ó sì dé banú ayé wa. Bí má ń kà á lẹ́yọ kọ̀ọ̀kan tí ilẹ̀ ò fi mọ́ mo lè má ka tọmọ ẹlòmíì. Ṣùgbọ́n ọba tó ni wọ́n, ọba tó mọ wá, ọba tó mọ̀ wá, ọba tó mọ ìṣòro ẹnì kọ̀ọ̀kan wa. Òní náà ni kó pin ó dé bá ìpèníjà ayé wa. Gbogbo ohun tí ò jẹ́ aró orun sùn tó jẹ́ bọ̀ tàbí ṣùgbọ́n nú ayé wa. Òní ni kí Elédùmarè bá wa fi òpin sí. Gòmù wá fẹ́ mo fẹ́ lókè ìpẹ́. Elédùmarè ẹ̀ fi lé wa lọ́wọ́. Àwọn ọ̀jọ̀gbọ́n ní mẹ́rin péré làdúrà. Ohun tá a fẹ́ tà ń béèrè. Ohun tá a fẹ́ tà ń kọ̀. Ohun tá a fẹ́ tà wò tiẹ̀ mọ̀ kó a tó tiẹ̀ àti a tiẹ̀ nílò ẹ̀ gan nú ayé. Àti ohun tá a tiẹ̀ tí ò tọ́ sí wa gan tá a tún mọ̀ ká ti fẹnu ara wa kọ́. Mẹ́rẹ̀ẹ̀rin rèé. Tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà. Àtàyé àtọ̀run. Àtọ́jọ́ àná àtọ́jọ́ òní. Ṣedúrí ọjọ́ ọ̀la tiwa. Àtàwọn ọmọ wa. Àtàrọ ọmọdọ́mọ wa. Májè ó dojúrí olúwa. Májè ó polúkú moṣo. Májè ó dàrú. Iṣẹ́ ẹ̀wọ́ má dàrú. Ọ̀nà wa kó má dàrú. Ayé wa kó má dàrú. Ilé wa kó má dàrú. Gbogbo ohun tá a bá dáwọ́lé báyìí. Àbáyọ tẹ̀ wá lọ́wọ́ lórí ẹ̀. Olúwa kó wọlá wípé a ti ń ra àwọn tó ń jẹ́rìí ayọ̀. Lórí ètò yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kódà abala tá a tún wà yìí. Àwọn èèyàn tó ń jẹ́rìí sí agbára Ọlọ́run lórí ẹ̀. Ẹja wa náà ò lẹ́rìí ayọ̀. Ajẹ́ a bá wọn ṣàìsùn lásán. Ohun tá a fẹ́ bá wa fẹ́. Èyí tá a sì fi Olúwa bá wa kọ́. Láhàúlà wà láàkọ́. Bẹ́ẹ̀ ni ò rí lá

gbogbo àwọn tá jọ rìnrìn àjò ayọ̀ nu ayé tí rìnrìn àjò wọn fi yá kankan tókè ọlá òkè ọlá tá ń wò lọ́ọ̀kan ni tí ààyè ògo tó ń wá yẹn tá a fi fẹ́ débẹ̀ tí ó fi yá pápá ẹ̀ta rí wọn sí wa. A nílò aláàánú kan èyí tó ju gba aláàánú lọ. Ẹ tètè fi ránṣẹ́ sí wa Elédùmarè pákan náà nílò ọjọ́ ẹyọ kan péré nú ayé. Tí ọjọ́ ọjọ́ ò yí padà sí rere. Kádàrá rere ó kò lé àwa náà lórí. Báyẹn mú ayọ̀ tí ó ṣẹnu ayé wa. Àyájọ́ ọjọ́ òní ẹ̀ṣọ́jọ́ bẹ́ẹ̀. Tí wọ́n rántí wa sí rere. Gbogbo ààyè tí wọ́n ti sọ̀rọ̀ wa lójúmọ́ tèmi tó wáyé. Ayé ayọ̀ ni kó jẹ́. Gbogbo àwọn tó ti kọ̀wé wáṣẹ́ káàkiri. Ẹjẹ́ wọn ó ṣí fáìlì kan wọ́n lé. Gbogbo àwọn tó ṣe pé wọ́n ń lé kọ́ńtrátì kan àbómi káàkiri. Lójúmọ́ tèmi tó wáyé. Ẹjẹ́ wọn ó gbà pé ayọ̀. Wọ́n ó gba kọ́ńtrátì ayọ̀. Èyí tí ó là wọ́n nú ayé. Gbogbo àwọn àgà tó ń jẹ wéjèjì. Àyájọ́ ọjọ́ òní kẹ síjú àánú òun. Ẹ gbé kọ́ọ̀lù tiwọn náà. Oṣù ayọ̀ ó lé fún wọn. Ẹ dá wọn lóhùn. Wọ́n lé ayọ̀ sọ́nù wọn. Bẹ́ẹ̀ ni kò rí. Àwọn arìnrìn-àjò kan gúnlé ayọ̀. Gbogbo ẹni tó ti bímọ tọ́mọ ń pa lẹ́kún. Èyí àwọn ọmọ náà padà sí rere. Wọ́n bẹ̀rẹ̀ sí máa dun àwọn òbí wọn nínú. Wọ́n sì dọmọ ayọ̀ fẹ́ nìkọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni kò rí. La haula wa la quwwata illa billah.

ẹ ṣe mo dúpẹ gan ẹ jẹ ká ṣe báyẹ mo wo ara lẹ má bínú àkókò yẹn ni mo ń wò torí pé ìrìn àjò wa pọ láàárọ yìí tá lo àwọn èmi náà láwọn iṣẹ tó pọ tí a fẹ jẹ fọmọ nàìjíríà ayó kọjá sábàlá tó kùn abala ago méjìlá ti kọjá ìṣẹjú méje lọdọ tiwa ní àyín ọyá ẹ já lọ ká lọ bá àwọn yẹn dúpẹ ẹ já lọ gbégbá ọpẹ.

0: official announcement. Please listen to this official announcement. By His grace. Saturday, January 9, 2027. Ni ayajo ojo ti Olorun ti yan. Ni ayajo ojo ti awon agba ti panupo. Ni ayajo ojo ti awon agbin ti se agbeyewo. Ni ayajo ojo ti awon iko temi gan ti fenuko. Ni ayajo ojo ti gbogbo omo egbe rin ajo eda npale mo lati se ayeye odun keta ti rin ajo eda iledu osho ajugba na le information n bo lori rin ajo eda lale yi loni na ni laaro yi January 9, Saturday, January 9, 2027. Tetiko gbo mi dada. Official mo announce laaro yi. Lagbara lowo Olorun Mo of 21 Event Center. O tun gba lejo ayo lojo kesan osu kini. Lojo Saturday ojo kesan osu kini odun 2027. Ibi ta ti ma se ayeye odun keta irin ajo eda. Olorun o se. Luwa ise adani wayo ise oba le wi le se ise adati ma se tan oba to se a le wi le se ti da ti si se ti yanju re ambe mi o pe wa laara ye. Congratulations to you all. Mo mo po ti to bi ojo meji beta lati bi erin ajo eda ose to koja lo lawon iko mi tin gbin ejo oge kede re faye sugbon oni kaka ti mo nduro di adani waye ti wa se alaja folake razak. Eh, loju ekun nu aye. Awon ayo yin o si ni fola ilaye. O dupe o. Itaji Olatayo. Olawale. Mogaji. Mogaji Isi Akayo Kumi Adesoda. Gbogbo alatileyin omo tija nla to kede le mo dupe o. Eyin agbagba. Congratulations. Oluwa ti sili re. Lati gbare Iledumare Mo of 21 Event Center. Adani waye ti sili e pari. Ibe la lo. Se Iledumare. Ohun akoko temi na fe dupe fun niyan o. Iya igun gbo ton se po ga oya bobo se kilo sele.
1: Nkan temi o saraye ni pe ati ri pon ho
2: 3.0
1: a clan salaye
2: ta wa wita yele
1: ayin ta mi
2: eh ta wa wita yele kawe ni
1: aye ti emi o gba iwa ko le ba ami ti emi o kawe gboye ran re le a yoruba ti emi so ni tori jana aye bo ti o wa lerun mi iwo ko le kawe gba oye rai rai
2: temi ba so
1: ma eyin eyan wa ini ajo ajare ti gbo yen pe a 3.0
2: ini ajo da 3.0
1: ojo kesan ni e
2: ojo kesan
1: asu kini ni
2: osu kini
1: to ma jare lodun to nbo e o ma ma dun gan ni a ma bere aso tin yo a tiri ka ran sai a ma be mi o se aso arrangement emi o nse
2: ko se to to gbon teso
1: arrangement emi o se rowo gbogbo ro mo baba egun miri ki omo gbare e baba doctor emi o ki doctor
0: ma jojo ni loju orisirisi obe laare ni jo ku irin inu eni okisi ndo kapa amora o tope oluwa o se o o se fe wi mo ti wi o oluwa ti gba ojo yen fun wa o wa dani waye o wa se ita wa le da se o a da gbogbo e pada sodo Iledumare o ba se kan makun ba wa se lati bere ti o fi dopin ka ma loju ekun bi ti o ko kere mo gbogbo ti ye ojo ti ye mo reda seda majo sele se o majo sele se bi wa gbogbo lulufe rin ajo eda atomo egbe rin ajo eda ti odori awon agbagba rin ajo ti olupona mo ti jare atawon iko temi gan ki banuje o ma sele nle kaluku wa ka jo peju ka pese kara o ya ka po wo tun ya pelu koda awon ti nbe lajo to fe wale silekun be fun kaluku wa ka sire wo bere si bo the journey began. Ìrìnàjò ti bẹ̀rẹ̀ báyìí. Bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wàá wò di ọpẹ́ mèrèje kọ́kọ́ mú kankan wá láǹkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn parabalẹ̀ kọ́ gbọ́ ìdáadáa o. Arákùnrin kan wà tí wọ́n pè wá lé lórí pé onípèníjà ògún òru. Ó bà ní lọ́kàn jẹ́ jọjọ. Àwọn tó ní wọ́n sun ẹ̀kún lomi lójú ni. Ọmọ tìjà ní báwo làwọn ó ṣe rìn tó àkísà àwọn àgbà o. Olúwa sì gbàdúrà tẹ́tí kọ gbọ́ àgbọ̀ o.
3: Káàárọ̀ sàpè sà àbí ayé agbá sà ìrìn sọ̀rọ̀ sà gbogbo àdúrà gbogbo pọ́tẹ́ ìdáwọlé ajọ ṣe ohun pọ́tẹ́ ìṣe fún mi náà àmà gbogbo ẹnu mò ń lò tó mo dẹ̀ ṣiṣẹ́ fún gbogbo bẹ́ẹ̀ orúkọ mi ṣe àwọn ọmọ yìí wọ̀n ní dààmú wọ̀n ní àìsàn burúkú àìsàn tí ò dáwọ̀ nílé mo tẹ̀mú tẹ́ ìrọ́pọ̀ mi ṣe ẹ bó ń bẹ̀
0: ọmọdékùnrin ni wọn sọ wípé ògún òru máa ń gbé lọ́sàn-án máa ń gbé lórí. Ó kéré ó pọ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́ ni ó gbé dálẹ̀. Ojú ti bàjẹ́. Àwọn òbí ti náwó wọn ti sá káàkiri. Wọ́n ti ṣe wàhálà tó pọ̀ lórí kì í ṣe ọmọ kékeré àgbàlagbà ọmọ ni. Odidi baálé ilé ni. Ó ti sọ àwọn tó ní. Ṣùgbọ́n tẹ́tí kò gbọ́rọ̀ díẹ̀ kékeré lẹ́nu màmá ọmọ náà. Tọmọ ẹni ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí gangan ló ti kọ́kọ́ gbọ́ yẹn tọmọ yẹn gan-an wá gbọ́ ti ìyá rẹ̀.
4: Ìwọ̀n ẹ̀

0: gbóhùn yìí ọmọ tọrọ ṣẹlẹ sílẹ kọkọ gbóhùn ti ẹ tẹlẹ olódùmarè mo dúpẹ òun òru fayé ti ẹ náà sílẹ àtẹmí àtẹyìn àtàwọn aráalé kálukú wa àní mọrú ìbànújẹ bẹẹ bí tí òkú kiri mọ gbogbo àwọn tó sì nírò ìpèníjà abẹ olúwa là wọn nú ẹ bàbá ogundele mo rí pé ń pè ẹ dúró díẹ sí kẹlìmọ pé ọ̀nà ọpọ̀ ẹyin pọ̀ níwájú ọlọ́run wá gbọ́ eléyìí ṣe mọ̀ pé àwọn kan ń bẹ tólóyìnbó ń pè ní Dalton Thomas àwọn tí ó máa rò pé irọ́ ni wọ́n máa ń pa ojàre ó ti máa wọ́n nà láì ẹ bá ń ṣàlàyé nǹkan fún wọn nà láì ni wọ́n pè é ọ̀kan nù wọn rèé o wá wo ọ̀nà tí ọlọ́run gbà yọ sárákùnrin yìí ṣọ́lẹ́ni tí mo fẹ́ pè ohun ẹ̀ tó fẹ́ gbọ́ yìí odidi ọdún márùn sẹ́yìn ló ti ń wá ọmọ rẹ̀ káàkiri tí ò rí mọ́nú ayé ọmọ wa ò ní sọnù tọmọtọmọ àwọn ọmọ wa ò ní sọnù nú ayé o ọdún márùn gbáko àyè fi ibẹ̀ tún ni pé màmá ọmọ yẹn ti kú arákùnrin ti wá dààmú lórí ọmọ ó gbọ́yé ààyè tó ti dé bóyá gan ọlọ́pàá bóyá dá pásítọ̀ bóyá dùn àfáà ọmọ yẹn ti gbìyànjú káàkiri fọ́dún márùn sẹ́yìn ọjọ́ tó gbọ́ ètò yìí ọgbọ́n bá dàbí ìgbà tọrọ yẹn pọ̀ púpọ̀ tẹ́tí kó farabalẹ̀ gbọ́ dáadáa ó torí ó ṣe é léèmọ̀.
1: ọmọ tìjà ni mo dúpẹ́ fọ́ lọ́wọ́ ọba mo tún wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn àgbàlagbà torí pé tí wọn bá ń ṣe nǹkan láyé tí wọn bá dẹ̀ ń rí pa ẹ̀ kí wọn máa dúpẹ́ fọ́ lọ́wọ́ ọba àtàwọn tọ́lọ̀ ni pé kó gba iṣẹ́ yẹn ṣe ọmọ tìjà ni àdúrà àgbà ẹ ṣoríire ẹ náà ló bàríkà bí ṣífọ kọ̀ọ̀kan ṣàdúrà fún yìí tèmi náà wá gbà lórí ọmọ ọmọ tìjà ni mi ní parọ́ fún yín o níjọ́ tí mo kọ́ gbọ́ prógámù yín àìsú ọmọ àìtì mo ní fèkì làwọn eléyìí ń sọ àmọ́ ngbà tó débi àdúrà mo ń gbọ́ bọ̀ngbà tó débi àdúrà tó pọ̀ dẹ̀ wo pé ẹni tó ń ṣàdúrà ní something 12 sí 1 yìí kẹ́kẹ́ fi ọkàn kan gbé wàláì tálábí ṣe sọ fún yín ni mo ṣe sọ yìí bí ṣe fọkàn kan gbé nìyẹn o látara abẹ mo fi ọlọ́run bá búra torí pé mo ṣàlàyé fún yín pé mo ń wọ ọmọ mi tó bá di ní november this year ó máa pé 5 years tó ti jáde nílé ìyá ẹ ti kú gbà tí ìyá ẹ fẹ́ kú bá ọmọ ẹ wà ní 2 years ara fì mí tí bá ti rántí ọmọ ẹ bá mo náwó náwó náwó náwó ilé gbà tiẹ̀ pásítọ̀ gbà tiẹ̀ sójà gbà tiẹ̀ ọlọ́pàá gbà tiẹ̀ fù àmọ́ ṣe ni mo kàn dé sùn tí mo dẹ̀ gbọ́ prógámù yín mo dẹ̀ ṣe bọ́ọ̀lù ọ̀dẹ̀ ṣe sọ pé kẹ máa ṣe prayer mo dẹ̀ ṣe ń ṣàmì bábara sí wò wò pé bàbá ọmọ ni mí pé kì í ṣe ọkùnrin tó máa ń dà pé pé ọmọ tó bá wọn ṣe kinní kan ọlọ́run ṣe tèmi bẹ́ẹ̀ àmọ́ kí n má fọ̀rọ̀ gùsà wà láì tálá sọ́bìlà ní last week sunday lọ́mọ bá pè mí o abẹ́gbọ́sà lọ́mọ bá pè mí mo dúpẹ́ fọ́ lọ́wọ́n ọba o mo dúpẹ́ fọ́ lọ́wọ́n ọba o mo dúpẹ́ fọ́ lọ́wọ́n ọba o mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà mo tún wá dúpẹ́ lọ́wọ́ tọ́lọ́run tó wá fi rán torí pé tí ẹ bá ṣe mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ but pé ọlọ́run ti ẹ̀ gbà wọ́ yín ṣe yẹn mi ń ṣàdéhùn àmọ́ mo ti gbọ́ ṣe mo dúpẹ́ ọlọ́run àti ti ń ṣe mo ti rọ́mọ mi o mi ì rí sójú o but ó ń pè mí ó ń bá mi sọ̀rọ̀ débi pé mo kàn mọ́mọ́ test ẹ̀ ní ìjẹta mo ní bí ẹ̀rí ẹ̀ ń pa mí o kò dẹ̀ sí nǹkan tí fẹ́ jẹ o ọmọ ẹ send $10,000 sí mi o abẹ́gbẹ̀sà ó send $10,000 sí mi o torí ẹ téèyàn bá ń ṣe nǹkan kó fi òtítọ́ kó fi ṣe o kó fi òtítọ́ kó fi ṣe o lọ́wọ́ àti tó ń ṣe o ìrìn àjò tẹ wà nú ẹ tó ń pè ní ìrìn àjò ẹ̀dá kò ní dàrú o kò ní dàrú o kò ní dàrú o torí pé bẹ́ẹ̀ ṣe wà yìí mi ì lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ì kákún àmọ́ ń sìn ó ti dohun ẹ ṣe mo dúpẹ́ gan.
0: ó mà ṣe o tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o gbogbo ọmọ nàìjíríà ó mà ṣe o dẹ̀ dùn mí díẹ̀ ṣá ẹ́kẹ́ ọ̀rọ̀ láti gbọ́ yìí gbogbo àwa tó jẹ́ pé ẹ̀ láǹfààní àti tẹ̀lé morokúgba náà rí bí nǹkan ṣe lọ àti gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí a sì bá wọn yọ àbáwọn dúpẹ́ láàrin ọdún márùn sẹ́yìn tí wọ́n ti ń wá ọmọ wọn gbogbo àwọn tọ́mọ wọn tàbí bí wọn kán sọnù lọ́nà kan àbómi Eledumare o da won pada sodo awon to ni won lagbara Olorun eyin yemi ayogbera ka bere si gba awon yen lai ko bere si dupe abi yen ko loko bayi aya ni papapa gbo awon to ba fe dupe ka fi yen ka fi kede mo ri pe baba mi ogun dele npe lataro e ma binu te ba lanfani ati pe si mo gbe pe elo ta lo wa loju opo yi iya yi iya iya iya to awon number to wole fa awon to ba fe dupe re o e pe wa number ti mi ti kara mi wa le sisile fa awon yen bakana 0706949 3000 tabi 070-1447-5770 awon number mejeji to wole si ile agbara hello e karo o sa
2: apeto sa
0: amadupe
2: ba dupe ori
0: agbede lori
2: agbojedi
0: agbojedi e sa wo ahan
2: epo epo emi
0: epo eme
2: epo ora
0: odi meji
2: epo mango
0: odi meta ahan
2: ele epo gba
0: ate epo igba ohun le lekerin be ni
2: won ni ga ka si ka ko
0: le ba ki papo nti yin
2: ah a di se ko si se
0: o si le ba gbe lura ni je di ba wa bi gba
2: ah o le bi le di baba olosa ko ni da fun je di
0: okay okay e yi ti di baba ko ni da fun je di tori pe e ti lanfani ati ja ogbon re hmm
2: won fi ajo ta kini e ni
0: hmm
2: won ni ara ti ja
0: hmm
2: mo se fe nikan ni e ti confirm go si
0: hmm o iyen na confirm dada
2: then
0: ti da ko si wahala adupe lowo yin sa ami eledumare e seun gan oju oni ti yin eh e se gan e seun te wa pelu wa oda aya pele lo fe da wahala le lekan mu da na okay ele appreciation ni e seun ya awon number to wole si odo wa re o okay so lo abi
3: odupe oni buore baba gbo pe mi
0: Hello, hello, Joe. Hello, sir. Caro.
2: Caro.
0: Yes, sir.
2: I want to do perfume like
0: you know. I'm on my barawa do pelo we lead to marry. A
2: shower.
0: Oh, my top. I'm me lead to marry by me. A shoe.
2: Alone, if you know what this is, that if you are alone by me, when it's done, I'll be a lot of you.
0: A mule.
2: Alaafia yoo pe ni.
0: Ami Eledumare, e seun.
2: Ojumo kan o le mo. Ka ton mo gba ore.
0: Beyin agba ti so niyan.
2: Won fore gba ore ti o bu gba ire.
0: Ami e se.
2: Ojumo kan o le mo. Ti ba le wo mo gba ti e. Ayo fi ki o bu gba ire.
0: Ami Eledumare, mo dupe
2: o. Bi ti kan na owo ti le fi su. Ibi ayé ò ní parí kò ní pa àwọn ọmọ yẹn.
0: Àmì, mo dúpẹ́.
2: Bẹ́ẹ̀ ni àṣà yìí sì balẹ̀ kan mọ́ lórí nǹkan fọ́ọ́kọ́. Bẹ́ẹ̀ ni bó ṣèràwé.
0: Ṣé
2: gbogbo ìgbà kígbà ayé tẹ ẹ bá ti ń jáde bẹ́ẹ̀ láyé ọmọ bọ̀rẹ̀ fi ń kàn yín lọ́wọ́ kan
0: lẹ́fẹ̀. Àmì Olódùmarè, mo dúpẹ́
2: o. Oore àárò alẹ́ ọgbà yẹn wọlé.
0: Àmì o ẹ ṣeun.
2: Orúkọ tèmi ni Simon Akinyele láti ilé Ògbó.
0: Láti ilé Ògbó. Ẹ kọ́ bàbá mi.
2: Ní àǹfààní láti gbọ́ ìpè láàrin bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn.
0: Ìyá.
2: Ṣùgbọ́n lálẹ́ yìí ni mo dúró fún ìpè mo ń bọ̀ ṣùgbọ́n nǹkan kọ́kọ́ sọ ẹ̀.
0: Ìyá
2: ni fáṣí àjẹ̀dá kọ́kọ́ jẹ́ nǹkan tó dùn mọ́ mi.
0: Nǹkan dùnú ti a jọ péjú ṣe ni lágbára Ọlọ́run.
2: Àwọn afá ìṣèlú àjẹ̀dá ní ogbó gan-an àti ń sara wá jọ.
0: Ẹ ṣara yín jọ o. Èmi gan fẹ́ gbà yín lálejò lọ́jọ́ yẹn lọ́tọ̀ láti ilé Egbó. Bó ti jẹ́nu àpèjúṣe wọ́n máa fún wa ní information. Àmì Eledumare, àwọn information tó kù nípa rẹ̀ wọ́n sọ ní kọ̀pẹ́ pápá yọ̀ nípa ọ̀rọ̀ aṣọ mọ̀ ń bọ̀. Olúwa ẹ ṣe é. Àwọn fans láti ilé Egbó ti ń ṣara wọn
3: lò.
0: Kò ní yẹ̀wà nímọ̀ràn. Ìrìn àjò tọdún yìí ó tún ní agbára yóò tún dún ìyàtọ̀ gbọ́nrígbọ́nrí yóò tún kàn sí bí àṣà ajé rí ìkẹ́. Agbẹ́ngbẹ́ng ni. Àti bá ni wọn kọ̀rẹ́ ti ó dàárọ̀ láká tó bọ́ tòró lágídí. Ọkàn tiẹ̀ ni ó máa wí lọ bí nǹkan. Ẹ lóòótá ló wà ń bẹ̀ ojàre. Ẹ káàlẹ́ bàmí ẹ káàárọ̀ lẹ ti mọ́ o. Olúwa ṣeun.
2: Akolade Alago lọ́tọ̀ láti ẹ̀dẹ̀ Ọ̀ṣun State.
0: Láti
2: ẹ̀dẹ̀ Ọ̀ṣun State.
0: Ẹ̀dẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀yà ẹ̀bọ́jú àgbà mi.
2: Alago, mo fẹ́ bá yín dúpẹ́ ni o.
0: Ah, mo mà dúpẹ́ lọ́wọ́ Elédùmarè.
2: Ọlọ́run gbọ́ owó yín gbára ìgbà inú yín máa tún sí ìgbésí fáwọn èèyàn.
0: Ah, tó Ọlọ́run ni àtàwọn àgbàlagbà o.
2: Wọ́n fẹ́ fún yín ní oyè kan.
0: Ah.
2: Èrò pé àwọn èèyàn kan ẹnì kan gbarú bẹ́ẹ̀
0: yìí. Kí ló dé? Kí la ṣe tó tó bẹ́ẹ̀?
2: Dọ́kítọ̀ nìkan là máa ń gbọ́.
0: Bẹ́ẹ̀ni.
2: Mo fún ẹ̀yin ní General Doctor.
0: Ẹ fún wa ní.
2: General Doctor.
0: General Doctor. Jẹ́ kí n lọ wá orin kan wá. General Doctor.
2: General. General Doctor.
0: Ìyípo General máa lágbára nínú iṣẹ́ ológun. General ẹ̀ máa dákọ̀ yìí.
4: General Superintendent.
2: Ọlọ́run ló fún yín. Mo rí pé láti ẹ̀ náà rè tó yín. Àwọn èèyàn ní ìwòsàn.
0: Bẹ́ẹ̀ni, adúpẹ́.
2: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn jáde dààmú káàkiri. Ẹgbẹ́ tí wọ́n bá ti sin sọ nísìnyí. Wọ́n táwọn ti rìn àwọn ti lè bú ẹgbẹ́ gbọ́dọ̀ àjèjì.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹlòmíì ti náwó náwó náwó náwó. Tọ́lọ lò ìsì ọmọ dàpọ̀.
0: Ó mà dúpẹ́ lọ́wọ́ Elédùmarè.
2: Ọlọ́run ti tó dáa.
0: Adúpẹ́ o.
2: Ọ̀dàtọ́lọ́mùbàdúrà.
0: Mo dúpẹ́. Ẹ ṣeun bàbá mi.
2: Ọdún mẹ́ta ni.
0: Agbára Elédùmarè.
2: Akọ́ladé Alágún lókun láti ẹ̀dẹ̀.
0: Láti ilẹ̀ ẹ̀dẹ̀. Ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi. Ikú ò ní yà wá. Àjọ Láṣepẹ́. Ẹ ṣeun mo dúpẹ́ o. Ẹ ṣeun General Doctor Oyetunkunnu Oye. Doctor General. Tàbí General Doctor. Ìyá bá ti lónú méjèèjì.
4: Àbí
0: Ajẹ́nẹ́rà Dókítò. Ìràwọ̀ tún kúnnú ràwọ̀ láàárọ̀ yìí. Oyè tún pọ̀ sí. General Doctor, Doctor General.
4: Akú kò kún apẹ̀yìn ni.
0: Ok, ọkùnrin kan tún ti kún apá ni. A padà mi ò gbọ́ yẹ wọ́n ń gbọ́ra wáyé. Mo ń bọ̀ gbogbo iṣẹ́
4: láti nísun. Kà fún ìwo.
0: Nísun kẹ́ káàárọ̀ sa. Ẹ káàárọ̀ sa. Bàbá mi yẹ káàárọ̀ mò ń gbọ́ ń jèrè. Àwọn tí mo kójọ rèé.
2: Ó sọ ti mi ní Ahmed.
0: Yes sir. Ẹ ṣeun.
2: Ẹ wù bàbá. Oyè tó fún yín àmọ́ yín lórí o.
0: Àmì o.
2: Àwọn yéèkù tó wà lẹ́jọ́ yín
0: yẹn. Àwọn
2: kàwé rárá ń tiwọn. Gbogbo òyìnbó tó ń sọ.
0: Ìwọ nù wọn.
2: Ẹ̀rùn lẹ́yìn gba General mọ́ wọn lára
0: yẹn. Kàbíyèsí.
2: Gba General mọ́ Yéègùn lára mọ́.
0: Mo gba General mọ́ Yéègùn lára Yéègùn tó ka gbogbo òwe. Yóò ní báyìí ẹ kàn fẹ́ dájà lẹ̀ ni. Dájà má ti sọ̀rọ̀ dáko ṣáṣe sùúrù náà. Wọ́n fẹ́ béèrè ìbéèrè náà. Kí ni béèrè yín sà?
2: Ẹyọ kan ṣẹ́gẹ̀. Ó ní òun ní ọfà. So ọfà yẹn.
0: Kọ́lẹ́ o.
2: Ìwà mọ̀ bóyá eléyìí jẹ́ sí kí wọ́n ta fún yàn ní ṣẹ́gẹ̀. Àbí bóyá bí ó mú nǹkan tútù. Ẹ̀gbọ́n fà pé méjì. Níwà tó máa ń ta fún yàn bẹ́ẹ̀ ní ìwà tó jẹ́ pé. Bóyá nǹkan tútù bẹ́ẹ̀ ni yẹn láìkì. Tó fi fa fún yàn. Ó wá ní kò ń rí ẹni tí tó bá jẹ́. Kò bá jọ tí náà fi ṣògùn yẹn pé.
0: Kí ló.
2: Òun fẹ́ kí n gbọ́ òmù àwò pé.
0: Kẹ̀ràn wọn lọ́wọ́. Ó ti dà kò sí wàhálà. Àwọn àgbàlagbà yanjú ẹ̀ láìpẹ́ ẹ má wọrí.
2: Yéègùn yìí ògbó òyìnbó.
0: Ẹrù bẹ́ẹ̀.
4: Àmọ́ ìṣòwe mọ́.
0: Ó sáwọn yìí kẹ́ ẹ dájà alẹ́ láàárọ̀ yìí.
4: Àmì ó kàwé. Àwọn oyè tí àmì ó gbà kò lè gbà. Àmì ó gbà POP mọ́ oyè tí èmi ó gbà. Àmì á gbà.
0: Mo tẹ̀ fẹ́ gbọ́lẹ̀ ń gbọ́ yìí.
4: Àmì á gbà Ṣàǹfì. Gàlàríà ni kò lókù tí èmi
0: kà sí.
4: Àmì ti gbà PVC.
0: Abẹ́ rí nǹkan báyìí.
4: Ṣé àyè tí èmi ó gbà
0: ọ̀pọ̀. Ṣé àyè tí èmi ó gbà ọ̀pọ̀. Ṣé àti wá ṣe nǹkan báyìí. Oh my God, akẹ́. Ọ̀dà tó bá rí bí àwọn yẹn tún ti wà lójú òpó. Ẹ̀lọ́ ta ló wà mẹ́ẹ̀. Ìyá. Ẹ̀lọ́. Ká ṣe. Ẹ̀lọ́. Ẹ̀lọ́. Ìtọ́ba wọlé bẹ̀rẹ̀ náà gbé. Ẹ̀lọ́ sà. Ẹ káàárọ̀ sà.
2: Àkúètò.
0: Ẹ ṣeun gan.
2: Ọba tí ó sọ nìkan ni. Kò lè fi gbọ́ kí n pa wálé kún
0: o. Àmì Ọlọ́run kò jọ o.
2: Mi náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé mo jẹ́ ọkan ní mẹ́mbà tó ń gbé pé yìí.
0: Ẹ ṣeun.
2: Iṣẹ́ kan ń bẹ tí ẹ fún wa.
0: Ẹkẹ́.
2: Lórí ti eléyìí ní kí a máa fi ẹyin òróró àti ewé àbámọ́dá sí. So
5: iṣẹ́ yẹn iṣẹ́ gidi ni tó bẹ̀rẹ̀ bíkì dáadáa.
0: Ẹ̀yin náà ẹ confirm ẹ.
5: Bẹ́ẹ̀ni bàbá.
0: Ẹ ti lò ẹ ka iṣẹ́ yẹn ẹ ka èròjà rẹ̀ kókè bẹ́ẹ̀ ti ṣe é gan torí àwọn tó ń gbọ́ àfúngbà àkọ́kọ́ kó lè já nfa ní fáwọn náà.
5: Ewé àbákan dá yẹn. Wọ́n ní ká já mẹ́rin.
0: Kafitẹ́lẹ̀ apẹ́ àbámọ́dá mẹ́rin àfitẹ́lẹ̀ apẹ́ àwákọ́ ẹ̀yin òróró.
5: Kafilé.
0: Ẹ̀yin òróró mélòó.
5: Ẹ̀yọ̀kan.
0: Ẹ̀yọ̀kan ṣoṣo. Ẹ̀filé ló.
5: Àwọn ìwé àbámọ́dá mẹ́rin mi.
0: Àbámọ́dá ìwé àbámọ́dá mẹ́rin mi ẹ̀ kò lè lórí.
5: Kátó kò lè lórí.
0: Ẹ̀ ha.
5: A ní fomi fí o.
0: Kò sómi ńbẹ.
5: So
0: ewé yẹn láàfi ṣe. Ewé yẹn
5: láàfi
0: ṣe tí
5: ọmọ tó bá lágídí.
0: Ó
5: máa ń lágídí gan-an. Kí lèèyàn lè lò.
0: Kí ni kí lọ́nà àbáyọ lórí ọ̀rọ̀ tiẹ̀. Ọ̀yà ó ti yé mi. Kò sí wàhálà. Àwọn àgbàlagbà ti gbọ́. Ẹ ṣeun. Kò sí wàhálà o. Kí lè tó nǹkan jù mò ń bọ̀. Ẹ lóòótá ló wà bẹ̀. Wọ́n náà ti gbé tiẹ̀ mẹ́. Olúwa ló yé o. Onílọ́jà tèmídìrí.
6: Ànípa bá ń pèpè ọjọ́ ní ọjọ́ tèmídìrí ẹ máa kú mi
0: ni. Ká máa sọ pé òní tọ́jà tèmídìrí.
6: Mo bá dúpẹ́ púpọ̀ ẹ̀mí náà bára mi dúpẹ́ o.
0: Ìmí náà bára mi dúpẹ́ bàbá mi yẹn ṣeun.
6: Àyájọ́ tí ń bọ̀ yìí ọlọ́run ọba ọ̀nì jọ bọ̀ ní kùtù.
0: Àmì àtẹ̀yìn náà àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ wa. Àmì elédùmarè.
6: Àṣà
0: ìsùn lásán.
6: Dr. General.
0: Okun tó kó ní okun.
6: Professor.
0: Ó ń bọ̀ nbẹ̀ náà nìyẹn.
6: Professor in medicine.
0: Abẹ́
6: ẹ̀rí ni gbogbo àgbáyé ni.
0: Kábíyèsí Elédùmarè.
6: Ó wá mú lágbàáyé nìkan, ó wá jẹ́ pé àtòkó.
0: Àti lé àtàjò. Àtẹ̀yìn ó di
6: ọlọ́mọ ṣe ọlọ́mọjọ parí máa yẹ lójú.
0: Àmì Elédùmarè bàbá mi.
6: Ògùn dídá sí mi ní sọ lábìlà látẹ̀.
0: Dúpẹ́ aṣíwájú mi dáadáa o. Dúpẹ́ o ẹ ṣeun o ẹ kú oríire o. A nàíjà ìdálẹ́ o. Mo dúpẹ́ ẹ ṣeun ẹ kú òmùlé lọ́wọ́. Ká ṣe o.
7: Láwa o, a ò mọ ìta o ṣe o.
8: Ṣé kúmọ lọ?
0: Olúwa ò ṣe tó bá jẹ́ kò mí ìbátan. Mò ń bọ̀ jẹ́ kí n gbélé bàbá yìí ti ń pè tipẹ́ lómi mẹ́tò wà mẹ́ga. Hello.
9: Ilé ajé ọ̀dá.
0: Olúwa ló yé bàbá mi.
9: Àpò ètò sà.
0: Ẹ ṣeun.
9: Àyè gbà mí ló sọ̀rọ̀ lọ.
0: Àyè gbà mí Ayọ̀délé.
9: A ṣe wá ṣe àhà mẹ́rin sà.
0: Ọ̀rọ̀ ti yín náà tó àhà lóòótọ́.
4: Àmì ó fẹ́ kí ni bàbá. Àwọn palẹ̀
0: mọ́tẹ́lẹ̀ àwòkọ yìí.
4: Ọwọ́ ni
0: ẹ miliki
4: ọmọ ìgbàlẹ̀. Bàbá àṣeun púpọ̀.
9: Bàbá ìjọ ọpẹ tèmi sà.
0: Ẹ ṣá wò ó.
9: Ọlọ́run tó fún mi lórí ọ̀fẹ́. Kí mo ṣe ẹbí jẹ́ kan nínú
0: ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá. Èmi náà jẹ́ kan nínú wọn. Àyè ọpẹ yọ.
9: Bàbá àṣámẹ́ ní sọ̀rọ̀.
0: Assignment ni tí o ṣe má ṣe.
9: Ọlọ́run má jẹ orun bú ogun.
0: Orun bú òní kùn wá àmì àṣe Elédùmarè.
9: Ọlọ́run jó mọ ojú ìṣe àtàwọn àgbà.
0: Àmì Elédùmarè àtẹ̀yìn náà òtúrọ̀ ilẹ̀ wà ń bẹ̀ o.
9: Bàbá mo á fẹ́ sọ nǹkan kan sọ.
0: Ẹ sọ méjì.
9: Nínú méjì náà tí mo fẹ́ sọ.
0: Ẹni kí mo jẹ́nà.
9: Ṣé nǹkan tó wà nílé ayé sà?
0: Yes sir.
9: Gbogbo oṣù ayé àjáyé ìbá wọn o. Àwọn aláàfáà. Àwọn wàgbọ̀wàgbọ̀ ẹlẹ́bọ̀n gbogbo àwọn adáhùnṣe.
0: Gbogbo àwọn ajúri lọ lápapọ̀. Ẹ kù làákàyè. Ẹ ṣeun.
9: Bàbá Professor University. General. Lábí ológun.
0: Bẹ́ẹ̀ni.
9: Under President ni wọ́n wà.
0: Bẹ́ẹ̀ni.
9: Oni President ń jẹ́ Grand Commander. Of the Federal Republic of the Country.
0: Bẹ́ẹ̀ni.
9: Ẹ mọ̀ pé orúkọ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ti fún. Grand Commander of the
0: Ile Mati. Ile Mati, bẹ́ẹ̀ni.
9: Bàbá Grand Commander ni.
0: GCHM. Grand Commander of Ile Mati.
9: Grand Commander yóò pàṣẹ fẹ́ kó wù mí. Ipò ní padì nílé.
0: Àmì Elédùmarè.
9: Ẹ̀ẹ́dùn lọ́dẹ fún àṣà.
0: A ṣe Elédùmarè, mo dúpẹ́.
9: Wọ́n ní ta bá ta àtọ̀ ni.
0: Ẹ̀yin àgbà sọ bẹ́ẹ̀.
9: ẹni tó lówó ti jánú nìjẹ̀gbọ́n bọ́lẹ̀ bá bọ́rọ̀ ẹ̀ dé.
0: Ayọ̀dẹ́lẹ́ ayé gbà mí. Wọ́n jábọ̀ ẹ ṣe ohun torí kọ́ bá dẹran onídìí ni ẹ ṣe ẹkú lákàyè.
9: Àwọn àgbààgbà ò ní ìdí owó wọn. Torí ẹ̀kọ́ lọ̀rọ̀ sí mi tí wọ́n ti fẹ́ ṣerú ẹ̀.
0: Ẹ ṣeun.
9: Ṣé ó sẹ́ndì iṣẹ́ àkáǹtì tó ní ẹ sẹ́ndì sóun sà?
0: Ẹ àti sẹ́ndì.
9: Mo ra àbówó ti wọgbó
0: náà. Ẹ kú jẹ́ kí n jábọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan bọ̀. Ẹ ṣe mo dúpẹ́ o. Àbí ayé gbà mí mo dúpẹ́. Ah ìyẹn náà bàbá yìí. Nǹkan ṣe ìyẹn láti bàbá yìí ọlọ́run.
8: Olórí ọba tó peléke.
0: Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Àti sẹ́ndì àkànnàmọ́ kódà ẹgbẹ́ àti ká tó kò lórí ètò gan. Láti tẹ́kìsì àkànnàmọ́. Wọ́n sì ti ṣe nọ́mà. Gbàgbé kọlù yẹn ti.
10: Ṣé a ṣe pé ká fi jẹ kónkóló ni?
0: Kẹ́ fi jẹ kónkóló. Ẹ̀lú bàbá dókítọ̀. Adédokun bàbá dókítọ̀.
11: Bàbá dókítọ̀.
10: Bàbá dókítọ̀.
11: Olóògbé Bọ́lágì. Orin kan tó yẹ máa kọnu ayé.
0: Báwo ni ti kọ́? Báwo ni ti kọ́?
11: Ẹ̀gbọ́n rẹ̀ gbé ti kọ́.
0: Ọpẹ́
11: ló yẹ ọ́.

0: dáadáa.
1: Ẹ kú ọkàn àgbà. Ọpẹ́ ló tọ́ sí wa, mo dúpẹ́ o.
0: Ìrìn àjò ẹ̀dá.
1: Ah.
0: Mo ti sọ tipẹ́tipẹ́ báwọn àgbà sọ wípé ilé ìwòsàn ìrìn àjò ẹ̀dá yóò jà lé jákó ni.
1: Yóò gbìnà yá láìpẹ́. Ẹ ti ń sọ tipẹ́ o.
0: Ilé yìí ṣe kì í ṣe àgbélé àgbélé ẹ̀rọ.
1: Dára o. Ó yàtọ̀ sí pé wọ́n ń kàdíkè fún bèbí.
0: Ọlọ́run kan lòyìn ni ẹ̀yin gángan ọ̀tọ̀ ní tẹ́ẹ̀rù ọ̀tọ̀ náà náà rò.
1: Bó ti ríre o, ọ̀rọ̀ tọ̀rọ̀ lẹ̀ ń sọ o.
0: Ẹ bá fẹ́ fọ́ padà Ọlọ́run lójú lọ́kàn yọ ní tó nípa.
1: Kábíyèsí Elédùmarè.
2: Lọ́kàn yọ.
0: Ọlọ́run ló gbé yìí kalẹ̀. Kẹ́ni bá mọ̀ pé àwa ti rọ́lẹ̀ ẹni tó apilẹ̀ tó ní nípa jẹ̀jẹ̀rì gbàngàn kan obìnrin
1: ti ń jẹ́. Ẹ̀wù ni wọ́n ti ń jẹ́rìí sí yìí gbogbo ẹ̀ ló ń jẹ́rìí sí yìí mo dúpẹ́ bàbá mi.
0: Mo wá lórúkọ àwọn àgbà arìnrìn àjò ẹ̀dá. Jẹ́nẹ́rà kan fún ẹ̀ mo dábàá pé a ti gbà wọlé.
1: Ẹ̀yin àgbà.
0: Jẹ́nẹ́rà dọ́kítọ̀. Báwo yéègun
1: ìmọ̀
0: àwọn ọmọ kan bẹ tí máa sílẹ̀ ẹ wo tòní gangan. Àbátúmọ̀ kánsílọ̀ ọ̀nàrẹ́bù ni àwọn àkánlò tí wọ́n ń pè ọ̀nàrẹ́bù ni.
1: Ọ̀nàrẹ́bù náà lò.
0: Lọ́pọ̀ àgbààgbà yá ìrìn àjò ẹ̀dá yá ìgùn.
1: Ìyá ìgùn. O ti dọ̀rẹ́bù báyìí.
3: Ọ̀nàrẹ́bù
2: yìí. Àmì ó pẹ̀lẹ̀ àmì ó ti pẹ̀lẹ̀ gbà á pò lọ́wọ́.
3: Ọ̀nàrẹ́bù ta máa ń gbé bàbá kúkú fún.
1: Ẹwà tómi ajárí ìkẹ́.
2: Bàbá ẹgbẹ́ àwòdà dání ní ojóye tí a fẹ́ ṣe ìrìn àjò ajá ẹgbẹ́ àwòdà fún mi.
1: Mo dúpẹ́ bàbá mi ẹ ṣeun.
2: Èmi àgbà àwòdà.
1: Mo dúpẹ́ bàbá mi ẹ ṣe.

0: kwara te fe fi kaluku dana le fi wa da yi wo o se
1: se ga mu le wele abi ga mu lagbala abawo
0: o ma je ko wa lapile nko wi pe eyen yen fun wa loye abando bale kalita nbebe jo le lapole ati itoru ele isa o bi ati bere rin ajo ede o bi te dani waye mu wa lo ni nikan Dr. General
1: Odisha wa njo Odisha wa njo Mondia wa njo
0: Grand Commander
1: njo.
0: For Ili Mercy
1: Alakowe njo Awa mwale njo
0: Nuri ya Jerry Kena babatu panu kuluru kwa
1: mwaka
0: Honorable Watomi ya Jerry
1: Kena
0: Confirm and see I need power confirm on you. Let's be a big caletti nutty day. Talk and talk and tie your tie. When you are back by eating on Indus, look one or more to Janet at a wing, and me to do a what to me a jury again. At a want to win a coita, John, she shake papa. Henry Watten, do
1: not.
0: Adani, why you wola koko yi ko ni fi awa pa yin lekun ni gboju soke ke da omi je banu je ntori ti wa lori wa ko ni sele nu aye ti o ba ti wa sele awa na o ni sukun banu je lori yin ede ko kan yin o si ni sun lori omo oro jade ase tele e se eja te si waju mu dupe oloruko emi ate wa to mi atawon to kun
2: wo
0: baba mi e kaaro elesa
2: ejo ise te mule ewe isile ejo se ko loruko mi ton pe ni
0: oruko ti won pe niyan nile yoruba awon agba
2: isile abi
0: be ni e tun beere dada lori e ba fi ori gogu yo gbe wa fun yin ko seun to soro e se bo ti jenu e se o lo tun wa nbe kaaro o na ti gbe ti hello
3: Dr. General
0: e kaaro o ma dupe ba mi a mi o jare
3: oruko ti ni Ibrahim
0: lati manatan le Ibadan oya
3: ejo ogun eta pension kan te sile ta so pe fufu olokun
0: ni
3: o so ke ni agba o se o di di fufu olokun la so ti ni agba ni abi ayo abeya age si egbe taba ajo ti olokun
0: alaye te fe niyan o ti da ko si wa la je yonda fa won agbe ma bayi to bo won a salaye ele tori se yen o ta daada dupe lowo iledumo opolopo ti lo won jeri si ma wa ni kawon agbo salaye si waju se le gbadun
1: o
0: ta lo wa nbe kaaro
3: hello
0: sir ah e soro soke hello a n gbo yin
3: kaaro
0: ehe kaaro
3: Carol.
0: Yes, sir.
3: Hello,
0: Ashion.
3: Hello,
0: Ashion.
3: Hello,
0: Ashion,
3: sir.
0: Mi o jare oye Governor General, Dr. General. Yes, sir. Ami Eledumare, Ashion. Ah, my boy, you mo kile so pe needi.
3: Omo ti ni ni ba mu.
0: Omo ti belu belu.
3: Mo ko lo gbambi bi.
0: Ke do pe?
4: Ngba.
0: Omo ti
5: it sounds okay.
0: Ah, hello?
3: Hello.
0: Eh, kile pe?
3: Mo lo ma ti ni ni ba mu.
0: O je ko te wa fe da ko nkan to mu omo yin la ki ngbo mo e a tun soro soke ka tun ah ma gbo nte lo momo na
3: mo fe mo nte
0: oda awon ara le o ti gbo ngba na o da bi pe e wa nbe nu aye
2: hello ekuto
0: hello
2: iro no papo lati eyin barati ojo ni o
0: ronu o papo pe kuro nbe eyi lo nsoro
2: lo awana gbadun eto yin olohun ni fara ni baba wa ti an soro won
0: mi ledumare ateyin na je
2: ateyin ten seto na o e ni fama ti o
0: ami ledumare e seun
2: edakun oro ti je din ni o epo gira nkan kan wa ago ni mo fe bere dada
0: ki le fe bere lori e won ti ka ki le fe bere
2: epo gira mo da epo mangoro ma ti epo gi akene ye mo da ma ame epo gira epo gira ni ati an fe so lori e
0: gira ko si nkan te fe te ba ti da mo e koja lo si odo awon to nta ewe omo e ma ri epo gira
2: re oye mi sa oye mi sa epo eto olohun de fara ni mi o
0: ami ledu mari e se mo dupe
2: a n gbadun aye emi na gba nu egbe rin ojo eda o
0: se ojo ojo ajo do la tun pade la tun ko rajo lagbare ledu
2: mari awa na wa a wa ti sarajo
0: o ti da oda ba oda ba un olu
2: o ba mu ra se o se ya aro mi ni o
0: ami ledu mari
1: o ma bo leyin wa bo leyin wa o e o ma bo leyin wa
0: Hello, e ka ro ma.
4: Pare.
0: E se. Ki le so? E fe dupe o ya. E gbe gbe o pe ka wa ni hotel yin yeye.
4: Ah,
0: ama
4: mi ti mo ni ku mo ni.
0: Eni,
5: omo yin ti mo.
4: Ni mo ku mo.
0: Eh eh.
4: Wa je iwe afẹ lo.
0: E je iwe afẹ loru eh eh.
4: Epo obo.
0: Epo obo o di meji. Egun ewe afẹ ati epo obo egun mejeje papo e wa sasa e sa sinu ile iru ki lomo yen mu tele so mo yen o si ntosi ehe ay cannabis bi asa ewe afẹ loru ati epo obo egun mejeje papo e wa sasa be ile to fi gbe le ba nfi nu nje fun bo ti gbagbe un ton pe ni kana ton pe ni eh ewe ola awon mo nla
4: ola re ki mo gba yo sapo
0: yo tun mere ni ah oluwa o se ah ya wa ilu wo le tin pe yi
4: ibadan ni lataye
0: gun eh ri ko ro yin to pe gan tara je kin wo ti mo le ba yin fi yo ah oluwa o se o so omo na ti gbori duro dada o ti n gboran bayi ah ogun to senu aye re o tun gbori mo lagbare ledumare e si jere re lagbare olohun ile abi amo e ku ase yege e ti mo ri mi o le ba gbe call mo je ndupe lowo ledumare mo nbo o mo pe nu awon ti iba tun ma jugo kaakiri igboro okan olohun tun laisha ti iba tun ma gun adagun obe gun igo oluwa tun fi ope sinu rin ajo buruku lohun na tun domo lu abi so mo pe koda ko mo tutu ko jomo to jalawo olokan tutu bi adaba to ba ti mu nkan ti won so nipa re o ma nso won loko bu ni Toba wiki iwa wa ni ki le lero tele n to nje oje ogbadun bo ba binu bo ti eye ko to lati binu soro kan to ba ti binu paran wa ni ki le expect bo ba tun ko ti o binu adake ma fo won n to nje yen ni gbogbo n ti won ba se pataki ni ma so won loruko obu ni atawon ebi won oluwa o se o ti kantin milestone achievement unforgettable one we are moving this is unstoppable to God be the glory you are she kuda kan ma se nkan mi ka kan ma dupe lowo abi e so ye horo shock ta le gbe mi to le ni ko mo pa un to mu ti e si mu ruko shock te da ko gan abi si rob si ni ewo ni
6: ti o mo shock ti o le ko se nu ti anti o mu ko tele party
0: eh yo party ni
6: party party
0: kwata kwata ni
6: o ma party
0: ko ni mo ru shock to le lo eh eh
6: a shock to je red and yellow yen ni ti o ko ko se oju sako
0: oh lo ti e mo juwe gan ko oluwa o se ti iba sagbara iledumare
1: sori bo ba o ara mi
0: all right
1: maragba to do lo
0: di a lo
1: sile folohun
0: talo wa nbe karo yes sir e se o oluwa seun alake oya mo gbo yin
5: mo ki ku e ku eto
0: e seun won ni owo bi o
5: mo ni eni kan to ya to ni
0: ẹni kan tó ń ṣe kí ni
5: oúnjẹ́tọ́
0: oúnjẹ́tọ́ láti kékeré wọ́n ti wá dàgbà wọ́n tọ́ ní ẹdún mélòó báyìí wọ́n ti wọ 25 ó sì ń jẹ́tọ́ náà
5: àti pé ẹni tó ń pa ẹni òrùwò
0: ẹ́
5: àmọ́ṣẹ́ tí wọ́n tún ṣe ẹni òrùwò ṣàlàyé fẹ́ tí ń ṣe
0: àbámọ́dá àtẹ̀yìn òróró aṣínà ni wọ́n pè ìyẹn náà sọ aṣínà ni ọ̀nà ó fi làfẹ́ dà ní ó ti yẹ yín ẹ pẹ̀lẹ́ sà mo fẹ́ bèrè gan ìjẹ́ sọ́tẹ́ ìlànà wọ́n sà lọ́mọ 25 years tó ń jàtọ̀ o ẹ mà kà wọ́n kan náà lẹ́sẹ̀ gbàgbé ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀ ká tún gbélé yẹn náà ọ̀lọ́ gbé tiẹ̀ náà hello.
7: Hello.
0: Yes, sir. Hello. Yes, sir.
7: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ o.
7: Nígbà tí ẹdún fẹ́ni ló lọ mọ̀ mí sí mi nǹkan ọkùnrùn. Ẹni ká fi sínú omi.
0: Ọkùnrùn.
7: Táwọn ti máa lo àmàlà fún
0: àjẹ́dá.
7: Mo wá sí mo ṣe bẹ́ẹ̀ mi torí mi ti bèrè ọkùnrùn yẹn gan ládùúgbò wa. Tí mo rí mo sáàmù ọ̀dà sínú omi mo fi ń sẹ́bà fún mi tí mo rò kà fún. Ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ mú o mọ́ ó mú díẹ̀ díẹ̀.
0: O wa ti o ti ndikun
7: o ti ndikun ara re gan ti nbalẹ
0: iya oluwa o gba koso dele oluwa o gba koso dele ah iya wa se n gbo ma e ku oro omo alase pe lọlọrun ki sasete ase pe nise iledumare niwon ogba toluwa ti ba yin dawo le yo se lase pe ẹ wá mú ẹkọ ṣe rí màmá alákọọkọ ẹ máa gbọ màmá alákọọkọ tí wọn lo iṣẹ epo ọbọ àti ewé kíná pé eléyìí tí wọn gún papọ tí wọn láwọn sá sínú ilé tí ó ti yẹ yín ewé afẹ lóru ẹ ṣeun ewé afẹ lóru àti epo ọbọ wọn gún papọ ẹ rí ràmà ẹ ṣe yẹn náà kẹfí pẹlú èyí tẹ ṣe tẹlẹ tí ó ti yẹ yín olùwà ó kápá rẹ délẹ kò ní pẹ mọ tẹ ẹ wà dúpẹ ó tiẹ ti da gbogbo ibi tó ń já sí gbogbo àwọn tí olúwa ń gbàkóso olúwa kò tiẹ̀ ní mú mọ́ rárá ni ẹ má ṣe yọnu ẹ fọkàn balẹ̀ ojú òní tìyàn abiyamọ. Mo ń bọ̀ má ti gbé pé àwọn àgbà ta ló ń pe nọ́mbà àwọn àgbà àpárí ò tí dáhùn sí ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀ o. Ẹ káàárọ̀. Bàbá mi kò mà ní ìbàjẹ́ fún yín àwọn ayé ló mà sọ bẹ́ẹ̀ olórin kan láyé ló sọ pé òun lọ́ọ́ bá orin. Àmì o. Olúwa ní ṣe. Àmì. Àmì o. Kátàràtì ojú nǹkan ńlá. Ọ̀dà mo ti gbọ́ ẹ jẹ́ káwọn àgbọ̀ bá yín dá sí tó rà ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ sẹ́yìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ngbà bá dókò ẹ̀ náà làárọ̀ ẹ̀ ni àwọn àgbọ̀ dá sí. Kọ́ sílẹ̀ o. Àló wà ń bẹ̀ jẹ́ kí n wọ ẹ̀ lọ ẹ̀ káàárọ̀ jẹ́ kí n wọ ohun tó mú lọ́wọ́ yẹn mo fẹ́ ohun tó ń lọ
7: Ẹgbọ́n iṣẹ́ ìfúnpanìmọ́
0: iṣẹ́ kí ni
7: òkú olókùn àti àgbẹ̀ ta wá ní kéèyàn má jẹ iye pé kéèyàn bá ti wá àgbẹ̀ kéèyàn ní jẹyọ láéláé mọ́ ni àbúgbàwò.
0: Ìyẹn lẹ fẹ́ bèrè lé lórí.
7: Bẹ́ẹ̀ni.
0: Ok ó ti da àwọn àgbà ọ̀dà nínú ẹ̀ má wọrí. Wọ́n mi ká ti alówó àmì ẹ̀ka àárọ̀.
8: Ẹ káàárọ̀ sọ.
0: Yes sir.
8: Ẹ jọ sá ọkùnrin ẹnìkan sọ̀rọ̀ láìpẹ́ yìí tí wọ́n fi ewé kan mẹ́rin sílẹ̀.
9: wọ́n fẹ̀yìn sí ní àárín
0: òun náà là ń sọ ya níṣẹ́ aṣínà níṣẹ́ ewé àbámọ́dá mẹ́rin nísàlẹ̀ ẹ̀yìn òrùrọ̀ ẹyọ kan wọ́n fi lé lórí wọ́n wá kó ewé àbámọ́dá mẹ́rin míì lé lórí wọ́n fi nǹkan bò wọ́n dẹ̀ sí ó jiná wọ́n jẹ́ wọ́n ṣàdúrà sí i n tó nǹkan táwọn fẹ́ bèrè ni ò jẹ́ kí wọ́n ṣàlàyé délẹ̀ tán ṣùgbọ́n ṣé aṣínà ló ń ṣiṣẹ́ fún wọn náà wọ́n fi là ní ìyún fi máa rí ṣe inú ayé ni bó ti jẹ́ nìyẹn sá ẹ ṣé o ojú ò ní tìyìn. Bí ọ̀dọ̀ díẹ̀ náà. Ta ló wà ń bẹ̀ káàárọ̀? Ó yà ẹ ti wà láfẹ́fẹ́ tó àwọn èèyàn ti ọ̀wá sáfẹ́fẹ́ mọ́ o. Ẹ̀ló ta ló wà ń bẹ̀ o lọ́dọ̀ ti wá ń bí o. Ẹ sà. Ẹ káàárọ̀. Olúwa ṣeun sà. Àmì Olúwa.
9: Àmì Ọlọ́run ni sínú ìgbà kọ̀ọ̀kan.
0: Àmì àtẹ̀yìn náà sà.
9: Ẹ dákun nǹkan ọmọ tó lé lọ́gbọ̀n ọdún.
0: O ṣe kí ni?
9: Nǹkan ọmọkùnrin tí ò ju ìka lọ.
0: Kò ju ìka lọ? Ọmọ yẹn dẹ̀ ti lé ní ọgbọ̀n ọdún.
9: Bẹ́ẹ̀ni.
0: Ó dà kò sí wàhálà sà. Àwọn àgbàlẹ̀ ẹ sábà àká lọ kò sí wàhálà. Iṣẹ́ ń bẹ ní ìwé tẹ́lẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ bá wa ká lọ. Mò ń bọ̀ ẹ yà gbé. Ta ló wà lójú òpó yẹ káàárọ̀ bàbí òun? Ẹ wà dúpẹ́ bàbá rẹ̀.
10: Bàbá àná máa dáwọ́ kàkàn.
0: Báwo lẹ̀yìn àgbà tí í da?
10: Kò sóhun tó yẹ.
0: Tó jọ pẹ́ lọ. Kò sóhun tó yẹ. Tó jọ pẹ́ lọ.
10: Òun bá ṣe ohun tó dùn máa ni.
0: Kò sóhun tó yẹ. Tó jọ pẹ́. Olúwa ò ṣe o. Alhamdulilayi. Mo bá yín dúpẹ́. Àwọn bára kàfí mo bá yín dúpẹ́ o. Olúwa ṣeun. Olúwa ṣeun o.
10: Bàbá Ìmáṣà yìí ni. Bàbá Kínníkan ni.
0: Bàbá Ológun Ara ni. Bàbá Mickey ni. Olóyè Ajíbóyè ni. Àríyọ̀ ni. Bẹ́ẹ̀ ni ìyá Mọ̀rẹ́kẹ́ ni.
10: Ìyá
0: Àṣà ni. Bàbá Ọ̀gíní ni. Bàbá Ọmọọba Musa ni. Ọlọ́nkọjẹ́ ni Àwúsí ni. Àbólúọdẹ ni. Àbí bàbá àgbà Olóyè Ayọ̀dẹ́lẹ̀ Adédọ̀kun. Alhaji Ramón ni Ọlọ́run Ṣògo. Ẹ ṣeun.
10: Bá gbogbo wa dúpẹ́.
0: Olúwa ṣeun.
10: Ọlọ́run ó dikẹ́ ni wọ́n máa gbọ́ pẹ́.
0: Àmì Ẹlẹ́dùnmarè ṣeun bàbá mi.
10: Gbogbo ọtí ọwa ń kó ilé ọpẹ náà lọwọ náà ni wọn ti gbà ní.
0: Olúwa ṣeun.
10: Láàrin ọkọ̀ tó mú lọ́wọ́ náà ọlọ́run ìjọ dànù.
0: Àmì o àmì bàbá mi àmì ẹ ṣeun.
10: Ẹjọ́ gbogbo ọlọ́run gbogbo òde tó bá ti tú ni wọ́n máa gbé wá.
0: Àmì o àmì.
10: Àwọn àgbà bá ti dé nbẹ̀ yẹn ọlọ́run máa dé.
0: Àmì o àmì Ẹlẹ́dùnmarè ẹ ṣeun. Àmì o àmì o àmì ẹ ṣeun mo dúpẹ́ gan-an tí ẹ dórí ti yín náà o. Mo dúpẹ́ àmì Ẹlẹ́dùnmarè ẹ ṣeun bàbá mi.
10: Adájọ́ ẹ̀ sọ́nà. Gbogbo ọlọ́run bá ké ní gbogbo àṣírí lọ́dọ̀. Láti gòkè láti àríwá. Ọlọ́run bá bò.
0: Àmì ẹ ṣeun.
10: Ọlọ́run bá ọbẹ̀ yẹn tó yín.
0: Bẹ́ẹ̀ni.
10: Ìjẹ gbèsè sì máa san.
0: Bó ṣe rí nu.
10: Òun ni ó ṣe.
0: Ẹ ṣe o. Ṣe o.
10: Ìdáná owó lẹ́yìn sí máa bùn náà ó ṣe.
0: Yóò bá ṣe o yóò bá yanjú ẹ̀. Ẹ ṣe o. Àmì mo dúpẹ́ bàbá mi.
10: Àwọn àṣàdúrà.
0: Mo dúpẹ́ ọ̀dà. Olówó sì gbà. Àmì mo dúpẹ́ ṣeun gan.
10: Àlékún
0: sàlá ọ̀dà jẹ́ sáyé lòyún fún bàbá mi.

0: gbogbo àwọn tó bá fi ìṣọ ilédùnmarè tí wọ́n sá síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògùn ọwọ́ ayé òní tẹ̀ wọ́n.
1: ọlẹ́nu méjì wọ́n ní ṣe bá àwí fún gbogbo ni.
0: síwájú àtìgbà tá a ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀dá láti sá síbi ìkọ̀kọ̀ àdáni wáyé.
1: ajá
0: bá lóko. àríkàn pàtàkì tí ọwọ́ ayé tí tẹ̀yẹ̀ taburú ayé ò sì gbọdọ̀ bá ni níbẹ̀.
1: ayé ò tẹ̀mí ayé ní kí tó tọ́ kí pẹ́ nígbò.
0: ìyẹn ìlédùmarè
1: ni wọ́n á pa ọmọ làbẹ́ká ẹ̀yìn ẹ wòye.
0: kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló mọ̀ pé kì í ṣe ìrònú olúpọ̀nà ọmọ tìjà ní lílé.
1: nígbò àǹfààní ìjọ pẹ́pọ̀
0: gbé kalẹ̀ ọlọ́run fúnra rẹ̀ ni.
1: wọ́nla igi ọpẹ.
0: mo ti sọ lórí afẹ́fẹ́ mo ti sọ lójú gbogbo ayé pé kì í ṣe ohun tó tinú tèmi wá kì í ṣe ohun tó wù mí.